0: mo gbàdúrà lónìí.
1: I pray for you this day.
0: Gbogbo ẹyin tó ń fi agbára kákà ṣe nǹkan.
1: You that keep our hard labor.
0: Àtú ìsílẹ̀.
1: Yeah, you are delivered.
0: Ogun agbára kákà.
1: That kind of hard labor.
0: Ó ṣe fún
1: ọ. That is conquered for you.
0: Gbogbo ti ẹgbẹ́ rẹ fìrọ̀rùn ṣe.
1: What your best are doing with this.
0: Ìwọ náà fìrọ̀rùn ṣe.
1: That you do with this.
0: Òní ni 29.
1: Today is the 29th day.
0: Oṣù ikú ọjọ́ kan.
1: This month remains just a day.
0: Bí oṣù iṣẹ́ ń parí.
1: As the month is winding up.
0: Gbogbo ìbànújẹ́ ayé ẹ.
1: Every story of your life.
0: Ó parí.
1: Ended.
0: Gbogbo ẹkún tó ń sun.
1: Every weeping you are having.
0: Ó parí.
1: Ended.
0: Gbogbo tí ọ̀tá fi ń bẹ ja.
1: What are they expecting you with?
0: Ní ìkọ̀kọ̀.
1: Secretly.
0: Kó máa túká. Wọ́n ní kí wọ́n á sọ fún ẹ.
1: I'm about to tell you.
0: Wọ́n náà fẹ́ fún ẹ ní ọ̀rọ̀.
1: They don't want to give you wealth.
0: Ohun tí mo gbọ́ lẹ́yìn
1: ni. I heard it clearly.
0: Ó lóun fẹ́ fún ẹ ní ọ̀rọ̀.
1: He said, "I want to give us wealth."
0: Olúwa ni olùṣọ́ àgùntàn.
1: The Lord is my shepherd.
0: Èmi kì yóò ṣe aláìní. Ó ní bábà fẹ́.
1: He said, "They are willing."
0: Tí wọ́n sì gbọ́. Wọ́n lo ìyókù ọjọ́ ayé wọn nínú ọrọ̀ àti nínú afẹ́. So God is a blesser. O lè wáyé láìṣeré.
1: You cannot come to the world and not prosper.
0: Mo gbàdúrà fún
1: ẹ. I pray for you.
0: Ayé ẹyọ kan tó wáyé.
1: All that they have come to.
0: O ṣeré.
1: You will prosper.
0: Ìwọ ni mo ń bá
1: mi. You are the one I pray for.
0: Ayé ẹyọ kan tó
1: wáyé. This one life
0: you came. O dìde.
1: You will be lifted.
0: Ayé ẹlẹ́yìí tó wáyé.
1: This one life you came.
0: Wà á gòkè. Ayé
1: ẹlẹ́dọ̀
0: wa
1: yìí,
0: wà á jẹ́
1: ìyẹn.
0: Ayé ẹlẹ́dọ̀ wa
1: yìí,
0: wà á lọ wájú. Ayé ẹlẹ́dọ̀ wa
1: yìí,
0: ọ̀nà rẹ̀ ṣí. Ayé ẹlẹ́dọ̀ wa
1: yìí,
0: ọ̀nà rẹ̀ là. Ayé ẹlẹ́dọ̀ wa yìí,
1: àìpéyàn
0: dìde. Ayé ẹlẹ́dọ̀ wa
1: yìí,
0: ó dààmú mọ́. Ayé ẹlẹ́dọ̀ wa
1: yìí,
0: ó ju ẹgbẹ́ rẹ̀ lọ. Ó dìde. Ọ̀nà rẹ̀ ó là. Ọ̀nà rẹ̀ ṣí. Ó jẹ́
1: ìyẹn.
0: Lọ́wọ́ ṣe ó ní padà
1: sẹ́yìn
0: ló kọjá
1: sí
0: ayé rẹ̀ dá. Ayé rẹ̀ dá ní Acts chapter 2 verse 2. Ó ní lọ́gán lójijì. Ní ṣẹlẹ̀ yẹn ṣẹlẹ̀. Ìró ti ọ̀run wá. Sítórì wọn
1: change.
0: Lẹ́sẹ̀kẹsẹ̀. So ìwọ náà lẹ́sẹ̀kẹsẹ̀. Lónìí sítórì ẹ̀
1: change.
0: Second King 7.
1: Àwọn bá kẹjọ orí kẹjẹ.
0: Àwọn tó wà nù ìyàn tẹ́lẹ̀.
1: Don't that we farm and
0: the lọ́gán tí wòlíì sọ̀rọ̀.
1: As soon as the prophet spoke.
0: Lẹ́sẹ̀kẹsẹ̀. Gbogbo nǹkan dẹ̀ yanjú.
1: Everything changed.
0: Gbogbo n tó ń pè ní àìní.
1: Everything got lack.
0: Bí mo ṣe ń sọ̀rọ̀ lọ́wọ́.
1: As I'm speaking right now.
0: Lẹ́sẹ̀kẹsẹ̀.
1: Instantly.
0: Kó fi ayé rẹ̀.
1: Gbogbo
0: n tó ń pè ní oṣù.
1: Everything got poverty.
0: Àbáláyé ni o.
1: The weather inherited.
0: Àjogúnbá ni o.
1: The land is on ground.
0: Àfiṣe ni o.
1: The hospital with it.
0: Ẹlẹ́ tó ń jà àwọn
1: ọmọ
0: rẹ̀.
1: The one
0: olódodo sáwọ
1: bẹ
0: wọn sì rí
1: yìí
0: ǹjẹ́ ní orúkọ
1: jésù
0: ní inú ilé yìí
1: ìdíso
0: gbogbo ẹ̀mí àgàgà àná kan pẹ́ka tó rí kan gbèsè díẹ̀ díẹ̀ gbèsè ńlá kó pin náà dà ẹ̀yin abiyamọ yìí dà gbogbo ọmọ tó bí tí mo bí wọn ṣeré rẹ agbára láti di ńlá ó ní ọlọ́run yín kí ẹ̀yin kó rántí. Tọ́rọ ń lọ fún yín ní agbára agbára agbára láti ní ọ̀rọ̀ màyà balẹ̀ gidi ẹsẹ̀ mo gbọ́ ọ̀rọ̀ lẹ́nisẹ̀
1: àní
0: mo gbọ́ látọ̀rọ̀ mo máa ní ọ̀rọ̀ mo pàṣẹ ó yà já wọnú ẹ̀ já wọnú ẹ̀ já wọnú ẹ̀ Philippians 4:19 ọlọ́run mi yóò pèsè
1: fún
0: yín nínú ẹ̀kúnrẹ́rẹ́
1: ògbó
0: bàbá rẹ̀ he will supply all your needs. He will supply your needs.
1: Like
0: ìwé Jọ́hánù yẹn wípé I wish you above all things that may you prosper and be in good health.
1: Kó
0: dáa fún ọ ohun tí Ọlọ́run fẹ́ nìyẹn. Ó ní what is the
1: love
0: to receive power
1: agbára
0: lẹ́yìn ẹ̀
1: after power
0: wealth
1: ọrọ̀
0: olúwa gbogbo nínú ilé yìí ọrọ̀ wọlé
1: what coming.
0: Ọ̀rọ̀ wọlé.
1: Bless coming.
0: Ibùkún wọlé.
1: Bless coming.
0: Ọ̀rọ̀ wọlé.
1: Bless coming.
0: Ibùkún wọlé.
1: Bless coming.
0: Ìyanu wọlé.
1: Miracle coming.
0: Ọ̀rọ̀ wọlé.
1: Bless coming.
0: Ibùkún wọlé.
1: Bless coming.
0: Ìyanu wọlé.
1: Miracle coming.
0: Ọlọ́run mi.
1: My God.
0: Yóò fọ ní breakthrough.
1: I give you breakthrough.
0: Ọlọ́run mi.
1: My own God.
0: Yóò gbé ọ dìde.
1: Bless you.
0: In the name of Jesus.
1: Amen.
0: Ìsọ́ndì pẹpẹrẹ.
1: Go straight to your altar.
0: O ti o fi ti si lori oke bayi.
1: Why you are not there on the mountain?
0: Kò yẹ mi.
1: I don't know.
0: Torí o ni Monday.
1: Because today Monday now.
0: Ni àwẹ̀ wa pọ́jọ́ méjì.
1: Our fasting will be day two.
0: Má jẹun.
1: Don't eat.
0: Ìwọ náà pay price.
1: You pay price.
0: Gba àwẹ̀.
1: Fast.
0: Togun togun togun togun la fi mọ nkó ogun jọ.
1: A natural labor will gather protection.
0: Ẹn tí o bá lè jagun kó làágùn tó bá lọ ní ogun yóò dogun o.
1: I will have possession to talk to battle later.
0: O gbọ́dọ̀ jáde lẹ.
1: You need to leave home.
0: Orí òkè ogun àṣejì rẹ.
1: Captain of God yà ṣejì rẹ.
0: Ibẹ̀ yẹn ti kún ya báyìí.
1: It's already filled up now.
0: Òróró méjì méjì.
1: Two oil each.
0: Ni mo jẹ àwọn èèyàn.
1: I'm owing people.
0: Òróró ọrọ̀ wà ń bẹ̀.
1: The oil of wealth is
0: one of them. Torí next level náà pé.
1: It's called next level.
0: Ẹ ti pẹ́jù lójú kan.
1: You are spending too much in the sport.
0: Hallelujah méje yẹn.
1: Seven hallelujah.
0: Wà á jẹ́ kó tóbi.
1: Make it very loud.
0: Ògo méje.
1: Glory seven times.
0: Hosanna méje.
1: Hosanna seven times.
0: Àti iye.
1: Life seven times.
0: Méje.
1: Hallelujah. Hallelujah. Hallelujah. Hallelujah. Hallelujah. Hallelujah. Hallelujah.
0: Kọjú sí ọ̀nà
1: kan. Time to the next place.
0: Ògo la méje.
1: Ògo. Ògo. Ògo. Ògo. Ògo. Ògo. Ògo.
0: Kọjú sí ọ̀nà kẹta.
1: Time to the next place.
0: Hosanna méje.
1: Hosanna. Hosanna. Hosanna. Hosanna. Hosanna. Hosanna. Hosanna.
0: Kọjú sí ọ̀nà kẹrin.
1: Time to the next place.
0: Iye.
1: Iye. Iye. Iye. Iye. Iye. Iye. Iye.
0: Bí a ṣe ń kálẹ́lú yà ni mo ríran.
1: A ti ẹ̀ṣẹ́tẹ̀ bí a ṣe vision.
0: Bàbá mi ni tí àwọn kan ń wá.
1: Bàbá láti wọ́n sọ ẹ̀kọ́ looking for.
0: Ó ní àwọn kan fi àgádágodo dúdú ti pa
1: yẹn. Sọ ẹ̀kọ́ àdúlọ́kì tọ́pì tí fún bàdúlọ́kì.
0: Ta ló fi àgádágodo ti bùkún ẹ̀ pa.

Olúwa, ọkọ àdúrà mẹ́rin. Màá dẹ̀ wá sọ àwọn àṣírí kan. Iyọ̀ yẹn àtọwọ́ yẹn. Bá mi múlẹ̀. Máa sọ pé Ọlọ́run ni mí. Ẹ kó àwọn ẹlẹ́rìí wọlé.

0: ṣe láìsí àdúrà àti àwẹ̀ iṣẹ́ ìyanu kankan ò lè ṣe ó ti yá níbi tí àdúrà ti ń gbà tí gbogbo ogun ti ṣẹ́ ní mọ́nà wá tí òǹdẹ ń gba ìtúsílẹ̀ tí onírọ̀bìnú jẹ́ ń fò fáyọ̀ ṣẹ̀ṣẹ̀ èrògbò wìtìwìtì níbi ìpàdé àdúrà àti ìjọ light of the living church ìjọ ìmọ́lẹ̀ alàyè iṣẹ́ ìwé mímọ́ sọ wípé ẹ máa gbàdúrà láìsinmi àti láìkáàárẹ̀ ìdí nìyí tó fi yẹ kí gbogbo ẹni tó bá fẹ́ bọ́ nínú òfin òun àjàgà ayé ó jẹ́ kájọ kórajọpọ̀ ní gbogbo ọjọ́ jimọ̀ friday ní déédéé aago méje òwúrọ̀ sí mọ́kànlá ní sabo under bridge oníjòkútán hall sàgámù ogun state àkùrí ọlọ́run ìyanu ṣé ìyanu ló ṣẹlẹ̀ tí joseph fi di apàṣẹ ní ilé àjèjì nípasẹ̀ ìyanu ní ànàdì ọlọ́mọ ní silo àkókò tó fún ìyanu tìrẹ náà lábẹ́ ìfàmì ròròyàn wòlíì tá a gbé kalẹ̀ fún ìran tá a wà yìí general ofasia prophet rotimi ilésanmi baba zion ẹ pé baba wòlíì sórí 0706-717-0079 tàbí 0806-231-3555 jésù ń dúró de ọ́ o.
1: ara mi olùfẹ́ ẹgbẹ́ o gbogbo ẹni tó ní irọ́ ló pa bóòlì níláárí láyé bí ó ti ń wọnú oṣù july yìí gbogbo ẹni tó sọ pé irọ́ ló pa pé oríire tó ló fẹ́ ṣe pòun níjẹ́ kó ṣe àwọn kọ́ ló dẹ́ o ǹjẹ́ tí ó bá wá rí bẹ́ẹ̀ bíbélì wípé tí olúwa ní ilẹ̀ àti ẹ̀kún rẹ̀ ayé àti àwọn tí ó tẹ̀dó sínú rẹ̀ mo wá pa ní àṣẹ lójú àwọn tó sọ pé kò ṣeé ṣe pé irọ́ ni bóun ò ní jẹ́ kó o níláárí dépò pé ó rọ̀wọ́ yọ lójú ẹ̀mí wọn lójú ìwàláàyè wọn wọ́n sì kú ẹ̀kú oríire wọ́n kí ẹ̀kú oríire oore ńlá o láàlárẹ̀ wàhálà rẹ̀ ire ni yóò máa já sí kò ní já sí òfo mọ́ báwo lẹ ṣe tobí tó olúwa ọlọ́run gbogbo ayé bẹ́ẹ̀ ṣe tóbi tó gbogbo ayé kó lè gbáyín gbogbo ọrùn kó lè gbáyín olúwa bẹ́ẹ̀ ṣe tóbi tó ọlọ́run tóbi bẹ́ẹ̀ ni wọ́n ju ènìyàn lọ ọlọ́run tóbi ó fẹ̀ǹfẹ̀ ó ju bí ẹ̀dá ti lérò lọ ǹjẹ́ tí ó bá rí bẹ́ẹ̀ gbogbo ẹni tí ó ti lérí mọ́ ẹ tó ní kò sí ọmọ tí ìyá rẹ̀ bí tó máa tayọ nínú ògo níbi tó ga ẹni tó ní kò sí ọmọ tí bàbá rẹ̀ bí tó máa tayọ nínú ògo ibi tó ga gbọ́ nítorí títóbi olódùmarè ni mo fi gbàdúà gbọ́ o lójú wọn wọn ò kí ẹ kú oríire wàá ga wàá tóbi bí bàbá rẹ̀ ti ń bẹ ní ọ̀run ó ní òkìkí bí bàbá wa jésù kristi olùgbàlà ó wà ní lókìkí lásán o wà lówó wà lọ́lá wà níyì ṣàmílá o lọ́sẹ̀ yìí iṣẹ́ rẹ máa pé ọ ní orúkọ jésù kristi ti nasareti mo ní lọ́sẹ̀ tó ń wọ̀ lọ yìí iṣẹ́ rẹ yóò pé ọ bó bá ti ń débi iṣẹ́ rẹ lọ́tún àti lọ́sì àánú yóò máa wá ọlá yóò máa wá ògo yóò máa wá ìrànlọ́wọ́ yóò máa wá o ní nàkan tán kò tó rí kan gbọ́ ẹ̀yin tí ẹ̀ ń tajà mo gbàdúà ní orúkọ jésù kristi ti nasareti ọwọ́ agbára àṣẹ ọwọ́ agbára májẹ̀múlá tí mú kí ènìyàn tà wàràwàrà ní orúkọ jésù kó máa tẹ̀lé ẹ lọ́sẹ̀ yìí kó máa tẹ̀lé ẹ lọ́sẹ̀ yìí o ní jẹ gbèsè gbogbo ìwọ́ tó jẹ gbèsè lọ sọ gbèsè yẹn pẹ̀lú ìrọ̀rùn mo lo psalm 22 mo fi ṣe ogun gbèsè níwájú ẹ ogun tí ò jẹ́ kó lákojọ mo lo ọ̀rọ̀ àṣẹmájẹ̀mú ti ń bẹ nínú psalm 22 kó bàjẹ́ lónìí gbogbo ẹ̀yìn tí ẹ̀ ń jí làárọ̀ tẹ̀ ń wọlé lálẹ́ tẹ̀ ń struggle láti òní lọ struggleness ẹ lálá rẹ kó kó jọjọ gbọ́ o yóò pa ọ lẹ́rìn yóò pa ọ lẹ́rìn kò ní pa ọ lẹ́kún ò ní fojú sunkún ọmọ ò ní fara gbàrúwẹ̀ mo gbàdúà ní orúkọ jésù gbogbo ẹni tí ń yalé kiri pé kóun ṣàlébà tiẹ̀ jẹ́ wọ́n máa padà gba èrè ìtìjú mo sọ àníṣe ní orúkọ jésù gbogbo ẹni tí ń tọ ojúlé sójúlé pé dandan ni òun ṣàfẹ́ pa ọ lẹ́kún gbọ́ o ìmọ̀ wọn lórí rẹ asán ni kó já sí ta nítorí rẹ ti ń bẹ babaláwo oníṣẹ́ ta nítorí rẹ ti ń bẹ wòlíì kàlọ́wẹ̀ ní orúkọ jésù iṣẹ́ ọ̀ràn iṣẹ́ ibi tán bẹ babaláwo ìkà nítorí rẹ tán bẹ wòlíì ìkà nítorí rẹ tán bẹ àfá ìkà nítorí rẹ nítorí ọmọ rẹ ní orúkọ jésù ẹ gbọ́ mo pa ní àṣẹ bíbélì wípé oni koto ti awon tagbe ni won jisin o oni awon ti won de sile ni won o fi ese ara won ko gbogbo ise bi won ko da lu won lori ni oruko Jesu ko da lu won lori gbogbo eya bi yamo te lomo ni dale e gboro yan ayo lori won bibeli wi pe iro ayo ni a o ma gbo ni ago awon lododo gbogbo eye niyan yi ti omo yin wa ni rin ajo ti e ti gburo e n gburo sugbon e ti gboro yan ayo lori won mo wa pase loruko Jesu lo su yi lodo ye e sami meta faya ko e gboro yan ayo lori won amen amen amen faya be lo ma eni kan gbo mi wara anugba anu olorun yo dide si omo to bi ni bi kibi to ba wa e ma gbagbe ara mi olufe ni ojo Tuesday yi mo nbo ni suru lere lagbara lowo le dumare mo nbo suru lere then gbogbo en te ti fe ri mi tipe tipe ti o saye a ma se counseling ma ri yin ni Tuesday yi lagbara lowo olorun e mura sile then ba kan na e mura adura o tori a fe gbadura mo de fe anoint gbogbo yin pata like weye kan ti a pe ni fresh anointing service Tuesday yi o je fresh anointing service eyin ti e n bo lati orile gan mo orile asapo e wo moto to n lo si Shita Under Bridge te ba de Shita Under Bridge ele n lo si Fuja Street Community Hall to wa nbe ago mejo aro si ago mejila eyin ti e bo lati Mushin e lo si ojuwoye e ri moto Fuja Street eyin toju elegba eyin ti e n bo lati Bariga e lo soju elegba lati oju elegba e ri Korope tabi Maruwa to n lo Fuja Street direct then eyin ti e n bo lati Matthew Estate Okota Iyana Solo eyin ti e n bo lati Jakande Estate Iyana Ijigbo eyin ti e n bo lati Ago Palace Way e wo moto Sele Express lati Sele e wo Lawansin te ba wa de Lawansin e so fun awon onimoto pe e lo si Randu Avenue Junction te ba wa de Randu Avenue Junction yen e ko so fun awon yan pe e lo si Fuja Street Street akoko lapa otun yin bayi Fuja Street niyan e bere community hall to wa nbe tabi ki e pe number yi 0706717 0079 iwo ni eri kan mo gbadura n to sonu lowo e orun gba pada fun e e ma gbagbe nipa ti yubara na bakan na bi eko lo ba wonu iyo arun wo mu wo mu ni be ni odo mara koro iyo ni Elisha Bush ikoro de lo te ba ti gba yin na e fun olegberu kan iwa gbara o yato iye ni kokko ororo e ma gbadura woli wa mo mo be e wa gboro yi gbogbo eyin ara mi olufe ni gbogbo every second friday keji losu ipade adua wa ni ilu Mushin gbogbo eyin ti aboru iyana paja egbeda sasa egboro oluwa eyin ti pwd agege iyana paja egbo eyin eniyan eyin ti e nbo lati ona super egboro oluwa e je apade ni Mushin eyin ti o di olowo e ma bo ni Mushin niboni ni Mushin te ba ti de Mushin ele lo si onile gogoro bus stop te ba ti wa de onile gogoro bus stop yen e bere idera cinema hall te ba de bi idera cinema hall yen ibe gangan lati fe se ni Tadeyo Street number 2527 ago meje aro si ago mokanla aro ni mi n ju time yen lo nbe o tori mo se lo si ilu Isaga ni second Friday of the month e kan lo su ni loruko Jesu o dara fun yin bakan na ni ojo Wednesday mo nbo ni ilu ilogbo elegba o te ba ti de iyana era bus stop every Wednesday ni seri Wednesday le o ma ni agbara gbogbo en ti en taja e mu te n ta wa eyin onise owo e mu rin se yin wa mo de fe ta yin lore so yo dara fun yin a ma pe nkan o sugbon mi o ni so te ba ti de iyana era bus stop ele lo si ilogbo elegba town hall iyana era bus stop Lagos Baragi Expressway ago mejo aro si ago mokanla ni yo dara fun yin iyen ni kokko ni ojo Friday ara mi olufe gbogbo eyin ara Isaga Ogun State patapata ogijo nkankan egbo e lo ya photo tutun kererin ke mura bi oba to ba nile ke ko lo ko wa mu photo yen wa ni ojo Friday eni ti o ro e lowo olorun ma fi aworan e han e so fun gbogbo eniyan nibo ni ni saga te ba ti de saga mele lo sabo under bridge ke wa bere oni joku town hall ago mejo aro si ago mejila god bless you it is well with you pe ero ibani soro yi 0706717070079 gbele kan si 0706717070079 egbo mo fe ko da si ise oluwa ore iranlowo yin rere olorun yo se ro iwo na lowo account number yen re 00699361070 gbele kan si 00699361070 Access Bank oruko to wa nbe Light of the Living Church lo follow me lori Facebook ati TikTok oruko to wa nbe ni Prophet Rotimi Ilesanmi it is well with you e ma gbagbe ola la fe so re iyin rere ore majemu osu tutun ti ma ma gbadura fun yin fun ara mi God bless you.

ẹnu ètò àwọn ọrọ̀ ajé kéékèèké náà ẹni tó jẹ́ olùdarí gbogbogbò fún àjọ smedan charles odin ló ṣàlàyé ẹ̀ wípé gbọ̀ngàn ọ̀hún òun ni yóò pèsè ààyè fún àwọn ènìyàn láti lè kọ́ iṣẹ́ mọṣẹ́ dáadáa bó ṣe jẹ́ wípé ẹgbẹ̀lẹ́gbẹ̀ àwọn ọmọ orílẹ̀-èdè yìí lọ́dọ̀ ni wọn yóò ní oore ọ̀fẹ́ láti lè ní nǹkan kan ṣe láti lè mọ pawó wọlé sápò ara wọn bákan náà ló tún wá jẹkọdí mímọ wípé smedan ló ti ṣèfilọlẹ 500,000 owó ìrànwọ tí kò ní ní èlé nínú láti lè ṣàtìlẹyìn fún àwọn olókoòwò kéékèèké lórílẹèdè nàìjíríà. Àjọ tó ń bójútó ohun èlò àwọn ènìyàn àtòye tí wọ́n ń tajà nílẹ̀ yìí fccpc ló ti tako ayédèrú ìròyìn kan eléyìí tó ní wípé àwọn ti buwọ́ lu ojú òpó ayánilówó 48 mìíràn láti lè mú nǹka àwọn ojú òpó olùyánilówó tó wà nílẹ̀ gòkè sí 450 niye ìyẹn 505 nínú àtẹ̀jáde kan eléyìí tí wọ́n fi sọwọ́ sójú òpó alágbélébú àjọ ọ̀hún ṣàlàyé ìròyìn náà gẹ́gẹ́ bí òfúùtú fẹ́ẹ̀tẹ̀ àjọ fccpc ọ̀hún wá ṣàlàyé ẹ̀ wípé àwọn ń tẹ̀lé àṣẹ ilé ẹjọ́ gíga eléyìí tó ní wọn ò gbọdọ̀ fààyè sílẹ̀ fún òpó mìíràn láti mọ ìyánilówó ojú 202 eléyìí tó wà nílẹ̀ tí wọ́n fọwọ́ sí títí tí òfin yóò tún fi fún wọn ní àǹfààní láti tẹ̀síwájú ó wá rọ àwùjọ àtàwọn tọrọ kan láti ta kété sí ọ̀rọ̀ náà kí wọ́n sì rí wípé ojú òpó àjọ náà gan tó jẹ́ ojúlówó òun ni wọ́n ti mú ìròyìn wọn jáde. Àjọ tó ń bójútó ẹ̀tọ́ àwọn olùrajà nílẹ̀ yìí fccpc ló ti ké gbàjarè lórí bí owó epo ti ṣe gbówó lérí gangan bó tilẹ̀ jẹ́ wípé oye owó epo rọ̀bì ló ti já wálẹ̀ àjọ ọ̀hún jẹ́ kó di mímọ̀ wípé nínú ìwádìí ọjà táwọn ṣe àwọn rí wípé owó gọbọi ń láwọn ènìyàn ṣì ń ta epo bó tilẹ̀ jẹ́ wípé ọ̀rọ̀ epo ọ̀hún ló ti di ìrọ̀rùn níbi tọ́rọ̀ kan àjọ ọ̀hún ẹni tó jẹ́ olùdarí gbogbogbò rẹ̀ tunji bello jákòdì mímọ̀ wípé àwọn olùtajà ni wọ́n máa sáré láti gbé owó epo wọn sókè nígbàkúùgbà tí epo bá gbẹnu sókè ó yẹ kí wọ́n sì lè mọ mú àdínkù bá nígbà tó gbogbo bá tó rọgbọ fún epo rọ̀bì ọ̀hún ó jákòdì mímọ̀ wípé bó tilẹ̀ jẹ́ wípé fccpc kò ní àṣẹ lórí oye tí wọ́n ń ta epo ó ní ṣùgbọ́n ẹ̀tọ́ rẹ̀ ni láti dáàbò bo àwọn olùrajà lọ́wọ́ àwọn olùtajà tó bá fẹ́ máa lọ wọn lọ́wọ́ gbà àjọ ọ̀hún wá jákòdì mímọ̀ wípé àwọn ó ṣe ìwádìí finifini lórí ohun tó ṣokùnfà irú ọ̀rọ̀ náà. Àjọ tó ń bójútó ìrìn àjò lójú òfurufú nílẹ̀ yìí ncaa ló ti ta ọkọ̀ ojú òfurufú saudi ní òjì 6,000,000 owó náírà látàrí ìwàkúwà eléyìí tí wọ́n wò sí àwọn arìnrìn àjò àjọ ọ̀hún jẹ́ kó di mímọ̀ wípé ìtanilójú ọ̀hún ló tẹ̀lé bí wọ́n ti ṣe dá sí ọ̀rọ̀ kan láti lè yanjú rúkèrúdò tó ṣẹlẹ̀ ní pápákọ̀ òfurufú nnamdi azikiwe tó wà làbújá àti láti lè rí wípé àwọn ọlọ́kọ̀ ojú òfurufú ń tẹ̀lé àṣẹ eléyìí tó tọ́ àti láti lè dáàbò bo àwọn arìnrìn àjò agbẹnusọ fún àjọ ncaa michael achimugun jẹ́ kó di mímọ̀ wípé ìtanilójú náà ló ṣe pàtàkì lẹ́yìn tí ọkọ̀ ojú òfurufú ọ̀hún tó kọ̀ láti san àwọn àjẹ́lẹ̀ eléyìí tí ó ní lákòókò tí rúkèrúdò ọ̀hún tó fi wáyé ní ìbámu pẹ̀lú òfin tó de ncaa ó jẹ́ kó di mímọ̀ wípé àwọn tí wọ́n ń ṣe kò kárí àwọn òfin ọ̀hún ni wọ́n gbájúmọ́ dídáàbò bo àlàáfíà àwọn arìnrìn àjò láti orílẹ̀-èdè nàìjíríà sí orílẹ̀-èdè míì. Ilé aṣojúṣòfin ilẹ̀ yìí ló ti dúró mọ́ ìgbìyànjú rẹ̀ láti lè kẹnu dídáàbò bo ẹ̀tọ́ àti iyì àwọn aláàbò ara eléyìí tí wọ́n bá ní àrùn ikọ́fe bákan náà ló jẹ́ kó di mímọ̀ wípé gbogbo ìgbésẹ̀ ń lọ lọ́wọ́ láti lè rí wípé òfin kà á sílẹ̀ lórí àti mọ dáàbò bo àwọn onítọ̀hún tí wọ́n bá ní àrùn náà lákòókò ọ̀rọ̀ kan eléyìí tí wọ́n múlẹ̀ dé
nse ni igbimo to n bokito arun to nse ni ninu ile ohun Labuja Ajakud mimo wi pe abadofin eleyi to ni nse pelu oran iko fe na in lo da lori ati le da bobo awon eniyan lai se eleyameya lai se lai fari apa kan da apa kan si awon asofin Ajakud mimo wi pe abadofin na n lo wona lati yanju alafo lojo gboro eleyi to wa laarin awon eniyan tara won pe atawon tara won pe awon agbagba ti won ni se pelu oro na layo ijoba awon ajo eleto ilera awon ajo lajo lawujo atawon mi be toro kan je ko mimo bi pe abado fi ohun nde je igbese kankanrin lati le yo emi ojo iwo oju mi kuro laarin igbaye gbadun awon orilede yi ajo to n bojuto eto oro aje awujo ati akoyawo SERAP n lo ti fun awon adari ile asofin le yi ni gbedeke ojo meje lati tana wadi esun kan wi pe bilionu mefa owo naira o le eleyi to ni se pelu owo idagbasoke ekunjekun nile yi n lo ti fori sanpan to si je wi pe won o mo bi to wa ti de akoko yi ninu iwe kan eleyi ti won fi lede se Ààrẹ ilé asòfin àgbà Goswell Akpabio àti abẹnugan ilé asojú sòfin Tajudeen Abbas àjọ SERAP ń ló ń pè wípé ẹ̀sùn kan eléyìí tó jẹyọ nínú ìwé olùṣírò owó àgbàlẹ̀ yìí lọ́dún 2022 yẹn ni ó yẹ kí ilé asòfin kó taari sí àjọ tó ń dagbòrú máwọn tó bá ṣòwò olókùmọkùmọ láti lè tanná wá díẹ̀ kí wọ́n sì rí wípé wọ́n fi ìyàtọ̀ tó jẹ àwọn ènìyàn tágìrì ìwà ìbàjẹ́ náà bá ṣímọ lórí àjọ ọ̀hún ń ló wá Ajakud mímọ wípé gbogbo owó eléyìí tí wọ́n bá rí gbà padà nínú ó lé ní bílíọ̀nù mẹ́fà náà ò ní kí wọ́n dá padà sí àsùnwọ̀n ìjọba o láti lè lò fún ìtẹ̀síwájú aráàlú àjọ SERAP ń ló wá rọ ilé asòfin láti ṣe àtẹ̀jáde gbogbo orúkọ àwọn agbaṣẹ́ṣe eléyìí tí wọ́n fún ní owó láti ṣiṣẹ́ tí wọn ò sì ṣe títí di àkókò yìí àjọ ọ̀hún kìlọ̀ wípé àìṣe bẹ́ẹ̀ àwọn ò ní kọ̀tì láti gba ilé ẹjọ́ lọ. Àjọ tó ń gbógun ti títà lílò àti gbígbin oògùn olóró nílẹ̀ yìí ń lo ti kẹnu ìgbésẹ̀ rẹ̀ o láti lè fòfin de gbígbóògùn olóró káàkiri àti títà bó ti ṣe fi páńpẹ́ òfin mu olùtajà arábìnrin tó jẹ́ aráalẹ̀ China kan pẹ̀lú oògùn olóró tó ní kìmí níye lọ́wọ́ ẹ̀ ìyẹn ní pápákọ̀ òfurufú Murtala Muhammad tó wà lẹ́kọ̀ọ́ àjọ ọ̀hún kéde rẹ̀ wípé àwọn gba oògùn olóró ọ̀hún eléyìí tó yẹ owó rẹ̀ kò dín ní bílíọ̀nù 12 ó lè owó náírà ìyẹn ní pápákọ̀ àpapà lẹ́kọ̀ọ́ lẹ́yìn tí àwọn àjọ náà tí wọ́n fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú àwọn àjọ elétò ààbò míì láti lè gbé iṣẹ́ ọ̀hún jáde Ajakud mímọ wípé inú àwọn ohun tí wọ́n ń gbà gbé ọjà lọ sókè òkun tàbí wálẹ̀ yìí ò ní wọ́n gbé oògùn náà sí tó sì jẹ́ wípé ńṣe ni wọ́n fojú sùn láti Canada bó ti ṣe wọ orílẹ̀-èdè Nàìjíríà ẹni tó jẹ́ agbẹnusọ fún àjọ NDLEA Babafẹ́mi Ajakud mímọ wípé àwọn ikọ̀ náà ni wọ́n tún ba àárín àwọn agbóògùn olóró kan jẹ léyìí táwọn náà tí wọ́n ń ṣiṣẹ́ lórílẹ̀-èdè Nàìjíríà ó fi kan wípé àjọ òun kò ní ká wà kárẹ̀yìn nínú gbígbógun ti títa oògùn olóró nílẹ̀ yìí torí wípé ààbò àwùjọ ń lo jẹ wọ́n lógún. Ká tó mú ìròyìn ní kùtù wa ètò níwáṣọ̀pin ẹ̀gbọ́ àwọn kókónú rẹ̀ támẹ́nubà lẹ́kàn sí i. A ti Ajakud mímọ wípé orílẹ̀-èdè Nàìjíríà àti South Korea ń làwọn méjèèjì ni wọ́n ti jọ kẹnu àjọṣepọ̀ wọn pẹ̀lú bíbọwọ́ lu bílíọ̀nù 12 owó náírà fún ìdàgbàsókè ohun tí ò ní ṣe pẹ̀lú ìfọgbọ́n olóróni nílẹ̀ yìí. A sì ti Ajakud mímọ wípé àjọ tó ń bójútó ẹ̀tọ́ àwọn olùrajà nílẹ̀ yìí FCCPC ń lo ti kẹ́gbàjarè lórí bí owó epo bó ti ṣe tẹ̀síwájú láti mọ gbẹnusókè lórílẹ̀-èdè Nàìjíríà.
ati fi kun wipe ajo to nbogito eto oro aje lawujo ati akoyawo sirap in lo ti fun awon adari ile asofin ni gbedeke ojo meje lati tan lawadi esun wipe bilionu mefa ole eleyi to ni se pelu owo idagbasoke lekun jekun in lo ti dawari titi di akoko yi bo ti se jeyo ninu iwe olusire owo agba lodun 2022 eyi lo pin royin ni kutu awa toni lati ile ise adaba 88.9 fm akure ayola fatokun lolo tu royin adiboye galani loruko temi mo kiyin eya se loni o ani jeun ti o te wa lorun.

herbal capsule. Àwọn ọkùnrin tó dáa mọ̀ ohun gangan ni wọ́n yàn láàyò. Níbí lọ́hùn-ún níbẹ̀ yẹn, ariwo Figocap herbal capsule ló gbà gbóró kankan. Tewétegbò ilẹ̀ wa ń la fi gbé e jáde. Láǹfẹ́ bàbá aṣọ, iyùn bàbá àlẹ̀kẹ̀, àkókò ọba gbẹ́dọ́gbẹ́dọ́. Figocap herbal capsule ló ń jẹ́ bẹ́ẹ̀. Iléeṣẹ́ Ayo Herbal Health Limited ló gbé e jáde. Ẹ lè ríra láwọn pharmacy àtàwọn chemist jákèjádò orílẹ̀-èdè Nàìjíríà. Ẹ pè wọ́n sórí 0803860 6858 Vigocap Herbal Capsule. Ìròyìn ẹ ti gbàgbóró kankan lẹ́nu àwọn ọkùnrin.

gbogbo èèyàn alátìlẹyìn tẹ́ ń ṣe àtìlẹyìn fún ètò yìí pé tí kò yé wọn kí n kúkú láyé wọn bí aṣíwájú bó ti ń tukọ̀ lu ajé dùbúlẹ̀ lọ àtúyè àtúndébùtì ògo ni ó sì ṣe fi tù wá lágbára elédùmarè ẹ làlọ́rọ̀ ni o bàbá ẹ làlọ́rọ̀ ló ń sọ fún yín pé àtúnjọ pàdé ní déédé àkókò.

0: ọdún pọ̀ ọdún pẹ́ ọdún jọ ẹ̀rọ wìtìwìtì nílùú ìfira àkókò níbi tí òjò àjànà ake karashi ọba ètùtù tìpínlẹ̀ ondo ti ń pa àwọn èèyàn síbi ọdún òòṣà oko òòṣà oko festival 2026.
1: Àwẹ̀ òwọ̀rún mi lálẹ́ máa sí o. Àwẹ̀ òwọ̀rún
0: Tuesday, ọgbọ́njọ́ oṣù yìí lọ́dún bẹ̀rẹ̀ pẹ̀lú ètò bíbọ ifá lówùúrọ̀ kùtù àì. Lẹ́yìn èyí láàbọ̀ àwọn alálẹ̀ ká tó darí sídìí oògùn lẹ́ka yí ó ṣe mọ́lẹ̀ tá a fún ní jíjẹ mímu tiẹ̀. Wednesday, ọjọ́ kìíní oṣù kejì ọdún yìí gan ni pẹ́bẹ́ńbẹ́rì. Ká wà lọ bọ òòṣà oko ṣàdúrà fún gbogbo aráàlú.
2: Òrìṣà oko àti ọdún ifá òun ni a fẹ́ ṣe. Níbi tí ifá ti sọ pé nínú ọ̀sẹ̀ òye kú ifá ní ọ̀sẹ̀ mi ọ̀sẹ̀ ọ̀yẹ̀ mi ọ̀yẹ̀. Adéfá fún òrìṣà oko àgbà ìràwọ̀. Ilé ìtira ayé àfisìn pérépéré. Ẹ̀bọ̀ làwọn ní kó ṣe ó sì gbẹ́bọ̀ níbẹ̀ òórùn bọ ó ní èròpo èrò ọ̀fà. Ẹ wá bá ní níwọ̀ ọwọ́ rí là ń bá ní lẹ́sẹ̀ ọba
0: òòṣà. Òjò àjànà kàràṣì ọba ètùtù tìpínlẹ̀ Ondo ló ní pé ọdún òòṣà oko tọdún yìí ìrọ̀rùn ló

0: ìjẹun ọ̀nà láti dáàbòbò àmúlò data rẹ. Ìdáàbòbò àmúlò data rẹ wà lórí áàpù rẹ. Yọ àwọn áàpù tí ó wúlò mọ́ kúrò lórí fóònù rẹ. Àti pé púpọ̀ lára àwọn áàpù wọ̀nyí ló ní data safer mode mú àtúnṣe ìgbàlódé bá wọn. O tún lè lọ sórí setting kí o yọ auto update kúrò lójú òpó. Ní ìparí, tí àwọn áàpù tí o kò lò mọ́ kí o lè rí data rẹ lò lálòpẹ́, àwọn ìgbésẹ̀ wọ̀nyí lè ṣe ọ ní àǹfààní. Fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé, kàn sí ìtàkùn ẹ̀rọ ìléwọ̀ rẹ tàbí ìtàkùn consumer.ncc.gov.ng fún àwọn ọ̀nà tí o ṣe ọ láǹfààní lórí àmúlò data rẹ. Pé àwọn ìgbésẹ̀ wọ̀nyí lónìí kí o lè lo data rẹ lálòpẹ́. Ìkéde yìí wá láti ọ̀dọ̀ ẹgbẹ́ àwọn aládàáni tí ó gba ìwé ẹ̀rí lẹ́ka ìbáraẹnisọ̀rọ̀ àti àjọ tó ń rí sí ètò ìbáraẹnisọ̀rọ̀ NCC.
1: Oya shoppers, make una hear correct gist. Maggi chicken flavor promo don land o.
2: Buy Maggi chicken flavor 50 double cubes pack and get 10 extra cubes free.
1: Yes, so, and if you buy small 10 double cubes pack, you go get 4 cubes free.
2: Not more rich chicken taste, more enjoyment and more value for your money.
1: Rush go your nearest shop now and ask for Maggi chicken flavor promo pack before you finish.
3: Offer valid while stocks last.
1: Me and Maggi, so good together.
4: Tó èyí lọ fi ń kí gbogbo àwọn èèyàn wà tán wà lórí ìjòkòó. Àkókò ti tó láti gé àkàrà òyìnbó fún ìgbéyàwó òtòní.
5: Ètò ìgbéyàwó láyé.
6: Jọ̀wọ́ ẹ dúró ná jàre.
7: Kí ló ṣẹlẹ̀?
6: Kí wọ́n tó so wá pọ̀, ǹjẹ́ o rántí pé o ṣèlérí tẹlifíṣàn fún mi? Fìríjì nǹkan, ẹ̀rọ ìfọṣọ, iṣẹ́ ìléwọ́ máa fọwọ́ fọṣọ ńlẹ̀ ní 2026.
4: Ní tòótọ́.
6: Ká ṣáà sọ pé o ti rà wọ́n àbí?
4: Ta ló tiẹ̀ sọ pé mo gbọ́dọ̀ ra gbogbo àwọn nǹkan yìí lẹ́ẹ̀kan ṣo níbi tí CDK wà?
7: Èmo ló tún jẹ́ CDK báyìí?
4: Bẹ́ẹ̀ ni o, CDK ẹ lè ra fìríjì yín, ẹ̀rọ ìfọṣọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.
6: Ká kúkú wá gbà pé gbogbo àwọn nǹkan wọ̀nyí ti wà nínú ilé rẹ lọ́wọ́lọ́wọ́ bá ti sọ̀rọ̀ yìí àbí?
4: Láti oṣù tó kọjá ni mo ti rà wọ́n.
6: Olùṣọ́ àgùntàn, ẹ so wá pọ̀.

0: ti bẹ̀rẹ̀ báyìí títí dosù tó ń bọ̀ sáyédèrú tàbí baranda láwọn ọdọ àtiwá
1: ó yá ẹ̀yin náà gbéra kẹ́ máa bọ̀ ní òjàjàmọ́
0: òjàjàmọ́.
2: Ọjọ́ ọjọ́ kanlá wáyé ọjọ́ kanlá lọ ọdún mẹ́tàléláàádọ́rin 73 years ni bàbá wa lò kó tó káyé pó dìgbò ṣe títí láé la ó máa ṣe ìrántí rẹ̀. Ọjọ́ kọkàndínlọ́gbọ̀n oṣù kẹfà 2025 ni kò wé ké tí àmì mi bù nígbàtí bàbá àti bàbá bàbá wa Adígbọ́tẹ̀ṣọ́ Samuel Awẹ́ tọ́pọ̀ èèyàn mọ̀ sí Awẹ́ bàbá nílùú Ìjàre ṣíwọ́ iṣẹ́ tó sì lọ sọ́dọ̀ Olódùmarè ọmọ ẹlẹ́wẹ̀ obì ọmọ aládàn sékùú ìmọ̀ àdánfògbalaluta Adóòkè ọ̀bọ̀ Kọ́mí Sébéèdè kó pa síyìn ègi ọmọ olùmọ̀wú ìmọ̀wú sọ ẹ̀rẹ̀ sósì ìmọ̀wúléwàre Abítókó ọmọ igi jan ródù alẹ̀ òkókó jan rójú ọ̀run lódọ̀fin ọmọ olóyè mẹ́kùn ọmọ amúdàsílẹ̀ mógun ẹran pani lólè yìí rẹ àbá sùn ire o ìyàwó rẹ Rachel Awẹ́ àwọn ọmọ rẹ olúwa tóyìn olúwa kẹmi ọlájídé bọ̀bọ̀ àti ọlámìpọ̀ sí àtàwọn ọmọọmọ ni wọn sọ pé àárò yín sọ wá bàbá àtúnbọ̀ máa sùn láyé ọlọ́run rẹ títí dọjọ́ àjíǹde tá ó pàdé tí pinya kò sì ní sí mọ́ àwọn ọmọ.

0: ìsìndúpẹ́ pàtàkì fún ìgbé ayé rere tí màmá gbé lókè pẹ́. Ìsìndúpẹ́ yìí ni ó wáyé nínú ìjọ Sacred Heart Cathedral, ọba Gíṣìjà Road Àkúrẹ́. Pẹ̀lú aago mẹ́wàá àárọ̀, ẹ̀yìn yìí ni jíjẹ mímu ijó ọlọ́mọ sẹ́yìndì àti gbígbàlejò ṣàlejò máa wá tẹ̀lé. Àwọn ọmọ màmá Prince Adéwòmí Victor Adéṣídà, Prince Engineer Adétayọ̀ Patrick Adéṣídà, Princess Adéfúnkẹ́ Adétóyìnbó, Prince Adéníyí Adéṣídà, Princess Tìmílade Nelson Abiodun, Prince Engineer Adébáyò Adéṣídà, àtàwọn ọmọ bíi Dr. Adéolúwa Adéṣídà, Adébídé Adéṣídà, Nífẹ̀mí Adétóyìnbó, Sínú Ayọ̀mí Nelson Abiodun, King David Adéṣínà, Ọlásùnbùnmí Esther Adéṣídà, lóní kẹ́ ẹ bá wọn kí màmá dé dọ̀rẹ́.
1: Ọmọ lùgbé òkú ọmọ tó kọ́ bọ̀ lábẹ́ rẹ̀ jáde, ọmọ wọ̀jọ́ mẹ́jọ́ pa ẹgbẹ̀gbà, ọmọ ṣubúlé ẹ̀rọbẹ̀ ẹ̀rọbẹ̀ ruṣu ya múbu, ọmọ ṣùpá lárọ̀ tó dé jàbọ̀, ọmọ rúgbẹ kára, ó mọ̀ lànà o.
0: Ó ṣàyàwó lákùrẹ́ olóyè mẹ́kù.
2: Ọmọ ìgbìmọ̀ tọ̀ òkè ẹ̀dà kẹ́rẹ́ ọ̀nù tìmọ̀tìmọ̀, ọmọ ọlọ́mọ obìnrin wọ́tọ̀ tún ró ayé àdìmúlà.
0: Màmá Victoria Adùnọ́lá Adéṣídà sùnre o, àwọn ọmọ àtọmọmọ ló ń kéde lórúkọ gbogbo ẹbí.
3: Join together, let normal put ashonda. Eyi ni lati fi se ikede igbeyawo awon omo wa Harriet Arugbo ati Bright Obiaze ti yo waye ni Okitipupa Local Government Ondo State ni ojo kerin otun keje odun ti a wa yi ni dede agogo ni Tana Hall Tana Lodge Event Center Okitipupa Local Government Ondo State fun ekunrere alaye ele pe sori number yi 081 3232 5736 tabi 090 77 37 77. Mr. Oluwatosin Jacob Arugbo family, àwọn ni olùkéde.
4: Ó máa ti dáraba ó káríráyé o.
5: Ní iṣu dáraba ó gbọ́nà ọ̀tún yọ.
6: Ìwọ ní ìwà darapọ̀ pẹ̀lú àwọn gbajúmọ̀ àti sẹlẹ́bírítì tí wọ́n ń gbé ìjáde wọn lárugẹ látọ̀dọ̀ ní iṣu. Gbogbo suit àti shirt àti trousers àti shoes àti bẹ́ẹ̀ àti sandals and slippers tó jẹ́ ti Turkey, Italian tàbí Spain. Tọkùnrin ní tobìnrin lọ́mọdé àtàgbà. Olúwan t-shirt, jeans and chino, pants and joggers, wristwatches, awoka, senator dresses, resource control ní iṣu. Ọ̀tàgbàntàgbà tó ta gbẹrẹgẹdà sí gbẹrẹgẹdà ní gbàgede ọ̀gbẹ́gbàbù yẹkẹtẹ níbi táwọn ọ̀gbọ́gbà ti rí gbá ọjà pàtàkì kalẹ̀ sí. Oh my God! Bí odindi ọjà ìlú kan lókè òkun ni. Military and paramilitary accessory. Àwọn officers boot. Ní ti civil defence, soldiers, police, peace corps, àtàmọ̀tẹ́kùn. Àti bẹ́ẹ̀tì àti fìlà àti láyàdì wọn ní bẹ́ẹ̀. Gbogbo schools ni kò tètè wá máa order for uniform container and sanders. All sales price dẹ̀ làwọn ọjà wọ̀nyí. Ìbẹ́ ìṣeléyọléyọ tàbí dọ́sídọ́sì. Ẹ̀yin tẹ́ ẹ fẹ́ kọ́ṣẹ́ láti di aṣẹ bàtà. Àyè wà fún yín àti ibi tẹ́ ẹ máa gbé. Ó yá ní nọmba 85 ọba Adéṣídà ní dojúkọ táwọn ọ̀là kúrẹ́. Telephone 080-3452-0455. Ní Yéṣù, àbíbàtà kó kó ká.
7: Ṣèkìṣèkì máa mi, owó wọlé tẹ́.
8: Ní o, ọlọ́lá jùlọ ààrẹ Bọ́lá Ahmed Tinubu GCFR nípasẹ̀ ilé ìfowópamọ́ ètò ọ̀gbìn Bank of Agric ni wọ́n ṣe àgbékalẹ̀ ètò ìrètí ìsọdọ̀tun owó orí ọjà tó kéré jù fún gbogbo àgbẹ̀ lórílẹ̀-èdè Nàìjíríà tí ó máa ta irè oko wọn. Wàyí o, àǹfààní ti wà fún àwọn àgbẹ̀ láti gbé àgbàdo, ìrẹsì, ẹ̀gẹ́, jẹ́rọ wá sílé ìkẹ́rùsí ilé ìfowópamọ́ ètò ọ̀gbìn Bank of Agric tí wọ́n sì tà á ní owó tó jọjú yàtọ̀ sí iye tí wọ́n tà tẹ́lẹ̀ tó kéré jọjọ àti àyípadà tó ṣeéṣe kó dé bá ọjà. Lójijì níbùdó ìkẹ́rùsí ilé ìfowópamọ́ ètò ọ̀gbìn Bank of Agric yìí ni wọ́n ti wọn irè oko táwọn àgbẹ̀ bá kó wa. Bákan náà nílé ìfowópamọ́ ètò ọ̀gbìn yóò ṣe àyẹ̀wò rẹ̀ fínífíní. Lójú ẹsẹ̀ ni wọ́n san owó sí àpò àgbẹ̀ kọ̀ọ̀kan tó bá kẹ́rù wá sí àsùnwọ̀n ilé ìfowópamọ́ ètò ọ̀gbìn yìí. Ṣùgbọ́n àwọn àgbẹ̀ tí wọn ò bá ní àpò òṣùwọ̀n ilé ìfowópamọ́ ètò ọ̀gbìn Bank of Agric yóò ní àǹfààní láti ṣí àpò òṣùwọ̀n wọn. Níbùdó yìí a rọ àwọn àgbẹ̀ láti mú ìwé pẹlẹbẹ ìdánimọ̀ ọmọ orílẹ̀-èdè Nàìjíríà NIN nọ́mbà ìdánimọ̀ ilé ìfowópamọ́ wọn BVN àti àwòrán pẹlẹbẹ mẹ́ta wá fún ìforúkọsílẹ̀ ilé ìfowópamọ́ ètò ọ̀gbìn Bank of Agric jẹ́ olùrajà tó ṣe é fọkàn tán nípa dídáàbòbò àgbẹ̀ níran àwọn àgbẹ̀ lọ́wọ́ láti jẹ́ kí àwọn àgbẹ̀ ó ní ọjọ́ ọ̀la tó dára tó dúró digbí lórílẹ̀-èdè Nàìjíríà. Fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé ẹ pé 08164185383 tàbí 08128940154 tàbí kẹ lọ sí ilé ìfowópamọ́ ètò ọ̀gbìn Bank of Agric tó bá súnmọ́ yín.
9: Tó èyí la fi ń kí gbogbo àwọn èèyàn wà tán wà lórí ìjókòó. Àkókò ti tó láti gé àkàrà òyìnbó fún ìgbéyàwó òtòní.
10: Ètò ọ̀gbìn ìyàwó láyé.
11: Ẹ jọ̀wọ́ ẹ dúró ná jàre.
10: kí ló ṣẹlẹ̀?
11: Kí wọ́n tó so wá pọ̀, ǹjẹ́ o rántí pé o ṣẹlẹ̀ rí tẹlifíṣàn fún mi? Fìríìjì ńkọ́, ẹ̀rọ ìfọṣọ, kí iṣẹ́ ilé wa máa fọwọ́ fọṣọ ńlẹ̀ ní 2026.
9: Ẹ ní tòótọ́.
11: Káṣá sọ pé o ti rà wọ́n àbí?
9: Ta ló ti ẹ̀ sọ pé mo gbọ́dọ̀ ra gbogbo àwọn nǹkan yìí lẹ́ẹ̀kan ṣo níbi tí CDK wà?
10: Èmo ló tún jẹ́ CDK báyìí?
9: Bẹ́ẹ̀ ni o, CDK. Ẹ lè ra fìríìjì yín, ẹ̀rọ ìfọṣọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.
11: Ká kúkú wá gbà pé gbogbo àwọn nǹkan wọ̀nyí ti wà nínú ilé rẹ lọ́wọ́lọ́wọ́ bá ti sọ̀rọ̀ yìí àbí?
9: Láti oṣù tó kọjá ni mo ti rà wọn.
11: Olùṣọ́ àgùntàn, ẹ so wá pọ̀.
9: Pẹ̀lú CDK, o lè ra fóònù, tẹlifíṣàn, ẹ̀rọ amúnáwá tó ń lo agbára ìtànsán-òòrùn, àga àti ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan mìíràn. Sanwó díẹ̀díẹ̀ láìsí èlé owó lórí ọjà tó bára lọ́dọ̀ wa. Download CDK lórí Play Store àti Apple Store.
12: Ẹ pè CDK sórí 0707-454-3005.
10: CDK, sórí ẹ̀díẹ̀, gbé ìgbé ayé ìrọ̀rùn.
13: Bàbá ẹgbà mi, ẹ̀rà mi kalẹ̀, ọ̀rọ̀ kọ mi yìí, má ti sú mi. Ìṣe ló ń pariwo, ẹ̀yìn dídùn, ara ríro, ẹ wò ó. Mo ṣe mọ̀ pé kò lè mú ọkọ̀ lọ oko mọ́ ni. Ò ṣe ṣúkẹ́ṣúkẹ́, dàtọwọ́ rẹ̀ lẹ̀ ni. Kódà, ṣẹ̀kan sùn lọ ni.
14: Abba, aṣọ òkú ti ìbọn ni nípa 24/7 Abba Mixo. Kọ̀rọ̀jọ́ gbóògùn ìbílẹ̀ táwọn ọkùnrin béèrè fún gbà gbogbo. Àkànṣe gbòógì ìbílẹ̀ tá a gbé kalẹ̀ lọ́nà tìgbàlódé. 24/7 Abba Mixo kò lọ tí nú rárá. Ó kágbó ẹ̀yìn dídùn, ara ríro, afọ gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ ìdọ̀tí ọ̀rá dànù. Lọ́gán lọmọ ọkùnrin abádúró tán tí ó sì máa ṣiṣẹ́ akọrin lọ́dún olólùfẹ́ rẹ̀. Ìwé àtegbò la fi pè lórẹ̀. Àjọ NAFDAC fóun tẹ̀ ló gbà. Ó da alágbó ara 24/7 Abba Mixo láti jẹ́ alágbàtà jákèjádò lẹ̀ Nàìjíríà. Ẹ máa pe 09160626253 Abba Mixo. Gbogbo ìgbà ìjà wà ìjà òsì. Always guide me.
15: Padà má lọ síbẹ̀ yẹn o. Marketing office Adabe FM ni wọ́n wá. Number 1 lawa, ilé gogoro tó wà lẹ́gbẹ̀ẹ́ A Division Police Station, Ọba Adéṣidà Road nílùú Àkúrẹ́. Ó dẹ̀ tún lè pe marketing manager sórí 0803-041-4344. Ronke sórí 0703-529-5755. Tàbí Grace sórí 0803-247-4686. Ibẹ̀ gangan ló wà yẹn.
16: For this Naija, everybody go chop. Whether you be man, woman, pikin, you no go fit escape am. You go chop for this new close-up red hot 130 grand promo. You fit chop your own share from the 500 million naira worth of prizes like airtime, electricity payment, cash, and dinner date for you and your person. Just buy the close-up red hot 130 grand promo pack. Open up. Send the code inside to *8011*5# and follow the instructions. Oh yeah, time to chop, don't start oh. Tell your neighbor, tell your friend, even your ex. Everybody must chop. As you dey buy the close-up red hot 130 grand, your mind gonna tell you say you go chop something. This offer go last from April to July.
17: History beckons. Excellence takes the stage. The Institute of Chartered Accountants of Nigeria, ICAN, Owose, and District Society proudly invites you to the investiture of Dr. Kaudi Ismail Ashaju as a second chairman and induction of the new executive committee members. Chief Host Ajia Quinsley Soforatu Segosime, Co-host Dr. Adeyinka Joseph Ayemi, Acting Medical Director of Federal Medical Center, Owo. The occasion will also feature leadership awards to Chief Jamiu Ekungba, Senator Remy Okunriboye, Mr. Ibrahim Salu, Dr. Daniel Farinri, Mr. Bolaniwa Adetola, and Dr. Sami Sumanu. Venue is Federal Medical Center Auditorium, Owo. White date is Tuesday, 30th June 2026. Time, 11 a.m. Bamdele Ebenezer Folorunsho is the Vice Chairman, while Dr. David Ajayi, Chairman Investiture Planning Committee, is the announcer. Don't miss this memorable celebration of leadership, professionalism, and excellence. Be there.
18: This award goes to the most punctual student of the entire school. And the winner is Lisa Solomon.
19: Something is telling me that she makes her daughter skip breakfast just to be here.
20: You people could have just asked. I would have been happy to tell you my secret.
21: Enjoy instant goodness with John Venn's 3-in-1 chocolate. The quickest start to your morning.
1: ó yẹ kó ti wá máa yé gbogbo àwọn ènìyàn báyìí o.
2: Wípé olúwa nìkan ni last of fọmọ ẹ̀dá.
1: Torí kò sírú ìṣòro náà ti ń kó ọmọ ẹ̀dá sí rògbòdìyàn ìlàyé lórí gbòrí yẹ.
2: Tápá rẹ̀ kò ká.
1: Nítorí ẹ̀ la fi wá ń pè yín o.
2: Sílé ìjọsìn Jesus the same yesterday today word and deliverance ministry.
1: Behind LA primary school Orújú road ìlú Ifon.
2: Níbi tí ṣe ìyanu olúwa ti ń ṣe.
1: Ètò crossover program tó máa ń wáyé ní every last day of the month.
2: Ó tún ti wọlé dé.
1: Ojú ọjọ́ ṣe ń yí padà náà ló yẹ kí ìṣètò ètò àdúrà ó máa yí padà.
2: Torí àwọn oníṣẹ́ ibi àti sàtánì tó jẹ́ dàrẹ́ tó jẹ́nara wọn kì í sinmi.
1: Ẹ̀yin tó ń fẹ́ ìgbàlà náà ẹ má sinmi.
2: 7 AM to 9 AM nípàdé orí òkè.
1: Láti 12 noon to 5 PM ní ìtúsílẹ̀.
2: 5 PM to 7 PM sì ní ìsọjí.
1: Ṣé rí gbogbo ìṣòro tí ń fa ìláyà ìlọ́kọ àìlọ́mọ àìríṣẹ́?
2: Iṣẹ́ tí ò lérè tàbí èrè táwọn ará bí gbà lọ́wọ́ ẹni.
1: Dédé ló máa di àgbọ̀dànù tẹ́sì ní gbúrú ẹ̀ mọ́.
2: Pastor Emmanuel Okekomolafẹ.
1: Tó jẹ́ òsì ti gbáradì.
2: For the last day of the month yìí o.
1: Lẹ́yìn LA primary school Orújú road nílùú Ifon.
2: Come on,
1: ó yẹ kájọ dé.
22: Bẹ́ẹ̀.
23: Ó ṣe ìṣe ẹ̀yẹ kájọ ṣe ẹ̀yẹ kájọ ṣe ìra wa.
24: Ǹjẹ́ o ṣetán láti bọ́ ara rẹ kí o sì tún bọ́ ìlú yóò pẹ̀lú? Darapọ̀ mọ́ Food Security Ambassadors Cooperative Program FOSACOPS. Wakọ̀ gbọmọgbọn nípa àjùmọ̀ṣe iṣẹ́ àgbẹ̀. Ojútùú síṣòro ọ̀wọ́n gógó oúnjẹ ohun ọ̀sìn gbogbo. Kẹ́kọ̀ọ́ nímọ̀ nípa olú mushroom. Kò sì rí ajílẹ̀ àjẹbí ìdọ́gba lẹ́dínwó. Kò tán síbẹ̀, ó tún láǹfààní ẹ̀yáwó tí èlé rẹ̀ ń bẹ lábẹ́ ìdá márùn-ún yípo ọdún fún iṣẹ́ oko rẹ̀. Ó ti yá ọjà parapọ̀ ṣiṣẹ́ ọ̀gbìn lọ́nà tó mọ́pọlọ wá. A sì ń na pánà yẹ wa dé gbogbo ìjọba ìbílẹ̀ yìí ká ìpínlẹ̀ Ondo, Èkìtì, Ogun, Ọ̀sun, Èkó, Ọ̀yọ́, Kogi àti Kwara. Ní báyìí ná, à ń wá àwọn coordinators fáwọn local government kọ̀ọ̀kan. Fún àlàyé kíkún àti ìforúkọsílẹ̀, ẹ kàn sí ọ́fíìsì wa ní Animal Kingdom Veterinary, Ìwàlẹ́wà Street of Ọ̀sìnlẹ̀ Roundabout, Àkúrẹ́, tàbí 54 Àdínlẹ́wà Street, Kòṣeúntì area, Àkúrẹ́. Ẹ sì lè pe 0706-047-5122. FOSACOPS powered by Goat Banking Agricultural Initiative. Ikọ̀ parapọ̀ mọ́ lè rún parapọ̀ mọ́ àgìyàn. Ẹ wá àkájùmọ̀ lè bí wọ̀gbẹ́ tẹ̀fẹ̀tẹ̀fẹ̀ nílẹ̀ Nàìjíríà. FOSACOPS knowledge is power. Farming for financial freedom.
25: The Institute of Chartered Accountants of Nigeria, Akure and District Society proudly presents the investiture of Akinyemi Olaniyi Ogundare, BSc MBA FCA, as 32nd Chairman and the swearing-in of the 2026-2027 Executive Committee members coming up on Thursday, 2nd July 2026. Venue, Icon House beside Govan House, Alagbaka Akure, Ondo State, and time is 11 a.m. Special guest of honor is Excellency Dr. Lucky Orimiso Ayedatiwa, Governor of Ondo State, Chairman on the occasion, Honorable Ayodele Akonde, FCA, Commissioner for Water Resources and Public Sanitation. Chief Host, Mrs. Queensley Sofuratu, Selsime MNI, FCA, the 62nd Icon President, Prince Ajibade Samuel Oriade, JP, BSc, MSc, MBA, FCA, Chairman, Central Planning Committee, and the Director General, Investiture Planning Committee, Pastor Shegun Orishabinone, FCA, Accountant General, Permanent Secretary, Treasury Department, Ondo State. Don't miss this memorable and historic occasion. ICAN, accuracy and integrity.
26: Èmi ọmọ yín náà ni o, Jọ̀lí Jọ̀ní. Mo wà níta báyìí láti lè mọ bí àwọn èèyàn ṣe ṣèdámọ̀ Maggi chicken flavour sí. Ó yá ẹsí pẹ́ẹ̀lì celery.
27: S-E-L-A-R-R-I-E. Salary.
26: Bọ̀dá mi, ẹsì fẹ́ sọ sí pẹ́ẹ̀lì náà di salary. Ó yá lópin ìgbìyànjú ẹsí pẹ́ẹ̀lì turmeric.
28: T-U-R-M-E-R-I-C turmeric.
26: Ẹ káre, pálí ohun ìṣebẹ̀ Maggi chicken flavour kan fún yín.

0: 3-in-1. Omini kaloku kofiku.
1: Kivo.
2: Dari mix.
3: Oya shoppers, make una hear correct gist. Maggi chicken flavor promo, don't land o.
4: Buy Maggi chicken flavor 50 double cubes pack and get 10 extra cubes free.
3: Yes, so, and if you buy small 10 double cubes pack, you go get 4 cubes free.
4: Not more rich chicken taste, more enjoyment, and more value for your money.
3: Rush go your nearest shop now and ask for Maggi chicken flavor promo pack before you finish.
5: Offer valid while stocks last.
3: Me and Maggi, so good together.
6: In your money now. Ni o jali jani mo wa ni ta bayi lati le mo bi awon eyan se se da mo Maggi chicken flavor si o ya espelli celery
7: SELARRIE salary
6: boda mi espelli espelli no di salary o ya lopin gbiyanju espelli turmeric
8: TURMERIC turmeric
6: e kare pali ohun isebe Maggi chicken flavor kan fun yin
9: ohun isebe Maggi chicken flavor pelu eroja alubosa celery ati atale pupa oluyipada ayo.
10: Ìjẹun wo ọ̀nà láti dáàbòbò àmúlò data rẹ̀? Ìdáàbòbò àmúlò data rẹ̀ wà lórí áàpù rẹ̀. Yọ àwọn áàpù tí ó wúlò mọ́ kúrò lórí fóònù rẹ̀ àti pé púpọ̀ lára àwọn áàpù wọ̀nyí ló ní data safer mode mú àtúnṣe ìgbàlódé bá wọn. O tún lè lọ sórí setting kí o yọ auto update kúrò lójú òpó. Ní ìparí, tí àwọn áàpù tí o kò lò mọ́ kí o lè rí data rẹ̀ lò lálòpẹ́, àwọn ìgbésẹ̀ wọ̀nyí lè ṣe ọ ní àǹfààní. Fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé, kàn sí ìtàkùn ẹ̀rọ ìléwọ̀ rẹ tàbí ìtàkùn consumer.ncc.gov.ng fún àwọn ọ̀nà tí ó ṣe ọ láǹfààní lórí àmúlò data rẹ. Pé àwọn ìgbésẹ̀ wọ̀nyí lónìí kí o lè lo data rẹ lálòpẹ́. Ìkéde ìwà láti ọ̀dọ̀ ẹgbẹ́ àwọn aládàáni tí ó gba ìwé ẹ̀rí lẹ́ka ìbáraẹnisọ̀rọ̀ àti àjọ tó ń rí sí ètò ìbáraẹnisọ̀rọ̀ NCC.

0: This award goes to the most punctual student of the entire school. And the winner is Lisa Solomon.
1: Something is telling me that she makes her daughter skip breakfast just to be here.
2: Eh.
3: Mm-hmm.
2: You people could have just asked. Eh? I would have been happy to tell you my secret.
4: Enjoy instant goodness with John Venn's 3-in-1 chocolate. The quickest start to your morning.
5: Tẹ́tí sí ìkéde pàtàkì yìí vacancy. Ilé-iṣẹ́ apèsè ohun èlò kan tí wọ́n ṣẹ̀ṣẹ̀ dá sílẹ̀ nílùú Àkúrẹ́, ìpínlẹ̀ Ondo nílò àwọn èèyàn tó lè bá wọn ṣiṣẹ́. Nípínlẹ̀ Ondo àti ìpínlẹ̀ Èkìtì, irúfẹ́ àwọn tí wọ́n nílò nìwọ̀nyí o. Marketers, lọ́kùnrin àti lóbìnrin tó gbóyìnbó àti èdè Yorùbá dunjú. Ó kéré tán, wọ́n gbọ́dọ̀ ní ìwé ẹ̀rí O level sókè. Driver, lọ́kùnrin tọjọ́ orí rẹ̀ wà láàrin 30 ọdún sókè pẹ̀lú ìrírí ìwakọ̀ ọdún mẹ́ta tó ní driver license tó sì tún gbọ́ èdè òyìnbó àti èdè Yorùbá yékéyéké pẹ̀lú ìwé ẹ̀rí O level sókè. Production assistance lọ́kùnrin àti lóbìnrin tó gbọ́ èdè òyìnbó àti èdè Yorùbá dunjú pẹ̀lú ìwé ẹ̀rí O level ní ẹ̀ka ẹ̀kọ́ sáyẹ́ǹsì tàbí OND ní ẹ̀ka ẹ̀kọ́ sáyẹ́ǹsì pẹ̀lú láti jàǹfààní yìí. Ẹ fi CV yín ṣọwọ́ sí WhatsApp number yìí 08029277779 lẹ́ẹ̀kan sí 08029277779 tàbí kẹ lo email yìí femzab06@gmail.com femzab06@gmail.com owó oṣù tó gbé wọn gidi ni wọn yóò san o.
6: Èmi ọmọ yín náà ni o, Jolly Johnny. Mo wà níta báyìí láti lè mọ bí àwọn èèyàn ṣe ṣèdámọ̀ Maggi chicken flavor sí. Ó yá ẹsí pẹ́ẹ̀lì celery.
7: SELARIE salary.
6: Bọ̀dá mi, ẹsì fẹ́ sọ sí pẹ́ẹ̀lì náà di salary. Ó yá lọ́pọ̀ ìgbìyànjú ẹsí pẹ́ẹ̀lì turmeric.
8: TURNERIC turmeric.
6: Ẹ káre, pálí ohun ìsebẹ̀ Maggi chicken flavor kan fún yín.
9: Ohun ìsebẹ̀ Maggi chicken flavor pẹ̀lú èròjà àlùbọ́sà, celery àti ata ilẹ̀ pupa olùyípadà ayọ̀.

0: Ombadu adava.
1: Ẹgbà mi, ẹ̀rà mi kalẹ̀, ọ̀rọ̀ kọ mi yìí, máa ti sú mi. Ìṣe ló ń pariwo, ẹ̀yìn dídùn, ara ríro, ẹ wo, mo ṣe mọ̀ pé kò lè mú ọkàn lọ oko mọ́ ni. Ò ṣe ṣúkẹ́ṣúkẹ́, dàtọwọ́ rẹ̀ lẹ̀ ni. Kódà, ṣe kan sùn lọ ni.
2: Abà, ayé òkú ò tí ì gbọ́ ni nípa 24/7 Abà Make Sure. Kọ̀rọ̀jọ́ gbòògùn ìbílẹ̀ táwọn ọkùnrin béèrè fún gbà gbogbo. Àkànṣe gbòógì ìbílẹ̀ tá a gbé kalẹ̀ lọ́nà ti gbàlódé. 24/7 Abà Make Sure. Kò lọ tí ń nu rárá. Ó kágbó ẹ̀yìn dídùn, ara ríro. Afọ gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ ìdọ̀tí ara dànù. Lọ́gán lọmọ ọkùnrin abádúró tán. Tí ó sì máa ṣiṣẹ́ akọni lọ́dún lólùfẹ́ rẹ̀. Ìwé àtegbò la fi pèlò rẹ̀. Àjọ NAFDAC fóun tẹ̀ ló gbà. Ó da alágbò ara. 24/7 Abà Make Sure. Láti jẹ́ alágbàtà jákèjádò lẹ̀ Nàìjíríà. Ẹ máa pe 091-60-62-62-53. 091-60-62-62-53. Orúkọ ọmọ Nìjánu ọmọ 24/7 Abà Make Sure. Gbogbo ìgbà ìjáwá ìjà ò sí. Always guide me.
3: Èmi ọmọ yín náà ni o. Jọ̀lí jàní, mo wà níta báyìí láti lè mọ bí àwọn èèyàn ṣe ṣèdámọ̀ Maggi chicken flavour sí. Ó yá ẹ sípẹ́ẹ̀lì celery.
4: SELARIE. Salary.
3: Bọ̀dá mi, ẹ sì fẹ́ sọ sípẹ́ẹ̀lì náà di salary. Ó yá lọ́pìn ìgbìyànjú, ẹ sípẹ́ẹ̀lì turmeric.
5: TURMERIC. Turmeric.
3: Ẹ káre, pálí ohun ìsebẹ̀ Maggi chicken flavour kan fún yín.
6: Ohun ìsebẹ̀ Maggi chicken flavour pẹ̀lú èròjà àlùbọ́sà, celery àti ata ilẹ̀ pupa, olùyípadà ayọ̀.

0: kiri ipinle Ondo.
1: Wo ma wulẹ̀ rẹ̀ kọ́ ìbàdàn mọ́. Máa gbé ọmọ Jésù lóde rẹ̀ lè sórí 08073877980 àbí 07038010434. Ọmọ Jésù, ojúlówó alágbàtà fọ́ọ̀mù lóde rẹ̀ lè.
2: Tó èyí la fi ń kí gbogbo àwọn èèyàn wà tán wà lórí ìjòkòó. Àkókò ti tó láti gé àkàrà òyìnbó fún ìgbéyàwó òtòní.
3: Ètò ìgbéyàwó láyé.
4: Jọ̀wọ́ ẹ dúró náà jàre.
5: Kí ló ṣẹlẹ̀?
4: Kí wọ́n tó so wá pọ̀, ǹjẹ́ o rántí pé o ṣe lérí tẹlifíṣàn fún mi? Fìríjì ńkọ́, ẹ̀rọ ìfọṣọ, iṣẹ́ ilé wa máa fọwọ́ fọṣọ nílé ẹ ní 2026.
2: Ní tòótọ́.
4: Ká ṣáà sọ pé o ò tíì rà wọ́n àbí?
2: Ta ló ti ẹ̀ sọ pé mo gbọ́dọ̀ ra gbogbo àwọn nǹkan yìí lẹ́ẹ̀kan ṣo níbi tí CDK wà?
5: Èmo ló tún jẹ́ CDK báyìí?
2: Bẹ́ẹ̀ ni o, CDK ẹ lè ra fìríjì yín, ẹ̀rọ ìfọṣọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.
4: Ká kúkú wá gbà pé gbogbo àwọn nǹkan wọ̀nyí ti wà nínú ilé rẹ lọ́wọ́lọ́wọ́ bá ti sọ̀rọ̀ yìí àbí?
2: Láti oṣù tó kọjá ni mo ti ra wọn.
4: Olùṣọ́ àgùntàn, ẹ so wá pọ̀.
2: Pẹ̀lú CDK, o lè ra fóònù, tẹlifíṣàn, ẹ̀rọ amúnáwá tó ń lo agbára ìtànsán-òòrùn, àga àti ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan mìíràn. Sanwó díẹ̀díẹ̀ láìsí èlé owó lórí ọjà tó o bá rà lọ́dọ̀ wa. Download CDK lórí Play Store àti Apple Store.
6: Ẹ pè CDK sórí 0707-454-3005.
5: CDK, san díẹ̀ díẹ̀, gbé ìgbé ayé rọrùn.
7: Daddy Junior jọ jẹ nsun ma ji mi kale gbogbo e na ojuseju meji lo.
8: Mommy Junior ma yeye mi mo ti yato si ti tele.
7: Fi mi le jare.
9: Ligo tap abakasu yo tun se go.
7: Yeah, ma pa mi jare je nse ya awon omo mi.
8: Nbo lo nsa lo.
7: Duro na Daddy Junior ogbon wo lo da.
8: Emi na ko. Isowo Ligo tap abakasu ni. Ogun ta fi mo ijile pa ewe ati egbe ile wa papo lona igbalode. Fun awon okunrin. Ajabi idani.
7: Eh.
8: Beeni ore mi alowo le lo fun mi. O wulo fa awon okunrin to repete dowo le bi ewe okede ta fi na pa loju ise. Ewo ni ko nje o wa nle lati je ko okunrin o ma wo ke. Finu ka bi o se kele kai bigo kababa capsule iru kan so won lawujo okuta ile ise ayo aba health limited lo popo fawon okunrin nikan e le rira ni chemist ati pharmacy fun ekunrere alaye e pe 08038606858 le kan si 08038606858.
10: Ẹ̀ka tó kójú tọrọ iṣẹ́ tó ń lọ ní Ondo State Water Corporation.
11: Lábẹ́ àkóso Ministry of Water Resources, Public Sanitation and Hygiene. Pẹ̀lú ìfọwọ́sowọ́pọ̀ African Development Bank.
10: Lórí akéde ẹ̀pẹ́.
11: Nípa project ìpèsè omi nípínlẹ̀ Ondo.
10: Iṣẹ́ ti débi gbígbé àwọn òpó tó mímọ́ máa gbanú rẹ̀ kalẹ̀.
11: Wọ́n sì rí àwọ̀ ilẹ̀ tàbí ọ̀nà tàbí oko tàbí dúkìá.
10: Tíṣẹ́ yìí lè ṣe ìdíwọ́ ráńpẹ́ fún.
11: Ṣùgbọ́n ìgbìmọ̀ tá a lè máa fẹjọ́sùn ti wà.
10: Ìbẹ́ ìjẹ́ pé àwọn tó ń ṣiṣẹ́ ń bẹ̀ ló ṣe àṣemáṣe kan.
11: Nípa ìṣekúṣe ìwàkúwà.
10: Nípa rírà àti títà tàbí ìbáṣepọ̀ tó lòdì.
11: Ẹ wo afẹjọ́sùn ọ̀gá tí ń bẹ ńbẹ̀.
10: Tàbí kẹ́ ẹ kọ́ sínú àpótí ìfẹjọ́sùn.
11: Léyìí tá a ti pèsè sáwọn ibùdó iṣẹ́.
10: Tí wọ́n dẹ̀ máa ṣiṣẹ́ lórí ẹ̀ ní kíá.
11: Tàbí kẹ́ ẹ pe nọ́mbà.
10: Tá a ti ṣètò ẹ̀ tí ò ní gba owó yín.
11: Ìyẹn 08-06-266.
10: Tàbí kẹ́ kàn sí wa ní
11: complaints.awsspiu@gmail.com.
10: Tó
11: Onorìbù Ayọ̀dẹ̀lẹ̀ Àkàdé
10: FCA
11: Commissioner for Water Resources, Public Sanitation and Hygiene.
10: Èló ni ká kéde ẹ̀ ká dẹ̀ máa dúpẹ́ lọ́wọ́ gọ́ọ̀dọ̀ lọ́kì orí mi sàn ayé dà tiwa.
11: Fún iṣẹ́ takuntakun tí wọ́n ń ṣe lórí àti pèsè omi tó dáa fún wa nípínlẹ̀ Ondo.
10: Ó dà tiwa.
11: Ó dìrọ̀rùn.

Pàtàkì yìí gbogbo ohun tó ti dòkú nínú ayé rẹ máa jí padà tí ó sì di tuntun. Ogun aṣẹ́ ìdí ajá tó bá lè kópa nínú àdúrà pàtàkì yìí. Wọ́n ní kọ́ wá wa sọ tuntun ògo jálẹ̀ ọdún yìí. O sì ní rí bákan náà mọ́. Bàbá wa nínú Olúwa tọ́lọ́run gbọ́wọ́ wọn ṣiṣẹ́ ìyanu. Prophet Tolú Ọmọṣẹ́bí ni yóò máa wà ń kalẹ̀ láti máa fi àdúrà wo gbogbo ogun ayé rẹ tèfètèfè. Pẹ̀lú orúkọ ńlá Jésù. Ọjọ́ Tuesday, 20 oṣù kẹfà ọdún yìí ni yóò wáyé ní Solution Palace, Afesta Gospel Church, beside Bisu Guest House, Oda Road, nílùú Àkúrẹ́, láago méje àbọ̀ àárọ̀ làdúrà ọ bẹ̀rẹ̀. Ẹ darapọ̀ mọ́ wa. Kẹ́yìn náà kẹ wá rí ẹ̀rí tuntun nínú ayé yín. Torí pé ìwọ gangan lẹ̀rí kan. Lórúkọ Jésù. Ẹ má ṣaláì kópa ń bẹ̀.

0: Ọlọ́dún
1: Káyọ̀dé.
0: Iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Edo ló ti fi kéde òfin gbé àwọn géńdé méjì kan lórí ẹ̀sùn kíkéde ìjìra ẹni gbé. Léyìí tí wọ́n sì sọ pé ọgbọ́n àlùmọ̀kọ́rọ́ yìí náà fẹ́ fi gba mílíọ̀nù mẹ́rin lọ́wọ́ mọ̀lẹ́bí kan lára àwọn afurasí ọ̀hún. Àwọn afurasí náà náà porúkọ ní Lucky Alábí ẹni ọdún 48 àti Táyé Náhùrù ẹni ọdún 37 tí àwọn méjèèjì jọ wá láti ìlú Ounemi Apama. Léyìí tí àjọ ọlọ́pàá láti àgọ́ ìgara tí wọ́n fi kéde òfin gbé nígbà tí àwọn ọlọ́pàá ọ̀hún tí wọ́n júwe iṣẹ́ tí wọ́n ṣe náà gẹ́gẹ́ bí ìfìmúfínlẹ̀ àti ìwádìí léyìí tó ṣokùnfà bí wọ́n ṣe ṣe àṣeyọrí rẹ̀. Nígbà tó ń fìdí kéde òfin gbígbé ọ̀hún múlẹ̀ nínú àtẹ̀jáde tó ta àrísítà lánàá lọ́jọ́ Àìkú tó jẹ́ agbẹnusọ iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Edo ASP Enọ Ikwedem ló sọ wípé àwọn afurasí ọ̀hún ni wọ́n rámú lẹ́yìn ìgbà tí àwọn ọlọ́pàá ìfìmúfínlẹ̀ tí wọ́n ṣe bẹ́ẹ̀ mọ̀ dájú wípé ibi báyìí ni wọ́n forí mù sí tí wọ́n ti ń pe ìpè ìjayà náà. Gẹ́gẹ́ bí iléeṣẹ́ ọlọ́pàá ṣe wá ṣe àlàyé wọ́n ní ìwádìí ló fi hàn gbangba nígbà tí afẹ́fẹ́fẹ́ ní ìfúradì yẹn wá hàn dé o. Léyìí tí wọ́n ní 23rd tí a wà yìí ni wọ́n ṣe iṣẹ́ ọ̀hún ò tí ì kan lára wọn tó sì kàn sí mọ̀lẹ́bí Alábí léyìí tó ń bèrè wípé kí wọ́n san mílíọ̀nù mẹ́rin náírà oko torí pé wọ́n yọ̀ǹda rẹ̀ nítorí pé ó ti bọ́ sọ́wọ́ àwọn ajínigbé. Àtẹ̀jáde ọ̀hún ló kà wípé iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Edo ló fi àkókò ìsan gbogbo aráàlú wípé ní 24th oṣù kẹfà ọdún tí a wà yìí ní nǹkan 10:00 lówùúrọ̀ ni àjọ ọlọ́pàá láti àgọ́ ìgara ni wọ́n ṣe bẹ́ẹ̀ tí wọ́n fi kéde òfin gbé àwọn afurasí méjì Lucky Alábí ọdún 48 àti Táyé Náhùrù ọdún 37 tí àwọn méjèèjì jọ wá láti ìlú Ounemi Apama. Léyìí tí wọ́n gbìmọ̀pọ̀ tí wọ́n sì kéde ìjínigbé láti ọwọ́ ara wọn wípé wọ́n jí Lucky Alábí gbé nígbà tí wọ́n ń gbé ìgbésẹ̀ lórí ìròyìn tó gíríkì àti pẹ̀lú ìwádìí tí wọ́n ṣe ni àjọ ọlọ́pàá ọ̀hún ni wọ́n ṣe àwárí àwọn méjèèjì náà tí ó jẹ́ afurasí ọ̀hún. Pẹ̀lú ìwádìí tí wọ́n ṣe ṣáájú ló fi hàn wípé ìwà ọ̀daràn náà iná pète pèrò rẹ̀ o ní 23rd oṣù kẹfà ọdún tí a wà yìí nígbà tí Táyé Náhùrù tí ó sọ wípé òun ló pe àwọn mọ̀lẹ́bí Lucky Alábí o tí ó sì ń fún wọn ní ìròyìn èké wípé Alábí ló ti bọ́ sọ́wọ́ àwọn ajínigbé tó ń bèrè mílíọ̀nù mẹ́rin náírà kí wọ́n tó lè yọ̀ǹda rẹ̀. Àwọn ọlọ́pàá wá sọ pé àwọn afurasí méjèèjì ọ̀hún ni wọ́n ti jẹ́wọ́ tí wọ́n sì faramọ́ pé lóòótọ́ ni wọ́n lọ́wọ́ lẹ́sẹ̀ nínú ìwà ọ̀daràn ọ̀hún. Léyìí tí wọ́n pọ̀ pẹsẹ̀ wọn pọ̀ wọ́n lọ sí ilé ẹjọ́ ní kété tí ìwádìí tó bá parí lórí ọ̀rọ̀ náà. Àtẹ̀jáde ọ̀hún wá fi kún pé àwọn méjèèjì nígbà tí wọ́n ti wá jẹ́wọ́ pé lóòótọ́ ni wọ́n tẹ́ pẹpẹ ìjínigbé ayédèrú náà ni wọ́n kú lọ sí ilé ẹjọ́ o. Kọmíṣánná ọlọ́pàá ìpínlẹ̀ náà Monday Agbonika ń ló lu agogo ìkìlọ̀ fún àwọn aráàlú wípé kí wọ́n yé máa lọ́wọ́ nínú ìwà ọ̀daràn àbí ìwà ẹ̀tàn torí pé wọ́n nílò owó pàjáwìrì. Léyìí tó sì sọ wípé kíkéde àti títẹ pẹpẹ ìjínigbé ara ẹni láti gba owó lọ́wọ́ mọ̀lẹ́bí ẹ̀ṣẹ̀ tó lówúra ni o tó sì jẹ́ pé kóńdó ẹlẹ́nu méjì ló ń dúró de ẹ̀ńtọ̀ níwájú òfin. Ẹ lọ Kàyókù o nínú ìwé ìròyìn Punch ìwé ìròyìn Daily Post àtàwọn ìwé ìròyìn míì tó jáde lónìí.
1: Káyọ̀dé olórí ilé ìgbìmọ̀ asòfin àgbà ilẹ̀ yìí ìyẹn Ọ̀pẹyẹmí Bámidélé ló mọ̀ ti bẹ̀rẹ̀ sí ní ṣègbè lẹ́yìn bí wọ́n ṣe fẹ́ dá ọlọ́pàá ìpínlẹ̀ sílẹ̀ káàkiri gbogbo àwọn ìpínlẹ̀ tí ń bẹ ní orílẹ̀-èdè yìí. Ó ní kó tó di pé bóyá wọ́n gbé ìgbésẹ̀ náà ló jẹ́ pé láti ọdún 2025 ni wọ́n ti wà lórí rẹ̀ o. Àwọn ti fi ba gbogbo ibi tí ó yẹ kí wọ́n fi bà, gbogbo àwọn tí ó yẹ kí wọ́n kàn sí ni wọ́n ti kàn sí. Àwọn kàn sí ìjọba ilẹ̀ yìí, àwọn kàn sí àjọ ọlọ́pàá, àwọn sì tún lọ káàkiri ìgboro láti gbọ́ nǹkan tí àwọn èèyàn yìí ó sọ lórí rẹ̀. Ó ní gbogbo bí wọ́n ṣe ń lọ káàkiri ọ̀hún ni wọ́n rí pé àwọn èèyàn fẹ́ láti pé kí ọlọ́pàá ìpínlẹ̀ kó lè di dídá sílẹ̀ láti lè ṣẹ́kẹ̀ǹbẹ́ gbogbo ọ̀rọ̀ ààbò yìí tó jẹ́ pé ó mẹ́hẹ̀ jákèjádò orílẹ̀-èdè Nàìjíríà. Nígbà tó wá ń sọ̀rọ̀ lánàá òde yìí ń ló wá sọ o. Oníṣẹ́ rí ó ní àwọn kan ló jẹ́ pé wọ́n ń tako ìjọba lórí ìgbésẹ̀ yìí tó jẹ́ pé wọ́n gbé yìí. Ó ní kò sí nǹkan tó jọ ọ́ olóhùn òrò pé ó yẹ kẹ́nikẹ́ni ó tako. Ó ní torí àwọn ti ń gbọ́ pé ọlọ́pàá ìpínlẹ̀ yìí tí wọ́n sọ pé wọ́n fẹ́ dá sílẹ̀ yìí orílẹ̀-èdè Nàìjíríà ò tiẹ̀ tí ìdàgbà kò tí ì lajú débi pé bóyá wọ́n lè ní ọlọ́pàá ìpínlẹ̀. Àti pé pẹ̀lú bí wọ́n ṣe sọ pé wọ́n fẹ́ dá a sílẹ̀ yìí wọ́n kàn mọ̀ọ́mọ̀ fẹ́ ṣe ni láti pé kí wọ́n lè máa fi gbógun ti àwọn alátakò. Ó ní kò rí bẹ́ẹ̀ rárá o. Ó ní téèyàn bá lọ káàkiri ìgboro yóò mọ̀ pé lóòótọ́ àti lódodo ni àwọn èèyàn ni wọ́n fẹ́ láti pé kí ọlọ́pàá ìpínlẹ̀ èkó lè dídí dá sílẹ̀ nítorí ọ̀rọ̀ ààbò yìí tó mẹ́hẹ. Ọláwọn kan tiẹ̀ tún sọ ìpèsè bí wọ́n ti ṣe rí ní orílẹ̀-èdè yìí tó jẹ́ pé wọ́n ní ọlọ́pàá ẹlẹ́kùnjẹkùn. Ó ní gbogbo nǹkan tó jẹ́ pé ó fà á tí wọ́n fi fagilé ńgbà náà ni àwọn ti gbéyẹ̀wò yẹ́bẹ́yẹ́bẹ́ tí
2: àwọn sì ti ṣe àtúnṣe sí tí àwọn sì rí pé gbogbo nǹkan tí wọn yóò ṣe lórí ìdídásílẹ̀ ọlọ́pàá ìpínlẹ̀ yìí ni àwọn ti ṣe o nítorí pé gbogbo àwọn tí wọ́n sọ pé àwọn ìpínlẹ̀ wọ̀nyí wọn yóò lò ó gẹ́gẹ́ bí irinṣẹ́ láti pé kí wọ́n lè máa fi ṣe àtakò àwọn tí wọ́n jẹ́ alátakò wọn ni ò rí bẹ́ẹ̀ rárá o nítorí náà kí gbogbo àwọn èèyàn ó fi ọkàn balẹ̀ ibi à ń lọla dé báyìí léè tí ọ̀rọ̀ ààbò orílẹ̀-èdè yìí yóò lè fi ẹsẹ̀ nílẹ̀ dẹndẹn pẹ̀lú ìdásílẹ̀ ọlọ́pàá ìpínlẹ̀ náà ní ẹsẹ̀ ìkùkù ẹ wo ẹ kọjá lọ sínú ìwé ìròyìn vangard ìwé ìròyìn this day kẹ lọ kà ń bẹ̀.
3: Ó mà tún ti dé o, ọkùnrin pàtàkì ni.
4: Àrí ìró àlá òfìrìbájì gẹ́ òfìrìbájì gbọ́, àtókì àtókì.
3: Ẹ ti ẹ̀ bèrè pé ta ni mo tún kì í.
4: Yéésù ni.
3: Ìgbà tá a gbélé lọ́wọ́ ò gbọdọ̀ fún àwo tá a bá gbélé lọ́wọ́ kì í fàyà.
4: Ẹ wá fọ̀rọ̀ yín lọ Jésù Olùgbàlà.
3: The right hand of God miracle ministry.
4: Tí a mọ̀ sí ní orúkọ Jésù.
3: Ní Jẹ̀gẹ̀lẹ́ last bus stop Ado Road Àkúrẹ́.
4: Gbogbo Tuesday lè tó bá mi ṣe.
3: Ní 9 to 11 AM.
4: Gbogbo ọjọ́ Wednesday sì ni bọ́sí inú ògo tuntun.
3: Àti ìjọka òjọ̀pọ̀ lábẹ́ mango.
4: Gbogbo ọjọ́ Thursday
3: sì ni ètò pàtàkì tá a pè ní.
4: I disagree, mi ò fara mọ́.
3: Ní Jẹ̀gẹ̀lẹ́.
4: Every Saturday,
3: ìletò operation go for maximum.
4: Níbi tí kálukú ti máa bèrè gbogbo tó bá ń fẹ́ lọ́dọ̀ Olùgbàlà.
3: Ìṣòro tó bá jẹ́ ń bá ni débi òní bá ni padà lọ lé mọ́.
4: Ògbó òtajà Fàdúrà Jágun ni.
3: Prophet Alfred Shitu.
4: Àwíṣẹ́ Jésù fún ara ẹ̀.
3: Òní ó máa fi àràbájì gan àwọn àdúrà kàǹkàǹkà ribitiribiti gbẹ́ngbẹ́ngbẹ́.
4: Tí ó máa fi já ìdè tú ìdè.
3: Tí gbogbo ogun èṣù àtàwọn olùbáṣiṣẹ́pọ̀ rẹ̀ yóò sì máa gbiná dànù.
4: Ẹ pe prophet 0806671774.
3: Ẹ máa ń bí èsì ètò wọ̀nyí o.
4: God bless you as you come.
5: Ìrẹ́dẹ́ ìrẹ́wọ̀lú àkó oríire ní ìpínlẹ̀ Ondo. Ẹ̀yin èèyàn wa ní orílẹ̀-èdè Nàìjíríà, Kudi Berries International Loan Pagoda gbé ìrẹ́wọ̀ ìpínlẹ̀ Ondo. Ìwé ìrìnà láti lọ ṣiṣẹ́ ní òkè òkun láìsan kọ́bọ̀ sí àwọn ìlú bíi Oman, Serbia, Guyana, Kazakhstan, ẹgbọ́ o. Ètò ìrìnà dẹ̀ tún wà sí àwọn orílẹ̀-èdè mìíràn bíi Netherlands, Switzerland, Sweden, Denmark àti Vietnam. Kò tán síbẹ̀, Kudi Berries Moringa Manu ràn ni lọ́wọ́ láti dá oko ọ̀gbìn organic moringa sílẹ̀ tí a ó tún rà lọ́wọ́ yín ní gbogbo ìgbà ìkórè tó ẹ̀mẹ́jọ nínú ọdún tí ó sì máa rí ẹgbẹ̀lẹ́gbẹ̀ owó lóye ẹ̀kà kan láàrin ọdún kan. Kí ló wá ń dúró de? Kudi Berries International Study Loan Pagoda pẹ̀lú Kudi Berry Moringa Man wọ́n wà ní Àkúrẹ́ Tech Hub Futa Southgate ní ìlú Àkúrẹ́. Telephone 08020814434. Lẹ́ẹ̀kan sí 08020814434.

0: Biodun
1: Ayode
0: Gomina tele ri nipinle Ekiti Ayode Faroshe nu so pe Seyi Makinde to je Gomina ipinle Oyo nu wa nidi bi won se je awa keko ati oluko ni gbe nipinle Oyo Faroshe nu kan ro ikeke ninu iforowora lori ero amohunmawuran wa ti Arise nibi ti o ti face ti awon ibere kan nigba to nsoro lori ijinigbe awon akeko ati oluko ni ipinle Oyo gege bo se so Oni Makinde ni o fowo lama eto ati ona to to yanju oro oselu ero eto abule to je pe oselu eni o gbamu ni pele Oyo o oni o n duro lori oro to nso oni Seyi Makinde eni ko duro dede ko si karufi be ni ko kujojun lori oro abune ipinle na oni bo se je awon akeko ati awon oluko ni gbe oni isoro ti Seyi da Seyi Makinde to da sile ohun lo sokun fa re o oni nitori ide yi oni eto ijoba ipinle ni lati kun awon olopa lowo ti won si yun won nipa kon tori ajata banyun lori ise lo ma nde oni tori ide yi laro ati mu eto abo ni okukudun oni ijoba ipinle ohun lo wa ni ojuleja re ni ipinle Oyo o wa tesiwaju oni te ba gbagbe awon afurasile yi ti won so bi pe won ji awon akeko ati awon oluko ni gbe ni ipinle Oyo leyin ni gbe ngbe e ma gbagbe o wi pe ni oju gbogbo aye ina tun sese emi oluko nikan ni kukuru lakata awon ajinigbe ohun latari eto abo to mehe ti ijoba Seyi Makinde ti o si fowo eto ti o fi mu eto abo ni eno kayoko ninu iwe iroyin Daily Post atawon iwe iroyin mi to jade loni
1: Kayode pelu bo se je pe owo epo robi o ti jawale ni ajo agbaye latari bi won se so pe ogun tin sele laarin idaka ti orilede America o ti je rodo o ti lo momi sugbon sa to je pe leyin igba ti won ti pari gbogbo robodiyan na ni owo ti won ta epo ni orilede Nigeria ni o ti jawale ni bayi o ajo to ri si igba ifagagbaga ati eto awon ti won je onibara ni won mo ti keto sita bayi o ti won so pe ko ma yewa o eredi re to fi je pe awon omo orilede Nigeria o ti ri anfani pe boya owo epo na o jawale je o won ni kilode to fi je pe pelu gbogbo bi owo epo on bo se jawale ni agbaye awon ti won ta epo ati awon ti won se epo ati awon ti won pe epo
2: o ya shopper
1: lo je pe won papa si duro ti o si nkan kan ti won se lori re oni looto ati lododo won ni iye owo ti won ta epo on ni won ti jawale ni benben oni kini nkan ti won jawale ninu owo epo na kini oni se tori ngba to nsoro na lana eni ti se adari ajo ohun yen ondaje ijago o je ko di mimo fun gbogbo araye oni te ba wo bayi e ri pe owo tasere lasan ni won kan ja lori owo epo nigba to je pe ta ba so pe ka gbe yewo ka gbe isegbe iye gan ti owo epo na to fi jawale ni ajo agbaye a ri pe bi igba ti won ba so pe won ati e ja nkan kan ninu re ni o si tu wa tesiwaju oni ke ba le mo bo se ri oni to ba je pe boya won kede ni ojo kan bayi pe owo epo won o tun ti lo soke ni ojo agbaye oni ko to nkan bi wakati kan ni won yo tun ti bere si ni paruwo ti awon ti n ta epo awon ti won gbe epo ati awon ti won se epo ti won yo ti ma so pe owo epo tun ti lo soke oni sugbon ni se to je pe owo epo na ti jawale o le ni gbo pem lenu won titi to fi je pe won yo kan ma se nkan to wu won lati pe ki won ma se oni tori na oni se ni ki won ya tete gbe igbese ni kankan o ki won se pelu bi o se je pe owo epo na o ti jawale ni oja agbaye bayi ka won na ki won ya tete ri pe won ja owo epo ti won wale yala ni ibi ti won ti n gbe ni ibi ti won gbe si ni ibi ti won ti n pon ni ati ni gbogbo ibi ti won ti n ta kaakiri gbogbo orilede Nigeria oni tori ko ye ko je pe nkan yoo ja wale ni ọjà agbaye to je pe orilede Nigeria ni gbogbo nkan ni yoo ti wale kokoko mu awon eyan o oro po nbe gan ti won so e koja lo sinu iwe iroyin punch ke lo ka lekunrere
0: biodun
1: Kayode
0: enikan tan pe ni Paul Idehen leyi to wa ni ara awon ti awon ajinigbe ti won ti ki mole re ton si yonda nigbati won ji arabirin kan leyi ti won ji ninu oja ti won ti n ta efo ni ipinle Eduro ohun lo mo se alaye ipe ohun ti oju re ri lowo awon ajinigbe ohun pelu bi won se gba oko SUV leyi to je oko Lexus ti o je ti re leyi ton si se be ti won paro awo ọkọ ọhún tí wọn tún nọmba tí ń bẹ ń bẹ kúrò tán gba nọmba mìíràn sí gẹgẹ bí wọn ṣe gba ọkọ lọwọ rẹ gẹgẹ bí ohun tí wọn ó gbà kí wọn tó lè yọǹda rẹ nígbà tó ń bá oníròyìn fọrọjọwọ nílùú benin ní kété lẹyìn ìgbà tí wọn ṣe àfihàn ẹni ọdún 22 kan Isaac Marvelous lára ìkan lára àwọn afurasí tí wọ́n rá mú ní èyí tí wọ́n lọ́wọ́ lẹ́sẹ̀ nínú ìwà ọ̀daràn àti ìjínigbé ní ìpínlẹ̀ Èdó. Ní iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Èdó ọ̀hún ní ọjọ́ 18 oṣù kẹfà ọdún tí a wà yìí ìdẹ́hẹ̀ ìhun ló mọ̀ wá ṣe àlàyé wípé òun dá ọkọ̀ náà mọ́ kó tó di pé òun rí ọkọ̀ gbà padà. Òtẹ́ bàgbàgbé ìdẹ́hẹ̀ ni wọ́n jí gbé ní ọjọ́bọ̀ ọjọ́ 17 oṣù kẹrin ọdún tí a wà yìí ní ní ìdojúkọ ìsọ̀ tí wọ́n ti ń ta oògùn gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ léyìí tó jẹ́ ti ìyàwó rẹ̀ gẹ́gẹ́ bí ìròyìn ọ̀hún ṣe là á kalẹ̀. Wọ́n ní ìdojúkọ Bárékè ológun Ekwan ní ìlú Benin ní ìṣẹ̀lẹ̀ ohun ti ṣẹlẹ̀ o tán sì yọ̀ǹda rẹ̀ ní ọjọ́ ìṣẹ́gun ọjọ́ 22 oṣù kẹrin ọdún tí a wà nù rẹ̀ lẹ́yìn ìgbà tó san 5,500,000 naira. Àwọn ajínigbé ọ̀hún iná tún gba òrùka ìgbéyàwó rẹ̀ lọ́wọ́ rẹ̀ àti ọkọ̀ SUV Lexus tó ń lò nígbà tí wọ́n ṣe àfihàn àwọn afurasí àti àwọn kan tí ọwọ́ ṣìkún òfin tẹ̀ lórí onírúurú ìwà ọ̀daràn. Kọmíṣánná ọlọ́pàá ìpínlẹ̀ Edo Monday Agbonika ló ní Isaac Marvelous àti àwọn tí wọ́n jẹ ikọ̀ àwọn ajínigbé tó jí arábìnrin náà gbé níbi ìsọ tí wọ́n ti ń ta ẹ̀fọ́ ní ọjà ní ọjọ́ Àìkú ọjọ́ 14 oṣù kẹfà ọdún tí a wà yìí ni wọ́n ṣe bẹ́ẹ̀ tán jọ fojú kojú o. Agbonika wá ṣe àlàyé ó ní àwọn tán rígbà lọ́wọ́ àwọn afurasí náà pẹ̀lú bí wọ́n ṣe fi kélé òfin gbé wọn ní ọkọ̀ Lexus RX 350 aláwọ̀ pupa pẹ̀lú nọ́mbà EKP 848 AA nígbàtí afurasí ọ̀hún tó jẹ́wọ́ wípé wọ́n lo ọkọ̀ náà ni o láti ṣe iṣẹ́ ìjínigbé wọn. Àwọn tí wọ́n tún nígbà ni ìbọn pump action léyìí tí wọ́n ti gé sí kúkúrú ọ̀ta méjì cartridge tí wọn ò tí ì lò 2,000,000 naira pẹ̀lú alùpùpù tí wọ́n fura sí pé ó jẹ́ ohun tí wọ́n gbà ní ibi tí wọ́n ti ń ṣe ìjínigbé náà. Nígbà tó ń sọ̀rọ̀ lórí bó ṣe dá ọkọ̀ náà mọ̀ lẹ́yìn ọjọ́ 67 tí wọ́n ti gbé ọkọ̀ ọ̀hún lọ kúrò lọ́wọ́ rẹ̀ ìdẹ́rìn wá ṣe àlàyé ó ní òun sa àwọn àpẹkan sí inú ọkọ̀ SUV ọ̀hún ni ó nígbà tí òun dédé rí fúnra móhùnmáwòrán wá tó gbọ́dọ̀ pẹ̀ ẹ̀rọ ayélujára tí wọ́n sọ pé ìṣẹ̀lẹ̀ ṣẹlẹ̀ pé àwọn ọlọ́pàá wọ́n ti rí àwọn ajínigbé kan mú o tí wọ́n sì rí ọkọ̀ gbà lọ́wọ́ wọn. Ó ní bí òun ṣe ń gbọ́ ìròyìn ọ̀hún ni òun ti ń ròyìn pé àbóhùn ó gba ọkọ̀ òun padà ni. Ó ní ìkórìta náà ni òun sọ pé rárá òun ò ní gbàgbé ẹ̀ nítorí pé oṣù kẹrin lọ̀rọ̀ òun ti wáyé ó ṣà ń ṣe òun níye méjì pé àbí kóun ó gbàgbé rẹ̀ ni láti oṣù méjì ọ̀tọ̀ọ̀tọ̀ òun ṣùgbọ́n òun ní rárá o òun rí ọkọ̀ náà gbà padà lòun ṣe lọ sí àgọ́ ọlọ́pàá. Ó ní ìgbà tó ń débẹ̀ nígbà tó ń ṣì wà láyé lòun débẹ̀ náà sì bèrè lọ́wọ́ òun pé bóò lòun ṣe mọ̀ wípé ọkọ̀ òun ni òun lòun sáwọn àpẹkan sí búùtù ọkọ̀ òun àti inú ọkọ̀ náà ìgbà tí wọ́n sì yẹ̀wò iná ń bá a níbẹ̀ pérépéré gbogbo tí òun ṣe síbẹ̀ bó tilẹ̀ jẹ́ wọ́n ti pààrọ̀ ọkọ̀ òun kúrò ní àwọ̀ tó wà tẹ́lẹ̀ wọ́n ti kùn ní àwọ̀ pupa wọ́n sì ti tú nọ́mbà abẹ̀ kúrò wọ́n ti gba nọ́mbà mìíràn sí. Ẹ wo tẹ bá fẹ́ ka ìyókù ẹ mọ́ sákiri ẹ lọ sínú ìwé ìròyìn Daily Post ìwé ìròyìn Punch àtàwọn ìwé ìròyìn kan tó jáde lónìí.
1: Káyọ̀dé ẹnìkan tó ti fi ìgbà kan rí jẹ́ ọmọ oyè sí ipò ààrẹ nínú ẹgbẹ́ òṣèlú People's Redemption Party ìyẹn PRP ẹni tí orúkọ rẹ̀ ń jẹ́ Yakubu Mohammed ló mọ̀ sọ̀rọ̀ tó sọ pé ẹ wò ó nǹkan tí alága ẹgbẹ́ òṣèlú náà yẹn Akeem Baba Ahmed tó sọ níbi tó ti ń ké pe ààrẹ Bọ́lá Ahmed Tinubu pé kó lọ kọ̀wé fi ipò rẹ̀ sílẹ̀ látàrí bó ṣe jẹ́ pé ọ̀rọ̀ ààbò ní abẹ́ ìṣèjọba rẹ̀ ó mẹ́hẹ̀ gan gidi. Ṣùgbọ́n ní báyìí o Kingsley ti jẹ́ kó di mímọ̀ tó sì fi léde lánàá òde yìí pé ẹ wò ó kìí ṣe orí bíbẹ́ ni oògùn orí fífọ́ o kìí ṣe pé ká torí pé bóyá ọ̀rọ̀ ààbò fẹsẹ̀ nílẹ̀ ní orílẹ̀-èdè yìí ká wá torí bẹ́ẹ̀ ká sọ pé ṣe ló yẹ kí ààrẹ kó lọ kọ̀wé fi ipò rẹ̀ sílẹ̀ o ní kò sí nǹkan tó jọ rárá ó lóun ò tiẹ̀ faramọ́ irúfẹ́ ọ̀rọ̀ tí wọ́n sọ náà ló wá rọ gbogbo àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà láti pé kí wọ́n gbájúmọ́ àti pé kí wọ́n lè ró ọ̀rọ̀ òṣèlú àwa ara wa ní agbára ní orílẹ̀-èdè yìí kó tó di pé a máa ṣe ètò ìdìbò ọdún 2027 o nítorí tá a bá wo gbogbo bí nǹkan ṣe ń lọ ní orílẹ̀-èdè yìí lóòótọ́ nǹkan ò fararọ fáwọn èèyàn o nítorí pé àwọn tí wọ́n ń ṣiṣẹ́ ni wọ́n rí iṣẹ́ ṣe àwọn gan tó jẹ́ pé wọ́n ń wá oríṣiríṣi nǹkan tí ó yẹ kó jẹ́ ohun amáyédẹrùn fún wọn ní orílẹ̀-èdè yìí ni ò tẹ̀ wọ́n lọ́wọ́ ó ní ṣe ti ọ̀rọ̀ ààbò ní ká sọ ni àbí ti àìríṣẹ́ ṣe àbí gbogbo nǹkan tó le kokoko ní orílẹ̀-èdè yìí la fẹ́ máa sọ ni ó ní àìmọye ọ̀pọ̀lọpọ̀ àwọn ìdílé tó jẹ́ pé wọ́n lè bọ́ ẹnu ara wọn mọ́ oni gbogbo nkan ti wa polukuru musu ni orilede yi looto oni sugbon sa o fe ki awon omo orilede Nigeria mo pe ola si ma da ni orilede Nigeria ki se pe ki won wa ma ke pe adari pe se ni ko lo fi ipo re sile se si ri okunrin yi o wa lara awon to je pe o dije si ipo are ninu eto dibo abele egbe oselu na le to waye ni ojo 25 osu karun odun ti a wa yi nibi ti egbe oselu na ti wa so pe en to ti fi gba kan ri je gomina ni ipile Cross River iyen Donald Duke on gan ni won ri lati pe ko le je omo oye won nigba to wa soro lana ti lekun onise ri nkan to n fe ke mo ni pe iyipada to lagbara o ma de si orilede Nigeria nitori gbogbo isoro yi ti orilede Nigeria n koju bayi oun ti ni iriri re seyin tipetipe nitori pe omo atapata dide lohun ko to di pe oun le lo si ile iwe oju oun ri ponpona yan oni koda oun kiri eko lati pe ko won o fi le se atileyin fun idile oun oni gbogbo ile ipatapata n lo je pe ko je ko jo oun lojumo oni sugbon awon iran ti n bo leyin ni oye ka tun fi won le lati pe ki won ma jiya sugbon sa ki won wa so pe ki asiwaju ko se be ko do ko we fi po re sile ni olohun o mo fara mo n tohun o e koja lo sinu iwe iroyin punch ke lo ka lekunrere
0: bi adun
1: kayode
0: ajo eso abora ni labu lo NSDC e ka ti ipinle edo ni won ti so pe latari iroyin to griki ti won ri gba mo ti won si se atele re ni ajo on fi tako fi gbe enikan tin ta ajaku abo adaku panu leyi ti won si tun ri awon eru ti ile eko kan ni ilu Benin ti won ri gba lakata re inu atejade tan fi sala na ojo Aiku en to je agbenuso ajo NSDC na ni pele ohun CSC o gbe bo ifosa on lo so wi pe ifoso po awon ajo ohun leyi ti o kan awon ajo alabojuto Edo State Scrap Monitoring Team ati akowe agba ni ile ise tin ri si oro eko ni ipinle Edo pelu ajo NSCDC leyi ti won wa ni eka tin dabobo oro ile eko gbogbo ni ojo 25 osu kefa odun ti a wa ni eka ogun mewa owuro ina mo bere irin ajo ifinufile ati iwadi nigba ti won si bere ti ni lo awon ile eko lati gege bi ise won pelu idabobo laarin ijoba ibile Oredo nipile Edo ohun eko na na se abewo si ile eko alakobere ori ohene eleyi ti won so wipe kangadero to wa nbe ni won ti baje ti won ti yo gbogbo ti nbe ninu re ti won ti yo lo pelu iwadi ti won se ati afoju sun gbogbo awon to sele won ni awon aga ni yara ikeko ero amule tutu ati awon orule gan tin be ni awon ile eko ohun ni won ti yo lo o leyi ti won so pe awon orule alawo pupa leyi ti owo re won gegege ni won baje lato wa awon afurasi ikoran si oniwa odaran na latari ide yi awon iko alabojuto ohun ina yawo oriko ti won ma nko ebi ti won awon ti o nra adaku abo ti won sagolo kiri igboro ti won ma nko lo ni ojule ogoji ni adugo Evinwen ni iyaro ni ilu Benin gege bi won se so ibe na ti ba awon panu ti won fi nkan le to je orule na leyi ti won ti baje ati awon nkan mi na leyi ti won ni won ji ko ni ile eko ohun gege bi atejade ti won fi sita afurasi kan ogbeni anemeka hilari eni odun mokanle ni 60 to je omo bibi ijoba ibile ariwa aniocha ni ipinle delta won lo ni oriko ti won ma nko awon kini ohun jo si won fi kele ofin gbe pelu lowo lese ninu awon ti won ba lakata re won wa so pe afurasi ohun eni o so pe ohun ka ba ma awon igbese ti ohun gbe o to si jewo pe awon nkan won yi lo nra lowo awon kan leyi to ohun da won mo sugbon tan ko wa sodo ohun lati wa ta fun ohun o wa fi kun wipe adari ajo NSDC nipinle Edo Akintayo Saidi Aina on lo benu atelu iwa basije obi ti so lerun na to si lu agogo ikilo fun gbogbo awon tin ra ajaku abo ati tin ra agolo ti leyi ti awon kan tan sakire igboro kakakire ipinle ohun lati sin leyin ati ma ra nkan lowo awon wonyi leyi to itun so fun won wipe awon gan on lo ki won laya fun iwa odaran to si segbe leyin won o pelu bi won se ra awon nkan ti won ji ko lowo won o wa fi kun pe enikeni ti won ba kefin wipe ohun gan lo n se atileyin awon wonyi ti o si n gba won sodi ohun gan fun ara re iya ti o je yo koja ti akagbata o ati wipe gbogbo awon to n ba eru ijoba je pata ni won ka opin niwaju ile ejo e lo ka yoku nu iwe iroyin Daily Post iwe iroyin Punch atan iwe iroyin mi to jade loni.

ìjẹun ọ̀nà láti dáàbòbò àmúlò data rẹ. Ìdáàbòbò àmúlò data rẹ wà lórí áàpù rẹ. Yọ àwọn áàpù tí ó wúlò mọ́ kúrò lórí fóònù rẹ. Àti pé púpọ̀ lára àwọn áàpù wọ̀nyí ló ní data safe mode mú àtúnṣe ìgbàlódé bá wọn. O tún lè lọ sórí setting kí o yọ auto update kúrò lójú òpó. Ní ìparí, tí àwọn áàpù tí o kò lò mọ́ kí o lè rí data rẹ lò lálòpẹ́, àwọn ìgbésẹ̀ wọ̀nyí lè ṣe ọ ní àǹfààní. Fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé, kàn sí ìtàkùn ẹ̀rọ ìléwọ̀ rẹ tàbí ìtàkùn consumer.ncc.gov.ng fún àwọn ọ̀nà tí ó ṣe ọ láǹfààní lórí àmúlò data rẹ. Pé àwọn ìgbésẹ̀ wọ̀nyí lónìí kí o lè lo data rẹ lálòpẹ́. Ìkéde yìí wá láti ọ̀dọ̀ ẹgbẹ́ àwọn aládàáni tí ó gba ìwé ẹ̀rí lẹ́ka ìbáraẹnisọ̀rọ̀ àti àjọ tó ń rí sí ètò ìbáraẹnisọ̀rọ̀ NCC.

0: Don't be surprised at where we're going on the program this morning for our mommies and daddies at home that don't they're not so familiar, not getting the drift of the discussion this morning. Let's go in our own dialects to make them understand that there are opportunities for your children in Feka. For yawa, papa, auntie, egbo. Then we're picking one solori etuni aro etuwe lakwini agriculture, technology, and the future. Ti ilewe Feka. Ti wanshe unigbo we. Answer ni pa etuwe bani wali. Lori etuni ni. Hane jomi intune wa lori etuni awani engineer yo digi. Harisoni. Eki answer ni pa etu bani wali ti unlolo eti ajo jam. Ti wantu se she fontelu.
1: Eyin eyan wa nile te ngbo wa lori eto yi a fe fi to yin leti wi pe anfani ti si sile bayi fun eto igbani wole ni ogba ya ile eko wa ta tin ko ise eto ogbon a de fe ro awon baba mama wa papa julo awon to wa ni igberiko nibi ta wo nje ta nje to tin wa a mo pe ise takuntakun le nse lati bo awon araalu a de mo pe awon omo yin to wa pelu yin na te jo nsise yen e fe kan tun mo se yen se daada ju yin lo kan se lona ti gbalude so anfani ti wa sile bayi pe awon omo yin to wa ngberiko tan ti jade iwe mewa anfani wa fun won lati tesi waju ninu eto eko omo ohun ton de nilo ju credit merin ninu ipele idanwo iwe mewa ton se boya ni waec tabi neku tabi naptep fa won to se jump ti won sese se ton yin ton ba fe wole anfani ti wa fun won ti won ba fi ogba ile iwe wa se akoko ninu awon ilewe ton so po won fe lo won a lo si ibi ton ti foruko sile fun idanwo jambu yen lati lo fi ilewe wa se first choice won se ma npe kon de so eko ton fe ko boya ti eko ogbin ni o boya ti ba se toju eranko ati ba se nsin nkan osin abi ti eja abi ti ba se ngbin awon igi igbo ati ba se ngbin awon ewebe tomato cucumber watermelon ata ila ati ba se nse agbegbe loso pelu awon flower ta mo se horticultural technology ton ba nife si iru eko yen won le wa sogba ilewe wa fun alaye lekun rere a ma salaye fun won wọ́n dẹ̀ lè pè wá lórí aago náà a máa ṣàlàyé fún wọn ọ̀rọ̀ pé kò sí owó kò fa ìdádúró mọ́ ìjọba ti gbé ètò kalẹ̀ fún àwọn ọmọ iléèwé láti yáwó kàwé tó jẹ́ pé lẹ́yìn tán bá ti wá ń ṣiṣẹ́ tán ti parí gbogbo ìwé tán fẹ́ kà tán ti wá ń ṣiṣẹ́ wọ́n a máa sanwó yẹn padà díẹ̀díẹ̀ àǹfààní yẹn wà fún wọn ní ọgbà iléèwé wa so tó bá dẹ̀ ṣe pé àwọn ọmọ yìí wọn ṣe jamb tó kọjá yìí ìyẹn òun ṣe ìdádúró mọ́ kán wá a máa ṣàlàyé fún wọn a máa tọ́ wọn sọ́nà ọ̀nà tán máa gbégbà láti mọ bọ́n ṣe máa forúkọ sílẹ̀ pẹ̀lú àjọ jamb ká lè fún wọn ní admission bá ṣe ń sọ òun ba ọ̀pọ̀lọpọ̀ lẹ́rù tẹ́lẹ̀ pé táwọn ọmọ bá ṣe jamb ṣé wọn ní máa kóyán wọn kéré kò rí bẹ́ẹ̀ o kò rí bẹ́ẹ̀ ojú kan náà ni páálí tán bá gbà a máa ìpele kan náà ló máa wà pẹ̀lú àwọn tó ṣe jamb.
0: Ok, adúpẹ́ àwọn ìgbésẹ̀ wa ni wọ́n máa gbé láti ní àǹfààní láti darapọ̀ mọ́ Feka.
1: Ìgbésẹ̀ tán máa gbé ni pé lọ́wọ́lọ́wọ́ báyìí ìforúkọsílẹ̀ ti ń lọ lórí wẹ́bsáìtì wa fún àwọn tó bá nífẹ̀ẹ́ sí ẹ̀wọ̀n pé bí gbogbo àwọn iléèwé gíga náà ṣe máa ń ṣe nìyẹn yàtọ̀ sí pé èèyàn forúkọ sílẹ̀ pẹ̀lú jamb èèyàn náà tún lọ sórí ìkànnì ayélujára iléèwé yẹn láti lọ sọ pé mo fẹ́ forúkọ sílẹ̀ o kẹ́ ẹ lè gbà mí wọlé so lọ́wọ́lọ́wọ́ ìforúkọsílẹ̀ yẹn náà ó ti ń lọ lórí ikani ayelujara wa yen ni feka akure tondo edu tondo ng ya kin so ni yoruba ṣugbọn awọn alphabet kan wa ti o si ni yoruba o
0: feka be e ma ga yoruba
1: okay feka f e c a a k u r e .edu.ng so te ba ti de ori kan niyan e ti ma ri pe 2026-2027 admission lo lowo a de so pe ke te button ni pe e fe bere admission te ba ti te button niyan a bere si n gbe yin lo si awon kan te ma si titi te ma fi pari iforuko sile yin so gbara te ba de ti foruko sile bayi a ti ma ri la ma ti bere si ma kan si yin pe nkan bayi lo ye ke se nkan bayi lo ye ke se
0: awon omo to se pari iwe mewa awon subject wo lo pon dodo fun won lati ni tori boya wo ba won de soro fe cash o kan te pa ewo lo pass ni ba ta le mu lo ewo lo pon dodo fun won lati ni
1: maths chemistry physics ton ba se yoruba na ton pass e o wole economics geography ati be be lo
0: ero ibanisoro wo wa ni won le fi kan si yin abi ko won nilo lati wa si feka ko won to le se eto igbaniwole won
1: ton ba fe won le wa ton ba de fe pe wa lori ago number yi o gbogbo igba te ba ti pe la ma down ta ba down ta ba ti ri a ma pe yin pada 08039170136
0: I je ki a ma lo lori eto ni ni
1: ka to lo olotu mo fe tun fi to awon ara lele ti pe eto wa nipa ogbin ege ta tin soro npa ibi ose meji seyin o se n lo lowo awon to ba ni fe si eto yen won le wa si ogba ilewe wa kan wa foruko sile so laipe na eto mi si tun ma yoju to ma tun ran awon eyan lowo lati kose owo fun won ba osu die boya lose to nbo a ma so yen kuna pelu elomi ta ma gbe wa sori eto
0: Adupe engineer Arisoyi, we'll meet again next week, God willing, on this program, Agriculture, Technology, and the Future. My name is Olajumoke Omotosho. Enjoy the rest of your day.

0: dúpẹ́ lọ́wọ́ ọlọ́run tí ó tún kà wáyé láti wà lórí ètò yìí ní ti ọjọ́ òní. Ètò yín ètò wa Seventh Day Adventist Herald of its coming tí a máa ń ṣe ní ìkànnì yìí ní ọjọ́ mẹ́jọ mẹ́jọ orúkọ tèmi ní ọmọwé Akínmọ́láfẹ́ Abiodun. Gẹ́gẹ́ bí ẹ ṣe mọ̀, abala méjì ni ètò yìí pín sí. Abala kínní ni ètò ìlera tí a ti máa ń sọ nípa ohun tí ó yẹ kí a jẹ àbí èyí tí ó yẹ kí a mu àbí àwọn ìwà tí ó yẹ kí a hù láwùjọ. Abala kejì ni a ti máa ń wà sọ ọ̀rọ̀ Ọlọ́run tí ò lábàwọ̀n nípa bíbọ Jésù lẹ́ẹ̀kejì, èyí tí ó dí ń ṣe pẹ̀lú Bíbélì. Tí Bíbélì bá sọ bẹ́ẹ̀, mo gbà bẹ́ẹ̀. Pẹ̀lú mi ní ilé ìgbóhùnsáfẹ́fẹ́ yìí ní wákàtí yìí, ó ní Àlùfáà Ọ̀ṣágúnà Ayọ̀dèjì. Ṣáájú, ẹ jẹ́ kí a kọ́kọ́ gbọ́ nípa ètò ìlera. Ẹ kú kalẹ̀.
1: A kí wa wí pé a kú ọjọ́ mẹ́ta o. Fífọ ojú nígbà tí a bá ń wẹ̀ ni ohun tí a fẹ́ sọ. Fífọ ojú bẹ̀rẹ̀ láti ibi ìpọ̀nrí iwájú orí wa dé igi imú wa. Ìpé ìpéjú ni ètè lókè àbí ìsàlẹ̀ ni àgbọ̀n ni gbogbo nǹkan wọ̀nyí ni a lè pè ní ojú. Nígbà tí a bá ń fọ ojú wa, ọ̀pọ̀lọpọ̀ lè lo kọ̀ọ̀kan láti fi fọ̀, ọ̀pọ̀ sì lè lo ọwọ́ láti fi ọṣẹ sí láti fi fọ̀. Èyíkéyìí tí ó bá jẹ́ eléyìí tí à ń lò, ohun tí ó ṣàṣe pàtàkì ni wípé kí a fọ̀ kí ó mọ́, nítorí pé òórùn bẹ̀rẹ̀ láti ìgbà tí a bá ń kí ènìyàn kejì tí a ń dìmọ́ ara, tí a ń ṣe bíi ti alákọ̀wé láti dìmọ́ ara wa. Ẹni tí ojú rẹ̀ kò bá mọ́ yóò jẹ́ òórùn fún ẹnì kejì tí ó ń dìmọ́ ni. Nítorí náà ngbà tí a bá ti ń wẹ̀, bẹ̀rẹ̀ láti iwájú orí títí dé ibi tí etí wa ti bẹ̀rẹ̀, títí dé ẹ̀yìn etí àti ibò tí ó wà ní ara etí, títí dé igi imú lọ́tún àti lósì, bẹ́ẹ̀ ni ètè òkè àbí ìsàlẹ̀. Àgbọ̀n wa ń kọ́ fún àwọn tí ó bá tilẹ̀ wá sanra tí ibi ètè àti àgbọ̀n dàbí wípé ó ṣẹ́ wọnú díẹ̀, tí a ò bá fọ ojú dáradára, tí a jẹ́ kí ọṣẹ tí a fi sí kí ó dúró síbẹ̀ láì fọ̀ mọ́, ó ṣeéṣe kó máa rùn sí ẹlòmíràn. A wá dúdú fún ọ̀pọ̀lọpọ̀ àwọn tí ó bá ń wo ojú ènìyàn dáradára, a rí àwọn ìdọ̀tí wọ̀nyí tí ó dúró níbi igi imú lọ́tún tàbí lósì níbi ẹ̀gbẹ́ ihò imú. Ẹ jẹ́ kí a rí pé a fọ̀ wọ́n dáradára láti ìpọ̀nrí wa. Nígbà tí a bá dẹ̀ ti fi ọṣẹ fọ̀, omi tí ó mọ́ dáradára kí a fi fọ̀, kí a ṣàn kúrò dáradára, gbogbo èyí tí a ti fi fọ, gbogbo bí etí ṣe ká àti ike igi imú, kí a fọ̀ dáradára. Ihò imú ń kọ́ nígbà mìíràn, tí a bá ní nǹkan ìdọ̀tí tí ó fẹ́ jáde bí ikun, a lè fi omi ṣá imú wa díẹ̀ ká sì fọ̀n jáde. Gbogbo ìdọ̀tí tí ó bá wà níbẹ̀ ni yóò bá fífọ̀n yìí jáde. Kí a sì rí wípé a fi ọwọ́ fọ gbogbo ibi igi imú àti àgbọ̀n tí ó ṣẹ́ léra níbi àárín ètè àti àgbọ̀n, kí a fọ̀ ọ́ náà kí ohunkóhun kó má ṣe dúró sí ibẹ̀. Lẹ́yìn ìgbà tí a bá ṣe eléyìí tán, a ó wàá mú aṣọ ìléwọ́ pélébé tí ó dàbí táwẹ̀nì tí a ti ní, a ó wàá fi fọ ojú náà dáradára. Nígbà tí àmì a ó wàá fi nu ojú náà nígbà tí a ti fọ̀ ọ́ tán. Tó bá dẹ̀ ṣe ọwọ́ náà la fi ń fọ̀ láì ṣe kankan, ẹ jẹ́ kí a rí wípé ọṣẹ wà ní ọwọ́ wa dáradára láti fọ̀ ọ́. Nígbà tí a bá sì fọ̀ ọ́ tán, kí a ṣàn gẹ́gẹ́ bí mo ṣe sọ ní ìṣáájú ni, kí a sì wáá lo aṣọ pélébé tí ó dàbí táwẹ̀nì kéékèèké, kí a fi nu gbogbo ojú wa láti ìpọ̀nrí wá sí ibi ojú àti igi imú àti ètè wa. Ọ̀pọ̀lọpọ̀ rò pé ta bá ṣáà ti wẹ̀ ká kàn ṣáà ṣe wùrùwùrù náà dẹ̀ ni ká dẹ̀ kúrò, kò yẹ kó rí bẹ́ẹ̀. eje ki a ma kiye sara fun gbogbo awon bi kekeke ti a kin saba ka si o ma mu orun wa si elomiran to ba gborun ti o ba si ti ri bayi a di wi pe won yera ti won ba si ti yera fun wa o se se ka ma bere pe eni yi o feran mi be ohun to ti gbo tele tele ni ninu bi orun ni ara wa so eje ka sora ki a si se ki o mo toni toni Olorun ti o da wa ti o si da gbogbo awon eya won yi fun wa o n fe ki a toju won fun iwulo ton lati ba elomiran soro ati lati je

ọmọlúàbí bread ó ti gbọ̀nà tún jáde o adùn lè ń pèlè kesi ṣáàni pákéèjì tó fanimọ́ra lọ́ra tá a fi bò ó taste adùnyògbàyògbà tó pàtàyà ó ń pèlè kesi ni torí àwọn èròjà aṣaralóore táwọn professional bakers ọmọlúàbí ṣẹ̀ṣẹ̀ gbárí sáṣẹ táwọn elétò ìlera tún fọwọ́ sí pé ó dáa fún àgọ́ ara ló fà á ọmọlúàbí bread yóò dẹ́mú kẹ́ni tí ó jẹ́ ó lè yó ni èwo ni ká tẹ búrẹ́dì lọ́wọ́ kó ṣe páfe kó mọ̀ lè ru ga mọ́ àjẹtẹ́rù ọmọlúàbí bread ó ti wà káàkiri iléeṣẹ́ ọmọlúàbí bakery and confectionery ló ṣe number 204 lẹ́gbẹ̀ẹ́ first bank ìdojúkọ adélànkẹ́ sọmẹ́lì ìtọ̀rẹ̀ ròdù àkúrẹ́ àti ní plot 16 block k ìgbójà wọ́fà olè ròdù àkúrẹ́ telephone 08035086685 ọmọlúàbí bread bá ń já kan sí.

0: Sky Mall, ilé ìtajà ńlá nílùú Àkúrẹ́, 24/7 láàárọ̀ lọ́sàn-án àti lálẹ́. Wọ́n fi ṣílé ìtajà yìí o, supermarket tó fẹ́ wà ń bẹ̀.
1: Fún gbogbo ohun èlò nílé, èyí tẹ́ nílò fẹ́ bí yín àti èyí tẹ́ nílò fún ara yín. Ilé oúnjẹ ìgbà.

0: Labúrẹ́dì Blue Sky Mall tó gàgàrà tó gogoro tọmọdún mẹ́wàá ò lè dágbé. Àjẹgbádùn ni fún gbogbo ẹbí. Number 49B ìsìnkàn roundabout nílùú Àkúrẹ́ la gbé kalẹ̀ sí. Telephone 0704025164.
1: Fún gbogbo ìgbà 24/7 lẹ́yìn máa bẹ̀rù òṣìṣẹ́ wọn ní sẹ́pẹ́.
2: Blue Sky.
0: Ti ara rẹ lọ́rùn kó o bèrè ohun tó bá fẹ́.

0: Blasters. Blue Sky Mall don't land it there. For Akure, Munda de Como, all your household needs, for man or woman, you to adult, begin then. All on our quality. For the supermarket, Mother Eatery DDO, where they provide delicious food or chotoro chotoro. If not take away, you need them, no problem. Say you don't hear them, say Blue Sky Bread. Now the latest Okrikri Giant Bread, oh, with 10 years begin, no fit carry. With the correct ingredient inside for all family. All smartphone users, correct smartphone, don't they, oh? Now 24/7, then they hope on. You fit visit Blue Sky Mall anytime, any day. Now number 49B, second. It's a Coranda Bout, then Tanda, for Akure on those states. Telephone 070-40-255-164. Blue Sky Mall. Buy what you want. Satisfy yourself.
1: Ẹ ṣeun. Ojú òní tì yín, ẹ ní rí ń gbé sọnù bí ò ṣe bí ọ. Tó fo tàrùn kọ́ mọ́ gbénú gbẹ́wò yìí, towó tọmọ kó yalé kó wá kí gbogbo wa. Lórí ìkànnì alálùbáríkà 88.9 FM níbẹ̀ náà láwa.
2: Kò sóhun tó ní o, àtò lè fi jẹ búrẹ́dì ọmọ.
1: Àrẹ̀mú Musa Adébíyì ló kọ tèmi, ìyẹn Peace Ambassador.
2: Ìdògbò náà.
1: Mo wà ní live lórí TikTok, ẹ máa darapọ̀ mọ́ mi báyìí báyìí, kẹ́sì máa ṣíà ẹ̀ Peace Ambassador, òun náà lẹ́ fi wọlé síbẹ̀. Ẹ bá máa wò mí nílé agbára ní Studio Àdàbà 88.9 FM. Ẹ máa ṣí à ẹ̀ bẹ́ẹ̀ ṣe ń ṣe àyẹn ògo tẹ̀yìn náà mọ̀ tàn káyé. Àwọn kan tiẹ̀ tó ń fún mi lẹ́bùn, wọ́n ń encourage mi. Wọ́n ní gbowó mọ́tò ẹ ṣeun, ojú òní tì yín, Ọlọ́run ọba mi ọba yín bá mi ta yín lọ rẹ. Ẹ ṣeun púpọ̀, ẹ máa ṣí à ẹ̀, ẹ máa kọ́mẹ̀ntì. Ẹ máa dé mi ládé, ẹ máa fi gbogbo ẹ̀ sí bó ti wù yẹn. Kí ni tá a fẹ́ gbéyàwó lónìí, òun náà ni tá a ti sọ fún yín jẹjọ. Wípé àwọn dókítà wa, ìyẹn gan la fẹ́ gbéyàwó.

0: kíyèsí àwọn dókítà bó ṣe gbówó lórí ní orílẹ̀-èdè Nàìjíríà.
1: Owó ẹ bá ṣe tó.
0: Léléyìí tó lágbára jù tó jẹ́ wípé àwọn mẹ̀kúnù ò lè tọ́jú ara wọn mọ́. A ti wá ní kí àwọn olùwádìí wa ìyẹn àwọn aṣojú wa kí wọ́n lọ káàkiri àwọn ìpínlẹ̀. A ní Mudashiru ìyẹn ní ìpínlẹ̀ Ọ̀sun. Bẹ́ẹ̀ náà la ní Aremu Adesoye ìyẹn ní ìpínlẹ̀ Èkó. Bákan náà òun náà la ní Isaac Ibrahim ìyẹn ní ìpínlẹ̀ Ondo pẹ̀lú ògo Ọlọ́run. Ẹjẹ́ kọ́kọ́ ṣe báyìí ná. Ẹjẹ́ kí n lọ sí ìpínlẹ̀ Ọ̀sun níbi tí n ó ti máa bi ọ̀gbẹ́ni Mudashiru Yakub léèrè bó ló ṣe jẹ́ gan bó ló ṣe ń lọ nípínlẹ̀ Ọ̀sun. Ṣé bí owó ìtọ́jú àwọn ènìyàn ní hospital bó ṣe gbówó lérí nípínlẹ̀ ẹbí ṣé bẹ́ẹ̀ náà ló ṣe gbé lérí nípínlẹ̀ ọ̀hún? Torí wípé béèyàn bá dé hospital ní ìsìn tó lóun fẹ́ tọ́jú ara wọn. Owó gọbọi òun náà ni àwọn dókítà pàápàá jùlọ àwọn private hospital wa. Àwọn operation tí wọ́n ń ṣe ní bí 200 tẹ́lẹ̀ wọ́n ti sọ di bí 2,000,000 naira. Ọ̀gbẹ́ni Mudashiru ẹ káàárọ̀ o.
2: A kò jùmọ̀ o.
0: Ẹ ṣeun bàbá mi ojú òní tìyín.
2: Àmì bàbá.
0: Ẹ ní rí n gbé sọnù bí ò ṣe bí ọmọ.
2: Àmì o.
0: Mo ti parọ́ kan kẹ́ ẹ tó kí n tó pè yín. Mo ní ìpínlẹ̀ kan ni mo ti ń pè yín. Ìpínlẹ̀ wo lẹ wà?
2: Ìpínlẹ̀ Ọ̀sun ni o.
0: Ìpínlẹ̀ Ọ̀sun. Bó o lè ṣogbo láàárọ̀ yìí?
2: Àmọ̀dúpẹ́ o. Àlàáfíà là ń bẹ nílùú Ọ̀ṣọ́gbó ní ìwúrọ̀ yìí.
0: Ẹ ṣeun púpọ̀. Ẹ̀yin náà lè darapọ̀ mọ́ wa lórí TikTok kẹ́ ẹ máa wù wá báyìí. À ń bẹ lórí TikTok Peace Ambassador. Òun náà lẹ́ẹ̀lì fi láǹfààní láti máa wù wá nílé agbára wa pẹ̀lú ògo Ọlọ́run.
2: Peace Ambassador.
0: Ẹ ṣeun púpọ̀. Gẹ́gẹ́ bí iṣẹ́ tí a gbé fún yín, ìwádìí tá a ní kí ẹ ṣe. Bó o ni owó ìtọ́jú àwọn èèyàn ní àwọn private hospital ní ìlú Ọ̀ṣọ́gbó bó o ló ṣe rí gan? Àti pé àwọn akùdé èwo ní fà fáwọn èèyàn láti tọ́jú ara wọn? Ẹ jẹ́ káwọn èèyàn gbọ́ lẹ́nu yín.
2: Àfojúmọ́ lótú.
0: Ẹ ṣeun.
2: Ìtọ́jú èèyàn nílùú Ọ̀ṣọ́gbó ní Ọ̀sun State General Àkùdé ńlá ni ó dé bá wa ní ìpínlẹ̀ Ọ̀sun tó sì ní agbára lọ́pọ̀lọpọ̀. Gẹ́gẹ́ bí ẹ̀yin bàbá wa wọ́n ní ìjọ ti wọ́n kúrò níbi ìtàná.
0: Níbi ìtàná.
2: Bẹ́ẹ̀ ni ìtàná làwọn ní àmọ́ ní àníbi kan wọ́n pè ń defestry. Ibi ta lè mọ́ ọmọ lọ tó bá gbóná. Àtún ní primary health care. Àtún wá ní health care báyìí. Àmọ́ pẹ̀lú bá ti ní náà ó ní agbára púpọ̀. Ibi tí àádé tó jẹ́ pé àwọn ọmọ tán wá fi ìmọ̀ kú ìmọ̀ láàbà bẹ̀. Tó jẹ́ pé àwa lè rí nọ́ọ̀sì ẹ̀yọ̀ kan ṣoṣo. Tí ó dá wa yóò kàn mọ wò yẹn gan. Ẹni tó rí ń fọ́ tó lọ síbẹ̀ gan. The way bí ó ṣe wo gan yóò ní agbára púpọ̀ pé kí ló ń gan wa ṣe láàrin yìí. Òun ló jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tó rí bá fọ wọn díẹ̀ báyìí. Ẹlòmíì olóyún tiẹ̀ máa fọ ẹ lọ sí hospital a ní ọlọ́run jẹ́ kó ní ìjàmbá hospital. Kẹ́ni sọ pé kéèyàn lọ sí hospital ní ìsìn gan ẹlòmíì rò pé wọ́n ń ṣépè fóònù. Tí ẹ ti ń ṣe yín ẹ lọ sí hospital ẹ lọ complain a ní wọn gbọ́ lògùn hospital tó bá dàbí èpè. Òun ló jẹ́ kí àwọn èèyàn ẹlòmíì orí ní fọ a ní ọmọ wo lọ́bàràgbà lọ́dọ̀ ya lágbájá. Àwọn àgbo táǹtà ní ojú ọ̀nà òun lọ́pọ̀lọpọ̀ wa là ń mú nísìnyí.
0: Nítorí owó
2: nítorí owó hospital ni. Tó ipé téèyàn bá dé hospital nísìnyí àwọn test alágbáyé àwọn àgbo táǹtà ń worí ẹlòmí test wa téèyàn táǹtà ní 1,200. 3,500 naira ìyóò tún wá tò síbẹ̀. Ìyẹn lè wá lè yá ìyẹn lè yá ìyẹn lè yẹ test lónìí wọn ní after 24 hours. Ìyóò tó rí ìsọtì ẹ. Ẹni tó rí 40 ló ń dùn tẹ́lẹ̀ tó fún 24 hours. Before that 24 hours kò sí tí ò lè tẹ̀lé. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn náà fi lọ private hospital tó mọ̀ pé àwọn ò ti rí ìtọ́jú àmọ́ olówó ní lọ private hospital. ẹlòmíì tó bá gbóye tí wọ́n ti ẹ̀ pè pé orí ti fẹ́ yẹn lọ sí wọ́n lọ deposit 20,000 naira. 30,000 naira. A ní tó kàn lo paracetamol méjì tí ó
0: lọ. Ọ̀rọ̀ ẹ̀ sì le ju paracetamol lọ.
2: ọ̀rọ̀ eléyìí bá sámọ̀ lọ́wọ́.
0: Ntẹ́ ń wí fún wa ni wípé ní ìpínlẹ̀ Ọ̀sun owó private hospital ọ̀wọ́n jù.
2: Ọ̀wọ́n jù o, kéèyàn má di bẹ́ẹ̀ ni o.
0: Kéèyàn
2: bá lè wọlé báyìí, àtọwọ́ kíná ń pè, owó ilé àtọwọ́ náwó sí ìrọ̀lẹ́ yẹn lórí. Ẹ lo èmi ńlá ẹ̀rọ ẹ̀mí kan tó lọ sí private hospital, wọ́n tó kọ́ lọ deposit 150,000 naira. Ǹjẹ́ wọ́n wù ní pé abẹ́tàkàmọ̀ kúlé.
0: Káwọn kú sílé.
2: Káwọn máa lọ lé ni ibi làwọn ti fẹ́ rí àwọn táwọn tí ò ń jarọ́ ìjẹ. Àwa rọ àwọn ìjọba wa, àwọn náà là ń bẹ̀ báyìí. Kán dákun, kán sànú wa. Rògbé téèyàn bá dé private, téèyàn bá dé government hospital, àlè rí ju nọ́ọ̀sì gan ní àtẹ́ǹd sí yàn. Àwọn nọ́ọ̀sì gan ti sọ̀rọ̀ àwọn di doctor gan. Àwọn ní àtẹ́ǹd sí yàn ní government hospital. Tó yẹ pé wọn lè tí ń ṣẹlòmíì ó ní di scan ó ní ìtọ́jú á ní ìròyìn ti fẹ́ rówó tó fi ya scan.
0: Ntẹ́ ń rọ ìjọba ni wípé kí àwọn kí wọ́n kó àwọn dókítà tí wọ́n mọṣẹ́ sí àwọn àyè wọn.
2: Bẹ́ẹ̀ ni bàbá kan kó àwọn dókítà tó ń mọṣẹ́ àti àwọn instrument àwọn kan lò táwọn lò ní government hospital. Àwọn modern technology là bàbá yìí. Àwọn tí ń ṣe àwọn tí ń ṣẹlẹ̀ sí àwọn ìbáyìí tán bá ṣe lónìí ojú ẹsẹ̀ láwọn yóò gba scan yóò gba result wọn. Wọ́n àmọ́ dá wa after 24 hours.
0: Ó dà ẹ ṣeun.
2: Àtún lè débẹ̀ ká mọ́ rí.
0: Ẹ ṣeun púpọ̀.
2: A sì rọ àwọn dókítà wa náà tó wọ́n ń lo òkè kán dákun kán bá wa já owó wá sílẹ̀ àwọn dókítà practitioners àwọn physicians wọn á rọ̀ wọ́n kán dákun kán bá wa mówó náà wá sísàlẹ̀.
0: Àwọn medical practitioners lè ń bá wíhùn.
2: Bẹ́ẹ̀ ni o kán dákun o àwọn tí wọ́n àwọn sọ́ọ̀lì tí wọ́n bá wa àwọn SAT lab technician kán dákun. Kan bá wa já owó scan kan bá wa já wa sílẹ̀
0: owó test ni general.
2: Bẹ́ẹ̀ ni ó wà wá náà ká lọ sí government hospital ká tọ́jú ara wa ká wà nílera tó dáa àmọ́ owó òní máa ń dá wa níta mọ́ o. Àbẹ̀wọ̀n
0: ẹ̀ṣẹ̀ ẹ̀ṣẹ̀ púpọ̀ ẹ̀ṣẹ̀ púpọ̀. Mo dúpẹ́ lọ́wọ́ ọ̀gbẹ́ni Mudashir láti ìpínlẹ̀ Ọ̀sun lélẹ́yìí tí ó fún wa ní àǹfààní láti jẹ́ wípé ká lè mọ bó ṣe ń lọ wípé owó àwọn private hospital ó gbowó lérí púpọ̀ púpọ̀ ní àwọn agbègbè wa. Mo ń bọ̀ ná.

0: Blue Sky Mall. Ilé ìtajà ńlá nílùú Àkúrẹ́ 24/7. Láàárọ̀ lọ́sàn-án àti lálẹ́. Wọ́n fi ń ṣílé ìtajà yìí o. Supermarket tó fẹ́ wà ńbẹ̀.
1: Fún gbogbo èlò nílé, èyí tẹ́ ẹ nílò fẹ́ bí yín àti èyí tẹ́ ẹ nílò fún ara yín. Ilé oúnjẹ ìgbàlódé ìtú wà ńbẹ̀ fún oúnjẹ ilẹ̀ yìí àti tòkè òkun. Ìbá ìjẹ́ ní takeaway. Blue Sky Mall apá k

0: wọ́n ti bàbá ńlá búrẹ́dì blue sky mall tó gàgàrà tó gogoro tọmọ ọdún mẹ́wàá ò lè dágbé àjẹgbádùn ni fún gbogbo ẹbí number 49b ìsìnkàn roundabout nílùú àkúrẹ́ la gbé kalẹ̀ sí telephone 0704025164
1: fún gbogbo ìgbà 24/7 lẹ́yìn mọ́ bá wọn òṣìṣẹ́ wọn ní sẹ́pẹ́
2: blue sky
0: ti ara rẹ lọ́rùn kó o bèrè ohun tó bá fẹ́.

0: pẹ̀lú bí àsìkò ti ń lọ.
1: Ọmọlúwàbí ló ń jẹ́.
0: Bọ́lá ń bá ní kí á ní àǹfààní láti bá ènìyàn sọ̀rọ̀.
1: Òbí ń dán, ó ládùn gidi, kò sì ní bromẹ́tì nínú. Tolówó ti.
0: Àbánigbólóhùn, àbánigbólóhùn.
1: Wàlẹ̀ jẹ wọ́n o, owó ẹ bá ṣe tó.
0: A ti gbìyànjú nọ́mbà ẹnìkọ́kọ́ àtẹnìkejì.
1: Àtọ́ lè fi jẹ búrẹ́dì.
0: Ẹnìkan ní ìpínlẹ̀ Ondo, ẹnìkan ní ìpínlẹ̀ Èkó.
1: Ìtì ìdògbò náà, ẹwà ilé epo, àbẹ̀yìn díndín.
0: Àwọn méjèèjì láǹfààní láti bá sọ̀rọ̀.
1: Ọmọlúwàbí bread, ẹ máa jẹ́ ọ̀nà.
0: Ṣùgbọ́n tí mò ń wí ni wípé àlàáfíà gbogbo wa, Olúwa ò ní jẹ́ kó di fíafíà.
1: Àdìtẹ́ bá fẹ́ jẹ búrẹ́dì o, ọmọlúwàbí bread.
0: A rọ àwọn dókítà wa nílé lóko lọ́nà odò wípé kí wọ́n máa bójú àánú wò wá owó wọn kí wọ́n torí ọlọ́run torí àlàáfíà.

0: Mall. Ilé ìtajà ńlá nílùú Àkúrẹ́. 24/7 láàárọ̀ lọ́sàn-án àti lálẹ́. Wọ́n fi ń ṣílé ìtajà yìí o. Supermarket tó fẹ́ wà ńbẹ̀.
1: Fún gbogbo ohun èlò nílé, èyí tẹ́ nílò fẹ́ bí yín àti èyí tẹ́ nílò fún ara yín. Ilé oúnjẹ ìgbàlódé Eatery wà ńbẹ̀ fún oúnjẹ ilẹ̀ yìí àti tòkè òkun. Ìbáà jẹ́ ní takeaway. Blue Sky Mall á package ẹ̀.
0: Wọ́n tún ní ààyè fún smartphones lóríṣiríṣi. Fún gbogbo ẹ̀yin tẹ́ dárú ẹ̀ mọ̀. Smoothies, ohun tẹ́nu oúnjẹ àtàwọn ohun tẹ́nu mu gbogbo.
1: Ní ìtẹ̀ fẹ́ ra lẹ́yẹ yọ àbẹ́yàn lára tó tà.
0: Bàbá ń bá rí ìwádìí ti bàbá ńlá búrẹ́dì Blue Sky Mall tó gàgàrà tó gogoro. Tọ́mọ ọdún mẹ́wàá ò lè dágbé. Àjẹgbádùn ni fún gbogbo ẹbí. Number 49B ìsìnkàn roundabout nílùú Àkúrẹ́ la gbé kalẹ̀ sí. Telephone 0704025 5164.
1: Fún gbogbo ìgbà 24/7 láì máa bá òun òṣìṣẹ́ wọn ní sẹ́pẹ́.
2: Blue Sky.
0: Tí ara rẹ lọ́rùn kó o bèrè ohun tó bá fẹ́.
3: Ilé iṣẹ́ Blue Sky Mall níbẹ̀ náà la wà níbi tí a ti bá ìkan nínú aṣojú wọn tá a ti bá sọ̀rọ̀ lórí aago bó ti jẹ́ pé àlàǹfààní láti bá àwọn tá a fẹ́ bá sọ̀rọ̀ sọ̀rọ̀. Hello.
4: Hello, olóòtú, ẹ káàárọ̀. Yes, sir.
3: Inú mi dùn pé aṣojú ilé iṣẹ́ Blue Sky Mall ni mò ń bá sọ̀rọ̀. Hello.
4: Hello, sir, ẹ káàárọ̀, sir.
3: Ẹ ṣeun. Mo ní inú mi dùn pé aṣojú ilé iṣẹ́ Blue Sky Mall ni mò ń bá sọ̀rọ̀.
4: Bẹ́ẹ̀ni, sir.
3: Ẹ ṣeun púpọ̀. Kí ni nǹkan tí ẹni sọ fún àwọn oníbàárà yín ní àárọ̀ yìí?
4: Lákọ̀ọ́kọ́, mo fẹ́ dúpẹ́ lọ́wọ́ àwọn oníbàárà wa tán ti bá wa ń rajà tí wọ́n padà wá. A dúpẹ́ àwọn olóore. A dúpẹ́ gan lọ́wọ́ wọn ni.
3: Ẹ ṣeun púpọ̀.
4: Bákan náà, fún yín ẹ ti ṣe mọ̀ wá tẹ́lẹ̀ náà nílé iṣẹ́ Blue Sky pé satisfaction yín náà ni ó jẹ wá lógún nílé ìtajà Blue Sky. A dẹ̀ ti ṣetán láti máa fún yín ní satisfaction yín. Kò sí kan tẹ bá fẹ́ nílé iṣẹ́ Blue Sky mọ̀ sí ní fún yín. Ẹ ṣe mọ̀ pé customers are always right. Bákan náà ni oríṣiríṣi àwọn nǹkan tí ẹ nílò náà ló dẹ̀ wà nílé iṣẹ́ Blue Sky mọ̀. Gbogbo nǹkan tẹ̀ rí lọ online. Tí ẹ ṣe ọ́dà ní àwọn online app yẹn, gbogbo ẹ̀ ló wà lọ́dọ̀ wa. Tí owó ò dẹ̀ ga ni ní ara. Tí ó dẹ̀ wà òkè ní gbogbo ẹ̀ láti kó wá tó wà lọ́dọ̀ wa. Látorí àwọn cosmetics, àwọn waste bead, everything, household, gbogbo àwọn ọjà yẹn gbogbo ẹ̀ láti ní.
3: Ẹ ṣeun, ẹ ṣeun. So, ohun tí ẹ̀ ń wí ni pé kò sí gbogbo ohun tí wọ́n fẹ́ tí wọ́n ní rí lọ́dọ̀ yín.
4: Tí wọ́n ní rí lọ́dọ̀ wa bẹ́ẹ̀ ni
3: lójú. Ẹ pé telephone number yín káwọn èèyàn máa pè.
4: 081-48-81-92-63. Lẹ́ẹ̀kan náà, 081-48-81-92-63. Bákan náà ẹ ti lè pè wá sórí 070-40-25-5164. Lẹ́ẹ̀kan sí 070-40-25-5164.
3: Ẹ ṣe púpọ̀, ojú ò ní tì yín. Ó dìgbà kan
4: náà.
3: Ní orí ètò yìí lónìí, a ní rí ju báyìí lọ. Níjọ́ mẹ́jọ látún láǹfààní láti máa pàdé pẹ̀lú ògo Ọlọ́run. Aremu Musa Adébíyì, òun ló kọ mi. Ó dàbọ̀.
5: Ọmọlúwàbí.

0: Thank you, Lord Jesus, for all that you have.
1: Kuma tu ti tu agba yamu yame to automatic miracle hour total deliverance to man waye ni prayer center church of god to kale si adofu re dan re road akure ojo kini lo soosu ni bere osu eleyi a tun lagbara pupo ori be loluwa ba ti sore kaluku fun lo ni pojipo ọpọlọpọ ló ti yálé yálé torí àìrídá ìrílò àìlọmọ àìlọkọ àìláya ìdíṣẹ́ ó ṣe àgbàdo bó sì ṣe àìsàn. Oh my god, oríṣiríṣi disorders àti inadequacies ló kún lé ayé. Ó bí bipolar disorder, obsessive compulsive disorder, schizophrenia, psychotic disorder. Àdúrà gidi mà làwọn ìṣòro wọ̀nyí ń fẹ́. Ó yẹ tètè máa bọ̀ níbi automatic miracle hour yìí. From 9 a.m. to 6 p.m. ní àwẹ̀ àti àdúrà. Ìṣòro yóò sì bẹ̀rẹ̀ lálẹ́ mọ́jú ọjọ́ kejì. Bàbá Prophet Samson Olúwamọ́dédé tún ti gbáradì láti máa ṣí náà àdúrà bọ́lẹ̀. Kéèyàn fi recharge, remote, remotivate, resuscitate. Ara ẹ̀ olúwa ìwádìí àpáta gàǹgà láti ìbẹ̀rẹ̀ oṣù títí tó fi máa dé òpin ẹ̀ ọjọ́ kìíní oṣooṣù mà ní o yẹ sí automatic miracle hour tá a pè ní total deliverance ní prayer center.
2: ACA Integrators up 1972-1976 set of Khalsa.
3: Golden Jubilee Reunion Celebration. Attention all members of Akunas College, Akure, class of 1972 to 1976. By the grace of God, it is 50 years since we passed out of our great alma mater. Join us as we celebrate God's faithfulness, friendship, and cherished memories at our Golden Jubilee Reunion. Coming up on Friday, 3rd July 2026. Walk-in reception. Time, 10 a.m. prompt. On Saturday, 4th July 2026. Cursive visit to the Catholic Archbishop of Ondo Dao. Followed by our grand get together party. Time 1 p.m. Ogiri Hall, Akunas College, Akure. Sunday, 5th July 2026. Thanksgiving service. Time 10 a.m. prompt at Mary Queen of Angels Catholic Church, Akunas College, Akure. Come, let us celebrate 5 decades of God's goodness, enduring friendship, and the legacy of Akunas College, Akure. Class of 1972 through to 1976. 50 years on, united in faith, friendship, and gratitude. Announcer, committee.
4: Jin lati se ironilagbara fawon odo oludije egbe oselo ADC ni eko idibo Ariwa Akure onimero temiloluwa oluwalade topo iranmo si eto lo se agbatero eto ifesewonse bolu alafesegba Legacy Football Club 5 aside tournament awon egbe agbabolu 16 ni okupa nibi eto na ti eni to ba jawo olubore yo si gba 250,000 naira ifesewonse na waye laarin ojo 14 si ojo 19 ninu osu keje odun lori papa isere Legacy Lounge and Club to wa ni kilometer 4 Becky Parker Secondary School Obaile ni ilu Akure eto ye o koja oroselu o tori yo je anfani lati ro awon odo lagbara ati lati doko si ojo ola ni ijoba ibile Ariwa Akure nipa ere idaraya eto eko ati idagbasoke awon eniyan yo ni agbara se ni ekun idibo na fun alaye e le pe awon ero ibanisoro ye 0706-249-9999 tabi 0903-998-8151 eto riru awon odo lagbara ati kiko ojo ola.
5: Baba egba mi era mi kale oro ko mi yi ma ti su mi ise lo pariwo eyin didun ara riro ewo mo se mo pe ko le mu oko lo oko mo ni o se suke suke da towo re le ni koda ti e kon sun lo ni
6: aba ayo ko ti igbo ni nipa 24/7 aba make sure korojo gogun bile tawon okunrin bire fun gba gogo akanse gogi bile ta gbe kale lona ti gba lode 24/7 aba make sure ko lo tinu rara o kagu eyin didun ara riro afogede gede do ti ara danu logo lo mo kuri abaduro to ti o si ma sise akori lodun lolufe re iwe atebo la fi pelu re ajo nafdaki fonte dugba o da lagu ara 24/7 abamission lati ya lagba tajake jado le Nigeria e ma pe 0916062653 0916062253 oruko money janu omo 24/7 abamission gugu iga ijawa ija osi always guiding.
7: Tọ́ èyí la fi ń kí gbogbo àwọn èèyàn wà tán wà lórí ìjókòó. Àkókò ti tó láti gé àkàrà òyìnbó fún ìgbéyàwó òtòní.
8: Ètò ìgbéyàwó láyé.
9: Ẹ jọ̀wọ́, ẹ dúró náà jàre.
10: Kí ló ṣẹlẹ̀?
9: Kí
8: fọwọ́ tó so wá pọ̀. Ǹjẹ́ o rántí pé o ṣèlérí tẹlifíṣàn fún mi? Fíríjì ńkọ́, ẹ̀rọ ìfọṣọ, iṣẹ́ ìlẹ̀ wa máa fọwọ́ fọṣọ ńlẹ̀ ní 2026.
7: Ní tòótọ́.
8: Ká ṣáà sọ pé o ti rà wọ́n àbí?
7: Ta ló ti sọ pé mo gbọ́dọ̀ ra gbogbo àwọn nǹkan yìí lẹ́ẹ̀kan ṣo níbi tí CDK wà?
9: Èmo ló tún jẹ́ CDK báyìí?
7: Bẹ́ẹ̀ ni o, CDK. Ẹ lè ra fíríjì yín, ẹ̀rọ ìfọṣọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.
8: Ká kúkú wá gbà pé gbogbo àwọn nǹkan wọ̀nyí ti wà nínú ilé rẹ lọ́wọ́lọ́wọ́ bá ti sọ̀rọ̀ yìí àbí?
7: Láti oṣù tó kọjá ni mo ti ra wọn.
8: Olùṣọ́ àgùntàn, ẹ so wá pọ̀.
7: Pẹ̀lú CDK, o lè ra fóònù, tẹlifíṣàn, ẹ̀rọ amúnáwá tó ń lo agbára ìtànsán-òòrùn, àga àti ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan mìíràn. Sanwó díẹ̀díẹ̀ láìsí èlé owó lórí ọjà tó bára lọ́dọ̀ wa. Download CDK lórí Play Store àti Apple Store.
10: Ẹ pè CDK sórí 0707-454-3005.
11: CDK, sanwó díẹ̀díẹ̀, gbé ìgbé ayé ìrọ̀rùn.
12: On your track, set.
13: Wọ́n sáré ìjẹ́ yìí lọ, àdàbà sì múra lọ́wọ́. Eré ìjẹ́ yìí kìí ṣe ti alágbára. Àdàbà gbéra, ó fò bá wọn lọ́nà, ó tún fi wọ́n sílẹ̀. Àdàbà 88.9 FM, ó ti gbà pò kíní. Ó síwájú, àwọn ẹgbẹ́ ń tẹ̀lé lẹ́yìn.
7: Kí gbogbo àwọn èèyàn wà tán wà lórí ìjókòó. Àkókò ti tó láti gé àkàrà òyìnbó fún ìgbéyàwó òtòní.
14: Ètò ìgbéyàwó láyé.
8: Ẹ jọ̀wọ́, ẹ dúró náà jàre.
15: Kí ló ṣẹlẹ̀?
8: Kí wọ́n tó so wá pọ̀, ǹjẹ́ o rántí pé o ṣèlérí tẹlifíṣàn fún mi? Fíríjì ńkọ́, ẹ̀rọ ìfọṣọ, iṣẹ́ ìlẹ̀ wa máa fọwọ́ fọṣọ ńlẹ̀ ní 2026.
7: Ní tòótọ́.
8: Ká ṣáà sọ pé o ti rà wọ́n àbí?
7: Ta ló ti sọ pé mo gbọ́dọ̀ ra gbogbo àwọn nǹkan yìí lẹ́ẹ̀kan ṣo níbi tí CDK wà?
16: Èmo ló tún jẹ́ CDK báyìí?
7: Bẹ́ẹ̀ ni o, CDK. Ẹ lè ra fíríjì yín, ẹ̀rọ ìfọṣọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.
8: Ká kúkú wá gbà pé gbogbo àwọn nǹkan wọ̀nyí ti wà nínú ilé rẹ lọ́wọ́lọ́wọ́ bá ti sọ̀rọ̀ yìí àbí?
7: Láti oṣù tó kọjá ni mo ti ra wọn.
8: Olùṣọ́ àgùntàn, ẹ so wá pọ̀.
7: Pẹ̀lú CDK, o lè ra fóònù, tẹlifíṣàn, ẹ̀rọ amúnáwá tó ń lo agbára ìtànsán-òòrùn, àga àti ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan mìíràn. Sanwó díẹ̀díẹ̀ láìsí èlé owó lórí ọjà tó bára lọ́dọ̀ wa. Download CDK lórí Play Store àti Apple Store.
10: Ẹ pè CDK sórí 0707-454-3005.
11: CDK, sanwó díẹ̀díẹ̀, gbé ìgbé ayé ìrọ̀rùn.

0: Gaining velocity on Adaba FM.
1: Wí àtẹ́gùn ṣọmọ ará ayé lóore lórí èyíkéyìí ìṣòro tó ń yọ ọmọ ẹ̀dá lẹ́nu. Ìwọ náà gbìyànjú kọ̀ sí Bàbá Òkè Ògùn lónìí. Ẹ máa pé 0706460 6419 0706460 6419. Bàbá Òkè Ògùn, àgbàlagbà ọdẹ tó ń fi wí àtẹ́gùn ṣèwòsàn.
2: Mo kí gbogbo etí tó ń gbọ́ mi ní dídé àkókò yìí. Àgbàlagbà oníṣègùn kan ń bẹ bí pẹ̀lú mi. Bàbá Òkè Ògùn lórúkọ wọn. Ṣé rí bàbá yìí tí bá ti rí wọn tán bá ti wá báyìí? A ti mọ̀ pé ohun tí yóò ṣe gbogbo ọmọ Nàìjíríà láǹfààní ni wọ́n máa ń mú wá. Ohun tí ó ṣe pàtàkì, ó máa ń jẹ́ ohun tó jẹ́ nípa àgọ́ ara ènìyàn, ló máa ń gbani nímọ̀ràn lé lórí. Bàbá, ẹ bá wa kí gbogbo ọmọ Nàìjíríà.
3: Ó ṣe àtọkùn, mo kí ọkùnrin, mo kí obìnrin, mo kí ọmọdé, mo kí àgbàlagbà. Èmi tẹ́ ń kiyín ni Bàbá Òkè Ògùn, tí gbogbo ayé mọ̀ sí bàbá ìsẹ́yìn. Bàbá lọ́wọ́lọ́wọ́, àlàáfíà náà làáfíà lólé ayé. Ọlọ́run má jẹ́ ká làáfíà ara wa ó di fíàfíà o. A gbọ́dọ̀ máa wo àlàáfíà ara wa níran, a gbọ́dọ̀ mójútó ara wa, kọ́ni náà má ṣe wá lẹ́ni tí ọmọ wà nínú ilé tí ọmọ gbọ́rọ̀ òta. Èmi Bàbá Òkè Ògùn, mo wà ní nọmba 4 Dúdú Yẹmi Lane, opposite Oyèmẹ́kun Grammar School nílùú Àkúrá. Báyà wọ́n wá fẹ́ bèèrè ọ̀nà lọ́wọ́ mi, àbò onímọ̀ràn kan tó fẹ́ bí mi, àbò fẹ́ bèèrè lórí ọ̀nà àbáyọ. Pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi yìí, 07-64-60-64-19, 07-64-60-64-19.
2: Ẹ ṣeun, bàbá. A mọ̀ pé ohun tẹ́yìn máa ń gbani nímọ̀ràn lé lórí nílé iṣẹ́ yín, ìṣòro nípa iṣan ara ni. Báwo lè ǹjọ́ ṣe lè mọ̀ pé òun ti níṣòro nínú iṣan ara rẹ̀?
3: Ó ṣe àtọkùn, bí iṣan ara bá ti ní ìṣòro, gbogbo inú ara náà ló ti níṣòro yẹn. Àpẹẹrẹ wo ni wọ́n wà ń rí nínú ara tiẹ̀? Ìwọ tó ń gbọ́ mi nínú ilé, ẹlòmíì ni tó bá ti sùn, tó bá ti jí báyìí láàárọ̀, yóò máa rí pé gbogbo inú ara ló bẹ̀rẹ̀ sí máa ro òun ni. Ẹlòmíì ò lè bẹ̀rẹ̀ kó mú nǹkan nílẹ̀, ẹlòmíì ò lè nẹ̀ró pẹ́, ẹlòmíì tó bá fẹ́ jókòó báyìí àti dìde nílẹ̀ rẹ̀ ìṣòro ni. Àfi kọ́sẹ̀ wá ọmọ kan tí ó fa dìde, tàbí kọ́sẹ̀ máa fọwọ́ mú ògiri kó tó lè dìde nílẹ̀. Ẹlòmíì ò lè rin ibùsọ̀ kan sí ibùsọ̀ kejì, àfi kó jókòó kó sinmi kó lè tó máa rìn lọ síwájú. Ẹlòmíì rí oorun sùn rárá. Bẹ́lòmíì bá ti ẹ̀gbìnyànjú tó sun oorun wákàtí kan àbò oorun wákàtí méjì, tó bá jí láàárọ̀ báyìí àti dìde nílẹ̀ rẹ̀, ìṣòro náà ni ó jẹ́. Bí 20 ìṣẹ́jú 30 ìṣẹ́jú kò ní lè dìde nílẹ̀. Yóò dàbí èpo ṣe wàhálà lójú oorun ni, tàbí ẹnìkan ti ẹ̀nà ní pọ̀pá lójú oorun. Tó bá tún gbìyànjú tó dìde lẹ̀ báyìí, tó bá fẹsẹ̀ lélẹ̀ báyìí, yóò rí pé ń ṣẹlẹsẹ̀ kàn gógógógó bí ẹni tó fi ẹsẹ̀ lé ẹ̀gún tàbí egbò wà nínú àtẹlẹsẹ̀ rẹ̀. Irú eléyìí ọ̀dà lèmi fi máa sọ pé ẹyin májẹ̀ adákẹ́. Tí wọn náà bá ti ń rírú àpẹẹrẹ báyìí, gbìyànjú kọ́ wá yọjú sẹ́mi Bàbá Òkè Ògùn fún ìmọ̀ràn àti ọ̀nà àbáyọ. Mo ti kó àwọn egbòogi tó wúlò fún ọkùnrin àti fún obìnrin. Mo ti kọ́ wá láti ìlú Ṣẹ́yọ̀rọ̀ nínú iléeṣẹ́ Bàbá Òkè Ògùn ní nọmba 4 Dúdú Yẹmi Lane, opposite Oyèmẹ́kun Grammar School nílùú Àkúrá. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi rèé 07-64-60-64-19.

0: 60 64 19. Oh, Samu, oh, 64 60 64 19. Ika yi ti se akoba fun elomi to je pe apa kan elomi ese kan elomi ko ti e le dagbe elomi o le darin afi ko se ma fi opa sikete ese tabi to ba fe jade ko mo se ma fa jade elomi ati soro re isoro ni agba kan ara elomi o ti e sise mo rara elomi o ti e ma ri pe gbogbo nu ara ohun ti e ku ni tai tai elomi o ma ri pe nbe wo ohun se nkuriri be le so elomi o ma kuriri be le elomi o ma ri pa tele se ohun be si ma kan ohun gogogogo be elomi ba sun bayi ki le o to mo elomi le si eyo bi e merin bi e mefa iru eleyi ma sakoba fun isin ara ni ni mo fi so pe ka gbiyanju ka dide nle ka wa janfa ni ewe ategbo eyi ta gu eyi ta lo eyi ta salategun eyi ta salorun ta ti ko wa lati ilu sanyoro to wulo fokunrin to wulo fobinrin ka wa janfa ni re nle se baba oko ogun ni number 4 dudu yemi lane opposite oyemekun grammar school nilu akura ero bani soro mi re o sabu o 64 60 64 19. Oh, Samu, oh, 64 60 64 19. Elomi ti e ti gbiyanju latun o ti gbiyanju sosin be ba ti e bi elomi pe bawo lo tin se ko ti e le ri alaye kankan se npe ba dele elomi bayi e ri pe abohun na se isegun bile ni a pe mo ti loyi mo ti lohun e mo fe ka ja dupe lodo olohun mo ti ri egbogi mo wa kuro mo ti mu wa si ilu akura to je pe a ri anfani re je nindu akura ati agbegbe re ngba teyan ba ti gbiyanju so to gbiyanju so sin awon agbalagba ni beru ba koke to ba kan ile oni bi kan gbe si ngba ti won na ba le gbiyanju to ba le yoju si mi ti olorun ba ni won o le janfani egbogi mo kuro yi o ri pe logo olorun o ni wa ba kan na mo gbogbo eyi to ti gbiyanju si wa to ti gbiyanju sa wo yen o ri pe lagbara olorun won o dupe fọlorun ni o dupe ta lo mi e soju lasan o ngba to ba dodo wa a gbiyanju a se be lohun fun ba ba je pe nkan kan wa nbe ni lagbara tolohun o si ri pe olohun oba yo gbadu ati ene ni le ise baba oke ogun ni number 4 dudu yemi lane opposite oyemekun grammar school ni lu akura ero ba ni soro mi re o sebu o 64 60 64 19 o sebu o 64 60 64 19.
1: Eshun baba mo fe bere kan lowo yin se onje ti anje lasiko yi tabi wahala wa lo papoju to sakoba fun agbo ara wa tori awon baba wa won ma dagba won ma dogbo won si ma ta kebekebe kini o fa
0: o se atokun ibere to bere yi ibere to dani eje ka wa na sakese awon kan ta anje lasiko yi atawon nkan ta mu bawon nkan yi se da to ti won du to be na lo nsa ko ba fun agwara wa elomi ise ejoko lo nse be elomi ise duro lo nse be elomi wahala losan wahala loru ni be elomi ba wa wonu le yo ma ri pe gbogbo bara adi lo be si ma ro hun koni le soju se re to ya ko se ninu ile mo tabi ko ke ma go pe gbogbo ara ni wohun balomi ba lo le gbonse bayi bi ogbon seju ogun seju koni le ri gbonse se ta ba tun mi ejo sese gbonse yan bayi ko le bi tewura bayi ni o ma se ese a wa won baba wa elomi isi agbe lo nse be elomi isi ode ni elomi o se wahala lataro titi di ale won tun fi ese rin loko won fe rin terin pada wale be ni won si tun ma ta kebe ogbon ewe ategbo yi na ni won da elomi ofa ara ni ti e yo kan ma ri pe gbogbo onu ara bere si ma ta wu ni elomi to ba ni eleyi ni yohun lenu leni elomi ani eleyi lo tun yohun lenu lola elomi o ti e le so bi tin se ohun ina mo fi ni eje ka wa janfani ewe ategbo ninu ile ise baba oke ogun ni number 4 dudu yemi lane opposite oyemekun grammar school ni ilu akura baya wa fe bere one abo ni mara ka to fe bi mi sa pe mi sori ero bani soro mi yi o samu o 64 60 64 19 o samu o 64 60 64 19 elomi ati e ma so pe ohun oni nigbagbo ninu ewe ategbo mo ah nbe ko ibayawo ti bayi tojo ododo pade ni ngba ti won le ba yoju sodo mi ko wa jafani egbogi mawa kuro o mo ri pe bi ewe ategbo ti wa laye atijo be na lo wa lasiko yi loto ewe ategbo ona won ti jin ko si nto si mo sugbon wa ode ko si bi ta le lagbode ko si bi ta le wa egbode ari ewe tutu a si ri egbo tutu to wulo fun akunrin to wulo fun obinrin ngba ti won le ba wa sodo mi ka wa janfani ewe ategbo mo ti ko egbogi to wulo fun akunrin to wulo fun obinrin mo ko wa lati ilu sanyoro eyin na mo pe mo ma so pe ode ni mi ode ni baba mi awon ode si ni a le ririn ogoji isaju a le rin ogota aseju a le rin lataro titi dale ta ti ni ni isoro kankan ninu si ara wa be la ni ni isoro kankan ninu egugun ara wa se bi anfani ewe ategbo yi na la wa na eje nitori e mo fi ni kayin ni wa je anfani ewe ategbo mo ti ko egbogi to wulo fo wa lati ilu seyin oro papa egbogi mo wa kuro mo ti ko wa wọ́n tọ́lá wọn bá ní kò gbìyànjú tó lè yọjú sí mi gbogbo ohun tó ti nágbára tó ti nágbàrọ tó ti rò bí báyá o lè kúrò nínú ìṣòro yìí fọkànbalẹ̀ lágbára ọlọ́run tí wọn náà bá wá ọ jẹ àǹfààní egbòogi mọ́wọ́ kúrò tó sì mọ̀ pé gbogbo ohun tó ń rò bí kò lè látúnṣe yẹn ó dùn lọ́dọ̀ ọlọ́run máa bọ̀ wá níléeṣẹ́ bàbá òkè ògùn nàmbà 4 dúdú yẹmi lane opposite oyemekun grammar school nílùú àkúrẹ ńbẹ la wà a ní fara nira wa báyọ fẹ béèrè ọ̀nẹ tàbí onímọ̀ràn kan tó fẹ béèrè lọ́wọ́ mi pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi yìí 07 64 60 64 19 07 64 60 64 19 bẹ́ẹ̀ lẹ lomi yóò máa rí pé bóyá bóun bá ti ń ṣe ẹ̀yọ́ ìnira lòun fi ń ṣe ẹ̀yọ́ ẹlòmíì a máa ta ẹlòmíì a máa ró lágbára ọlọ́run ìwọ́n náà wà nínú àwọn tí wọ́n máa gbégbá ọpẹ́ nàmbà 4 dúdú yẹmi lane opposite oyemekun grammar school nílùú àkúrẹ́ tó bá fẹ́ bẹ̀rẹ̀ ọ̀nẹ̀ tàbí onímọ̀ràn tó fẹ́ bẹ̀rẹ̀ lọ́wọ́ mi pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi yìí 07 64 60 64 19 07 64 60 64 19 àlàáfíà ara wa ò ní di fi àfíà orígbà.
2: A ò máa ti ẹ̀rí ẹni gbòòrò lẹ́nu ọjọ́ mẹ́ta yìí. Bẹ́ẹ̀ là á bí ni ìṣòro iṣanra iná mọ̀ ni. Bí o bá jí, gbogbo ara máa romí. Tí iṣanra yóò máa fà mí so láti ìbàrá ìdídí ẹsẹ̀. Ni ó máa romí gógó débi pé mi ò lè bẹ̀rẹ̀ mú nǹkan lẹ̀. Ìṣe lọ́wọ́ mi máa ń kú rìrì. Àti ẹsẹ̀ mi ti máa ń kan mí gógó. Kódà èrò oorun ń sùn dédé. Ọ̀rẹ́ mo ti gbìyànjú
3: olùgbọ́ ọdẹ tó ń fi wí àtẹ̀gbọ́ sọmọ ara ayé lóore lórí èyíkéyìí ìṣòro tó ń yọ ọmọ ẹ̀dá lẹ́nu ìwọ náà gbìyànjú kọ sí bàbá òkè ògùn lónìí ẹ máa pe 07064606419 07064606419 bàbá òkè ògùn àgbàlagbà ọdẹ tó ń fi wí àtẹ̀gbọ́ ṣèwòsàn.
4: On your track, set.
5: Wọ́n sáré ìjẹ́ yìí lọ, àdàbà sì múra lọ́wọ́. Eré ìjẹ́ yìí kì í ṣe ti alágbára. Àdàbà gbéra, ó fò bá wọn lọ́nà, ó tún fi wọ́n sílẹ̀. Àdàbà 88.9 FM, ó ti gbà pò kíní. Ó síwájú, àwọn ẹgbẹ́ ń tẹ̀lé lẹ́yìn.
6: Big bag.
7: Gaining velocity on Adaba FM.

pẹ̀lú gbogbo àwọn ìgbésẹ̀ ìtẹ̀síwájú tó ń gbé lábẹ́ ìlànà èròǹgbà ìrètí ọ̀tún. Ìrìnlúdò ọba àjẹ́ndà ń tàn mọ́lẹ̀ sí gbogbo kọ̀rọ̀kọ́ndù orílẹ̀-èdè yìí. Ìtẹ̀síwájú ń wọlé o, afọlọ́tẹ̀ ènìyàn ní ọ̀pẹ bá bù wà láyé. Ẹ káàbọ̀ sórí ètò ìríjú mi. Ètò kan wà yàmì tí ó máa ṣàlàkalẹ̀ àwọn ìlànà ìṣèjọba tó wà lóde. Àwọn ìgbésẹ̀ tí ìṣèjọba alẹ̀ yìí ń gbé. Táyé ó le gbé gẹ́gẹ́ bára tuntun nílé àtàlejò lára láàmú pínyà mọ́ ẹ̀ lábala lábala. Ètò ìríjú mi gorí ìkànnì àdàbà. Ṣé bẹ́ẹ̀ rí dàgbàsókè àwọn amáyémúgbà rọrùn tó fi dórí ọrọ̀ ajé àtòkọ òwò. Ìpèsè oúnjẹ, ètò ẹ̀kọ́ àtàwọn àdéhùn àjọṣepọ̀ míì tó mórílẹ̀-èdè yìí lé téńté. Ìpàdé ti wá di gbogbo ọjọ́ ajé Monday. Bẹ̀rẹ̀ látago méjì sí aago mẹ́ta ọ̀sán lórí ètò ìríjú mi lórí ìkànnì àdàbà. 88.9 FM Àkúrẹ́. Ẹ jágbe ká wọ̀n ká ṣíra àwọn wò ká jọ lúbúlúbú. Àwọn àṣeyọrí tí ìṣèjọba rẹ Bọ́lá Tinúbú ń ṣe. Ètò ìríjú mi lórí ìkànnì àdàbà. 88.9 FM. Gbogbo ọjọ́ ajé Monday ni o. Aago méjì ọ̀sán sí aago mẹ́ta ni ẹ mọ̀ mí sí ẹ̀. Mínísítà tó ń rí sọ́rọ̀ abẹnú Olúbùnmi Túnjí Òjó ló ṣagbátẹrù ẹ̀.

0: ẹyin ẹyẹ wa ní gbogbo ibi tí ẹ bá ti láǹfààní àti máa gbọ́ iléeṣẹ́ rédíò àdàbà 89.9 FM mo kí yín pé ẹ kásán ẹ kú déédé àsìkò yìí ẹ dẹ̀ kábọ̀ sí orí àkọ́tun ètò ìríjú mi ní ìkànnì níbi tí a ti ń sọ̀rọ̀ nípa àwọn kan tí ó jọmọ́ ìṣèjọba Bola Ahmed Tinubu pàápàá jùlọ ẹgbẹ́ òṣèlú APC nípínlẹ̀ Ondo àti lórílẹ̀-èdè Nàìjíríà fún ti ọ̀sẹ̀ yìí agbọn òṣèlú díẹ̀ òní ohun tí a máa kán lù ní ọ̀sẹ̀ láti tún yiriwo pẹ̀lú àwọn ohun tí ó tún ṣẹlẹ̀ ìyẹn tẹ́lẹ̀ ìbò pè ní development ní agbọn òṣèlú ní orílẹ̀-èdè Nàìjíríà pàápàá jùlọ bí ó ti kan ìpínlẹ̀ Ondo tẹ́ bá gbàgbé mínísítà fún ọ̀rọ̀ abẹ́nú ní orílẹ̀-èdè yẹn Bùnmi Tunjoojo náà ni ó ṣagbátìrẹ kan honorable Bode Obanla àwọn ni àlejò mi lórí ètò fún ti ọ̀sẹ̀ yìí tí wọ́n jẹ́ senior special assistant tẹ́lẹ̀ rí fún gómìnà ìpínlẹ̀ Ondo ìyẹn Lucky Aiyedatiwa lórí community engagement ìyẹn fún north àwọn ni a jọ máa fọ̀rọ̀ jomi tọrọ lórí ètò fún ti ọ̀sẹ̀ yìí honorable Obanla mo kí o ẹ kásán ẹ kú déédé àsìkò yìí.
1: ẹ kásán atọ́kùn ẹ kásán gbogbo ọmọ ìpínlẹ̀ Ondo àti Nàìjíríà lápapọ̀.
0: Ẹ ṣeun kákọ́kọ́ bẹ̀rẹ̀ ìbéèrè tí kí n sọ pé ká bẹ̀rẹ̀ báyìí nípa ìdàgbàsókè ní agbọn òṣèlú ní orílẹ̀-èdè pàápàá jùlọ ní ìpínlẹ̀ Ondo a rí pé ní àsìkò tí a wà yìí ó jẹ́ àsìkò tó yẹ pé àwọn ẹgbẹ́ òṣèlú tí ẹgbẹ́ òṣèlú APC tí wọ́n dẹ̀ wà lára ẹ̀ ó jẹ́ àsìkò fún wọn láti bẹ̀rẹ̀ sí ní fi gbogbo orúkọ àwọn olùdíje wọn jákèjádò orílẹ̀-èdè Nàìjíríà àbẹ̀rẹ̀ sí ní fi ṣọwọ́ sí àjọ elétò ìdìbò kódà tí fúnra wọn ní wọ́n bẹ̀rẹ̀ sí ní upload ẹ̀bẹ̀rẹ̀ sí ní tẹ́ sí orí òpó ẹ̀rọ ayélujára ìyẹn tó jẹ́ ti àjọ INEC ní orílẹ̀-èdè access code láti lè ṣe bẹ́ẹ̀ pé wọ́n ti pin fún wọn pẹ̀lú bí ó ṣe rí a tún wá rí pé ní ìpínlẹ̀ Ondo bí ó ṣe kan ìpínlẹ̀ Ondo èsì ìdìbò tó èsì ìdìbò abẹ́nú tí ó jáde nígbà náà àti ohun tí à ń rí epo dàbẹ́ ni pé àwọn àyípadà kọ̀ọ̀kan pé ó ti débá kí nìdí tí ó fi débá àwọn olùdíje ní ìpínlẹ̀ Ondo candidate list oríṣiríṣi là ń rí lọ́tún lọ́sì táwọn kan sọ báyìí a níbo ni ọ̀rọ̀ náà dé dúró.
1: Ẹ ṣe olótú àsìkò yìí kò yẹ kí n sọ̀rọ̀ torí obìnrin sísà wa kan tó jẹ commissioner londo state tẹlẹ rí gomina for gomina affairs sèmi akindele ọdúnbàkú ìyàwó bàbá ètò one of our leaders in apc ní èkó tó jẹ sísà wa ní àkùnà àkókò tó jẹ sísà mi ó ṣẹṣẹ ó dolóògbé lójijì torí october ló máa pé 60 so ó dẹ̀ wá lọ kú lójijì. Ìyẹn jẹ́ kí ara fà mí láti kọ́kọ́ dá sí ọ̀rọ̀ lórí ìtàn wọn but ó important ẹ bá ti pè mí ní kékeré náà jẹyìn so òun ló yẹ kí n wá sọ pé àkókò jẹyìn odò wa ti jẹ́ ọ̀rọ̀ Ondo state àti development party wa àti ti Nàìjíríà ẹ ṣe gan lótú. Ní ìpínlẹ̀ Ondo adìbò tó mi fẹ́ sọ nípa Nàìjíríà akákiri àwọn èèyàn dìde torí àsìkò náà làwọn èèyàn ń dìde fún àti díje fún ipò kíní àbí ipò kejì gbayẹ ipò assembly wà nlẹ ipò rep wà nlẹ ipò senate wà nlẹ ti president wà nlẹ torí kò sí ti gómìnà torí kì í ṣe àsìkò ni gómìnà tiwa ọfíìsì ni gómìnà tiwa jẹ so àdẹ kákìkákiri àwọn tó gbàpótí àdẹ campaign gbà tí wọn dẹ máa dìbò result tó jáde ní tẹ ń gbọ ní ẹnẹjọ mẹta yìí ìyẹn ni pé ará ìlú result ará ìlú dẹ gbọ yẹn èyí tẹ gbọ tẹlẹtẹlẹ yẹn result àwọn tó lágbára lẹgbọ àwọn tó ní agbára tó ń dẹ lo agbára àwọn lẹgbọ gbọ pati wa tó jẹ apc gẹgẹ bí pati tó ní tó yẹ pé àwọn ìlú ló ní ará ìlú ló ní pati wa the party is for the grassroots pati wa tèèyàn ni a ní fún man face a lo agbára tí wọn gbára ẹgbẹ kan wà tó ń pè ní power of the people àwa ń tiwa progress ni gbogbo nǹkan tá ń ṣe fún ìdàgbàsókè ìlú ni gbogbo nǹkan tá ń ṣe fún aráàlú ni àwọn ìlú ló ń dìtà mí ẹni tó máa rúlu wọn àwọn òlú lásòkè báyìí làwọn fẹ ìgbà táwọn èèyàn dìde tí wọn dìje yẹn àwọn èèyàn dìbò ṣùgbọn gẹgẹ bi Nigeria se ri agbara po tawon ko na lu to ton lu agbara awon to dibo to jalalu to dibo won de joko won de wo nkan ton di won se gbogbo evidence to bi dibo won ko gbogbo esile party wa je party to listing APC party to listing ni party lo ni eto ni party to ni to ni to ni oye for the first time in the history of Nigeria tako ma ni oloshedu gidi agba oloshedu to je president Nigeria. This is the first time. So e je ba mo ko lo mo o joko o wo ni gbogbo kan ti awon gbe ton joko ton se won wo daada won wo daada o de wo appeal ti kan ku ko won wo daada ko ke awon o no di bo fun gogogo o be fi ikan se asajuwe fun yin
0: e teswaju
1: iru senate bayi brother wa on the way level there, ODJ. Brother wa ikijagba ODJ. Mi o so ti awon oka bi Adeogun abi Ajipe mi so won yen. Ṣugbọn ni bi te bi witness ni te mi ya gogo notice. Won do DJ nbe. Olule. Lo je onu be legbele to je brother wa. Olule nibe. Je pe ni ward e gogogo 25 post lo ni. Ni ward e gogogo. Ṣugbọn nigbati di don ma jade won lo lo di ologbe wa roke. Ta gbe aláàlú wa sọ pé àwọn òdìbò fún o ẹgbẹ́ yálà wọn dìbò fún àwọn ẹ̀rí bẹ́yẹn ló kórajọ náà kó lọ sí ọ̀dọ̀ pátì pátì jókòó àfi kọmitì jókòó wọ́n dẹ̀ wá wò pé àwọn ilé ìlú wọlé àwọn ilé ìlú wọlé kò sí ẹni tó lo agbára níbì kankan agbára tó ń lò òun ni pátì wa correct orí pátì wa ni pátì wa jẹ́ wọ́n correct ẹ̀ àwọn tó rí lè díje tí wọ́n dìbò fún nílùú àwọn lorúkọ wọn jáde síta yẹn ẹ ṣe olótùú.
0: Oda ki wa ni oro ti atan awon kan ti won so pe Bumi Tunjojo on lo wa ndi e Bumi Tunjojo on lo se gba Bumi Tunjojo on lo sawo

0: ọba ti dìbò tán náà tọba ti orúkọ bá ti jáde kò sí nǹkan tẹnibọdì ò lè sọ pátì wa ta ń wòye náà pátì yìí ńlá ni pátì yẹn tóbi pátì yẹn dẹ̀ ní olórí ó dẹ̀ ní ètò àwọn tó wọlé wọn kò rire àwọn tí ò wọlé tó máa wọlé lénìí wọn wọlé lọ́la lágbára ọlọ́run ṣùgbọ́n pátì ló tẹ́kì sísọ lórí nǹkan tó rí kì í ṣe ọ̀rọ̀ bùnmi tó jòjò ṣùgbọ́n ọkọ̀ tó wà bẹ́ẹ̀ náà ni pé bùnmi tó jòjò dúró sí ìdí òtítọ́ ó dúró sí ìdí òtítọ́ torí títí tẹ́ ń wò yìí tó jẹ́ apc yìí pátì yìí ó ní ètò kọ̀ọ̀kan ó dẹ̀ ní àwọn leaders ẹdọ́bà ti kọ̀ tí ó bá tẹ̀lé ọ̀rọ̀ àwọn leaders yẹn ó sì máa ní olùṣèré yìí olùbùnmi tó jòjò ó jẹ́ nìkan tó yẹ pé nígbà tí a bẹ̀rẹ̀ lọ́jọ́ sí ó ń sọ fún wa ó ní amáyé pátì yìí bàjẹ́ o ẹgbẹ́ pọ̀ káàkiri báyìí nísìnyí kò sí nígbà tá a dẹ̀ bẹ̀rẹ̀ àwọn èèyàn ò ráyè nínú ìjọba tó jẹ́ ondo state tó jẹ́ pé gómìnà wa ayétàtiwa brọ́dà wa ọ̀rẹ́ mi pàtàkì tó ń bójútó àwọn èèyàn ò rí wọn ò ráyè wọ ẹgbẹ́ yẹn ó fún ẹgbẹ́ tó tóbi tó yẹn ẹgbẹ́ yẹn wá fún wọ́n dá ìgbàfẹ́ pé àwọn èèyàn wá sí ní wọn àwọn àjọba bẹ́ẹ̀ tó sí ìjọba àwọn leaders wa tí wọ́n pé ní ondo state yìí a ti ní bàbá adéfarati ní modern democracy a ní bàbá adéfarati a ní àgbàgbú a ní gọvanọ mímíkò a ní olóńgbé bàbá wa rotimi akérèdọlù a dẹ̀ rí bó ṣe ìjọba tiwọn ní tó ṣẹlẹ̀ yìí nígbà ìgbà kan ó ṣẹlẹ̀ rí lélẹ́yìí tó ṣẹlẹ̀ báyìí nísìnyí ọkọ̀ táìtì fún pátì yìí àwọn tó dẹ́mọ̀ ẹgbẹ́ tó ṣiṣẹ́ gan tó fara ṣiṣẹ́ pété láti difficult fún láti wọ̀ nítorí pé wọ́n dà lejò ní pátì wọn wọ́n di àlejò ní pátì wọn òmí wá wò pé káì mo tún jòjò tó jẹ́ mínísítà wọ́n ní lọ́ba dákẹ́ bá wù wọn àwọn kan wọ́n máa bọ́ sí pátì mí o kò sí politician tó fẹ́ ráì dù kò sí politician tó fẹ́ bá wò pé bóyá òun ò rí nǹkan ṣe the thing became very tight àti pé sí ní pátì kan ẹ kàn rí pé ẹnìkan from nowhere kò tí dé dúró mo ṣe báyìí sọ̀rọ̀ báyìí nísìnyí orúkọ mi ò sí ní stakeholders party ní party tí mo wà ní local government mi orúkọ mi ò sí ní stakeholders wúrúwúrúwúrúwúrú mi wá wò pé kí là ń sọ yìí mi ò tó wá ní pé a máa make sure pé a gọ́dà àwọn èèyàn àfẹ́kẹ́ nípòdì àìdù ok àwọn wo ló fẹ́ ṣe iṣẹ́ fẹ́ gbẹ́ bá a ṣe ń sọ náà ni amd tó jẹ́ amd tó jẹ́ ilé tí brọ́dà mi aṣágunlà hello.
1: Mo wà pẹ̀lú yín, mò ń gbọ́ yín lágbọ̀ọ́ yìí.
0: Olóòtú ẹ̀pà fóònù yìí.
1: Mò ń gbọ́ yín.
0: AMG ló kọ́ dìde. Wọ́n kó àwọn èèyàn ṣàràkí pọ́n síbẹ̀. Wọ́n dẹ̀ bẹ̀rẹ̀ sí ṣe fẹ́gbẹ́. Ibẹ̀ ẹgbẹ́ là ń sọ báyìí nísìnyí. Tí ìjọba tá a sponsor débẹ̀ tí ò bá wo lẹ̀, ẹ jẹ́ káwá di ẹgbẹ́ wa mú. Ẹgbẹ́ wa ti wà kí gómìnà tó wọbẹ̀. Ẹ má yẹ kẹ́ni bọ̀dì bọ́ síta. A bá ní ìfàyè sílẹ̀ ADC wà ń tòsí PDP wà ń tòsí gbogbo àwọn èèyàn wà wọ́n máa bọ́ síbẹ̀ yẹn position fẹ́ idle a bẹ̀rẹ̀ àtúbà ti ní interest láti lead ọ̀rọ̀ aṣíwájú torí aṣíwájú ló kan ọ̀rọ̀ bíti odò aṣíwájú sọ pé ondo state APC ni bíti o sọ pé ó gbọdọ̀ firm ó gbọdọ̀ gbọdọ̀ tóbi ó gbọdọ̀ gbòòrò sí i then aṣíwájú tó jẹ́ ọ̀gá òun ó gbọdọ̀ wọlé ẹ̀kejì kí ni àti wọlé ẹ̀kejì ẹ̀ from the basis láti bẹ̀rẹ̀ yìí la bẹ̀rẹ̀ sí máa kó ẹjọ́ máa kó lẹ́jọ́ come and see the sending boys bí gómìnà ṣe dáadáa fáwọn èèyàn o bí ìdá fáwọn èèyàn o ẹ kà máa kóra wájọ náà ni gmt today ó jọ ní amd ẹ lẹ́gbàá

0: to the extent gbegbe yen o ti wo about 16 egbe to kojo lati ma sise fun party nikan eh mo how massive it is so then now we have the party to function to the sise dada nkan ti bto to lo wo si niyan te me pdd ṣugbọn nkan to yato nkan yato laarin bto ati gomina wa ni pe bto oloṣelu pompele ni o ti dibo lẹẹmeji to wọle o de ti wa nu system politics o de ti wa loke o tun sise dada nkan to jẹ logun ni pe ko ma sise ko sise aṣiwaju ta aṣiwaju fun o de sise yen ti gbogbo nigeria de ri olotu e je ki n rofin background minister wa minister te n wo yi to jẹ to te sọrọ lẹkan to jẹ oloṣelu yi
1: Tunji Ojo
0: nigba minister wa yi ọmọ daadaa ni ẹnta bi daadaa ni ẹn to lọ school londo state ni primary school ẹ ondo state secondary school ẹ ondo state lo ti puta secondary school lo lọ nigba to ifa secondary school o lọ si university ife o kuro bẹ tan o lọ loyinbo lọ si university o du padi pale o wa dogo si abuja o wa da businessman o wa ṣe oṣelu o de ṣe oṣelu yẹn daadaa o de ni network to pọ rẹpẹtẹ baba n ta n sọ yi. Bàbá ọmọ yẹn jẹ 10 years ló ti kú ìyẹn bí mo ti yóò jó yìí. Bàbá ọmọ yẹn jẹ 10 years ọmọ yẹn ti kú tí ìyá ẹ ti dì máyà. Ìyá ẹ̀ tẹ́wọ́ yẹn is a shadow accountant. Èèyàn dáadáa abiyọmọ dáadáa tó dáa gan gidi ó dẹ̀ tọ́jú ọmọ yẹn dáadáa. Bàbá ẹ̀ bàbá mi ti yóò jó yìí he was a journalist. Bàbá tún tí yóò jó dáa sọ yìí bíi ti iná lórí was a journalist. He was the first graduating he was the best graduating student ní UNILAC nígbà tó wà níbẹ̀. Kúrò di pé nǹkan tó ṣẹlẹ̀ sí ṣẹlẹ̀ ó lè ṣiṣẹ́ ní Kaduna. Ọmọdé yìí ọmọ dáadáa ni wọ́n fi sí ministry láti ṣiṣẹ́ ẹ̀yin náà ẹ̀dínkù nǹkan tó ṣẹlẹ̀. Ó wà ní National Assembly ẹ̀dínkù tó ṣẹlẹ̀. Ẹ̀dínkù nígbà tí pé orí ẹ̀ pín náà ni. Ní òṣèlú náà ó dẹ̀ mọ bó ṣe ń ṣe. Ìyẹn mi pé Agande Sand ṣèyàtọ̀ sí gómìnà wa. Gómìnà wa brother wa ni èèyàn wa dáadáa ni ọ̀rẹ́ mi pàtàkì mi. Ṣùgbọ́n nínú òṣèlú yìí nǹkan tó bá yéèyàn ló yéèyàn. Èmi dáhùn bá ń bá sọ̀rọ̀ yìí 1979 ni mo lọ kàn mí ti wà nínú system because wọ́n bí mi sínú politics ni. Bàbá mi was a teacher and a politician a community leader. Láti 79 ni mo ti wà secondary school ni mo ti wà tí mo ti mọ nǹkan tó ń ṣẹlẹ̀. Wọ́n bí mi sínú system òṣèlú ni. Àyíníke àyínípadà politics.
1: Honourable Banla, tó bá jẹ́ pé gẹ́gẹ́ bí àlàyé tẹ̀ ti ń ṣe látàárọ̀ wípé ibi kí a tán kó ẹgbẹ́ jọ kí nǹkan kó lè dáa òun ni mínísítà Olúbùnmi Tunji Ojo ni ó wà ló dúró sí. Kí wá ní díẹ̀ tí àwọn èèyàn fi ń sọ pé òun ló fẹ́ máa figagbága pẹ̀lú gómìnà ìpínlẹ̀ Ondo tó fẹ́ máa dẹgbẹ́rú torí àtúngbọ́ mo rí àwọn kan náà tó ń sọ kákàkiri àtúngbọ́ náà táwọn kan sọ káàkiri nínú àwọn ọmọ ẹgbẹ́ yín náà ni pé kódà ìgbà kan wà tí gómìnà lọ́fẹjọ́ sùn ààrẹ Bọ́lá Tinubu pé Bùnmi Tunji Ojo fẹ́ máa heat up politics fẹ́ máa yín òṣèlú sókè nípínlẹ̀ Ondo títí débi orí ọ̀rọ̀ candidate list àwọn tó jẹ́ olùdíje lẹ́gbẹ́ òṣèlú APC.
0: Olótú àlàyé tí mo ń ṣe yẹn báyìí ó yẹ kó yé yín. Mo dẹ̀ ń sọ pé mo wá sọ background Bùnmi Tunji Ojo ni kẹ́lẹ̀ mọ̀rọ̀ ẹ̀dá tó jẹ́. Now kẹ́dẹ̀ mo background kẹ́dẹ̀ mo lé tó ti jáde àti bí Ọlọ́run ṣe kẹ́ tó. Now olótú Bùnmi Tunji Ojo Ọlọ́run ràn lọ́wọ́ ó dẹ̀ ran gómìnà lọ láti débẹ̀ láti ṣe gómìnà Ondo State. Gbogbo àná lájọ pọ̀ọ́pọ̀ tájọ support ẹ̀ ó ṣe gómìnà Ondo State. Ṣé mo nǹkan tó bá yéèyàn kò ní yéèyàn náà ni. Kò síbi tó bó ṣe ó ṣiṣẹ́ ẹ̀ lọ rẹpẹtẹ ní Abuja ni o tí gbogbo ìhànde mọ̀ kò ń ṣiṣẹ́ ṣùgbọ́n ó tún ṣe ọ̀gá ẹ̀. Nígbà tó rí pé nìkan tó ń lọ pé nǹkan mẹ́hẹ ṣé mo kí nǹkan tó ń bẹ̀rẹ̀ mo ṣe bẹ̀rẹ̀ ní olótù.
1: Bẹ́ẹ̀ni
0: mẹ́hẹ ní Ondo State APC. Ṣé wàá wò pé àwa náà àjòkò tó ní Rúdúrú ìrìn ẹ̀ kí ṣòro nìkan ni o. Ó jẹ́ tó listing ó jẹ́ tó jẹ́ pé máa ń list àwọn èèyàn á gbọ́ àwọn èèyàn á gbọ́ nǹkan tá à ń sọ. Kì í ṣe pé ó déédéé sọ̀rọ̀ o kò déédéé ṣe nǹkan o. Ẹni tó bá rí pé ó ṣẹlẹ̀ lọ́dọ̀ Bùnmi Tunji Ojo á pọ àwọn èèyàn pọ̀ tó take decision kì í ṣe mí o kì í ṣe òun nìkan náà. Àwọn èèyàn pọ̀ tó jókòó wọ́n ń wo kí báwo ló ṣe sí APC lè dìde dáadáa. An attempt láti rò pé Gómìnà ṣe dìde Bùnmi Tunji Ojo ó close mark governor ó súnmọ́ governor dáadáa. Ó wá sọ́dọ̀ governor ó ṣe gbogbo ẹ̀. Ṣùgbọ́n ṣe mọ̀ pé gbà tí governor wá rí pé

0: tutu lẹ́yìn bẹ̀m̀bẹ́ ròyìn. Ó gbóná inú tutu lẹ́yìn bẹ̀m̀bẹ́ ròyìn. Bẹ̀m̀bẹ́ ròyìn ti dé lọ́sàn-án tòní gẹ́gẹ́ bí ìṣe rẹ̀ nù. Bẹ̀m̀bẹ́ ròyìn. Ó tó dé pẹ̀lú àwọn kọ́ńbọ́ọ̀kì ìròyìn. Àwọn ròyìn àgbọ́ sífìlà. Àgbọ́ sọ gèlè kalẹ̀ pẹ̀rú kí a wá tún leléyìí. Àkókò fi dẹ́rù bára wa. Àfi ń kọra wa lọ́gbọ́n ni. Ká má ba àṣe jìn kóòtù ayé. Ká má ba àṣe bókọ ara ẹni jẹ́ ni. Bẹ̀m̀bẹ́ ròyìn. Ó lẹ́mi ò ní bókọ baba tèmi jẹ́. Ìwọ náà má bà jẹ́. Ṣe dáadáa làmí ẹ̀. Ó gbóná inú tutù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ròyìn. Ọ̀pẹ Yẹmí jọ ọ̀dà náà ló kọ tẹ́mi jẹ́ o. Ọ̀yẹ́ ẹjẹ́ bẹ̀rẹ̀ ní pápápá àwọn ròyìn ọ̀hún bó ṣe ti ń jáde lọ́kọ̀ọ̀kẹ́ èjèèjì. Ká mọ́ mú wá. Ó gbóná inú tutù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ròyìn. Ìròyìn àkọ́kọ́ tọ́kọ́ wà lọ́wọ́ mi rè ọyẹ́ ẹgbẹ́ ọ̀hún. Ó gbóná inú tutù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ròyìn. Àwọn ikọ̀ elétò ààbò wọ́n bọ́ sínú igbó. Lẹ́yìn tí àwọn tó jẹ́ onísùmọ̀mí tí wọ́n ní wọ́n jí àwọn akẹ́kọ̀ọ́ níléèwé kan nípínlẹ̀ Bọ̀nù. Ọgbà bẹ́ẹ̀ ni ìròyìn fi yé ni pé wọ́n ti dóòlẹ̀ mí àwọn méje nínú àwọn tí wọ́n jí gbé. Ó gbóná inú tutù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ròyìn. Ìpínlẹ̀ Plateau olélẹ́yìí tó ti ṣẹlẹ̀. Àwọn agbébọn wọn ṣekú pa ọkùnrin kan ẹni ọdún 82. Àtẹlòmíì nínú ìkọlù tuntun tó wáyé nípínlẹ̀ Plateau. Ó gbóná inú tutù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ròyìn. Mọ̀ fẹsẹ̀ kan ya ìlú Abá. Ọmọdébìnrin kan àtàwọn bíi márùn-ún lomi gbé lọ. Ó gbóná inú tutù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ròyìn. Àwọn ikọ̀ elétò ààbò ọlọ́pàá àwọn ti fi kélé òfin gbé àwọn méjì kan tí wọ́n jíra wọn gbé. Ìbò ló ti ṣẹlẹ̀. Ẹ kùkú gbọ́ lọ́sàn-án tòní wọ́n tún ń béèrè owó lọ́wọ́ ẹbí wọn. Lórí ọ̀rọ̀ ìṣekú ìjínigbé lélẹ́yìí. Àwọn ọlọ́pàá wọ́n dóòlẹ̀ mí àwọn ọmọ kéékèèké márùn-ún. Lákàtà àwọn ajínigbé nípínlẹ̀ Yobe. Ó gbóná inú tutù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ròyìn. Sunday Igbowó ṣèlérí lórí ìgbógun ti àwọn ajínigbé. Lẹ́yìn táwọn ikọ̀ rẹ̀ tí wọ́n ní wọ́n da àwọn kan tí wọ́n dáná ìbọn yá fún àwọn ikọ̀ rẹ̀. Táwọn kan tí wọ́n sì farapa. Ó gbóná inú tutù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ròyìn. Àwọn òṣìṣẹ́ elétò ààbò fìdí rẹ̀ múlẹ̀ lórí bí wọ́n ṣe ní ẹni tó ń wa kẹ̀kẹ́ ẹlẹ́sẹ̀ mẹ́ta kan. Ó jí àwọn ọmọ kéékèèké méjì. Ọba jiyàn gbé nípínlẹ̀ Abia. Ó gbóná inú tutù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ròyìn. Olùkọ́ kan ni wọ́n ní wọ́n nà pa nípínlẹ̀ Kogi ni. Ó gbóná inú tutù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ròyìn. Èyí àtàwọn kòkòrò ìmíì lẹ́gbọ̀ọ́ lọ́sàn-án tòní ọyẹ wá nǹkan fìdílé tàbí kẹ́ fìdílé nǹkan ẹja tó jọ jẹ̀gbádùn ẹ̀. Ó gbóná inú tutù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ròyìn.
1: Yèé ga ó ṣẹlẹ̀ òkè. Bẹ̀m̀bẹ́ ròyìn lẹ̀ gbọ́ lọ́wọ́ nílé iṣẹ́ àdàbà ẹ̀fẹ̀. Wàláì ògbónánú. Fún kéde tàbí polówó ọjà yín lórí ètò yìí, ẹ kàn ṣẹ́ẹ̀ka ìpolówó ọjà iléeṣẹ́ àdàbà ẹ̀fẹ̀ tó wà nífẹ̀gbẹ́kẹ̀gbẹ́ A Division lọ́ba Adéṣídà Road Àkúrẹ́. Tàbí kẹ́ ẹ péjọ ọ̀ọ́dá sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 0806-904-6714. Bẹ̀m̀bẹ́ ròyìn. Ẹgbẹ́ àjọmọ̀ gbọ́ lọ.
2: For this Naija, everybody go chop. Whether you be man, woman, pikin, you no go fit escape am. You go chop for this new close-up red hot 130 gram promo. You fit chop your own share from the 500 million naira worth of prizes like airtime, electricity payment, cash, and dinner date for you and your person. Just buy the Close Up Red Hot 130 Grand promo pack. Open up. Send the code inside to *8011*5# and follow the instructions. Oh yeah, time to chop. Don't start, oh. Tell your neighbor, tell your friend, even your ex. Everybody must chop. As you dey buy the Close Up Red Hot 130 Grand, your man gonna tell you say you go chop something. This offer go last from April to July.
0: E kaabo pada lati oke lo. Ogbona no tutu leyin bembe royin. Oye ja bere lati ipile Bonu. Awon iko eleto abo olopa awon fanu tinu gbo. Leyin ti awon onisumami ti won di awon akeko te o se idanwo neko. Ilese olopa ni ipile Bonu lo je po ti fi lede pe won ti ko awon iko eleto abo re lo si ilu kan ti won pe ni Laza ni joba ibile Askira Uba ni ipile na latari bi won se ni awon to je onisumami won kan lu ileiwe ti won si ji awon akeko ti won se idanwo neko. Iroyin fi eni pe awon atilawi na ni won lo si ileiwe ohun ni nkan bi ago mesan aro ni ti won si bere si ni yin ibon soke nibi pe won ji awon akeko atawon obi to n ta onje ni ileiwe na nigba to n fidi isele mule en to je agbeniso ileise olopa nipinle Bonu Nahum Dasu o fi lede wi pe awon iko eleto abo gbe na woju awon atilawi ohun ti won si pinwo won lati ma ji opolopo awon akeko eleyi ti won nireti lati ji ti won fe ji gbe ni ileiwe na. Koda en to je oludamoran pataki fun gomina lori ni gomina ipinle Adamawa eyi ni gomina Amadu Fitri en to je oludamoran pataki lori oro eto iroyin yi ni ogbeni Solomon Kuanga ti o je pe o ngbe ni agbegbe na fidi isere na o fi mule iwe iroyin Punch onugbe jade losan tuni ogba be lawon iko eleto abo olopa won ni won ti dole mi awon bi meje ninu awon to je akeko ti won gbianju lati fe jigbe awon iko mogun ajumose ta ti ra won olopa atawon iko eleto abo mi ni won ti dole mi awon bi meje ninu awon akeko ile to nse idanwo neko ni ile ti won kolu ni ile iwe kan to wa ni le ijoba to wa ni ilu Laza ni to je ile iwe Laza de secondary school nibi ti won ti ni awon iko onisumami won kolu ile iwe na laaro ni pelu

ìròyìn tó ń ta oúnjẹ lọ ìrò gẹ́gẹ́ bí ìròyìn bó ṣe wá fi yé ni ẹni tó jẹ́ kọmíṣánná fọ́rọ̀ ètò ìròyìn nípínlẹ̀ borno umar usman tari oní gbogbo akitiyan òun náà ló ti lọ lọ́wọ́ láti dọ́ọ̀lẹ̀ mí àwọn akẹ́kọ̀ọ́ yòókù eléyìí tó wà lákàtà àwọn tó jẹ́ ajínigbé náà ó ní ṣùgbọ́n ní báyìí àwọn méje ni wọ́n ti dọ́ọ̀la ẹ̀mí wọn ìwé ìròyìn punch onígbéjáde lọ́sàn-án ni mo tún kó ń bẹ̀ ó gbóná ní òtútù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ìròyìn tààràtà ó di ìpínlẹ̀ plateau bàbá àgbàlagbà kan ẹni ọdún méjìlélọ́gọ́rin wọ́n ṣekú pa á bẹ́ẹ̀ ni wọ́n tún jí ẹlòmíì gbé lọ́nà ìkọlù tuntun tó wáyé nípínlẹ̀ plateau àwọn agbébọn ni wọn ti ṣekú pa èèyàn méjì tó fi mọ bàbá àgbàlagbà kan ẹni ọdún méjìlélọ́gọ́rin nínú ìkọlù ọ̀tọ̀ọ̀tọ̀ eléyìí tó wáyé sí àwọn ìlú kan ní ìjọba ìbílẹ̀ baza nípínlẹ̀ plateau àwọn tí wọn ni wọn ṣekú pa ọ̀hún ni bàbá ẹni ọdún méjìlélọ́gọ́rin tí wọn pọkọ rẹ̀ ní dẹ́mì dúdà àti ọmọ ọdún mọ́kàndínlógún kan emmanuel chinge ni ẹlòmíì ni ìròyìn fi ni pé ó tún farapa tó sì ń gba ìtọ́jú lọ́wọ́ ní ilé ìwòsàn ó gbóná ní òtútù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ìròyìn ìwé ìròyìn vangard onúgbéjáde lọ́sàn-án òní. Mo kó ń bẹ̀ ìròyìn eléyìí ọmọ kan tó jẹ́ obìnrin àtàwọn márùn-ún míì wọ́n ní omi gbé wọn lọ nínú ìṣẹ̀lẹ̀ omi eléyìí tó wáyé nípínlẹ̀ abia ìṣe ni àwọn èèyàn tó wà ní agbègbè agbo hill ní abá nípínlẹ̀ abia iná jẹ́ pé wọ́n ti bẹ̀rẹ̀ sí ní kọminú báyìí tí wọ́n sì wà nínú ìrùnú lórí bí wọ́n ti ní ọmọ ọdún márùn kan eléyìí tó jẹ́ obìnrin òun ná jẹ́ pé ìṣẹ̀lẹ̀ omíyalé àgbàráya ṣọ́ọ̀bù tó wáyé ni ọmọ gbé ọmọ náà lọ látàrí òjò àròrọ̀dá eléyìí tọ́rọ̀ tó gba ọ̀pọ̀lọpọ̀ wákàtí ìròyìn fi ni wípé ìṣe ni ọmọ ọ̀hún tí wọ́n pọ́kọ rẹ̀ ní melody ni onomi náà ló gbé lọ pẹ̀lú ọmọ ọdún méje míì eléyìí tó jẹ́ wípé ìṣẹ̀lẹ̀ ọ̀hún tán ni ó ṣẹlẹ̀ sí kẹlẹ́dùnmarìkọ́ mọ́ sọ ni ìwé ìròyìn the sun onígbéjáde lọ́sàn-án tòní ó gbóná ní òtútù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ìròyìn ọwọ́ ti ba àwọn tí wọ́n jíra wọn gbé àwọn méjì ni àwọn ikọ̀ elétò ààbò ó ti kì wọ́n wọ́n ti mú wọn ó ti wà lákọlò wọn iléeṣẹ́ ọlọ́pàá nípínlẹ̀ èdò ló ti fi kélé òfin gbé àwọn ọkùnrin méjì kan eléyìí tó jẹ́ pé wọ́n jíra wọn gbé tí wọ́n sì ń béèrè 1,000,000 naira lọ́wọ́ àwọn ẹbí wọn láti san kó tó di pé wọ́n lè tú wọ́n lẹ̀ ìròyìn fi yé ni wípé ẹni tó jẹ́ agbẹnusọ iléeṣẹ́ ọlọ́pàá ẹna ikodem ó fìdí ìṣẹ̀lẹ̀ múlẹ̀ nu àtẹ̀jáde tó fi ta nílùú benin ìyẹn ni ńṣe ni ó fi léde wípé àwọn afurasí ti ọwọ́ bá òun ó ní lucky alàbí ọmọ ọdún 48 àti táyé ẹnahoro tó ń jẹ́ ẹni ọdún 37 wọ́n ní ńṣe ni àwọn èèyàn ọ̀hún wọ́n dọ́gbọ́n wípé wọ́n jíra wọ́n jí wọn gbé ò tí wọ́n sì ń béèrè owó lọ́wọ́ àwọn ẹbí wọn wọ́n ní àwọn ikọ̀ elétò ààbò ni wọ́n bẹ̀rẹ̀ sí ní tọpasẹ̀ tí wọ́n tọpinpin ìṣẹ̀lẹ̀ náà tí wọ́n sì ni wọ́n fi kélé òfin wọ́n fi gbé àwọn èèyàn ọ̀hún ó gbóná ní òtútù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ìròyìn ìwé ìròyìn premium times ó ní ẹ̀kúnrẹ́rẹ́ rẹ̀ lọ́wọ́ lọ́sàn-án tòní mo kó ń bẹ̀ ó di ìpínlẹ̀ yobe àwọn òṣìṣẹ́ elétò ààbò ọlọ́pàá ní ìpínlẹ̀ yobe náà ti dọ́ọ̀lẹ̀ mí àwọn ọmọ kéékèèké tó jẹ́ obìnrin mẹ́rin kan lójúnà bí wọ́n sì ni wọ́n gbìyànjú láti jí wọn gbé ẹ̀tọ́ jẹ́ kọmíṣánná ọlọ́pàá ní ìpínlẹ̀ náà iná jẹ́ pé wọ́n ní ó léwájú títọpasẹ̀ àwọn tí òṣìṣẹ́ láabi ọ̀hún tí wọ́n sì ní àwọn oníwà ọ̀daràn tí wọ́n sá lọ náà ìlọ́wọ́ pàpàtàn wá bà ni àwọn agbébọn ọ̀hún ni wọ́n kọlu abúlé kan tí wọ́n pè

0: tọpasẹ wọn kó tó di wípé wọn gbiná wojú àwọn èèyàn ohun tí wọn sì fi wọn lẹ náà bá sá lọ. ó gbóná ná tutù lẹyìn bẹ̀m̀bẹ́ ròyìn wọn lakitiyan ti ń lọ lọ́wọ́ láti fi kélé òfin gbá àwọn afurasí tó sá lọ ọ̀hún. daily post onígbé jáde lọ́sàn tòní. mo kó ń bẹ̀ sunday igbowó ṣèlérí. ó ní ọ̀rọ̀ ìgbógun ti àwọn tó jẹ́ ajínigbé ohun ò ní dẹ̀yìn lẹ́yìn táwọn ikọ̀ kan tí ó jẹ́ ajínigbé ọ̀hún tí wọ́n ní wọ́n dáná àbọn fún àwọn tó jẹ́ ikọ̀ rẹ̀ nínú igbó kan nípínlẹ̀ ọ̀yọ́. sunday adéyẹmọ tí gbogbo èèyàn mọ̀ sí sunday igbowó ló jẹ́ pé ó ti ṣèlérí báyìí wípé àwọn ọmọ ikọ̀ rẹ̀ tó pè ní ìró ẹkùn ò ná jẹ́ pé wọ́n mọ̀ tẹ̀síwájú báyìí láti mọ gbé gbógun ti àwọn tó jẹ́ ajínigbé àtàwọn oníwọ̀ ọ̀daràn lápá ìwọ̀ oòrùn gúúsù orílẹ̀-èdè nàìjíríà láìwo ti bí wọ́n ṣe ní àwọn ikọ̀ ajínigbé kan wọ́n dẹgbọ́dẹ̀ wọ́n tí wọ́n sì sí náà bọ́n bulẹ̀ fún àwọn tó jẹ́ ikọ̀ rẹ̀ táwọn kan tí wọ́n farapa. ìgbowó ọ̀hún ná jẹ́ pé ó kéde yìí lẹ́yìn ọjọ́ ọ̀hún tí àwọn ọmọ ikọ̀ elétò ààbò rẹ̀ ọ̀hún tí wọ́n ní àwọn kan iná ní ọjọ́ pé wọ́n dẹgbọ́dẹ̀ wọ́n ní old oyo national park tí wọ́n sì sí náà bọ́n bulẹ̀ fún wọn. àwọn ajínigbé ọ̀hún ni wọ́n ní wọ́n ṣiṣẹ́ láabi ọ̀hún o nínú nígbàtí ọ wá sọ̀rọ̀ nínú fọ́nrán kan eléyìí tó jẹ́ pé wọ́n ń gbé kiri ọ̀hún adéyẹmọ ó ní yálà ìkọlù àbí àwọn èèyàn wọ́n fi ara pa ó ní ọ̀hún sì mọ tẹ̀síwájú láti mọ gbógun ti àwọn tó jẹ́ ajínigbé náà. ìwé ìròyìn premium times onúgbe jáde lọ́sàn-án tòní. mo kó ń bẹ̀ nípínlẹ̀ abia leléyìí ti ṣẹlẹ̀ iléeṣẹ́ ọlọ́pàá nípínlẹ̀ abia ló ti fìdí ẹ̀ múlẹ̀ pé àwọn ọmọ kéékèèké méjì kan tí wọ́n ń padà bọ̀ láti iléèwé iná jẹ́ pé àwọn ajínigbé kan eléyìí tó jẹ́ pé ń gun kẹ̀kẹ́ mọ́rúwà ńlọ́mọ̀jígbé ní ìlú kan tí wọ́n pè ní nzulu ní ìjọba ìbílẹ̀ àríwá nzialangua ní ìpínlẹ̀ abia nínú àtẹ̀jáde èyí tí ẹni tó jẹ́ ọ̀gá ọlọ́pàá dpo tó wà ní ẹkùn náà bó ṣe fìdí ìṣẹ̀lẹ̀ ọ̀hún tó fi múlẹ̀ wọn ni ẹni tó jẹ́ alūkkóró iléeṣẹ́ ọlọ́pàá nípínlẹ̀ abia murren chinaka òun náà ó fìdí ìṣẹ̀lẹ̀ ọ̀hún múlẹ̀ fáwọn oníròyìn pé ìwádìí ó ló ti bẹ̀rẹ̀ lórí ìṣẹ̀lẹ̀ náà báyìí. ó gbóná ná tutù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ròyìn oníkẹ̀kẹ́ mọ́rúwá òun ló já àwọn ọmọ kéékèèké tí wọ́n ń padà bọ̀ láti iléèwé lọ bá jiyàn gbé. daily post onúgbe jáde lọ́sàn-án òní. ìròyìn eléyìí òun ni wọ́n ti ní olùkọ́ kan tó jẹ́ obìnrin ni wọ́n nà pa nípínlẹ̀ kogi báyìí àní ìwádìí ó ti ń lọ lọ́wọ́ lórí ìṣẹ̀lẹ̀ yìí o. obìnrin tó jẹ́ olùkọ́ kan ni ìròyìn fi ẹnu pé wọ́n mọ̀ ti nà pa báyìí ìyẹn gẹ ní ìjọba ìbílẹ̀ ọlámàbọ̀rọ̀ nípínlẹ̀ kogi lẹ́yìn tí wọ́n ní ó fi ìyà jẹ akẹ́kọ̀ọ́ kan. ìròyìn fi ẹnu pé ẹni tó jẹ́ onímọ̀ nípa ìgbógun ti ọ̀rọ̀ àwọn ẹnumọ̀ nípa ètò ààbò zagazula makama onógbé sórí ìtàkùn x rẹ̀ gẹ́gẹ́ bí ìròyìn bó ti wá fi yé ni wọ́n ní olùkọ́ ọ̀hún ná jẹ́ pé ọ̀nà akẹ́kọ̀ọ́ náà látàrí pé ó ṣe ẹ̀ṣẹ̀ kan tí wọ́n sì ní bàbá ọmọ akẹ́kọ̀ọ́ ọ̀hún iná wá gbéná wojú rẹ̀ lórí bí wọ́n sì ní ó fìyà jẹ ọmọ rẹ̀ náà èyí tí ó mú kí ọ̀rọ̀ náà kọ́ wá di sọ atayanyan tó sì ṣokùnfà bí obìnrin náà bí wọ́n sì ní ọgbẹ́ mímì kọ́lọ́hún ọba kọ́ sàánú ni. àwọn ikọ̀ elétò ààbò wọn ni wọ́n ti bẹ̀rẹ̀ wádìí lórí ìṣẹ̀lẹ̀ ọ̀hún báyìí ní kánmọ́kánmọ́. ó gbóná ná tutù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ròyìn daily post onúgbe jáde lọ́sàn-án tòní. ó gbóná ná tutù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ròyìn 08162549991 08162549991 kàmọ́ ṣe lálàáfíà bọ̀. ó gbóná ná.
1: ó tutù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ròyìn.
0: ẹ ṣeun.
1: bá a ṣí tó confam láti ilé ìfira.
0: ó yà ń gbọ́ yín.
1: sọ ọ̀rọ̀ àwọn agbésùnmọ̀ mi wọ̀nyí sọ ọ̀nà ṣáà máa gba lórílẹ̀‐èdè yìí o kí àwọn ọmọ ti máa ṣe ẹ̀gzámù lọ́wọ́ wọ́n tún máa yabo bẹ́ẹ̀ wọ́n tún máa gbé wọn lọ so àdẹ̀dúpẹ́ láwọn agbófinró wa ló máa fún wọn ṣe o ọ̀nà máa ṣe ọ̀nà nàìjíríà yìí o.
0: àmì ẹ ṣeun 08162549991. ó gbóná ná.
2: ó ti fi lẹ́yìn.
0: bẹ̀m̀bẹ́ ròyìn.
2: ẹni wàá lè lágbó ọlọ́run.
0: ẹ ṣeun.
2: ọwọ́ alágbá.

0: ó gbọ́nà nù.
1: Ó tutù lẹ́yìn bẹ̀m̀bẹ̀ ròyìn.
0: Ẹ ṣeun.
1: Ọjọ́ dá àwọn fẹ́mọ̀ pé tó.
0: Ẹ ṣeun.
1: Afa Wahid láti Àwùlé Àkúrẹ́.
0: Ó yà ń gbọ́ yín.
1: Mo kí ẹ kó ara tó nù. Ètò àbójútó làwọn fẹ́ sọ̀rọ̀ lé lórí. Àwọn náà fún Sunday Igbòho ṣe. Torí gbogbo àwọn ọmọ tó wà ní ogbó yìí náà, àánú wọn ṣe wá o. Táwọn kan lò fún ẹ̀ṣẹ̀ àtàwọn ìjọba náà, kán lè tú wọn lẹ́ẹ̀kú ètò.
0: Ẹ ṣeun o. Ó gbóná nù.
1: Ó tutù lẹ́yìn bẹ̀m̀bẹ̀ ròyìn.
0: Ẹ ṣeun.
1: Orúkọ mi ni Ọládélé Látorí Omi.
0: Ó yà ń gbọ́ yín.
1: Láta Ètòrò.
0: Ó yà ń gbọ́ yín.
1: Ohun tí Sunday Igbòho ń ṣe yẹn, Ọlọ́run máa tì í lẹ́yìn. Kò ní ṣàṣetì lágbára náà. Torí àwọn agbésùnmọ̀mí wọ̀nyẹn wọ́n máa ń ṣe nǹkan tó burú. Lágbára lọ́wọ́ Ọlọ́run, ó máa ṣàṣeyọrí.
0: Ẹ ṣeun, ẹ ṣeun. 08162519991. Ẹ jẹ́ àtúnwò ẹlòmíì. Ó gbóná nù. Hello. Ó ti já.

0: ọtún ọtún lọjọ yọ ọtún ọtún lòrún ràn ẹnìkan ò kí rí fairly used dira wọ ẹ gbogbo ẹyin tí ẹ fẹ kí àwọ yìí máa dán kó máa glitter kó máa shine ẹ láwọn nǹkan tó yẹ kẹ máa lò sára yín táwọn èèyàn fi mọ̀ yín pé ọkan ni yín láwùjọ ìdí nìyẹn tí ilé iṣẹ top touch natural skin care fi wà fún yín o aláṣẹ àti olùdarí ilé iṣẹ top touch wọn ti wà ní yàrá agbára yìí pẹlú wa láti tún bá yín sọrọ lórí àwọn product tí wọn ti ní yeye oge fúnra ẹ káàbọ.
1: Ẹ máa kú lé o, a dẹ̀ kí gbogbo ẹ̀yin olólùfẹ́ top touch.
0: Ẹ bá wa kí gbogbo àwọn customers yìí, àwọn tó ti ra ọjà yín, àwọn tó ń lò àtàwọn tó ń tà.
1: Gbogbo ilé ẹ̀wò ìdọ̀bálẹ̀ rẹ̀ mo tún fìkúnlẹ̀ sí ẹ̀yin tẹ́ ẹ recommend wa ẹ̀yin tẹ́ ẹ lo product wa ẹ̀yin alágbàtà wa àkóyan yín kéré èèyàn lẹ jẹ́ lókè lókè lẹ máa lọ.
0: Fún àǹfààní àwọn tí wọ́n ẹ̀ṣẹ̀ mọ̀ nípa natural skin care product yín ẹ bá ṣàlàyé ẹ̀ lẹ́yọkọ̀ọ̀kan fún àwọn èèyàn.
1: Oríṣiríṣi product náà ní nílé iṣẹ́ wa a ní ìpa ojú a ní ìpara kí máa dárúkọ wọn kó lè yé yín. Best seller product wa 3D face cream tẹ bá ti rí ẹnìkan tó ti lo top touch product wí ẹbí wọn pé kí ni 3D face cream wọn máa sọ fún yín pé ajẹbí iná ni kó o wọ àwùjọ kí skin yẹn máa confuse àwọn èèyàn face repair face mask skin unifier flawless lotion whitening lotion brightening lotion kidis lotion face and body scrub magic oil shower gel whitening face cream àti hand cream àti oríṣiríṣi míì tó yẹ pé mi ò ti ẹ̀rán ti dárúkọ.
0: Ẹ ṣe fi àwọn kan kun bíi face mask yẹn ẹ ṣàlàyé fáwọn èèyàn.
1: Ṣé rí face mask yẹn from testing tá a ti ṣe àti èyí tá a ti ta testimony lọ ṣalalu ni ṣé rí kò sí bí pimples ṣe ń ba yín jà tẹ́ ẹ ti wò ó pé ẹ ti deliver ẹ ti cast ẹ ti lè padà tó kàn tí ò lọ tẹ́ ẹ bá gbé top touch face mask ìlú tójú yín máa dán tó máa wò pé èyí ti ṣẹ̀ṣẹ̀ wọ̀ lú ni.
0: Ọ̀pọ̀lọpọ̀ ni ò kì í fẹ́ dédé ra product especially tó bá jẹ́ nípa ti cream pé kó òun kàn máa dédé lò láì jẹ́ wípé ó wà díẹ̀ kí ni assurance tẹ ní fún àwọn èèyàn kí lè àmì ìdánilójú wípé ìjọba fi òǹtẹ̀lu àwọn product tẹ̀ ń gbé jáde.
1: Ṣẹ̀rí top touch natural skin care product is NAFDAC approved. Yàtọ̀ sí pé ó dẹ̀ tún wà NAFDAC approved a ń ṣiṣẹ́ in such a way tó yẹ pé you can buy our product you can trust it for longevity. A dẹ̀ care about your skin kò ń ṣe ní pápá kò fẹ́ ta cream nìkan we care about your skin we care about safety we care about the environment we care about everything that concern your skin so be rest assured ipe top touch natural skin care product is safe is effective that is what you get.
0: Nípa ti àwọn marketers míì tuntun tí wọ́n ẹ̀ṣẹ̀ wọlé tẹ̀lẹ̀fẹ̀ kí àwọn èèyàn gbọ́ ń pa wọn àtàwọn ìlú tí wọ́n wà lóríṣiríṣi ẹ bá wa ṣàlàyé fáwọn èèyàn.
1: Bẹ́ẹ̀ ni ṣẹ́rí ní ìrèlè a ní Mrs. Adeyaba wọ́n wà níbi ojú ọjà ní ìrèlè ní ọ̀rẹ́ à Villa Gold a ní wọn ní ìdojúkọ First Bank àti ìyá Wow ní ọ̀rẹ́ ní Òṣogba ní Orísùnbára ní Marembo àti Umu a ní Akitope Stores ní Okini Road ní Òṣogbo ní Ado Ekiti Fat Fire Enterprise ní ìdojúkọ Gate Ẹrẹ̀kẹ̀sọ ní Modern Market ní Èkó Empress Beauty World ní ìyànà Èkóró of Meran Abuja ni ní Dutse Beauty Solution Cosmetic àmọ́ tó bá jẹ́ pé bá ṣe pé tètè capture location titi yín you can reach out to us via the number we will call a máa sọ fún yín níbi tálágbàtà wa wà then ẹ̀yin náà tẹ bá dẹ̀ ṣẹ̀ fẹ́ darapọ̀ mọ́ wa tẹ fẹ́ bá wa ta ọjà tẹ fẹ́ bá top touch dòwòpọ̀ káyé yín lè máa lọ straight top bẹ́ẹ̀ ni you can reach out to us and we will supply whatever product you want. A wà ní Fani B ní ìdojúkọ Winners College Lákùrẹ́ and they reach us on 08143992792.
0: Lẹ́ẹ̀kan sí
1: 08143992792. Ẹ má gbàgbé ṣé ẹ rí àwọ̀ yín it is something very important that you should not joke with. Kò ṣe kókó wọ ibìkan kọ́ máa wò pé ta lóde àmọ́ kó wọ ibìkan kíski ní ẹ ti kọ́kọ́ máa pariwo top touch nìkan ló lè ṣe irú ẹ̀.
0: Ìyẹn lọ ti gbọ́ o láti ilé iṣẹ́ top touch natural skin care.
2: For this Naija, everybody go chop. Whether you be man, woman, pikin, you don't go fit escape out. You go chop for this new close-up red hot 130 gram promo. You fit chop your own share from the 500 million naira worth of prizes like airtime, electricity payment, cash, and dinner date for you and your person. Just buy the Close Up Red Hot 130 Grand promo pack. Open them. Send the code inside to *8011*5# and follow the instructions. Oh yeah, time to chop. Don't start, oh. Tell your neighbor, tell your friend, even your ex. Everybody must chop. As you dey buy the Close Up Red Hot 130 Grand, your mind gonna tell you say you go chop something. This offer go last from April to July.
3: Ẹkú dédé wòye o, ẹ̀yin tèmi.
4: Èmi Fẹ́mi Alágbòló ń sọ̀rọ̀ tí ọ́fíìsì mi wà ní Sọ̀lọ̀ Junction lẹ́gbẹ̀ẹ́ Democracy Park.
5: A máa balẹ̀ sí ìlú Ìkàrẹ́ ní on the 21st di on the 26th July oṣù keje ní 77 Hotel nílùú Ìkàrẹ́.
6: Ẹ̀wọ́n obìnrin tó ti wà nílé ọkọ látọjọ́ pípẹ́ tó jẹ́ pé ọ̀rẹ́ ni pè ránṣẹ́ máa bọ̀ lọ́dọ̀ Fẹ́mi Alágbò tó jẹ́ pé oṣooṣù nínú rẹ̀ bàjẹ́ tó wà nígbà kíní tún ti wá. Wa máa bọ̀ kò sí ìrònú fún ọmọ tàbí ìwo obìnrin tó jẹ́ pé nǹkan oṣù ẹ ṣe ló ń lé tàbí ṣe ló ń dín. Irú eléyìí ò dáa tó ń fún ọ ní ìbànújẹ́ ọkàn máa bọ̀ lọ́dọ̀ wa. Nọ́mbà wa rèé 0706532684 lẹ́ẹ̀kan sí 0706532684. Àwọn oògùn tó kójú owó wà níbí máa bọ̀ lọ́dọ̀ èmi Fẹ́mi Alágbò. Kí ni ọjọ́ orí rẹ? 30 ni, 40 ni, 50 ni, 60, even 70 pàápàá. Kí ló dé? Àwọn bàbá wa tọ́wọ́ láyé ọjọ́ yẹn tó jẹ́ pé wọ́n níyàwó mẹ́rin, márùn-ún, mẹ́fà tó á dẹ̀ ṣe ojúṣe wọn láàrin wọn. Ìwọ máa bọ̀ lọ́dọ̀ Fẹ́mi Alágbò, ìwọ tí ò mọ̀ ń gbá bíi Ronaldo tàbí Messi. Máa bọ̀ kó wá gba oògùn tó péjọ owó lọ́dọ̀ Fẹ́mi Alágbò. Àwọn mìíràn wọ́n máa jáde ní òru lọ́tọ̀ bí ẹ̀mẹ́ta, ẹ̀mẹ́rin, ẹ̀márùn-ún, ẹ̀mẹ́fà. Irú eléyìí ò da fún àgọ́ ara wa. Ẹ máa bọ̀ kẹ wá gba oògùn tó péjọ owó lọ́dọ̀ èmi Fẹ́mi Alágbò. Nọ́mbà wa rèé lẹ́ẹ̀kan sí 0706532684. Ìwọ ọkùnrin tó lè gbá bọ̀ lórí pápá dáradára. Kí ló dé? Mo kọ́lé, mo ra mọ́tò, inú rẹ̀ sì pàpà dùn sí mi. Orúkọ báyìí ò lè jẹ́ kínú obìnrin dùn tí ò bá lè gbá bọ̀ lórí pápá dáradára pẹ̀lú aya rẹ nílé. Apá ló ṣe múnú ẹ̀ máa ṣe dùn. Inú rẹ̀ lòdì sí ọ̀ rárá. Ìwọ máa bọ̀ lọ́dọ̀ èmi Fẹ́mi Alágbò. Àwọn mìíràn àti yàgbẹ́ ni problem wọn tó jẹ́ pé mo tún fẹ́ yàgbẹ́ báyìí. Kí ni ìyẹn tún jáde? Kí ló jáde? Kí ló ń bọ̀ lẹ́rù láti yàgbẹ́? Àbà Ọlọ́run ni pé ká jẹ, ká sì máa yìnbọn ìdí, ká dẹ̀ sì ṣe kíni, ká sì yàgbẹ́. Ìwọ máa bọ̀ lọ́dọ̀ Fẹ́mi Alágbò tó ń fún ọ ní ìbẹ̀rù láti ọjọ́ pípẹ́. Máa bọ̀ lọ́dọ̀ Fẹ́mi Alágbò tàbí ìwọ tó jẹ́ pé wọ́n sọ pé kíní yóò ṣeéṣe. Kí ló dé? Kí ló ṣeéṣe lọ́dọ̀ Ọlọ́run Ọba? Ìwọ máa bọ̀ lọ́dọ̀ Fẹ́mi Alágbò. Ṣá máa bọ̀ lágbára Ọlọ́run. Ọlọ́run yóò dá sọ̀rọ̀ gbogbo ayé wa o. Yá ìwọ tó jẹ́ pé ò ti ẹ̀ mọ̀kọ́ tó ń ṣe ọlágbó ara rẹ tó ń fún ọ ní ìfòyà tó fún ọ ní ìfọ̀kànbalẹ̀. Kí ló dé? Máa bọ̀ lọ́dọ̀ Fẹ́mi Alágbò. Lágbára Ọlọ́run. Ọlọ́run yóò fún ọ níwòsàn ní ọ̀dọ̀ wa. Àwọn ọkọ àti dìde nípa ara ẹni problem wọn o àti gbéra. Rọrùn mí àwọ ẹ̀yìn mi. Kí ló ṣe ẹ́ lẹ́yìn? Máa bọ̀ lọ́dọ̀ èmi Fẹ́mi Alágbò nípasẹ̀ Elédùmarè. Ìwọ yóò rí ìwòsàn. Nọ́mbà wa rèé lẹ́ẹ̀kan sí 0706532684. Ọ́fíìsì wa wà ní Ìsọ̀lọ̀ Road níwájú Democracy Park. Ibẹ̀lẹ̀ ti máa rí wa ní ẹ̀yìn mọ́ṣáláṣí Central Mosque.
7: Àwọn kan ní pé kan rùn lágọ̀ọ́ra wọn. Àwọn kan ní pé ọ̀kan já wọn jẹ lára. Àwọn kan ní pé inú wọn gbóná láti inú wá. Má ṣe bẹ̀rù nípa Ìṣẹ́lẹ̀dùmarè. Máa fún ọ ní oògùn tó máa bá ọ lára mu.
8: Ẹ kú dédé ìwòyí o. Èmi Aya Fẹ́mi Alágbò ló ń kí yín tí ọ́fíìsì wa wà ní Ìsọ̀lọ̀ Junction ní ẹgbẹ́ Democracy Park ní Àkúrẹ́.
9: A máa balẹ̀ sí ìlú Ìkàrẹ́ ní on the 21st títí di on the 26th ní oṣù July oṣù keje ní 77 Hotel.
8: Tabọ́rí ìwo obìnrin tó ti wà nílé ọkọ lọ́jọ́ tó ti pẹ́ tó ò réyàn pè rán níṣẹ́ máa bọ̀ níléeṣẹ́ Fẹ́mi Alágbò tàbí ìwo obìnrin tí nǹkan oṣù rẹ̀ ń dín ni tàbí ó ń lé ni máa bọ̀ níléeṣẹ́ Fẹ́mi Alágbò tàbí ìwo tí ò lè gbábọ̀ dáadáa lórí pápá bí òsímẹ̀ àti ìgalò máa bọ̀ ní ọ̀dọ̀ Fẹ́mi Alágbò. Àṣírí tí mo fi wà lọ́dọ̀ Fẹ́mi Alágbò dì sí yìí máa bọ̀ ká fi fún ẹ. Ẹ ò bá mi, ẹ ò bọ́kọ mi ní iléeṣẹ́. À ń retí yín.
6: Bí ìyàwó mi ṣe sọ ni bẹ́ẹ̀ ló ṣe rí o bẹ́ẹ̀ ló ṣe rí ẹ̀ bẹ́ẹ̀ yóò obìnrin ló mọ̀kọ́ tó ń ṣe obìnrin o àwọn ọkùnrin náà ló mọ̀kọ́ tó ń ṣe ọkùnrin so ẹ máa bọ̀ lọ́dọ̀ wa ní ilé iṣẹ́ wa ẹ ò rí mi ẹ ò dẹ̀ sì rí ìyàwó mi.
5: Ní on the 21st di on the 26th July oṣù keje ní 77 Hotel nílùú Ìkàrẹ̀.
6: A ní ọ́fíìsì ilẹ̀ Haúsá níbo nílẹ̀ Haúsá mo ní sí Jẹ̀mẹ́ta ní Yọ́là ibẹ̀ ní ọ́fíìsì mi wà mo ti ní sí Ògbólàfọ̀ ní Enugu State nílẹ̀ Ibo. Àsìkò rèé tẹ ẹyin tèmi kẹ́nu wa jà fani Fẹ́mi Alágbo. A dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin tẹ́ wà lọ́kàn tẹ́ ní pé Fẹ́mi Alágbo aṣẹ́ o Ògùn tẹ fún wa ó ń bá wa lára mu Ọlọ́run ló ṣe o Fẹ́mi Alágbo kan. Ó dìgbà tẹ bá wá kẹ́yìn náà gbogbo nǹkan tó bá ṣe yín máa ṣe àyẹ̀wò fún yín gbogbo nǹkan tó bá ṣe ọ́ lágbo ara rẹ nípa àṣẹ Olódùmarè gbogbo ohun tó ń jẹ́ ìṣòro fún ọ yóò di ìtàn tíjọ́ tó bá ti dé ọ̀dọ̀ mi Fẹ́mi Alágbo. Àlàáfíà yín kò máa ní di fíáfíá o àmì o.
10: Oyá àsìkò màtún ti tó o.
11: Fún àlágbá yamuyamu ètò automatic miracle hour.
10: Total deliverance tó máa ń wáyé ní prayer center church of God.
11: Tó kalẹ̀ sí àdófùre ìdánrẹ̀ ròdà kúrẹ́.
10: Ọjọ́ kìíní lóṣooṣù ni.
11: Ìbẹ̀rẹ̀ oṣù eléyìí a tún lágbára púpọ̀.
10: Torí ibẹ̀ lolúwa ọba ti ń ṣoore kálukú fún lónípòjípò.
12: A kì í ṣọlẹ̀ ẹ̀yà sájọ́ ni o.
10: Ọ̀pọ̀lọpọ̀ ló ti yálé yálé torí àìrídá ìrílò àìlọ́mọ àìlọ́kọ àìláyà ìníṣẹ́.
11: Bó ṣe àgbàdo bó sì ṣe àìsàn.
10: Oh my God!
11: Oríṣiríṣi disorders àti inadequacies ló kún lé ayé.
10: Náà bí bipolar disorder,
11: obsessive compulsive disorder,
10: àbí schizophrenia psychotic disorder.
11: Hey!
10: Àdúrà gidi mà làwọn ìṣòro wọ̀nyí ń fẹ́.
11: Ó yẹ tètè máa bọ̀ níbi automatic miracle hour yìí.
10: From 9 a.m. to 6 p.m. ní àwẹ̀ àti àdúrà.
11: Ìṣòro yóò sì bẹ̀rẹ̀ lálẹ́ mọ́jú ọjọ́ kejì.
10: Bàbá Prophet Samson Lolúwabódédé tún ti gbáradì láti máa ṣínà àdúrà bọ́lẹ̀.
11: Kéèyàn fi recharge, remote, remotivate, resuscitate.
10: Olúwa ìwádìí àpáta gàǹgà láti ìbẹ̀rẹ̀ oṣù títí tó fi máa dé òpin ẹ̀.
11: Ọjọ́ kìíní oṣooṣù mà ní o.
10: Oyè sí automatic miracle hour tá a pè ní total deliverance ní prayer center.
13: History beckons. Excellence takes the stage. The Institute of Chartered Accountants of Nigeria, ICAN, Owose, and District Society proudly invites you to the investiture of Dr. Kaudi Ismail Ashaju as a second chairman and induction of the new executive committee members. Chief Host Ajia Quinsley Soforatu Segosime, Co-host Dr. Adeyinka Joseph Ayemi, Acting Medical Director of Federal Medical Center, Owa. The occasion will also feature leadership awards through Chief Jamiu Ekumba, Senator Remy Okunriboye, Mr. Ibrahim Salu, Dr. Daniel Farinri, Mr. Bolaniwa Adetola, and Dr. Sami Sumanu. Venue is Federal Medical Center Auditorium, Owa. White date is Tuesday, 30th June 2026. Time 11 a.m. Bamidele Ebenezer Folorunsọ is the vice chairman, while Dr. David Ajayi, chairman Investiture Planning Committee, is the announcer. Don't miss this memorable celebration of leadership, professionalism, and excellence. Be there.
10: Hey, oye ko ti wa ma ye gbogbo awon eniyan bayi o.
11: Wi pe Oluwa nikan ni last hope for my da.
10: Tori ko siru isoro ni e tin ku omo eda si robodi yo ila yi lori gbori ye.
11: Tapa re ko ka.
10: Nitori e la fi wa npe yin o.
11: Sile ijosi Jesus same yesterday, today, World and Deliverance Ministries.
10: Behind LA Primary School, Ruju Road, the Louis Fon.
11: The PTC, you know what you want to say?
10: Ètò crossover program tó máa ń wáyé ní every last day of the month.
11: Ó tún ti wọlé dé.
10: Ojú ọjọ́ ṣe ń yí padà náà ló yẹ kí ìṣètò ètò àdúrà ó máa yí padà.
11: Torí àwọn oníṣẹ́ ibi àti sàtánì tó jẹ́ director general àwọn kì í sinmi.
10: Ẹ̀yin tó ń fẹ́ ìgbàlà náà ẹ má sinmi.
11: 7 a.m. to 9 a.m. nípàdé orí òkè.
10: Láti 12 noon to 5 p.m. ní ìtúsílẹ̀.
11: 5 p.m. to 7 p.m. sì ní ìsọjí.
10: Ṣé ẹ rí gbogbo ìṣòro tí ń fa ìláyà ìlọ́kọ àìlọ́mọ àìríṣẹ́?
11: Iṣẹ́ tí ò lérè tàbí èrè táwọn ará bí ń gbà lọ́wọ́ ẹni.
10: Káì
11: dédé ló máa di àgbọ̀dànù tẹ́sí ní gbúrú ẹ̀ mọ́.
10: Pastor Emmanuel Okekomolafẹ́
11: tó jẹ́ òsì ti gbáradì
10: fún ti last day of the month yóò.
11: Lẹ́yìn LA Primary School Orudu Road nílùú Ifon.
10: Come on,
11: ó yẹ kájọ dé.
14: Ọpẹ́ olóore àdá àdátán, ọpẹ́ olóore àdárèrè àrè. Bẹ́ẹ̀ sì ni ẹni tó bá dúpẹ́ orí àná á rí òmíràn gbà. Ìdí nìyí tí gbogbo àwọn olùgbé àgọ́ ìrètí community fi ń dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn nínú re ìlú àtàwọn tó ń nawọ́ ìfẹ́ sí wa wípé ẹ ṣeun o, a mọ̀ ọ́ lóore. Bákan náà là ń fòpin sí gbogbo àwọn ènìyàn ìpínlẹ̀ Ondo, àwọn ẹlẹ́yinjú àánú lọ́kùnrin lóbìnrin láti dákun má ṣe dáwọ́ ìfẹ́ náà dúró. Ẹ̀yin náà ò ṣàìmọ̀ àwọn onírúurú ìdojúkọ tí àwọn olùgbé àgọ́ ìrètí ń dojúkọ látàrí bí ìjọba kò ṣe sanwó wọn lóòrèkóòrè. Èyí tó mú ki opo idile ma koju inira ati je ati mu. Since October last year, the community has faced severe hardship and has not felt the impact of government intervention. In this difficult time, your kindness can make a difference. No amount is too small. Your hands of love to us can help restore hope and put smiles on the faces of vulnerable members of community. Lati no wa ife siwa, ele joju siwa tabi, ke showo siwa lori asunwo wo wa. UBA 2311325768 Agoy Reti Leprosarium Community Akure Eshepupo.
15: Pada, ma lo si be yen o. Marketing office at Abbey FM ni won wa. Number 1 lawa, ile gogoro to wa legbe A Division Police Station, Oba Adesida Road nilu Akure. O de tun le pe marketing manager sori 0803 041 4344. Ronke sori 0703 529 5755. Tabi Grace sori 0803 247 4686. Ibe gangan lo wa yen.

0: John Venn's 3-in-1 chocolate. Enjoy instant goodness.
1: President Bola Ahmed Tinubu don carry better package come for every farmer waiting for Nigeria through the Bank of Agriculture. Then call them Renewed Hope Guaranteed Minimum Price Program. This program, farmers will carry their maize, their rice, their cassava, and sorghum go approved Bank of Agriculture aggregation warehouse. Make them buy them for better price. We pass normal market price. So that market no go spoil for farmer hustle or make them middlemen come they cheat them anyhow. As you reach this warehouse, then go weigh your product, then go check them well. Then Bank of Agriculture go buy and sharp. Your money go enter your Bank of Agriculture accounts immediately. If you never get Bank of Agriculture account before, no wahala. Then go open them for you instantly for there. Make every farmer carry valid NIN and BVN come for registration. No Bank of Agriculture. Now farmer padio when they fail, then they stand gidiba to protect farmers, support families, and help build stronger Nigeria. We go better for everybody. For more information, I beg green us for this our phone number 0816-418-5483 or 0812-894-1054. Or make you waka go any Bank of Agriculture branch with Daniel.
2: Ojajimore is back with another juicy offer. 25% may sound small until it's taken off everything in your cart. Groceries, household supplies, bakery items, personal care products, and everything else. Every Friday from now to the end of July at Ojajimore Akure, get 25% off all products. Shop more, spend less. Shop and save Fridays every Friday at Ojaja Park, opposite Fidelity Bank, Alagbaka, Akure, Ondo State. And while you're here, enjoy everything else Ojaja Park offers. The cinema, the kiddies park, and a relaxing hotel. This is your chance. Don't miss out.
3: Ìjẹun wo ọ̀nà láti dáàbòbò àmúlò dátà rẹ? Ìdáàbòbò àmúlò dátà rẹ wà lórí áàpù rẹ. Yọ àwọn áàpù tí ó wúlò mọ́ kúrò lórí fóònù rẹ. Àti pé púpọ̀ lára àwọn áàpù wọ̀nyí ló ní data safe mode mú àtúnṣe ìgbàlódé bá wọn. O tún lè lọ sórí setting kí o yọ auto update kúrò lójú òpó. Ní ìparí, tí àwọn áàpù tí o kò lò mọ́ kí o lè rí dátà rẹ lò lálòpẹ́, àwọn ìgbésẹ̀ wọ̀nyí lè ṣe ọ́ ní àǹfààní. Fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé, kàn sí ìtàkùn ẹ̀rọ ìléwọ̀ rẹ tàbí ìtàkùn consumer.ncc.gov.ng fún àwọn ọ̀nà tí ó ṣe ọ́ láǹfààní lórí àmúlò. Lo data rẹ pe awọn igbese wọnyi loni ki o le lo data rẹ lalope ikede iwa lati odo egbe awọn aladani ti o gba iwe eri leka ibara eni soro ati ajo to nri ti eto ibara eni soro ncc.
4: Ìdílé Akinyeye ilé Laboye nkede papoda baba àti baba wa Timothy Akinyeye ilé Laboye ọmọ ọdún mọ́kàndínláàádọ́rùn-ún bá wa kí wọn tó kí ayé kó dìgbò ṣe bí ètò ìsìnkú bàbá onínúure ṣe lọ nìyí. Friday ọjọ́ kẹta oṣù keje ni a ó gbé ara bàbá kúrò ní General Hospital Ondo lọ sí ilé rẹ̀ tí ó wà ní number 6 ọ̀dọ́ ọ̀ràn míyàn compound òkè Igbó. Àṣálẹ̀ orin onígbàgbọ́ yóò tẹ̀lé ní aago 5 nílé olóògbé. Saturday ọjọ́ 4 oṣù keje ni ìsìn ìdágbére yóò máa wáyé nínú ìjọ àgùdà tó wà ní àdúgbò Òdùdùà nílùú Òkè Igbó ní dédé aago 10 àárọ̀. Lẹ́yìn èyí ni bàbá yóò wọ káàlẹ̀ sùn. Ayẹyẹ gbígba àlejò yóò máa gbéra sọ lórí pápá St James College Òkè Igbó ládùúgbò Òdùdùà. Pa Timothy Akinyeye ilé Laboye ọmọ ọ̀pá ọwákọgun ọmọ ọ̀pá ọ̀rànmíyàn àlùjáṣọwákọgun ní sẹ́kùn dìde máa gbọ́run rẹ sọrun rẹ o. Being a dad means being a role model, a confidant, a coach, a mentor and a friend. Sun re o bàbá oní nore àwa ọmọ àti ọmọ ọmọ ni olùkéde.
5: Tó èyí la fi ń kí gbogbo àwọn èèyàn wà tán wà lórí ìjókòó. Àkókò ti tó láti gé àkàrà òyìnbó fún ìgbéyàwó tòní.
6: Ètò ìgbéyàwó láyé.
7: Jọwọ ẹ dúró ná jàre.
8: Kí ló ṣẹlẹ̀?
7: Kí wọ́n tó so wá pọ̀, ǹjẹ́ o rántí pé o ṣẹlẹ̀ rí tẹlifíṣàn fún mi? Fìríjì ńkọ́ ẹ̀rọ ìfọṣọ iṣẹ́ ìlẹ̀ wa máa fọwọ́ fọṣọ nílé ẹ ní 2026.
5: Ní tòótọ́
7: ká ṣáà sọ pé o ti rà wọ́n àbí.
5: Ta ló ti ẹ̀ sọ pé mo gbọ́dọ̀ ra gbogbo àwọn nǹkan yìí lẹ́ẹ̀kan ṣo níbi tí CDK ẹ̀ wà?
8: Èmo ló tún jẹ́ CDK ẹ̀ báyìí.
5: Bẹ́ẹ̀ ni o, CDK ẹ lè ra fìríjì yín, ẹ̀rọ ìfọṣọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.
7: Ká kúkú wá gbà pé gbogbo àwọn nǹkan wọ̀nyí ti wà nínú ilé rẹ lọ́wọ́lọ́wọ́ bá ti sọ̀rọ̀ yìí àbí?
5: Láti oṣù tó kọjá ni mo ti ra wọn.
7: Olùṣọ́ àgùntàn ẹ so wá pọ̀.
5: Pẹ̀lú CDK, o lè ra fóònù, tẹlifíṣàn, ẹ̀rọ amúnáwá tó ń lo agbára ìtànsán-òòrùn, àga àti ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan mìíràn. Sanwó díẹ̀díẹ̀ láìsí èlé owó lórí ọjà tó bára lọ́dọ̀ wa. Download CDK lórí Play Store àti Apple Store.
9: Ẹ pè CDK sórí 0707-454-3005.
10: CDK, sọ díẹ̀díẹ̀, gbé ìgbé ayé ìrọ̀rùn.
9: aje ki a ma ki gbogbo eyin ololufe wa nibi kibi te wa te tin anfani ati ma gbo wa yala nile yi tabi nile okere oloyinbo ma so nkan kan wi pe agbara ni afin toni je iyen ni pe information is power ti eyan ba mo nipa awon nkan tin lo eyan kan ma padanu awon anfani loloko ojokan tin lo kaakiri ni sugbon lasiko yo pon se to ti sun yala o fe ra nkan ilonule tabi phone aborisirisi nkan wa so pe ami lowo lowo mi o le ri kini ira anfani alailegbe kan ni o tun de bayi lati le je ki wonu di en ti o ni awon duki ata masi properties da lai se yipo lagun ile ise kan wa ti en pe ni CDK kini won ki e fun gan kini won duro le lori jo e la fi ni asoju CDK ni inu yara agbara pelu mi ogbeni Abdulhakim Okunla e ba mi ki gbogbo awon ara le
10: eku dede woyi o eyin ara le oruko mi ni Abdulhakim Okunla gege bi olotu se daruko application asiriola oni agbua ba yin ti a mo si CDK CDCA RE application ni je pe ti e ba ti ni ori phone yin ni anfani lati wo ati ra ati san die gbogbo nkan elo nu le phone ni o laptop ni o mattress ni o kettle pot ni o
9: gas
10: be fe ra aga o wa nbe be fe ra moto o wa nbe dede mo sanwo die lai ni ele kankan ninu ati wa mo fun awon onibara wa ni daniju wi pe ki won lo si oju oja ki won lo wo pe elo ni won ta
9: kini o ko ma se pe fe gbe won mara
10: ni ti won lo wo ko to di pe won wa ni anfani pe o da je mo sanwo kini ni odo wa anfani si wa fun won lati sanwo lati osu meji ti de osu meji la so awon kan to wa ta ri pe osose ni won fe lanfani lati mo sanwo anfani na wa fun won lati sanwo lati ose meji titi di 40 weeks
9: ogoji
10: ose lati mo sanwo
9: mo be bi n pe se won kokoko so iye kan le ni won wa gbe oja won a mo sanwo ku die die bawo won se
10: e seun olotu se ri bi a se gbe kale ni wi pe anfani osu meji titi di osu meji la ta gbe kale ti won ba tin ra ta ba tin sanwo de idaji osu tan ba mu la mo gbe oja yi fun won ti won si mo fi ni anfani lati mo san yoku fun apere ti won ba mu osu meji ta ma ti sanwo alakoko kale o tun mo si wi pe a gbe oja yen fun won sanwo yoku ni osu mi ta bo si ta ba mu osu merin anfani won fa lati san ikini keji ta ma ti san tan a wa gbe oja yen fun won a mo san iketa ikerin leyin gba ti won ba tin lo ikini lowo ati osu mefa ati osu mejo ati be lo bo se wa niyan sa
9: ikini idi ti e fi se ba n pe ka won koko san wule die de to di pe e gbe oja fun
10: e se won olotu se ri nkan ta se ni wi pe a wo pe gbogbo en to ba tin se ise o ye ku ni anfani lati ra awon kan to si le mo sanwo die so eni ti o mu osu merin to sanwo kini keji fun okan wa ti bale lori pe
9: eleyi
10: yo le mo sanwo lo to ti olotu en ti o si fe pe mo fe sanwo kini tan le kan na ni anfani wa ko san ko si mo gbe nkan re lo a si gbe wa si ile re bayi ni lai ni da alamu rara sa
9: se awon ni won lo na kini oni won lo ra nkan ti ba fe ni abi eyin le ra fun
10: se ri gbogbo nkan ti won fe ra patapata bi phone ati ero nu la pe ti gbogbo e patapata awa ti ni gbogbo eleyi nile se wa ri toni moto de a mo fun won lanfani ki won lo woru moto tan ba fe color tan ba fe iye tan ba nta kan so fun awa wa lo sanwo re idi ni pe olotu a ti ri orisisi pe moto ti awon people ra fun mi ko da nkan ko ni je pe moto ti a ra fun ya je pe moto te lo wa fun ara yin gege bo se je niyan te fi lanfani lati mo sanwo re lai ni da yin lamu rara
9: nibo ni office yin
11: office wa ni Exodus filling station formerly Tota opposite Factory Pharmacy Oluwatu Ikotas Akure Ondo State
10: Oluleṣe wa si wa ni number 6 Ike Asogua Anthony Leku ni ilu Eko be ni olotu
12: e pe CDK sori number yi 07074542995 lekan si 07074542995
10: e seun olotu
9: oro le ti gbon lati yenu ogbeni Abdulhakim Okunla te je asoju CDK iwa na magore loni ko le bade to ni dukia
13: ọrẹ wa kí ló dé tó rojú kókó báyìí.
14: Wo ọrẹ ó sún mi oje ìyá ìṣẹ̀ṣẹ̀ pẹ̀tàn lórí fóònù ni ó ní gbogbo abọ́ ọ̀dà náà wa ní jò gáà sìlíńdà wa náà ti fẹ́ẹ̀ jẹ tán gbogbo ẹlẹtírónìkì wa ló ti dẹnu kọlẹ̀ owó ni ò sì ṣarajọ yìí.
13: ara ń tà ń wúnu ṣọ́pọ̀ ọ̀gbọ́ nípa CDK ni.
14: CDK kí ni ń jẹ́ bẹ́ẹ̀.
13: CDK CDCARE application àṣírí ọ̀la ni níbi tó ti rira gbogbo tó fẹ́ tó sì máa sanwó díẹ̀ díẹ̀ bí oríṣiríṣi gadget electronics tó fi dórí ká ọkọ̀ ayọ́kẹ́lẹ́ kò sì lélẹ̀ lórí o iye ọjà tó bára lọ́mọ dáwọ́ ẹ̀ padà o lè sanwó
15: èlò tó bára fódìdì oṣù méjìlá tàbí ogójì ọ̀sẹ̀.
16: Irọ́ ni o.
15: Òótọ́ tọ́ hàn ni. Gbogbo àwọn nǹkan èlò inú ilé mi orí CDK ni mo ti ra wọn. Kódà iPhone tó wù lọ́wọ́ mi yìí ni ìsanwó rẹ̀ tán.
16: O sì rírú èyí o sì fi pamọ́ fún mi láti jọ yìí.
15: Ìwọ ló béèrè. Ṣùgbọ́n ní báyìí tètè download CDK lórí Google Play Store àti iOS App Store. Kí wọ́n náà máa jáyé CDK ní wẹ̀lẹ̀mù. Ràn tó nílò kó máa sanwó wẹ́rẹ́wẹ́rẹ́ láì ní èlé kankan lórí. Ẹ kàn sí website wa cdk.app.

0: ẹgbà mi ẹrà mi kalẹ̀ ọ̀rọ̀ kọ́ mi yìí má ti sú mi ìṣe ló ń pariwo ẹ̀yìn dídùn ara ríro ẹ wò ó mo ṣe mọ̀ pé kò lè mú ọkọ̀ lọ oko mọ́ ni ò ṣe ṣúkẹ́ṣúkẹ́ dàtọwọ́ rẹ̀ lẹ̀ ni kódà ṣe ẹ̀kan sùn lọ ni.
1: Abba ayé òkú ò tíì gbọ́ ni nípa 24/7 Abba Make Sure kọ̀rọ̀jọ́ gbóògùn ìbílẹ̀ táwọn ọkùnrin ń béèrè fún gbà gbogbo àkànṣe gbòógì ìbílẹ̀ tá a gbé kalẹ̀ lọ́nà tìgbàlódé 24/7 Abba Make Sure kò lọ tí nú rárá ó kágbó ẹ̀yìn dídùn ara ríro afọ gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ ìdọ̀tí ara dànù lọ́gán lọmọ ọkùnrin agbádúró tán tí ó sì máa ṣiṣẹ́ akọni lọ́dún olólùfẹ́ rẹ̀ ìwé àtẹ̀gùn la fi pèlò rẹ̀ àjọ NAFDAC fòǹtẹ̀ ló gbà ó da alágbó ara 24/7 Abba Make Sure láti jẹ́ alágbàtà jákèjádò lẹ̀ Nàìjíríà ẹ máa pe 091 60 62 63 0

0: John Venn's 3-in-1 chocolate. Enjoy instant goodness.
1: So yìí la fi ń kí gbogbo àwọn èèyàn wà tán wà lórí ìjòkòó. Àkókò ti tó láti gé àkàrà òyìnbó fún ìgbéyàwó òtòní.
2: Ètò ìgbéyàwó láyé.
3: Ẹ jọ̀wọ́, ẹ dúró ná jàre.
4: Kí ló ṣẹlẹ̀?
3: Kí wọ́n tó so wá pọ̀, ǹjẹ́ o rántí pé o ṣèlè rí tẹlifíṣàn fún mi? Fìríìjì ńkọ́, ẹ̀rọ ìfọṣọ, kí iṣẹ́ ilé wa máa fọwọ́ fọṣọ ńlẹ̀ ní 2026.
1: Ní tòótọ́.
3: Ká ṣáà sọ pé o ti rà wọ́n àbí?
1: Ta ló tiẹ̀ sọ pé mo gbọ́dọ̀ ra gbogbo àwọn nǹkan yìí lẹ́ẹ̀kan ṣo níbi tí CDK wà?
4: Èmo ló tún jẹ́ CDK báyìí?
1: Bẹ́ẹ̀ ni o, CDK. Ẹ lè ra fìríìjì yín, ẹ̀rọ ìfọṣọ, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.
3: Ká kúkú wá gbà pé gbogbo àwọn nǹkan wọ̀nyí ti wà nínú ilé rẹ lọ́wọ́lọ́wọ́ bá ti sọ̀rọ̀ yìí àbí?
1: Láti oṣù tó kọjá ni mo ti rà wọn.
3: Olùṣọ́ àgùntàn, ẹ so wá pọ̀.
1: Pẹ̀lú CDK, o lè ra fóònù, tẹlifíṣàn, ẹ̀rọ amúnáwá tó ń lo agbára ìtànsán-òòrùn, àga àti ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan mìíràn. Sanwó díẹ̀díẹ̀ láìsí èlé owó lórí ọjà tó o bá rà lọ́dọ̀ wa. Download CDK lórí Play Store àti Apple Store.
5: Ẹ pè CDK sórí 0707-454-3005.
4: CDK, sọ́rí ẹ̀díẹ̀, gbẹ̀gbẹ̀ ayé ìrọ̀rùn.
6: For this Naija, everybody go chop, whether you be man, woman, pikin, you no go fit escape am. You go chop for this new close-up red hot 130 gram promo. You fit chop your own share from the 500 million naira worth of prizes like airtime, electricity payment, cash, and dinner date for you and your person. Just buy the close-up red hot 130 gram promo pack. Open up. Set the code inside to *8011*5# and follow the instructions. Oh yeah, time to chop, don't start oh. Tell your neighbor, tell your friend, even your ex. Everybody must chop. As you dey buy the close-up red hot 130 gram, your mind gonna tell you say you go chop something. This offer go last from April to July.
7: Oh yeah, shoppers, make una hear correct gist. Maggi chicken flavor promo don't land o.
8: Buy Maggi chicken flavor 50 double cubes pack and get 10 extra cubes free.
7: Yes so, and if you buy small 10 double cubes pack, you go get 4 cubes free.
8: Not more rich chicken taste, more enjoyment and more value for your money.
7: Rush go your nearest shop now and ask for Maggi chicken flavor promo pack before you finish. Offer valid while stocks last.
8: Me and Maggi,
7: so good together.
9: Ǹjẹ́ o ń wọ́n ọ̀nà láti dáàbòbo àmúlò dátà rẹ? Ìdáàbòbo àmúlò dátà rẹ wà lórí áàpù rẹ. Yọ àwọn áàpù tí ò wúlò mọ́ kúrò lórí fóònù rẹ, àti pé púpọ̀ lára àwọn áàpù wọ̀nyí ló ní data safer mode mú àtúnṣe ìgbàlódé bá wọn. O tún lè lọ sórí setting kí o yọ auto update kúrò lójú òpó. Ní ìparí, tí àwọn áàpù tí o kò lò mọ́ kí o lè rí dátà rẹ lò lálòpẹ́, àwọn ìgbésẹ̀ wọ̀nyí lè ṣe ọ́ ní àǹfààní. Fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé, kàn sí ìtàkùn ẹ̀rọ ìléwọ̀ rẹ tàbí ìtàkùn consumer.ncc.gov.ng fún àwọn ọ̀nà tí ó ṣe ọ́ láǹfààní lórí àmúlò dátà rẹ. Pé àwọn ìgbésẹ̀ wọ̀nyí lónìí kí o lè lo dátà rẹ lálòpẹ́. Ìkéde yìí wá láti ọ̀dọ̀ ẹgbẹ́ àwọn aládàáni tí ó gba ìwé ẹ̀rí lẹ́ka ìbáraẹnisọ̀rọ̀ àti àjọ tó ń rí sí ètò ìbáraẹnisọ̀rọ̀

ẹ jẹ́ kí ẹ̀rín yín kí ó di àwẹ̀ àti ayọ̀ yín kí ó di ìkáàánú. Ẹ̀rí ara yín sílẹ̀ níwájú Ọlọ́run, òun ó sì gbé yín ga. Èyí ni ọ̀rọ̀ Olúwa. Oko tí à ń gbé yẹ̀wò ní ọ̀sẹ̀ yìí sọ wípé ìbárẹ́ ayé friendship with the world, ìbárẹ́ ayé. A bá wo ẹsẹ̀ ìkẹrin nínú ibi tí a kà yẹn, ó ní ẹ̀yin panṣágà ọkùnrin àti panṣágà obìnrin, ẹ kò mọ̀ pé ìbárẹ́ ayé ìṣọ̀ta Ọlọ́run ni. Nítorí náà, ẹnikẹ́ni tí ó bá fẹ́ láti jẹ́ ọ̀rẹ́ ayé di ọ̀tá Ọlọ́run. Ìbárẹ́ ayé, a máa ń sọ̀rọ̀ nípa ayé ọ̀pọ̀lọpọ̀. Ayé ìrẹ́ ayé, báwo ni ìbárẹ́ ayé? Ṣé ayé tí a wà yìí ni? Kì í ṣe ayé tí a wà yìí tí à ń gbé inú rẹ̀ yìí ni à ń sọ̀rọ̀ nípa. Ìta bá ń sọ̀rọ̀ nípa ayé, ṣùgbọ́n kí ni ohun gangan tí à ń sọ̀rọ̀ nípa rẹ̀ nípa ayé? A rí pé ayé ní ibi kíkà yìí kò túmọ̀ sí ayé tí à ń gbé inú rẹ̀ yìí. Bí kò ṣe ìlànà ìdíyelé ìfẹ́nú ìwà àti iṣẹ́ ti ayé ìsinsìnyí, èyí tí Sàtánì ń ṣe àkóso rẹ̀, tí ó lòdì sí ìfẹ́ àti àṣẹ Ọlọ́run. So gbogbo àwọn ìfẹ́nú wa, ìlànà, àwọn ètò, àwọn ìwà, àwọn ìṣe, àwọn iṣẹ́ ti ayé yìí, èyí tí ó lànà sí, tí ó lòdì sí àṣẹ Ọlọ́run, òun ni à ń pè ní ayé. A dàrí pé gbogbo àwọn ìlànà wọ̀nyí, gbogbo àwọn ètò wọ̀nyí, gbogbo àwọn ìfẹ́nú wọ̀nyí, gbogbo àwọn ìṣe àti iṣẹ́ wọ̀nyí, Sàtánì ní ń ṣe àkóso rẹ̀. A rí pé tá a bá wo Yohánù kínní orí ìkejì ẹsẹ̀ ìkẹrìndínlógún, 1 John 2:16, a rí pé ó sọ, ó ṣàlàyé fún wa, àbí ó pín ayé sí ìsọ̀rí mẹ́ta péré. Ó pín ayé sí ìsọ̀rí mẹ́ta, 1 John 2:16. Ó ní, nítorí ohun gbogbo tí ń bẹ lé ayé, ìfẹ́kúfẹ́ ara àti ìfẹ́kúfẹ́ ojú àti ìrera àyà, kì í ṣe ti bàbá bí kò ṣe ti ayé. A rí pé ìwé Yohánù yìí, ó pín ohun ayé tí à ń sọ̀rọ̀ nípa rẹ̀ yìí, ó pín sí ọ̀nà mẹ́ta. Kí dẹ̀ ni àwọn ọ̀nà mẹ́ta yìí tí ó pín sí? A rí pé ìkíní, ìfẹ́kúfẹ́ ara; ìkejì, òun ni ìfẹ́kúfẹ́ ojú; àti ẹ̀kẹta, òun náà ni ìrera àyà. Bẹ́ẹ̀ mu ní ẹ̀yọ kọ̀ọ̀kan. A bá ń sọ̀rọ̀ nípa ìfẹ́kúfẹ́ ara, kí ni ohun gangan tí à ń sọ̀rọ̀ nípa rẹ̀? A rí pé ìfẹ́ inú tí kò mọ́, ìfẹ́ inú ènìyàn, ohun tí ènìyàn ń fẹ́ ṣe tí kò mọ́, tàbí fífi ara ẹni fún ẹ̀ṣẹ̀, òun la ń pè ní ìfẹ́kúfẹ́ ti ara; fífi ara ẹni fún ẹ̀ṣẹ̀; fífi ara ẹni fún ayé jíjẹ. Nígbà tí ènìyàn bá fi ara rẹ̀ fún ayé jíjẹ, a rí pé ìfẹ́kúfẹ́ ti ara nìyẹn. Ìfẹ́kúfẹ́ ti ara, tá a bá wo Kọ́rìntì kínní orí ìkẹfà ẹsẹ̀ ìkejìdínlógún, 1 Corinthians 6:18, ẹ jẹ́ kí a wo ohun tí ó sọ. 1 Corinthians 6:18, ó ní, ẹ máa sá fún àgbèrè, gbogbo ẹ̀ṣẹ̀ tí ènìyàn ń dá ó wà lóde ara, ṣùgbọ́n ẹni tí ó ń ṣe àgbèrè ń ṣe sí ara òun tìkára rẹ̀. Ẹ̀rọ ẹ̀yàn, ìfẹ́kúfẹ́ ti ara, oníkẹ́ a máa sá fún, nínú ìfẹ́kúfẹ́ ti ara, òun náà ni àgbèrè gbogbo àwọn ohun èrò iṣẹ́ búburú, ẹ̀ṣẹ̀. Nígbà tí èèyàn bá di fi ara rẹ̀ fún ẹ̀ṣẹ̀, a rí pé irú ẹni bẹ́ẹ̀ ó ti ní ìfẹ́kúfẹ́ ti ara. So a rí pé ohun ayé ti àkọ́kọ́, òun ni a mọ̀ sí ìfẹ́kúfẹ́ ti ara. Ìkejì, òun náà ni ìfẹ́kúfẹ́ ojú, the loss of the eyes, ìfẹ́kúfẹ́ ojú. A rí pé ìfẹ́kúfẹ́

0: Nourishing minds, sharing happiness for 50 years.
1: Ìjẹun owó ọ̀nà láti dáàbòbò àmúlò dátà rẹ. Ìdáàbòbò àmúlò dátà rẹ wà lórí áàpù rẹ. Yọ àwọn áàpù tí ò wúlò mọ́ kúrò lórí fóònù rẹ. Àti pé púpọ̀ lára àwọn áàpù wọ̀nyí ló ní data safe mode mú àtúnṣe ìgbàlódé bá wọn. O tún lè lọ sórí setting kí o yọ auto update kúrò lójú òpó. Ní ìparí, tí àwọn áàpù tí o kò lò mọ́ kí o lè rí dátà rẹ lò lálòpẹ́, àwọn ìgbésẹ̀ wọ̀nyí lè ṣe ọ́ ní àǹfààní. Fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé, kàn sí ìtàkùn ẹ̀rọ léwọ̀ rẹ tàbí ìtàkùn consumer.ncc.gov.ng fún àwọn ọ̀nà tí ó ṣe ọ́ láǹfààní lórí àmúlò data rẹ. Pé àwọn ìgbésẹ̀ wọ̀nyí lónìí kí o lè lo data rẹ lálòpẹ́. Ìkéde yìí wá láti ọ̀dọ̀ ẹgbẹ́ àwọn aládani tí ó gba ìwé ẹ̀rí lẹ́ka ìbáraẹnisọ̀rọ̀ àti àjọ tó ń rí sí ètò ìbáraẹnisọ̀rọ̀.

0: Ẹyẹ ní ìgbèrò lẹ́nu ọjọ́ mẹ́ta yìí.
1: Wò ó bẹ́ẹ̀ là á bí ni ìṣòro iṣára iná mọ̀ ni. Bí o bá jí, gbogbo ara máa romí, iṣára yóò máa fà mí so láti ìbàrá ìdídí ẹsẹ̀. Ni ó máa romí gógó débi pé mi ò lè bẹ̀rẹ̀ mú nǹkan lẹ̀. Ìṣe lọ́wọ́ mi máa ń kú rìrì àti ẹsẹ̀ mi ti máa ń kan mí gógó. Kódà ìrorun ń sùn dédé. Wò ó ọ̀rẹ́ mo ti gbìyànjú mo rọ́nà báyọ̀ jẹ. Ayé ọ̀hún tiẹ̀ wá sú mi.
2: Fíwí àtẹ̀gùn ń sọmọ ara ayé lóore lórí èyíkéyìí ìṣòro tó ń jọ ọmọ ẹ̀dá lẹ́nu. Ìwọ náà gbìyànjú kọ̀ sí Bàbá Òkè Ògùn lónìí. Ẹ máa pe 0706460619 0706460619. Bàbá Òkè Ògùn, àgbàlagbà ọdẹ tó ń fíwí àtẹ̀gùn ṣèwòsàn.
3: Mo kí gbogbo etí tó ń gbọ́ mi ní dídé àkókò yìí. Àgbàlagbà oníṣègùn kan ń bẹ bí pẹ̀lú mi. Bàbá Òkè Ògùn lórúkọ wọn. Ṣẹ̀rí bàbá yìí ti bá ti rí wọn tán bá ti wá báyìí. A ti mọ̀ pé ohun tí yóò ṣe gbogbo ọmọ Nàìjíríà láǹfààní ni wọ́n máa ń mú wá. Ohun tí ó ṣe pàtàkì, ó máa ń jẹ́ ohun tó jẹ́ nípa àgọ́ ara ènìyàn ló máa ń gbani nímọ̀ràn lé lórí. Bàbá ẹ bá wa kí gbogbo ọmọ Nàìjíríà.
4: Ó ṣe àtọkùn, mo kí ọkùnrin, mo kí obìnrin, mo kí ọmọdé, mo kí àgbàlagbà. Èmi tẹ̀ ń kí yín ni Bàbá Òkè Ògùn. Tí gbogbo ayé mọ̀ sí bàbá ìsẹ́yìn. Bàbá lówó lọ́wọ́, àlàáfíà náà làáfíà lólé ayé. Kọ́lọ́ má jẹ́ ká làáfíà ara wa ó di fíàfíà o. A gbọ́dọ̀ máa wo àlàáfíà ara wa níran. A gbọ́dọ̀ mójútó ara wa. Kọ́lọ́ má ṣe wá lẹ́ni tí ó máa wà nù lé, tí ó máa gbọ́rọ̀ òta. Èmi Bàbá Òkè Ògùn, mo wà ní nọmba 4 Dúdú Yẹmí Lane, opposite Oyèmẹ́kun Grammar School nílùú Àkúrá. Báyà wọ́n wá fẹ́ bèèrè ọ̀nà lọ́wọ́ mi, àbò onímọ̀ràn kan tó fẹ́ bí mi, àbò fẹ́ bèèrè lórí ọ̀nà àbáyọ. Pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi yìí. 07 60 60 64 19 07 60 60 64 19.
3: Ẹ ṣeun bàbá. A mọ̀ pé ohun tẹ́yìn máa ń gbani nímọ̀ràn lé lórí nílé iṣẹ́ yín ìṣòro nípa iṣu ara ni. Báwo lè ǹjọ́ ṣe lè mọ̀ pé òun ti níṣòro nínú iṣu ara rẹ̀?
4: Ó ṣe àtọkùn, bí iṣan ara bá ti níṣòro, gbogbo inú ara náà ló ti níṣòro yẹn. Àpẹẹrẹ wo ni wọ́n wà ń rí nínú ara tiẹ̀? Ìwọ tó ń gbọ́ mi nínú ilé. Ẹlòmíì ni tó bá ti sùn, tó bá ti jí báyìí, láàárọ̀ yóò máa rí pé gbogbo inú ara ló bẹ̀rẹ̀ sí máa ro òun ni. Ẹlòmíì ò lè bẹ̀rẹ̀ kó mú nǹkan nílẹ̀. Ẹlòmíì ò lè nẹ̀ró pẹ́. Ẹlòmíì tó bá fẹ́ jókòó báyìí àti dìde nílẹ̀ rẹ̀ ìṣòro ni. Àfi kọ́sẹ̀ wá ọmọ kọ́ tí ó fa dìde tàbí kọ́sẹ̀ máa fọwọ́ mú ògiri kó tó lè dìde nílẹ̀. Ẹlòmíì ò lè rin ibùsọ̀ kan sí ibùsọ̀ kejì àfi kó jókòó kó sinmi kó lè tó máa rìn lọ síwájú. Ẹlòmíì rí oorun sùn rárá. Bẹ́lòmí bá ti ẹ̀gbìnrín tó sun oorun wákàtí kan àbó oorun wákàtí méjì tó bá jí láàárọ̀ báyìí àti dìde nílẹ̀ rẹ̀ ìṣòro náà ni ó jẹ́. Bí 20 ìṣẹ́jú 30 ìṣẹ́jú kò ní lè dìde nílẹ̀. Yóò dàbí èpò ṣe wàhálà lójú oorun ni tàbí ẹnìkan ti ẹ̀nà ní pọ̀pá lójú oorun. Tó bá tún gbìyànjú tó dìde lẹ̀ báyìí tó bá fẹsẹ̀ lélẹ̀ báyìí yóò rí pé ṣẹlẹsẹ̀ kàn gógógógó bí ẹni tó fi ẹsẹ̀ lé ẹ̀gún tàbí egbò wà nínú àtẹlẹsẹ̀ rẹ̀. Irú eléyìí ọ̀dà lèmi fi máa sọ pé ẹyin májèlé adáká tí wọn náà bá ti ń ríru àpẹẹrẹ báyìí gbìyànjú kọ wá yọjú sẹ́mi Bàbá Òkè Ògùn fún ìmọ̀ràn àti ọ̀nà àbáyọ. Mo ti kó àwọn egbòogi tó wúlò fún ọkùnrin àti fún obìnrin. Mo ti kó wá láti ìlú Ìsẹ́yòrò nínú iléeṣẹ́ Bàbá Òkè Ògùn ní nọmba 4 Dúdú Yẹmí Lane, opposite Oyèmẹ́kun Grammar School nílùú Àkúrá. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi rèé. 07 60 60 64 19. 07 60 60 64 19. Ìka yìí ti ṣe àkóbá fún ẹlòmíì tó jẹ́ pé apá kan ẹlòmíì ẹsẹ̀ kan ẹlòmíì kò tiẹ̀ lè dágbé. Ẹlòmíì ò lè dá rìn àfi kọ́sẹ̀ máa fi ọ̀pá sì kẹta ẹsẹ̀ tàbí tó bá fẹ́ jáde kọ́mọ́sẹ̀ máa fà á jáde. Ẹlòmíì àti sọ̀rọ̀ rẹ̀ ìṣòro ni. agba kara elomi o ti e sise mo rara elomi o ti e ma ri pe gbogbo nu ara ohun ti e ku ni tai tai elomi o ma ri pe nbe wo ohun se nkuriri be le so elomi o ma kuriri be le elomi o ma ri patele se ohun be si ma ke ohun gogogogo be elomi ba sun bayi ki le o to mo elomi le si eyo bi e merin bi e mefa iru eleyi ma sakoba fun isin ara ni mo fi so pe kagun eju ka dide nle ka wa janfani ewe ategbo eyi ta gu eyi ta lo eyi ta salategun eyi ta salorun ta ti ko wa lati ilu sayoro to wulo fokunrin to wulo fobinrin ka wa janfani re nle se baba oke ogun ni number 4 dudu yemi lane opposite oyemekun grammar school nilu akura ero bani soro mi re o sabu o 64 60 64 19 elomi ti e ti gbianju latun o ti gbianju sosin be ba ti e bi elomi pe bawo lo tin se ko ti e le ri alaye kankan se n pe ba dele elomi bayi e ri pe abohun na se isegun bile ni a pe mo ti lo yi mo ti lo hun mo fe ka ja dupe lodo olohun mo ti ri egbogi mo wa kuro mo ti mu wa si ilu akura to je pe a ri anfani re je ni ilu akura ati agbegbe re ngba teyan ba ti gbianju so to gbianju so sin awon agbalagba ni beru ba koke to ba kan ile oni bi kan gbe si ngba ti won na ba le gbianju to ba le yoju si mi si olohun ba ni won ni o le ja anfani egbogi mo wa kuro yi o ri pe lo Olorun o ni wa ba kan na mo gbogbo eyi to ti gbianju si wa to ti gbianju sawo yen o ri pe lagbara Olorun iwa no dupe fa Olorun ni o dupe ta lo mi esoju lasan o ngba to ba dodo wa a gbianju a se be Olorun fun pa ba je pe nkan kan wa nbe ni lagbara to Olorun o si ri pe Olorun oba yo gbadu ati ene ni le ise baba oke ogun ni number 4 dudu yemi lane opposite oyemekun grammar school ni lo akura ero ba ni soro mi re o sabu o 64 60 64 19 o sabu o 64 60 64 19
3: esho baba mo fe bere kan lowo yin se onje ti anje lasiko yi tabi wahala wa lo papoju to sakoba fun agu ara wa tori awon baba wa won ma dagba won ma dogbo won si ma ta kebekebe kini o fa
4: o se atokun ibere to bere yi ibere to dani eje ka wa na sa kesi awon kan ta nje lasiko yi ata won kan ta mu ba won kan yi se da to ti won du to be na lo nsa ko ba fun agu ara wa elomi ise ejoko lo nse be elomi ise duro lo nse be elomi wahala losan wahala loru ni be elomi ba wa wonu le yo ma ri pe gbogbo baradi lo be si ma ro hun koni le soju se re to ya ko se ninu le mo tabi ko ke ma go pe gbogbo ara ni wohun be elomi ba lo le gbonse bayi bi ogbon seju ogun seju koni le ri gbonse se ta ba tun mi ejo se se gbonse yan bayi ko le bi tewura bayi ni o ma se ese a wa won baba wa elomi isi agbe lo nse be elomi isi ode ni elomi o se wahala lataro titi di ale won tun fi ese rin loko won fe rin pada wale be ni won si tun ma ta kebe ogbon ewe ategbo yi na ni won da elomi ofa ara ni ti e yo kan ma ri pe gbogbo onu ara bere si ma ta ohun ni elomi to ba ni eleyi ni yo hun lenu leni elomi ani eleyi lo tun yo hun lenu lola elomi o ti e le so bi tin se ohun ina mo fi ni eje ka wa janfani ewe ategbo ninu ile ise baba oke ogun ni number 4 dudu yemi lane opposite oyemekun grammar school ni ilu akura baya wa fe bere one abo ni mara kan to fe bi mi sa pe mi sori ero bani soro mi yi o samu o 64 60 64 19 o samu o 64 60 64 19 elomi ati e ma so pe ohun o ni nigbagbo ninu ewe ategbo mo nbe ko ibayawo ti bayi to je ododo pade ni ngba ti won na ba yoju sodo mi kọ wa jafani egbogi mo wa kuro o mo ri pe bi ewe ati egbo ti wa laye atijo be na lo wa lasiko yi lo to ewe ati egbo ona won ti jin ko si nto si mo sugba wa ode ko si bi ta le lagbode ko si bi ta le wa egbode la ri ewe tutu a si ri egbo tutu to wulo fun akunrin to wulo fun obinrin nipa ti wole ba wa si odo mi ka wa janfani ewe ategbo mo ti ko egbogi to wulo fun akunrin to wulo fun obinrin mo ko wa lati ilu seyin oro eyin na mo pe mo ma so pe ode ni mi ode ni baba mi awon ode si ni a le ririn ogoji isaju a le rin ogota aseju a le rin lataro titi dale ta ti ni ni isoro kankan ninu si ara wa be la ni ni isoro kankan ninu egugun ara wa se bi anfani ewe ategbo yi na la wa na je nitori amo fini kayin ni awa je anfani ewe ategbo mo ti ko egbogi to wulo fo wa lati ilu seyin oro papa egbogi mo wa kuro mo ti ko wa wa tọlọrun ba ni ko gbẹju to le yọju si mi gbogbo to ti nagbara to ti nagboro to ti ro bi baya o le kuro ninu soro yi fọkan balẹ lagbara ọlọrun ti wa na ba wa o je anfani egbogi mo wa kuro to si mo pe gbogbo to ro bi ko le latun se yan o dupe lodo ọlọrun ma bo wa ni le ise baba oke ogun number 4 tudu yemi lane opposite oyemekun grammar school nilu akura nbe lawa a ni fara nira wa boya fe bere one tabo ni mara kan to fe bere lowo mi pe mi sori ero ba ni soro mi yi o 7 64 60 64 19 o 7 64 60 64 19 da la lo mi yo ma ri pe boya bo hun ba tin se eyo inira lo hun fin se eyo alomi amata alomi amaro lagboro olohun iwo na wa ninu awon ti o ma gbe gbo pe number 4 tudu yemi lane opposite oyemekun grammar school ni lu akure to ba fe bere one tabo ni mara to fe bere lowo mi pe mi sori ero ba ni soro ni yi o samu o 64 60 64 19 o samu o 64 60 64 19 alaafia ara wa oni di fi afia origba
5: awo ma ti eri eni gboro lenu ojo meta yi
6: o be la bi ni isoro isara e na mo ni bo ba ji gbo ara ma ro mi isara yo ma fa mi so lati bara idide ese ni o ma ro mi gogo de bi pe mi o le bere mu nkan le ise lowo mi ma nkuriri ati ese mi ti ma kan mi gogo koda irorun su dede o ore mo ti gbiyanju gbiyanju corona bayoje ayo ohun ti e wa su mi
5: agbo ni ise lo se je lo be se wo gbo ni pa baba oke ogun ni o gbulu ọdẹ tó ń fi wí àtẹ́gbò sọmọ aráyé lóore lórí èyíkéyìí ìṣòro tó ń yọmọ ẹ̀dá lẹ́nu ìwọ náà gbìyànjú kọ sí bàbá òkè ògùn lónìí ẹ máa pe 0706460 6419 0706460 6419 bàbá òkè ògùn àgbàlagbà ọdẹ tó ń fi wí àtẹ́gbò ṣèwòsàn.
7: Radio. Adaba FM. Adaba FM. 88.9. Akure. Akure.
8: The Woman on Assignment Show with Pastor Tolani Falana is here. Assignment is a non-governmental organization with a vision to provide physical, material, and spiritual support to pregnant women of all ages. An advocate for godly marriages. The ministry passionate about helping women. They provide spiritual, mental, and material support to abused women to enable them bounce back and start life afresh. Ajo Women on Assignment ni won je egbe eleyin ju anu tun sanu awon obirin lawujo. Eto yi ni won gbe kale fun gbogbo awon obirin ni elekan je ka awon wundia. Awon obirin ti ya nje at awon obirin ti odise lowo. Àwọn sisi tí wọ́n ní ìdojúkọ àwọn obìnrin tí wọ́n jẹ́ opó kódà àwọn olóyún náà ò gbẹ̀yìn nípa àtìlẹ́yìn oríṣiríṣi ẹ̀yin obìnrin ẹ máa gbọ́ ètò yìí pẹ̀lú Pastor Tolani Falana fún àlàyé ẹ lè kàn sí wọn ní Facebook, Instagram and YouTube at Women on Assignment, email at womenonassignmentamerica@gmail.com. Women on Assignment, on our knees we fight to win.
9: baba gbe yin ga fi ope fun yin ayin logo fun ori ofe ti eyin olorun fun wa lati tun gbo ara wa lori eto women on assignment loni oluwa iseun oluwa iseun adupe adupe oluwa gba ope wa loni emi mimo oye wa ko wa be se ma nse oluwa tun wa se be e fi oro yin ye wa ni oruko jesu e je ki aye wa ko gbe yin ga ki aye wa ko ma yin logo ka je apere rere fun awon eniyan ati awo ko sirere nipa agbara yin adupe nitori pe ti gbo ogo ni foruko mimo yin Jesu Christi oluwa wa ame mo ki gbogbo eyin ololufe eto women on assignment oruko temi ni pastor Tolani Falana loni mun tesi waju lori eto wa akori ti ati bere sugbon loni mo ma ya bara si odo eyin bale wa eyin oko eyin oko gidi eyin oko alalubarika eyin oko ti e kin se oko mo gbo program kan onia oko se oko ni e ba ya bi oko eyin oko ni mo fe ba soro loni eh mo ti soro fun awon iyawo sugbon mo lati ya bara loni si odo eyin oko ko ma dabi eni wi pe nise ni arole apa kan ta da apa kan si bi emi olorun se fe ko lo loni leleyin eyin okunrin wa eyin bale wa eyin okunrin rere eh mo de gbe osuba kare fun yin o e se fun gbogbo awon nkan te nse ti e farada tori nigba mi awo obirin gan papa we can be an handful but thank God for you ba na se manage eyin na manage wa dada oluwa seun loni mo fe soro nipa se o ti eri iranlowo to wa ninu iyawo eye gan because ni ose to koja mo so fa awon obirin wa pe eh oluranlowo la je ere de wa fun wa

themselves, but they measuring themselves by themselves and comparing themselves among themselves are not wise. Bíbélì ló sọ bẹ́ẹ̀. Ẹ jẹ́ ká wo Bíbélì Yorùbá bó ṣe sọ. Ìwé Kọ́rìntì kejì, orí kẹwàá, ẹsẹ̀ kejìlá, Bíbélì sọ wípé nítorí pé àwa kò dáṣà àti ka ara wa mọ́ tàbí àti fi ara wa wé àwọn mìíràn nínú wọn tí ó ń yin ara wọn, ṣùgbọ́n àwọn tìkára wọn jẹ́ aláìlóye nígbà tí wọ́n ń fi ara wọn díwọ̀n ara wọn tí wọ́n sì ń fi ara wọn wé ara wọn. Bíbélì sọ pé when you compare yourself with another, you are not wise. Nítorí pé gbogbo wa ni Ọlọ́run dá uniquely. You are unique. God created you uniquely. You know, you are just the best that you can be. You are the best of yourself. So, ìyàwó tí Ọlọ́run fún yín yẹn, ẹni ọ̀dá dá ni, ní pẹ̀lú ara ẹ̀. You don't have to compare. Ipe mo fẹ́ fi wé tẹnìkan. Bíbélì sọ pé àwọn tí wọ́n fi ara wọn wé ara wọn, tí wọ́n fi ara wọn wé ẹlòmíì, ó sọ wípé wọn ò wise. Ó ní wọn ò gbọ́n, wọ́n jẹ́ aláìlóye. Yorùbá Bible pé wọn ní aláìlóye. Bóyá kí n sọ fún ẹ̀yin ọkọ tẹ́ ń gbọ́ ètò yìí, wípé ìrìn àjò ìgbéyàwó yìí á rọrùn púpọ̀ ká sọ wípé ẹ ò kì í fi ara yín àbí àwọn ìyàwó yín wé àwọn míì, ìyàwó ọ̀rẹ́ yín àbí obìnrin kan tẹ́ jọ ń ṣiṣẹ́. You don't even know that woman. Ẹni tẹ́ ń sọ yìí gan, ẹ mọ̀ délé-délé, ẹ kàn dẹ̀ rí báyìí à, bóyá ó rí nǹkan kan tó, bóyá ó ní attribute kan tó exhibit, bóyá ó hùwà kan ní àkókò yẹn lójú yín báyìí, ẹ dẹ̀ ti rí pé eléyìí bẹ́tà ìyàwó mi, ṣóbìnrin leléyìí báyìí, ṣóbìnrin ni mo gbé sílé yìí báyìí. Bíbélì sọ wípé a gbọdọ̀ fi ara wa compare ara wa. Ẹ̀yin ọkọ tẹ́ ń gbọ́ ètò yìí, you have to open your eyes. Excuse me, ẹ ní láti la ojú yín, kẹ́ ẹ rí nǹkan tí Ọlọ́run fún yín, kẹ́ ẹ rí ìyàwó yẹn. Torí tẹ́ ẹ bá take time yín láti wò ó, ẹ ò ní mọ ìrànlọ́wọ́ tó ní fún yín. Nínú ìwé ìfihàn, Bíbélì jẹ́ kó yé wa pé Jésù wà ní ẹnu ọ̀nà, ó ń kọ̀ọ̀kan. Ẹnikẹ́ni tó bá ṣílẹ̀kùn fún Jésù ni Jésù ló máa wọlé tọ. Tó o bá fi ààyè gba ìyàwó yẹn, kó o rí ẹ̀bùn tí Ọlọ́run fi sínú ẹ̀ fún ẹ, kò sí bó ṣe máa jàǹfààní ẹ̀. Ìyàwó yẹn bẹ́tà àwọn ẹni tó ń fi wé yẹn o. Nítorí wípé gbogbo ẹni tí Ọlọ́run dá pátápátá ni Ọlọ́run ti fi iṣẹ́ kọ̀ọ̀kan sínú ayé wa láti jẹ́. Ọlọ́run dẹ̀ wá gbé obìnrin yẹn fún ẹ láti jíṣẹ́. Tó o bá ràn lọ́wọ́ kó ní jíṣẹ́, tó o bá rí kò ní jíṣẹ́. Tó bá fẹ́ kúnlẹ̀ kó gbàdúrà, ní ọ̀sẹ̀ tó kọjá mo ní ẹjẹ́ ká bẹ̀rẹ̀ sí ní gbàdúrà fáwọn ọkọ wa, kódà tiẹ̀ ti bẹ̀rẹ̀ sí gbàdúrà fáwọn ọkọ wa tipẹ́tipẹ́, ṣùgbọ́n ká wá yàn láàyò nítorí iṣẹ́ àkọ́kọ́ tí Ọlọ́run fi rán wa nìyẹn. Tó kúnlẹ̀ tó fẹ́ gbàdúrà, tó mú skáàfù tó fi sórí, tó kú mọ lórí, tó ní kúrò ń bíbá ìjáre, irú àdúrà wo ló fẹ́ máa gbà, inú ilé yìí ló ti fẹ́ sọra ẹ dìyà Jésù. Excuse, ara yín lẹ̀ ń ṣe o, ara yín lẹ̀ ń ṣe, because obìnrin yẹn iṣẹ́ ló wá jẹ́ fún yín láti ọ̀dọ̀ Ọlọ́run. Ó lè má ní agbára púpọ̀ láti jẹ́ àwọn obìnrin tí ẹ ń wò ní ìwò ti ayé gẹ́gẹ́ bí obìnrin takuntakun sa. Ó lè má jẹ́ managing director níbi iṣẹ́ kan, kódà òyìnbó ẹ̀ gan lè mẹ́hẹ, ṣùgbọ́n Ọlọ́run mọ nǹkan tí Ọlọ́run ṣe o. Ẹ̀yin lẹ máa ràn lọ́wọ́ láti rí kí ni nǹkan tó wà nínú ayé obìnrin yìí gangan tí Ọlọ́run ṣe jẹ́ kí n fẹ́. Irú ìrànlọ́wọ́ wo Ọlọ́run fẹ́ kí obìnrin kó jẹ́ fún mi? Ó lè jẹ́ ìrànlọ́wọ́ owó, ó dẹ̀ lè má jẹ́ ìrànlọ́wọ́ owó. Ẹ má zero ẹ̀, ta bá ti sọ wípé kó obìnrin ran ọkọ ẹ̀ lọ́wọ́, ẹ má zero ẹ̀ lórí ìrànlọ́wọ́ owó nìkan. Owó dá, ṣùgbọ́n owó kọ́ ni gbogbo nǹkan nílé ayé yìí. Owó jẹ́ ìránṣẹ́ fún wa ni. Ní ayé ìgbà yẹn lọ́hùn-lọ́hùn, àwọn obìnrin míì, wọ́n máa ń torí ọkọ wọn lọ gbàjẹ́, torí pé wọ́n fẹ́ kọ́kọ́ wọn prosper. Ṣùgbọ́n nísìnyí, gbogbo wa ti dọmọ Ọlọ́run, nǹkan tó mọ̀ ló máa ń ṣe yìí. Àdúrà ló máa mọ̀ ọ́ gbà, má bawí, má le dìde, má sọ pé kúrò bẹ́járe kó lọ dáná fún mi, orí bó orí bí tó ṣe gbà lálẹ́ àná nìyẹn, ó tún ti ń gbà léni, ó lè di ya Jésù nínú ilé yìí. Excuse, ara yín lẹ fẹ́ ṣe àbí ara yín lẹ ń ṣe, àbí kíyàwó yín múra kó lòun lọ sí church, kó ní ọkọ mi jẹ́ ká máa lọ, kò ní kò lè lọ, kò ní àsìkò yẹn gan ló fẹ́ jẹ.

0: herbal capsule. Àwọn ọkùnrin tó dáa mọ̀, ohun gangan ni wọ́n yàn láàyò. Níbí lọ́hùn-ún níbẹ̀ yẹn, ariwo Figocap herbal capsule ló gbàgbóró kankan. Tewétegbò ilé wa ń la fi gbé e jáde. Láǹfẹ́ bàbá aṣọ, iyùn bàbá àlẹ̀kẹ̀, àkókò ọba gbédógbédó. Figocap herbal capsule ló ń jẹ́ bẹ́ẹ̀. Iléeṣẹ́ Ayo Herbal Health Limited ló gbé e jáde. Ẹ lè ríra láwọn pharmacy àtàwọn chemist jákèjádò orílẹ̀-èdè Nàìjíríà. Ẹ pè wọ́n sórí 080-3860-6858 Vigocap herbal capsule. Ìròyìn ẹ ti gbàgbóró kankan lẹ́nu àwọn ọkùnrin.
1: Èmi ọmọ yín náà ni o, Jọ̀lí Jàní. Mo wà níta báyìí láti lè mọ bí àwọn èèyàn ṣe ṣèdámọ̀ Maggi chicken flavour sí. Ó yá ẹsí pẹ́ẹ̀lì celery.
2: SELARIE salary.
1: Bọ̀dá mi, ẹsì fẹ́ sọ sí pẹ́ẹ̀lì náà di salary. Ó yá lópin ìgbìyànjú ẹsí pẹ́ẹ̀lì turmeric.
3: TURMERIC turmeric.
1: Ẹ káre, a lé ohun ìsebẹ̀ Maggi chicken flavour kan fún yín.
4: Ohun ìsebẹ̀ Maggi chicken flavour pẹ̀lú èròjà àlùbọ́sà, celery àti ata-ilẹ̀ pupa olùyípadà ayọ̀.
5: Ìjẹun wo ọ̀nà láti dáàbòbo àmúlò dátà rẹ? Ìdáàbòbo àmúlò dátà rẹ wà lórí áàpù rẹ. Yọ àwọn áàpù tí ó wúlò mọ́ kúrò lórí fóònù rẹ, àti pé púpọ̀ lára àwọn áàpù wọ̀nyí ló ní data safer mode mú àtúnṣe ìgbàlódé bá wọn. O tún lè lọ sórí setting kí o yọ auto update kúrò lójú òpó. Ní ìparí, tí àwọn áàpù tí o kò lò mọ́ kí o lè rí dátà rẹ lò lálòpẹ́, àwọn ìgbésẹ̀ wọ̀nyí lè ṣe ọ ní àǹfààní. Fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé, kàn sí ìtàkùn ẹ̀rọ ìléwọ̀ rẹ tàbí ìtàkùn consumer.ncc.gov.ng fún àwọn ọ̀nà tí ó ṣe ọ láǹfààní lórí àmúlò dátà rẹ. Pé àwọn ìgbésẹ̀ wọ̀nyí lónìí kí o lè lo dátà rẹ lálòpẹ́. Ìkéde yìí wá láti ọ̀dọ̀ ẹgbẹ́ àwọn aládàáni tí ó gba ìwé ẹ̀rí lẹ́ka ìbáraẹnisọ̀rọ̀ àti àjọ tó ń rí sí ètò ìbáraẹnisọ̀rọ̀.

iléeṣẹ́ tó sẹ́, tó ki, ó fẹ́ǹfẹ́, ó kẹ́ǹkẹ́, ó wá sẹ́wẹ́wẹ́, ó dún bí ìlú dòdò létí, ó dùn bí dòdò ìkirè 88.9 àdàbà FM.

0: ó di inú agiju. Níbi tí ìyá àgbà tọ́jú.
1: Lórúkọ Jésù.
0: Ògo rẹ pamọ́ sí.
1: Oyèsà.
0: Ó yẹ jáde mbẹ.
1: Jésù.
0: Edward Delica.
1: Yẹ́sà.
0: Mo wọnú jùkú-jùkú àṣẹ.
1: Lórúkọ Jésù.
0: Ìgbà ayé.
1: Yẹ́sà.
0: Tí wọ́n fi dí ògo rẹ mọ́lẹ̀.
1: Kábíyèsí.
0: Báyìí lọ́lú ọ̀wí.
1: Oyèsà.
0: Ó yẹ kó fọ́.
1: Jésù. Yẹ́sà.
0: Wọ́n rẹ̀ mi sí ọ.
1: Kábíyèsí.
0: Ṣé kí n bẹ́ẹ̀ sọ̀rọ̀?
1: Bẹ́ẹ̀
0: bí ẹsẹ̀ lé ẹ má kígbe àṣàṣì ìyá àgbà
1: àṣàṣì ìyá àgbà kàbíyèsí ẹ̀
0: mi rú bá
1: jésù
0: sọ pé àṣàṣì ìyá àgbà
1: àṣàṣì ìyá àgbà
0: tó mú mi lẹ̀ tọ́gọ́tọ́gọ́
1: tó mú mi lẹ̀ tọ́gọ́tọ́gọ́
0: ẹ fò jáde
1: ẹ fò jáde
0: ibi ẹ bá rí ẹ wọ
1: bẹ́ẹ̀ ni ẹ.
0: Ẹgbí ẹsẹ̀ nílẹ̀.
1: Ẹgbí ẹsẹ̀.
0: Àṣàṣì ìyá àgbà.
1: Àṣàṣì ìyá àgbà.
0: Tó mú mi lẹ̀ sọ́gọ́tọ́gọ́.
1: Tó mú mi lẹ̀ sọ́gọ́tọ́gọ́.
0: Ẹ fò jáde.
1: Ẹ fò jáde.
0: Oyè oyè oyè oyè.
1: Lórúkọ Jésù.
0: Mo lẹ́kọ̀ọ́
1: rẹ̀. Ẹ lọ́wọ́. Àṣàṣì ìyá àgbà. Tó mú mi lẹ̀ sọ́gọ́tọ́gọ́. Ẹ fò jáde.
0: Orúkọ tó ju gbogbo orúkọ lọ.
1: Bẹ́ẹ̀ni ó.
0: Ó sọ pé ó wọlé.
1: Yẹ́sà.
0: Àjẹ́wọ́ ó wọlé.
1: Ẹ̀rọ.
0: Àti fún wa lórúkọ kan.
1: Yẹ́sà.
0: Tó ju gbogbo orúkọ lọ.
1: Bẹ́ẹ̀ni ó.
0: Ó ní ní orúkọ jẹ́.
1: Yẹ́sà.
0: Kí gbogbo ẹkún ọmọ wọlé. Mo kéde ní orúkọ jẹ́.
1: Lórúkọ Jésù.
0: Ìwọ ìyá àgbà yìí.
1: Yẹ́sà.
0: Ó fa ọ̀run bà.
1: Níjẹ́.
0: Ẹgbí ẹsẹ̀ nílẹ̀.
1: Ó jẹ́ gbí ẹsẹ̀.
0: Ẹgbí ẹsẹ̀ nílẹ̀. Ẹ máa fò sókè.
1: Yẹ́sà.
0: Tó ti ṣe tán.
1: Mo ṣe tán.
0: Àránsì ìyá àgbà.
1: Àránsì ìyá àgbà. Kábíyèsí ẹ̀.
0: Bí ẹsẹ̀ sókè. Àránsì ìyá àgbà.
1: Àránsì ìyá àgbà.
0: Tó ń takò gbogbo tí mo fẹ́ jẹ́ láyé.
1: Tó ń takò gbogbo tí mo fẹ́ jẹ́ láyé.
0: Jáde.
1: Jáde.
0: Wà á ní jáde lọ pa ìyá àgbà.
1: Jáde lọ pa ìyá àgbà.
0: Sọgbọ́n tí mo wí.
1: Yẹ́sà.
0: Sọ pé àránsì ìyá àgbà.
1: Àránsì ìyá àgbà.
0: Tó ń takò tí mo wáyé wá jẹ́.
1: Tó ń takò tí mo wáyé wá jẹ́.
0: Jáde lọ pa ìyá àgbà.
1: Jáde lọ pa ìyá àgbà.
0: Oyè oyè oyè oyè.
1: Lórúkọ Jésù. Ẹ bẹ́ẹ̀ bá o. Àránsì ìyá àgbà. Tó ń takò tí mo wáyé wá jẹ́. Jáde lọ pa ìyá àgbà.
0: Mo rí ángẹ́lì mi tó kọjá lọ.
1: Yẹ́sà.
0: Ó dẹ̀ lọ sá ìyá àgbà.
1: Yẹ́sà.
0: Mo kí ọ kú oríire.
1: Ó ṣe Jésù.
0: Àtàn ẹ fọ sókè gbogbo èyí.
1: Ó jẹ́ fọ sókè tí ẹ.
0: Ẹ máa kọ́.
1: Yẹ́sà.
0: Ìyá àgbà tí ó jẹ lọ.
1: Ìyá àgbà tí ó jẹ lọ.
0: Ẹ bá ń pa sẹ́sẹ́ ògbèjì.
1: Ẹ bá ń pa sẹ́sẹ́ ògbèjì.
0: Ẹrú ọ̀gbàdàn sẹ́kẹ̀rú. Ẹ̀yà ń gẹ́lì bínú
1: olúwa.
0: Ẹ̀yà ń gẹ́lì bínú olúwa.
1: Kábíyèsí.
0: Ẹ bá ń pàṣẹ. sẹ́sẹ́ ògbèjì.
1: Ẹ bá ń pa sẹ́sẹ́ ògbèjì.
0: Kí ni mo pé?
1: Ẹ yá gẹ́lù bínú olúwa o. Ẹ bá ń pa sẹ́sẹ́ ògbèjì.
0: Ẹ máa kígbe tẹ̀lé mi o.
1: Yes sir.
0: Sọ pé ìyá àgbà tí ò jẹ́ lọ.
1: Ìyá àgbà tí ò jẹ́ lọ.
0: Ìyá àgbà.
1: Ìyá àgbà.
0: Ẹ máa kígbe pẹ̀lú ìbínú ni o.
1: Yes sir.
0: Ìyá àgbà.
1: Ìyá àgbà.
0: Tó yọ ẹsì kí lára mi.
1: Tó yọ ẹsì kí lára mi.
0: Ágẹ́lì ìbínú o.
1: Ágẹ́lì ìbínú o.
0: Ágẹ́lì ìbínú olúwa o.
1: Ágẹ́lì ìbínú olúwa o.
0: Ìpàṣẹsẹ ògbèjì.
1: Ìpàṣẹsẹ ògbèjì.
0: Ṣé o ti ṣetán?
1: Yes sir.
0: Ó yà náwó rẹ sí pẹpẹ.
1: Ó jẹ́ náwó.
0: Ángẹ́lì mi ti ń ṣiṣẹ́.
1: Yes sir.
0: Ènìyàn gẹ́gẹ́ rúbìà.
1: Yes sir.
0: Mo fẹ́ ṣiṣẹ́ ọ̀sán kíákíá. Ángẹ́lì yẹn wí pé.
1: Yes.
0: Àwọn tó ń fẹ́ tú sílẹ̀ pọ̀.
1: Yes sir.
0: Ẹ máa fọ sọ́kè. Ṣé o ti ṣetán?
1: Mo ṣetán.
0: Àmì ni kò ṣe.
1: Yes sir.
0: Ìyá àgbà yẹn gba ìdá.
1: Ẹ ǹjẹ́.
0: Irú àmì wo lo ṣe
1: yìí?
0: Ṣé o lè ṣe àmì méje?
1: Yes sir.
0: Ìyá àgbà.
1: Lórúkọ Jésù.
0: Ilé bàbá rẹ.
1: Lórúkọ Jésù.
0: Ìyá àgbà.
1: Lórúkọ Jésù.
0: Ilé ìyá rẹ.
1: Lórúkọ Jésù.
0: Ìyá àgbà.
1: Lórúkọ Jésù.
0: Ibi tó ti lọ́kọ.
1: Lórúkọ Jésù.
0: Ìyá àgbà. Ibi tó ti níyàwó.
1: Lórúkọ Jésù.
0: Ìwọ tó fò sókè
1: yìí. Yes sir.
0: Báyìí ló lúwa wí.
1: Yes sir.
0: Ó yẹ gba ìdá.
1: Ní lórúkọ Jésù.
0: Ṣé o lè ké?
1: Yes sir.
0: Ẹ máa fò sókè. Sọ pé agbádá ìyá àgbà.
1: Agbádá ìyá àgbà. Kábíyèsí o.
0: Ẹ máa fò sókè.
1: Yes sir.
0: Sọ pé ìró ìmùlẹ̀ ìyá àgbà.
1: Ìró ìmùlẹ̀ ìyá àgbà.
0: Tá a fi gbogbo mi mọ́lẹ̀.
1: Tá a fi gbogbo mi mọ́lẹ̀.
0: Ẹ fò sókè kí gbé gírígírí o. Sọ pé ẹ̀yà.
1: Ẹ̀yà.
0: Sọ pé agbádá ìyá àgbà.
1: Agbádá ìyá àgbà.
0: Ìró ìmùlẹ̀ ìyá àgbà.
1: Ìró ìmùlẹ̀ ìyá àgbà.
0: Tá a fi borí mi mọ́lẹ̀.
1: Tá a fi borí mi mọ́lẹ̀.
0: Tó lórí òfin rí mi.
1: Tó lórí òfin rí mi.
0: Ẹ̀yà.
1: Ẹ̀yà.
0: Ṣé wà á dẹ̀lé gbà?
1: Má gbà jẹ́ bẹ́ẹ̀.
0: Àǹtí ẹ̀yìn lẹ làdúrà yìí.
1: Yes sir.
0: Aṣọ yẹn yà báyìí. Mo kéde tinátiná.
1: Lórúkọ Jésù.
0: Aṣọ ìbòjú ẹlẹyẹ.
1: Lórúkọ Jésù.
0: Tí wọ́n fi bù ẹ́ jọgọjọgọ.
1: Lórúkọ Jésù.
0: Ó yá kó máa yá. Kó máa yá. Kó máa yá. Kó máa yá. Kó máa yá. Agbádá ìmùlẹ̀.
1: Jésù.
0: Tí wọ́n fi borí rẹ.
1: Lórúkọ Jésù.
0: Tó lóore fi dọ̀tá rẹ.
1: Lórúkọ Jésù.
0: Àyàbádú dalí àká. Bó o ṣe fò sókè. Ó yá kó yá.
1: Ní Jésù.
0: Ìyá yìí ti pinnu wípé.
1: Kábíyèsí o.
0: Òun á fi ògo rẹ̀ ṣòfò. Títí yóò fi pé ọmọ 60 years.
1: Àtàlùwáyà.
0: Ipe lẹ́yìn tó bá pé 60 years. Lòun á tó fi lọ́rùn lẹ̀.
1: Jésù.
0: Ẹ jọ.
1: Yes.
0: Èrè wo ló ti ẹ̀fẹ́ máa sá? At the age of 60 years.
1: Lọ́mọ ọ̀sọ́ta ọdún.
0: Máìlì kan pọ́nrú mọ́
1: sí. Jésù. Yes sir.
0: Nígbà tí ó ti rí agbára rẹ̀. Ẹyàwó yín sókè.
1: Ó jẹ́ yàwá.
0: Ìyá àgbà tó mọ́jọ́ fún ẹ.
1: Lórúkọ Jésù.
0: Ẹ fò sókè.
1: Yes sir.
0: Ikú pamọ́ nù lé.
1: Jésù.
0: Fòókè o. Ìyá àgbà ìka.
1: Lórúkọ Jésù.
0: Ìyá àgbà ẹlẹyẹ.
1: Lórúkọ Jésù.
0: Tó mọ́jọ́ ìkorò fọ́mọ rẹ.
1: Yes sir.
0: Tó mú ọjọ́ ẹ̀sìn fún ìwà abiyamọ. Bó o ti fòókè yìí.
1: Yes sir.
0: Tí àmì rẹ méje lọ òkè. Ìyá àgbà yẹn ò ní bá lé.
1: Ní lórúkọ Jésù.
0: Ṣé o lè sáré fò sókè kọrin?
1: Yes sir.
0: Ẹ rán lọ síbòjì. Ẹ rán lọ síbòjì. Alágbára tó yọ mí lẹ́nu. Ẹ rán lọ síbòjì. Ẹ rán lọ síbòjì. Ẹ rán lọ síbòjì. Alágbára tó yọ mí lẹ́nu.

0: John Venn's 3-in-1 chocolate. Enjoy instant goodness.
1: Oya shoppers, make una hear correct gist. Maggi chicken flavor promo, don't land.
2: Buy Maggi chicken flavor 50 double cubes pack and get 10 extra cubes free.
1: Yes, so, and if you buy small 10 double cubes pack, you go get 4 cubes free.
2: Not more rich chicken taste, more enjoyment, and more value for your money.
1: Rush go your nearest shop now and ask for Maggi chicken flavor promo pack before you finish.
3: Offer valid while stocks last.
1: Me and Maggi, so good together. Oya shoppers, make una hear correct gist. Maggi chicken flavor promo, don't land.
2: Buy Maggi chicken flavor 50 double cubes pack and get 10 extra cubes free.
1: Yes, so, and if you buy small 10 double cubes pack, you go get 4 cubes free.
2: Not more rich chicken taste, more enjoyment, and more value for your money.
1: Rush go your nearest shop now and ask for Maggi chicken flavor promo pack before you finish.
3: Offer valid while stocks last.
1: Me and Maggi, so good together.
4: Babakere wade! Balẹ̀ kasagua lórí ìtọ́jú ìlera àti àìlèṣedéédé ọlọ́mọkùnrin nìkan ṣoṣo jai ìdùnnú ṣubú layọ̀ fọkùnrin àtobìnrin ọ̀pọ̀ gbéyàwó ló ti dẹnu kọlẹ̀ látàrí wípé awọ ọkọ rẹ̀ ò kájú ìlú dáadáa bàbá bọ̀dá ò lè tatẹ́kán lẹ̀ dò bẹ́ẹ̀ ló sinmi ìjẹkújẹ débi pé ó ti wá sọ ẹ̀dákú rẹ̀ tẹ̀ lọ́dọ̀ olólùfẹ́ rẹ̀ bàbá kéré wà ní ó fọ̀rọ̀ rẹ̀ lọ lórí àìlèṣedéédé tí ń bọ̀ fínra ìdákọ́lẹ̀ ara ẹra tiẹ̀ kọ́ sùn lọ ọ̀pá ẹ̀yìn dúdùn ara títa ara gbígbóná inú kíkùn àyà tí ń lù pipi ìpì má lè gbápá má lè gbẹ́sẹ̀ ọwọ́ àtẹsẹ̀ tó kúrìrì níwájú ta ni bàbá kéré wà ní ó kàn sí pẹ̀lú ẹ̀rọ ìgbàlódé tí wọ́n sọ bí tí nǹkan lúgọ sí lára tiẹ̀ oògùn tẹ́ ẹ bá lò láàrin ìṣẹ́jú 24 tí ò bá ṣiṣẹ́ ò fún òtúfẹ́ tẹ̀ ní kì í ṣe ti bàbá kéré wà pé mi débẹ̀.
5: Mo kí onílé, mo kí àlejò. Ní fàìsàn ló gbà. Orúkọ ti èmi ni Babangana, tí gbogbo ayé a máa pè ní Bàbá Kérewà, aláṣẹ àti olùdarí Stand Action Koboko. Èyíkéyìí kùdìẹ̀kudiẹ tó bá lè máa bá ìwọ ọlọ́mọkùnrin jà, kàn sí mi.
6: Nílé iṣẹ́ wa tó wà ní Ifelodu Street, Off Continental Street, nílùú Àkúrẹ́.
5: Phone number mi 08164122777.
7: Kí làá mọ̀ sí Stand Action Koboko? Àwọn egbòogi tó dá fún ọlọ́mọ ọkùnrin nìkan ṣoṣo. Òun ni à ń pè ní Stand Action Koboko. A ní olómi, a ní oní powder. Ọlọ́mọ ọkùnrin nìkan ṣoṣo ló ṣiṣẹ́ fún o. Tí nǹkan ọmọkùnrin rẹ kó lè máa gbéra dáadáa. Kí àgbò rẹ kó lè máa kàn bí àgbò. Kí ẹṣin ara rẹ kó lè máa gbéra. Àbí orúkọ tiẹ̀ ti rí padà sí bọ̀dà ṣúkẹ́ṣúkẹ́. Níwájú olólùfẹ́ rẹ. Irú nǹkan báyìí kò dá, ó máa ń fa ìtìjú fún ọlọ́mọ ọkùnrin ni. Torí rẹ̀ la ṣe mú egbòogi Stand Action Koboko wá fún ọlọ́mọ ọkùnrin nìkan ṣoṣo. Egun jẹ egun, òòṣà jẹ òòṣà. Ògùn tẹ̀mí ò bá mọ̀, èmi ò ní sọ̀rọ̀ nípa ẹ̀. Egbòogi tí èmi ń gbé káàkiri. Nǹkan tí mo jogún lọ́wọ́ bá ńlá wa ni. Bàbá wa, a máa dàgbà, a máa wọ 90, wọ́n a máa fẹ́ ìyàwó méjì mẹ́ta mẹ́rin, wọ́n sì máa capable láti máa bá wọn ṣe. Bóyá ọmọ 40 ọdún ni ẹni, 50 ọdún ni ẹni, 100 ọdún ni ẹni. Torí pé ẹṣin ara rẹ ò gbéra dáadáa, àgbò rẹ ò lè kàn bí àgbò. Àbí ẹṣin ara tirẹ̀ kéré ju ọjọ́ orí rẹ lọ. Ajá afọ rẹ ò lè gbéra dáadáa. Má fi dẹ́gbula.
6: Bàbá kéré wà. Kàn sí mi ní iléeṣẹ́ wa tó wà ní Ifelodu Street, Off Continental Street, Àkúrẹ́.
7: Ibẹ̀ ni wà. Tí ẹ bá wá sí ọ̀dọ̀ wa, ẹ mọ̀ pé omi yàtọ̀ ságbo, àgbo yàtọ̀ sómi. Gbogbo ẹ̀yin tí ẹ bá wá sí ọ̀dọ̀ wa, òun ni ẹ jẹ àǹfààní àyẹ̀wò ọ̀fẹ́ nípa ọ̀nà ìgbàlódé wa àti àwọn baba ńlá wa tí a mọ̀ ní ọ̀nà onífadé. Ẹ̀yin rẹ́rìn ní gbogbo ìgbà. Oríkèríkè ara ń rọ ni, ara ń jẹ ẹ̀jẹ̀ ni, àbí omi jí ara rẹ tí wọ́n fi bírisọ fi rẹ̀ sí kò pọ̀ tó. Má fi dágúnlá, o lè pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi
5: 08164122777.
7: Bóyá wọ́n ṣe ẹ̀yọ, ẹ̀ márùn-ún ẹ̀ mẹ́fà. Kí lẹ̀ tó mọ́ bó ṣe ṣe ẹ̀yọ ló ṣe mú mi. Àbí tó bá ìrẹ́ ṣe ẹ̀yọ tiẹ̀, a máa ta ẹ́, a máa yún ẹ. Bóyá ara ń ta ẹ́ ni, àbí ara ń já ẹ jẹ ni, àbí inú rẹ̀ ń kùn ní gbogbo ìgbà. Orúkún ń ro ẹ ni, oríkèríkè ara ń ro ẹ ni, àbí àti rìn ibùsùn ọ̀kan síbi kejì ó di ogun. Àbí wọ́n tiẹ̀ ti ní ìpèníjà nínú iṣan ara ni. Iye ọlọ́mọkùnrin ni pé kó o jí lówùúrọ̀ kí nǹkan ọmọkùnrin rẹ kó dúró dédé. Tó bá ti rí pé nǹkan ọmọkùnrin yóò dúró dédé, a jẹ́ pé àìsàn kan wà tó ń fà á. Àìpèníjà nínú iṣan ara ni. Ṣé ẹ mọ̀ pé ọ̀gán kan wà nínú mọ́tò tí à ń pè ní carburetor? Tí carburetor yìí tó bá ti ní ìdọ̀tí, ọ̀hún tó bá ti ní ìpèníjà nínú àwọn wáyà tó gbé iṣẹ́ wọlé sínú ẹ̀, ó ló máa ń fa kí carburetor kó má lè ṣe bó ṣe ń ṣe. Ibi tó mi ń gbà wọlé, omi ò ní lè gbabẹ̀ wọlé mọ́. Carburetor yìí kò ní lè ṣe dáadáa. Ó dẹ̀ wà nínú iṣan ara ọmọ ọlọ́mọkùnrin. Iṣan ara kan wà tó ń ṣiṣẹ́ pàtó. Tí iṣan ara yìí tó bá ti ní ìpèníjà, òun ni ọlọ́mọkùnrin máa di bọ̀dà ṣúkẹ́ṣúkẹ́. Àbí wọ́n tiẹ̀ ní àìsàn tí à ń pè ní àrùn jẹ̀díjẹ̀dì. Wọ́n fẹ́ ṣe gáàtì ẹ, nǹkan máa jáde níbi gáàtì ẹ, wọ́n máa fọ ọ́ọ̀tì sínú. Irú nǹkan báyìí yóò da. Kàn sí mi.
5: Babangana, Bàbá Kéré wà.
6: Kàn sí mi ní iléeṣẹ́ wa tó wà ní Ifelodu Street, Off Continental Street, Akure ibe ni mo wa gbogbo nkan ki kan ti o ba nse wo olomokunrin ninu agbo ara ninu isan ara olomokunrin nikan ni mo npe o
8: phone number mi 08164122777
6: agbo marugo takebe ohun ni agbo temi ngbe kakiri ti olomokunrin to ma le dangaja to ma le se dada abi ipenija titi e o ti e ti fa ese re wu ni o le sun dada bo se sun te tele gbogbo nkan bayi ko da elomi to ba logun lowo asise ti ogun ba ton a tu pada si bo se nse ni iru nkan bayi ko da ale lati se ayewo ka le mo iru ogun to ma ba lara mu ti rin ajo ose kan ti o fi ni di odun kan mo e lowo ti o ba wa si odo wa ti a ba bere lowo awon to nile a mo pe nkan bayi lo se o ka to mo ogun ta ma fun awa ki n se yi a ki n se ohun itoju olomokunrin nikan ni ti e ba ri olomobirin ni odo mi boye o wa nitori oko re
9: kan si mi ni ile ise wa to wa ni Ifelotu Street off Continental Street Akure
8: Babangana Babakerewa phone number mi 08164122777 08164122777
10: emi omo yin na ni o joli jani mo wa ni ta bayi lati le mo bi awon eyan se se da mo Maggi chicken flavor si oya espelli celery
11: s e l e r r I e salary
10: ah boda mi espelli espelli no di salary oya lopin igbiyanju espelli turmeric
12: t u r m e r I c turmeric
10: e kare pali ohun se be Maggi chicken flavor kan fun yin.

0: keep it locked on Adaba FM.
1: Guy, why you didn't smile like this? Waiting happen?
2: Cause I don't win trip to go abroad.
3: You too could win in the Goldberg Back to Bar promo. Visit any participating outlet, buy two bottles to win instant prizes and the chance to win a trip abroad to watch the Super Eagles play. Terms and conditions apply. Goldberg, the gold standard. Not for sale to persons under the age of 18. Drink responsibly.
1: Ma ti ẹ̀rí ẹni gbòòrò lẹ́nu ọjọ́ mẹ́ta yìí. Ó bẹ́ẹ̀ lábí ni ìṣòro iṣanra iná mọ̀ ni. Bí o bá jí, gbogbo ara máa romí. Tí iṣanra yóò máa fà mí so láti bàrá ìdídí ẹsẹ̀. Ni ó máa romí gógó débi pé mi ò lè bẹ̀rẹ̀ mú nǹkan lẹ̀. Ìṣe lọ́wọ́ mi máa ń kúrìrì àti ẹsẹ̀ mi ti máa ń kan mí gógó. Kódà èrò oorun sùn dédé. Ó ọ̀rẹ́ mo ti gbìyànjú kórónà bá yóò jẹ. Ayé òun ti wá sú mi.
4: Tó ń fi wí àtẹ̀gò sọmọ ara yé lóore lórí èyíkéyìí ìṣòro tó ń yọmọ ẹ̀dá lẹ́nu. Ìwọ náà gbìyànjú kọ̀ sí Bàbá Òkè Ògùn lónìí. Ẹ máa pe 0706460-6419 0706460-6419. Bàbá Òkè Ògùn, àgbàlagbà ọdẹ tó ń fi wí àtẹ̀gò ṣe ìwòsàn.
5: Mo kí ọkùnrin, mo kí obìnrin, mo kí ọmọdé, mo kí àgbàlagbà. Èmi tí mò ń kí yín ni Bàbá Òkè Ògùn tí gbogbo ayé mọ̀ sí Bàbá Ìsẹ́yìn tí mo wà number 4 Dúdú Yemi Lane opposite Oyemekun Grammar School ní ìlú Àkúrẹ́. Bọ́yá o fẹ́ bèèrè kankan àbọ̀ o fẹ́ bèèrè oní ìmọ̀ràn kan tó fẹ́ bèèrè lọ́wọ́ mi pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi yìí 07-064-60-6419 07-064-60-6419. Kí ni iléeṣẹ́ Bàbá Òkè Ògùn ti ẹ̀ ń gba àwọn èèyàn ní mọ̀mọ̀rẹ̀ lórí? Àti pé kí ni iléeṣẹ́ Bàbá Òkè Ògùn ṣe? Òun náà ni ìṣòro tó ń bá wa jà nínú iṣẹ́ ara wa àti èyí tó ń bá wa jà nínú egungun ara wa. Àpẹẹrẹ wo ni wọ́n náà ti ń rí? Ẹlòmíràn a máa rí pé tóun bá sùn báyìí tóun bá jín àti dìde nílẹ̀ rẹ̀ ìṣòro ní ọ̀jẹ̀ fóun torí gbogbo ara ni ó máa ro òun. Ẹlòmíràn a máa rí pé iṣẹ́ òun bẹ̀rẹ̀ sí bá fà òun so láti ibi ìbàrádì òun débi ẹsẹ̀. Ẹlòmíràn ò lè bẹ̀rẹ̀ mú nǹkan lẹ̀. Ẹlòmíràn ò lè dúró pé. Ẹlòmíràn a máa rí pé gbogbo inú etí òun ló bẹ̀rẹ̀ sí máa hó yé. Bẹ́ẹ̀ ni ẹlòmíràn máa rí pé gbogbo inú ara nìkan bẹ̀rẹ̀ sí máa já òun jẹ tàbí nǹkan bẹ̀rẹ̀ sí máa rìn káàkiri inú ara òun tàbí ara tiẹ̀ bẹ̀rẹ̀ sí máa ta òun bí i pé òun fi atarara. Ẹlòmíràn bá fẹ́ sùn lálẹ́ báyìí àti rórun sùn rẹ̀ ìṣòro ni. Ẹlòmíràn bá tún sun wákàtí kan tàbí wákàtí méjì tó bá jí láàárọ̀ báyìí àti dìde nílẹ̀ rẹ̀ náà ìṣòro tún ni. 20-30 kò ní lè dìde lórí ibùsùn rẹ̀. Tó bá tún gbìyànjú tó dìde báyìí tó bá fẹsẹ̀ lélẹ̀ bá ẹsẹ̀ ó kẹ́ gógógógó bí ẹni tó gbé ẹsẹ̀ lé ẹ̀gún. Lèmi á fi máa pé ẹ má jà wọra wa ní rẹ̀. Ìwọ náà gbìyànjú kó wá yọjú sí wa fún ìmọ̀ràn kan àbí méjì ní ọ́fíìsì wa ní number 4 Dúdú Yemi Lane opposite Oyemekun Grammar School nílùú Àkúrẹ́ tàbí kó o pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi yìí 07-064-60-6419 07-064-60-6419. Nǹkan yìí ti ṣe àkóbá fún ẹlòmíì tó jẹ́ pé apá kan ẹlòmíì ẹsẹ̀ kan ẹlòmíì kò ṣiṣẹ́ mọ́ rárá ẹlòmíì ò lè dágbé. Bẹ́ẹ̀ ni ẹlòmíì ọba fẹ́ jáde nínú ilé rẹ̀ báyìí kò lè dá jáde àfikọ́ mọ́ fà jáde tàbí kẹ́lòmíì máa fi ọ̀pá sì kẹtẹ ẹsẹ̀. Bẹ́lòmíì bá ń lọ báyìí yóò máa rí pé nǹkan kan tiẹ̀ ń tì hun síwájú ni gègègè bí èpò òun fẹ́ ṣubú. Ẹ̀yin ẹwà àwọn bàbá wa ẹlòmíì wọn á lọ́gọ́rùn-ún ọdún wọn á lọ́gọ́fà ọdún pẹ̀lú sí àṣekára ẹlòmíì ṣiṣẹ́ àgbẹ̀ ẹlòmíì ṣiṣẹ́ ọdẹ. Bẹ́ẹ̀ sì ni wọ́n tún máa dáta kébékébé ṣé bí ewé àtegbò yìí náà lè wọ́n náà lò. Nítorí ẹ̀ mo fi lọ kó ewé àtegbò èyí tó wúlò fún ọkùnrin tó wúlò fún obìnrin mo kó wá láti ìlú ìsẹ́yìn ọ̀rọ̀ àwọn ewé ajíṣẹ́ dáadáa àwọn egbò ajíṣẹ́ dáadáa tó wúlò fún wa tá a bá ń lò táwọn náà máa rí ta máa máa ta kébékébé náà mo máa fi sọ pé ọdẹ ni mí ọdẹ ni bàbá mi èyí náà mọ̀ pé àwọn ọdẹ a lè rìn ní 30 ìṣẹ́jú a lè rìn ní wákàtí kan a lè rìn ní 40 ìṣẹ́jú tí nǹkan kan ò sì ní yọ wá lẹ́nu nínú iṣẹ́ ara wa bẹ́ẹ̀ ni nǹkan kan ò ní yọ wá lẹ́nu nínú egungun ara wa ṣé bí ewé àtegbò yìí náà làwa náà lò ìwọ náà wá já àǹfààní ewé àtegbò lọ́dún èmi Bàbá Òkè Ògùn tí mo wà ní number 4 Dudu Yemi Lane, opposite Oyemekun Grammar School, ni ilu Akure, ero banisoro mi re. Oh, Samu, sixty-four, sixty-four, nineteen. Alafi arawo ni bipi abia.
6: Egba mi era mi kale oro ko mi yi ma ti su mi ise lo pariwo eyin didun ara riro e wo mo se mo pe ko le mu oko lo oko mo ni o se suke suke da towo re le ni oda se kan sun lo ni
7: aba aju ko ti igbo ni nipa 24/7 aba make sure koranjo gogun bile tawon okunrin bire fun gba gogo akanse gogi bile ta gbe kale lona ti gba lode 24/7 aba make sure ko lo ti nu rara o ka gbo eyin didun ara riro a po gede gede do ti ara danu logo lomo okunrin aba duro to ti o si ma sise akori lodun lolufe re iwe atego la fi pelu re ajo nadak fonte gba o da lagwara 24/7 abamission lati je alagbata jake jado le nigeria e ma pe 0916062653 0916062253 oruko money janu omo 24/7 abamission gbugbu iga ija wa ija osi always guide me
8: emi omo yin na ni o jali jani mo wa ni ta bayi lati le mo bi awon eyan se se da mo maggi chicken flavor si oya espelli celery
9: s e l e r r I e salary
8: ah boda mi espelli espelli lo di salary oya lopin gbianju espelli turmeric
10: t u r m e r I c turmeric
8: e kare pali ohun isebe maggi chicken flavor kan fun yin
11: ohun isebe maggi chicken flavor pelu eroja alubosa celery ati atale pupa oluyi pada ayo

0: ẹ wá polówó ọjà yín o.
1: Ẹ polówó ọjà rẹ.
2: Polówó ọjà rẹ.
0: Ẹ yá polówó ọjà yẹn o.
1: Polówó ọjà ẹ.
3: Polówó ọjà ẹ.
2: Polówó ọjà rẹ.
4: Ẹ máa bọ̀ kẹ ẹ wá polówó ọjà yín.
5: Ẹ wá polówó ọjà yín o.
6: A kú ẹni ràn mọ́ a polówó owó mẹ́ta o.
7: Ẹyin èèyàn mi, ẹ wá polówó ọjà yín.
8: Ndí nǹkan yín, yánu ká ireru náà yánu náà yánu lè mẹ́.
7: Ẹ ẹnìyàn mi kété, ń yá polówó ọjà yín o.
9: Ẹ wá polówó ọjà yín.
10: Ẹ dẹ̀mi la polówó ọjà wọn o.
11: A kà bá ń dá ibèǹbè manava lébi ra, a náà ń lòwù, a kà wá vé ti pàrọ̀nù rẹ̀ ni o, duwa wé ti pàrọ̀nù rẹ̀.
7: My people, come and advertise your goods and services.
0: Polówó ọjà rẹ.
9: Ẹyin yẹ ẹjẹ yẹn ti ya, ń wí ẹ wá polówó ọjà yín.
0: Ẹ máa bọ̀ kẹ́ wá polówó ọjà yín o.
12: Ẹ jẹ́ ká polówó ọjà wa o.
13: Ẹ máa bọ̀ kẹ́ wá polówó ọjà yín o.
9: Gbogbo ẹyin yẹ ẹjẹ kọ̀ líìsì mi, ìyẹ ẹja arúgbó bíi tèmi, ń wí kẹ́ máa bọ̀ kẹ́ wá polówó ọjà yín o.
14: Polówó ọjà rẹ.
15: Come and advertise your products and organizations on parọ̀nù rẹ.
16: Má dúró dégbà tí wọ́n ta lè ṣe ní gbàǹjo. Polówó ọjà rẹ pẹ̀lú Ọlọ́run Fẹ́mi Àjàkáyé, Mr. Mario Fúnra ẹ̀ lórí ètò parọ̀nù rẹ.

0: alẹni tó ń ṣe.
1: Ẹ̀ka alẹ́. Ọlọ́run ọba mi kábíyèsí ó ti sọ gbogbo ẹ̀ náà dẹ̀rọ̀. Ire lójú ọjọ́ yín rí ní gbogbo ìgbà ojú mi ojú yín ire náà là á máa bá pàdé. Ẹni tí ń gbé ẹyin gẹ̀gẹ̀gẹ̀ kò fẹ́ ru àrùsọ́ọ̀tì náà ni. Ẹni wọṣọ funfun ẹ bá ń sọ fún ẹ. Wẹ́n ẹ̀ lé ìṣọ̀rẹ́ elépo dalẹ̀. Ẹni abí ìwàrà àwọn ara mọ́ ẹni kẹlẹ́yin kọ́ sá fúnrun wọn o. Ọlọ́run Fẹ́mi ìmọ̀mọ́ ẹ̀jàká yìí dán baba ẹdán ọ̀rọ̀ baba ọ̀rọ̀ á tún gàgá ètò lálẹ́ òní gẹ́gẹ́ bí ìṣe wa ṣàlàfíà àlàdé báyín. Ọ̀tọ̀kùnlé ìlú tẹ ní àǹfààní láti máa gbọ́ mi lálẹ́ òní ibi òní dé báyín. A tún gàgá ètò gẹ́gẹ́ bí ìṣe wa. Mo máa ń fún yín tán. Ó dùn ṣé mo jẹ̀bi ní talẹ́ òní máa jẹ́. Ẹ farabalẹ̀ dáadáa ò kẹ́ ẹ gbọ́ mi. Bí n bá ti na odùn yìí síta. Ojú tẹ́ ẹ bá gbà wò ó. Ó náà lẹ máa fi pè mí lálẹ́ òní. Apá ibi tẹ́ ẹ bá yà sí bẹ́ jẹ́ ẹ mọ̀. Ojú òní tì yín pẹ̀lú ògùn Ọlọ́run. Ojú yín ti ná alẹ́. 08033793018 ni nọ́mbà tèmi. Fún àǹfààní ẹni tí máa ń wò ó pé ó di dandan láti bá bọ̀bọ́ yìí náà dowó pọ̀. Ọlọ́run ọba mi náà lọ́ṣọ́ láì báyìí. Ẹ jẹ́ kí n máa dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀dá tẹ̀ ń darapọ̀ ọmọ mi lórí Facebook tẹ́ ò lè ṣe láì gbọ́. Kọ́mẹ́ǹtì náà ti ń pọ̀ o. Viewers náà ó sì ń lé sí. Ọlọ́run Fẹ́mi Àjàkáyé lórí Facebook. Ọlọ́run Fẹ́mi ìmọ̀mọ́ Àjàkáyé náà rèé. Gbọ́rọ̀gbọ́rọ̀ tí ń ṣàwo gbọ́rọ̀gbọ́rọ̀ bọ̀bọ́ tó gbọ́rọ̀ tán tí ń túúta fún àǹfààní gbogbo ẹ̀dá alàyè. Ẹgbẹ́ mi lè má gbé mi ẹnu. Àṣẹ àtẹ̀mí òjọ́ kúdúgbà ọ̀pọ̀lọ tèmi òjọ́ kọ̀ọ̀kan. Ìdọ̀bálẹ̀ tèmi òjọ́ ti ju afáyàfà. Èmi lọ tọ́rọ ẹ̀mọ́ tó dá fún gedegbe. Kété kẹ̀tẹ̀kẹ̀tẹ̀ ni mo dẹ́dú láwùjọ àwọn sọ̀rọ̀sọ̀rọ̀ tá a bá ti jọ wá àwọn àgbààgbà tá a ti júbà fún àti forí gba àdúrà. Ẹlẹ́dà mi mọ bẹ ọ̀nà ọláńlá rẹ̀ má jẹun forí gba ìpàdé gbogbo ẹ̀dá tẹ̀ ń darapọ̀ ọmọ mi lálẹ́ òní. Ẹyin ìlọsíwájú náà yóò máa dé bá gbogbo ẹ̀yìn tẹ́ ẹ jẹ́ fáànù mi. Ǹjẹ́ ǹfẹ́ fi àlàáfíà náà sí mi tẹ́ ẹ fẹnu lásán jẹ́ fáànù. Ojú òní ti wá. Ẹ ká alẹ́ lẹ́ẹ̀kan sí. Ọlọ́run ọba mi o. Mo darí ọpẹ́ mo darí ògùn mo darí ẹ̀ padà sọ́dọ̀ Ọlọ́run ọba mi tó dá mi o. Ọba tó mọ ìbẹ̀rẹ̀ mi tó sì máa mọ òpin òun náà lọ mọ. Ọba tó mọ òpin kó pin ó tó dé ọba tó mọ ìbẹ̀rẹ̀ kí bẹ̀rẹ̀ ó tó bẹ̀rẹ̀ ẹ̀rù ẹ̀ bà mí o. Ọba tó dá mi tí ò dà mí láàmú. Ọba tó dá ni tá ò gbúdọ̀ dà. Ọba tó dá mi gan tí ò fi mí dàdà kú dà á kò gbé ọ̀gá o. Iṣẹ́ ọwọ́ rẹ̀ pọ̀ bó ti wù náà ní ṣe kò sí baba lẹ́ni bẹ́ẹ̀ tó lè sọ pé èyí tó ṣe yìí ọ̀dà. Nínú gbogbo tó ṣe fún mi lèmi náà ń darí ọpẹ́ o. O ní ipò kípò tẹ́dà bá wà láyé. O ní a máa dúpẹ́ èmi náà ń dún tèmi. Mo mọ̀ pé Ọlọ́run ọba mi náà ti gbà á. Tọ́ba lóhun tí mo polówó fún yín tẹ̀yìn ọ̀kà dáadáa. Ẹ gbìyànjú kẹ́ ẹ pe nọ́mbà mi 08033793018. Òun náà ni nọ́mbà mi 08033793018. Òun náà ni nọ́mbà mi. Àwọn iléeṣẹ́ kan náà ràn mí sí yín. Ìwọ ni kò farabalẹ̀ láti darapọ̀ o. Bọ́ ọ bá ti ń darapọ̀ báyìí mo bá èrò láti kọ ọ̀pọ̀lọpọ̀ nǹkan sílẹ̀ nítorí yóò ṣe yín láǹfààní. Tọ́pọ̀ vacancy ọyọ láwọn iléeṣẹ́ kan. Àwọn iléeṣẹ́ yìí náà wọ́n sì ń fi àwọn ènìyàn lọ́kàn palẹ̀ pẹ̀lú good salary. That means pé salary yìí ọ̀gà dáadáa. Wọ́n nílò security. Tọ́ ọ bá mọ̀ pé o ní interest. Tọ́ ọ bá sì sọ pé ètò ìlera náà ni ọgbà kọjá ìyẹn ká wá sọ pé ní ìbátan wà níléèwé biochemistry ló ṣe jáde bó sì jẹ́ microbiologist ni wọ́n ṣe jáde. Wọ́n sì ní ìdí staff nurse male and female pẹ̀lú good salary. Ìwọ́n tó sì jẹ́ ex-science graduates iṣẹ́ wà fún yín bó sì jẹ́ pé security àbí guard iṣẹ́ wà cleaner iṣẹ́ wà. Nọ́mbà yìí ni kò pé 08138572168 is 08138572168. o na ni number e je ki sare gba bayi tin ba ti de oduyi bayi lo se lo o tin ba si gbianju lati jebi loju ti e pe mi ke si so idi pataki e ke fi role to ba si je are na ni mo je loju ti e je mo Olorun oba mi yo sowo fun gbogbo e ba nsa mi e a ni kusipo mo se ona ola Olorun oba mi ehn ma je iru e o de ba mi e gbo mi o eyin ololufe mi ore mi kan o na lo se be ti o wa ba mi o ni irin ajo abo nkan ti o fe lowo fun e gbo o lohun ti o fe lowo fun o si ba mi pe ore mo ni ide 500k in 500,000 naira eyin odun yi wa lo bayi pe owo ni boju ore je o si ni pe bo ba ti e ma du lori ele gan olohun ma san ele emi si nwo pe mo ni fe daada mi o si fe ki ija o sele laarin wa mo wa ni mo fun ni 150k ni mo fun lo fe pe ko gba o ko ma san interest ko ma san wo ipada eni kan wa ni o wa nso pe Rara pe ko si un to buru ti n ba ya ore mi ni 500,000 naira yi pe le ti mo fi fun ni 150k yi lofe boku de ka to sugbon loju ti yin ati lokan ti yin ti n ba jebi eyin egbiyanju eyin e pe mi e je a mo bo se n lo se mo jebi ni loju ti yin is 081 6251 9 meta e wa fi 1 e fi ya loju e ku kale oju oni ti yin
0: se be mo ipo ojojumo le dan fi gije mi mu se faaji sugbon awon omo eniyan waran ti pe awon oje ati bi mo to wa injurious and destructive ton shakoba fun agu ara lo poju inu tewetegbo tewebe ati sun la won to le satunse wa ile ise lomsam lo si mo awon ojulowo natural product won yi aku ka fo ka yo ka wa fo pole ijile gbe kale ko wa lo si agu ara eniyan ko wa ma rejuvenate reactivate revitalize vivify resuscitate reinvigorate kis gbogbo medemede ra kora ko nyama nyama to wa lagu ara o bere se npo ra danu danu ko wa ni si gbogbo fifi egbegberin bi ala ke yo ma le bere mu nkan ko wa ni se pe ibi kan lara ohun ni o njo ni o nta ni o nro ni o ngwi ni oh ewo mi o maru ye se pe poju e ma bo ni Lomsam natural health clinic 24 hour service de ti won ori ofe si wa lati ri awon akosemose dokita fun abayo lori ohun kun to ba ndoju ko yin abi teyin ndoju ko bi e ba de ri pe nkan kan o se yin ko de check up pelu detoxification se dada for me da o ya si 26 adugbo aye gule ni ndoju ko high court gate akwe telephone 080 381 7782 68 Lomsam natural health clinic olupese dede nkan to wa fun health benefit ibi

0: ìwà táyé ń pẹ́ lójú tí nǹkan dorí kodò fún tí gbogbo ẹ̀ wá polúkúrú muṣu mọ́ ọ lọ́wọ́ ló wá dàbí pé ò lè rọ́nà àbáyọ. Tètè dìde fúyà sáré tètè máa bọ̀ lọ́dọ̀ bàbá ọlọ́wọ́ ìyanu ìyẹn ní ọlọ́wọ́ ìyanu prayer center and physical healing níbi tí ìgbàlà ìwòsàn ìdáǹdè àti ìtúsílẹ̀ kúrò lọ́wọ́ ilà ìlú ayé ti dúró dè ọ́. Má wo ra rẹ níran o, ọlọ́wọ́ ìyanu prayer center and physical healing wà ní Olúwa Gbọ́tẹ̀mí quarters Ìlàlà Ọbalógun off Ifewara road Kòṣẹ́rẹ̀ ilé ifẹ̀. Fún àlàyé tàbí ẹ̀bẹ̀ àdúrà pé bàbá ọlọ́wọ́ ìyanu sórí àwọn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọ̀nyí 08038709441 ní ọlọ́wọ́ ìyanu prayer center and physical healing ìdáǹdè rẹ dájú.
1: Ẹ kálẹ̀ òdodo ọmọ Ọlọ́run, akéde ọ̀rọ̀ ìgbàlà ń kí yín wípé ẹ kálẹ̀ níbi gbogbo tí ẹ ti ń gbọ́ mi. Tẹ́rí ẹ̀ bá ẹ jẹ́ ká gbàdúrà ní orúkọ Jésù. Ọlọ́run á gbé yín ga ẹgbà ọpẹ́ wa nítorí pé ẹ̀yin ni Ọlọ́run kò sí ẹlòmíì. Ní ọwọ́ rẹ ni gbogbo ẹ̀dá ayé tí gbàṣẹ ìwọ lọba tí kìí gbàṣẹ lọ́wọ́ ẹnikẹ́ni. A gbé orúkọ yín ga ní àṣálẹ̀ ẹgbà ẹ̀yìn wa. Ilé gbogbo tó ń gbọ́ mi ní àṣálẹ̀ yìí ogun kò fi ayé yín sílẹ̀. Ìwọ ọkàn tó ń gbọ́ mi ní àṣálẹ̀ yìí àánú kó wá ayé rẹ rí. Gbogbo ogun tó ti dòkú agbára àjíǹde kójú ìdìde. Jésù Olúwa wa, àmì. Orúkọ mi ni Wòlíì Timothy Adégorí Ọlá tí gbogbo ènìyàn mọ̀ sí bàbá ọlọ́wọ́ ìyanu. Ohun tí mo mú wá fún yín ní àṣálẹ̀ yìí ni ẹ̀mí apọ́nilójú. Ẹ̀mí apọ́nilójú jẹ́ ẹ̀mí tí kìí jẹ́ kí ènìyàn ṣe rere láyé. Ẹ̀mí tí kìí jẹ́ kí ènìyàn dé ibi ògo àti ayọ̀ rẹ̀. Ó jẹ́ ẹ̀mí tí kìí jẹ́ kí ènìyàn ṣe àṣeyọrí. Ẹ̀mí a fi àkókò ènìyàn ṣòfò. Ẹ̀mí apọ́nilójú jẹ́ ẹ̀mí amúnidè fún ìyà jẹ lọ́wọ́ èṣù àti àwọn ẹ̀mí òkùnkùn. Tí ènìyàn bá wà nínú ìdè ẹ̀mí apọ́nilójú, tí ènìyàn bá wà nínú ìdè ìpọ́njú òkùnkùn, kò sí nǹkan rere láyé tí ó lè ṣe. Bírú ẹni náà bá kàwé kò ní ríṣẹ́, bó tajà kò ní jèrè, bó bá jàjà tún wá jèrè, àti ojú owó àti èrè àparùtù ni yóò jẹ́. Ẹ̀mí apọ́nilójú yìí jẹ́ ẹ̀mí búburú tí a rán jáde láti inú ìjọba ẹ̀mí òkùnkùn. Tí ẹ̀mí apọ́nilójú yìí bá wà nínú ayé obìnrin, kò ní lọ́kọ tí yóò tẹ ẹlẹ́dàá rẹ̀ lọ́rùn. Tí ẹ̀mí búburú yìí bá wà nínú ayé ọkùnrin, kò ní ní ìyàwó tí yóò fún ní ìfọ̀kànbalẹ̀. Ẹ̀mí tí da ìkorò sínú ayọ̀ ènìyàn, òun ni ẹ̀mí búburú yìí jẹ́. Ẹ̀mí tí sọ ọkùnrin di akúrẹ̀tẹ̀ nínú ilé, nígbà tí ọkùnrin kò bá lè ṣe ojúṣe nínú ilé mọ́, tó jẹ́ wípé ìyàwó ló ń gbọ́ gbogbo bùkátà ilé. Ìgbà mélòó ni ìdílé aláyọ̀ fi ń dàrú? Mo ń sọ nípa ẹ̀mí apọ́nilójú. Ẹ tẹ̀lé mi ká lọ sínú ìwé mímọ́. Ẹ jẹ́ kí a wo ìwé àwọn ọba kejì. Orí kẹfà bẹ̀rẹ̀ láti ẹsẹ̀ kínní. Ó kà báyìí wípé àwọn ọmọ wòlíì wí fún Elisa pé ibi tí àwa gbé ń jókòó ní iwájú rẹ ni ó wájú fún wa. Jẹ́ kí àwa kí ó lọ, àwa bẹ̀ ọ́ sí Jọ́dánì, kí olúkúlùkù wa kí ó mú ìtigi kọ̀ọ̀kan wá, sì jẹ́ kí àwa kí ó ṣe ibi kan kí àwa ó máa gbé. Òun sì wí pé ẹ máa lọ. Alleluia. Ǹjẹ́ ibi tí ìwọ náà wà nínú ayé yìí, ṣé ó tẹ ẹlẹ́dàá rẹ lọ́rùn? Ṣé kò wá jù fún ẹ? Iṣẹ́ tí ó ń ṣe yẹn sí ààyè gbà ọ níbẹ̀. Ìwọ obìnrin tó ń gbọ́ mi yẹn sí ààyè gbà ọ nílé ọkọ tó wà. Èṣù ti gba àkóso nínú ilé mìíràn tó jẹ́ wípé ìgbé ayé olóńgì ní àti eku ní ọkọ àti ìyàwó tó wà ń bẹ̀ ń gbé pẹ̀lú ara wọn nínú ilé. Ẹlòmíràn ti ṣe rin ìjẹ ìlérí ló ń jẹ. Ẹ̀mí apọ́nilójú ló ń jẹ́ bẹ́ẹ̀. Ilé tí ẹlòmíràn ti ń kọ́ láti ọ̀pọ̀ ọdún sẹ́yìn àkọ́pàtì ló kọ. Ẹ̀mí apọ́nilójú nìyẹn. Nígbà tí a ti há ogun ayé rẹ̀ pa, Bíbélì wípé ahá jẹ́rì kò mọ́ bí gágá. Gbọ́ mi dáadáa ní àṣálẹ̀ yìí, gbogbo ọkàn tí à ń fi ẹ̀mí apọ́nilójú bá jà dìde ńlẹ̀ máa bọ̀ ní ọlọ́wọ́ ìyanu prayer city and physical healing tó wà ní Olúwa Gbọ́tẹ̀mí community Ìlàlà Ọbalógun kọ́ṣẹ́ rẹ̀ nílé ifẹ̀. Wá wo bí ogun ọ̀run ti ń gbé ogun ayé mi. Wá wo iṣẹ́ àmì àti iṣẹ́ ìyanu lójúkorojú. Wá wo bí alágbára ọ̀run ṣe ń wo alágbára ayé lulẹ̀ tipinlẹ̀ tipinlẹ̀. Wá wo bí agbára ṣe ń pààrọ̀ ọwọ́ lẹ́sẹ̀kẹsẹ̀. Ta ni onílé ewé tó ń fojú dinná? Ta ni ọmọ akú wárápá níwájú ọmọ akú yányán? Ta ni ẹni tó ń fi ara rẹ̀ pe ohun tí kò jẹ́ nínú ayé rẹ? Nígbà tí alágbára ń fi agbára gba agbára lọ́wọ́ alágbára tó ń fi agbára gba agbára lọ́wọ́ ọmọ Ọlọ́run, tí Ọlọ́run tó ní gbogbo agbára sì wà lójú iṣẹ́, ọ̀wà ara òjò tó ń bá onílé ìmọ̀lẹ́rù. Máa bọ̀ ní bùdó àdúrà ọlọ́wọ́ ìyanu, jẹ́ kí n gbàdúrà fún ẹ kó o ní ìtúsílẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ kúrò nínú gbogbo ogun ẹ̀mí apọ́nilójú. O fẹ́ béèrè bó ṣe lè dé ibùdó àdúrà ọlọ́wọ́ ìyanu? O fẹ́ pè mí fún ẹ̀bẹ̀ àdúrà, ìtọ́ni tàbí àmọ̀ràn wòlíì? Ẹ̀yin fẹ́ bá mi sọ̀rọ̀ ní WhatsApp tàbí o fẹ́ fi àtẹ̀jíṣẹ́ ránṣẹ́ sí mi láti ṣe àlàyé nǹkan tí kò yọ? Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí ni kí o fi bá mi sọ̀rọ̀ ní WhatsApp 08038709441. Gbọ́ lẹ́ẹ̀kan sí o 08038709441. lẹ́yìn program yìí bẹ̀rẹ̀ sí ní pè mí kí n fi àṣẹ wòlíì sọ̀rọ̀ ìtúsílẹ̀ sínú ayé ẹ̀ fi mtn number yẹn bá mi sọ̀rọ̀ kó gba ìmọ̀ràn wòlíì ní ibùdó àdúrà lọ́wọ́ ìyanu ogun tó bá gbé ẹ débẹ̀ kò tún bá ọ lọlé mọ́ pàdé mi ní ọjọ́ mẹ́jọ ní àkókò yìí kan náà títí ìgbà náà máa kọ oróyìn tẹ̀lé mi wípé a ṣẹlẹ̀ ó gbọ́dọ̀ ṣẹlẹ̀ nínú ayé mi ìyanu a ṣẹlẹ̀ ní orúkọ jésù ìṣẹ̀lẹ̀ yanu ayọ̀ a ṣẹlẹ̀ nínú ayé mi àti ìwọ àmì.
2: Ólàlà ẹni tó ń wojú olúwa fún ọmọ bíbí ẹni tá a fi àsàndé mọ́lẹ̀ ẹni tí ayé ń pọn lójú ó kàwé títí ó ríṣẹ́ àmùbọ́ ìrìn àjò kẹ̀kún irúgùn olódojúkọ ẹ ó ti rìn títí wọn sọ pé kò sọnà àbáyọ mọ́ ọ̀nà àbáyọ ti dé lónìí máa bọ̀ ní ọlọ́wọ̀ ìyanu prayer city and physical healing tó wà ní ìlàlà ọba logun kọsẹ̀ rẹ̀ ilé ìfẹ̀sùn state kó lè mọ̀ bí àdúrà sí ń gbà lójú kòròjú ẹni tó bá ní kò sí wòlíì a jẹ́ pé tìran rẹ̀ ló kú wòlíì tí ọlọ́run lò fún ìrànwọ́ alákòókò yìí òun náà ni wòlíì timotheo adegoriola bàbá ọlọ́wọ́ ìyanu fún àmọ̀ràn àtẹ̀bẹ̀ àdúà tàbí tí wò bá fẹ́ bèrè bó ṣe lè rí wọn 08038709.

0: Kílẹ̀wí.
1: Ṣé mo jẹ̀bi lódùn tẹ gbọ́ yẹn?
0: Jẹ̀bi lásìkò tá a wà yìí. Ọ̀rẹ́ mi gidi ni ọkùnrin ni yín o.
1: Ó ń lọ ìlú òyìnbó ni mi ọ̀fẹ́ sọ́tán.
0: Ẹni pàtì nínú ayé ẹ.
1: Owó yẹn ò wá, owó yẹn ò pé ní. Owó yẹn ò pé ní
0: wá ní. Ẹni pàtì nínú ayé ẹ̀ ẹ̀yin yá sí ẹ̀mí kì í ṣe pé ẹ yá.
1: Mi ò yá mo ní kó gbà.
0: Lásìkò tá a wà yìí.
1: Ṣùgbọ́n 500 yẹn òun lọ wà nínú nǹkan tí ó yẹ kó kúrò lórí Nàìjíríà
0: tó mú. Tún lọ ṣe síbòmíì ni.
1: Ẹ ṣeun.
0: Kó tó rin ọ̀dọ̀ èèyàn mẹ́ta mẹ́rin náà, owó náà àpè.
1: A méjì tó ti pèlè alẹ́ òní wọ́n ní mi ò jẹ̀bi. Ìyá Glory láti àjọwọ́ ojú òní ti yín. Bàbá ọlọ́wọ́ ìyanu tí mo lo fọ́nrán wọn lẹ́ẹ̀kẹrin. Ẹyin náà gbìyànjú pẹ̀lú wọn 08038709441 08038709441. Òun náà ní nọ́mbà wọn. Ẹ̀lú ẹ̀ka alẹ́ o. Ẹ ti wà bẹ́ẹ̀ ká alẹ́ o. Wọ́n láwọn ò lò. Nọ́mbà tí ẹ bá fi dá sí mi lálẹ́ òní rèé o. Ó dun ṣé mo jẹ̀bi mo ní ká máa fọgbọ́n ṣe lápá bí ká lè máa dánú ara wa náà dùn. Ẹni bá ń kó ìdùnnú sọ́kàn ẹni a máa ṣòro fún ni láti fi rú ẹni bẹ́ẹ̀ ńlẹ̀. Ẹ̀lú ẹ̀ka alẹ́ o.
2: Ẹ̀lú ẹ̀ka alẹ́.
1: Orúkọ yín láti bolẹ̀ tí ń pè mí.
2: Oye ní wọ̀n náà ti lọ sọ̀rọ̀ láti ọba àkọ́kọ́.
1: Yẹ̀sà ó dùn alẹ́ òní ṣé mo jẹ̀bi lójú tiyín àbí mo jàre.
2: Ẹ jẹ̀bi o.
1: Twins brother mi ni wọ́n ń pe bọ̀bọ́ yìí o. Wọ́n mọ̀ pé a close dáadáa. Ó sì yẹ kó ti kú olórílẹ̀-èdè Nàìjíríà.
2: Ẹ jẹ̀bi.
1: Mi ò jẹ̀bi. Mo ní kóra
2: pé
1: agbára mi ò gbé kí n fún ní 500 yóò gba ilé yìí o.
2: Ọ̀dẹ̀ṣin yẹn náà wà òkè.
1: Àdúpẹ́. Gbogbo àwọn èèyàn lọ sọpọ́ọ̀tì mi pé ìwà tí mo wù yìí ọ̀sán ẹ̀lú ẹ̀ka alẹ́ o.
3: Ẹ̀lú.
1: Ẹ̀ka alẹ́ mà.
3: Ẹ wò mí ò lè parọ́, ẹ jẹ̀bi.
1: Lọ́nà wo ni mà, lọ́nà wo mo fi jẹ̀bi? Ọ̀rẹ́ mi ni bíi twins brother mi náà ṣe ń pè é.
3: Kò yẹ kẹ́ fún wọn ní 1.5.
1: Rárá kì í ṣe 1.5 o. He asked for 500,000 naira, but mo lè afford the 150,000 naira. Mo fún mo ní mi ò yá. Àǹtí yìí ti lọ. Ẹ̀lú ẹ̀ka alẹ́ o.
4: Ẹ̀lú ẹ̀ka alẹ́ sá
1: o. Orúkọ yín láti borí o.
4: Mọ́ Mike láti Ọ̀wọ̀.
1: Yes, ma. Mọ́mí, ó dùn alẹ́ òní ṣe mo jìbí lójú.
4: Ẹ̀jẹ̀bi o. Ẹ̀jẹ̀bi.
1: Bí mo ṣe ṣe
4: yẹn. Ẹ̀jẹ̀bi Ọlọ́run á pín in léèrè ẹ̀jẹ̀bi rárá. Ẹ̀jẹ̀bi. Ẹ̀fẹ́
1: kẹ́ ẹ̀jà ni, ẹ̀jẹ̀bi. Àmì ọ̀fẹ́, wọ́n ní kinní kan ní bojú ọ̀rẹ́ jẹ́.
4: Owó ni.
1: Mi ò sì fẹ́.
4: Owó ni. Ẹ̀jẹ̀bi tó bá rìn lẹ́ẹ̀mẹta bẹ́ẹ̀, owó yẹn á pé tó bá rẹ̀yàn mẹ́ta bí ti yín. Bẹ́ẹ̀ ni, ó dàrọ̀
1: sá. Ẹ ṣe mà, ojú òní tì yín mà.
4: Àmì.
1: Ẹ jẹ́ kí n máa dúpẹ́ lọ gbogbo ẹ̀dá tẹ darapọ̀ mọ́ mi lálẹ́ òní. Ṣé ẹ gbàgbé? Lister College tí wọ́n ran àwọn èèyàn lọ́wọ́ láti lọ kàwé lókè òkun is 08131139737 08131139737. Ìyẹn nọ́mbà ìyá tí ó ní àlùbáríkà àánú màmá ṣeun aláṣọ 08033894569. Ó náà ní nọ́mbà wọn. Káà tó sọ pé ó di ọjọ́ mẹ́jọ lálẹ́ òní. Ó yẹ kí n gbìyànjú láti gbé kọ́ọ̀lù sí. Ẹ̀lú ẹ̀ka alẹ́ o. Àlàáfíà fẹ́ ni náà ti ń pè mí wọlé o. Yẹ̀sà, ṣé mo jẹ̀bi ló dùn òní?
5: Ẹ wo ti ẹ̀ jẹ̀bi rárá sà. Nígbà tó jẹ́ pé ẹ̀jẹ̀ fún ni ẹ̀jẹ̀ yá.
1: Ní mo fún ni o. Ṣùgbọ́n owó 500 yẹn gangan mi ò wá mọ̀ bóyá kò tiẹ̀ wá lọ báyìí torí àráyè pera. Torí bóyá kò wá lọ ìlú òyìnbó ẹ ṣá mọ̀ pé kì í ṣe ó ti náwó ńlá tẹ́lẹ̀. Mo rò pé èmi ni last bus stop ẹ̀. Ọkùn ìtúnsa ó tún padà sọ pé ọ kí ni. Ṣé ẹ gbàgbé nọ́mbà mi bẹ́ẹ̀ bá fẹ́ polówó lórí ètò ìyá yìí wá o.

0: sì fẹ́ lẹ́dùnmá rẹ̀.
1: Nítorí wòlíì ìlú mọ̀ ká ni.
0: Kò tí ì burú jù.
1: Ẹ wá wo prophet gbogbo ayé ń kasára sí.
0: Àná ẹ wá wo ìránṣẹ́ Ọlọ́run alẹ́.
1: Gbogbo ènìyàn ń tara tiẹ̀ ṣe sàràńkà.
0: Ṣé lẹ́dùnmá rẹ̀.
1: Prọfẹ̀ Dr. Alex Ọmọjowo JP.
0: AKA
1: Tẹ̀lé alẹ̀.
0: Ọwọ́ ju ọwọ́.
1: Ṣẹ́ ju iṣẹ́. Ọ̀rọ̀ ju ọ̀rọ̀.
0: Ìmọ̀ ju ìmọ̀.
1: Ìpẹ́ ju ìpẹ́.
0: Gbogbo ara kìkì àdúrà tó ń tẹ̀ mímọ́.
1: Agbára wíbẹ̀.
0: Sọ bẹ́ẹ̀ jẹ́ bẹ́ẹ̀.
1: Iná gbórúkọ mi ó dá kariwo.
0: Èṣù gbórúkọ Jésù sájọ̀rìn jìnà.
1: Ẹ ṣáà ti mẹni tẹ̀ ní.
0: Prọfẹ̀ Dr. Alex Ọmọjowo JP.
1: AKA
0: Tẹ̀lé alẹ̀.
1: Ìbà
0: abẹ́ ti bọ́ ni.
1: Bẹ́ẹ̀ta bá sọ̀rọ̀ nípa ìrere.
0: Ìsọjí nínú
1: tàbí láàrin ìjọ.
0: Tẹ́ ẹ bá ti pe Prọfẹ̀
1: Dr. Alex
0: Ọmọjowo dání kí wọ́n da yín lóhùn.
1: Ẹ máa gbọ́ o.
0: Ìwọ táyé ń dà láàrú.
1: Ìwọ tó rọ́nà àbáyọ.
0: Ó dúró ìlú kò dùn.
1: Ó tẹ́tẹ́ tẹ kó tẹ.
0: Àtiríṣẹ́ dùn.
1: Àtijẹ́ tó ń di wàhálà.
0: Ìwọ tó níyàwó láti fẹ́.
1: Gbogbo olóṣèlú
0: tó ń gbọ́ náà àbáyọ.
1: Ìwọ tó fẹ́ lọ sí lóyìnbó.
0: Tí gbogbo ọ̀nà ti di pátápátá.
1: Afọ̀yà
0: Prọfẹ̀ Dr. Alex Ọmọjowo JP.
1: Tíṣẹ́ ìránṣẹ́ wọn ti dé.
0: London,
1: Israel,
0: Jerusalem,
1: Canada.
0: Tó dání kíjẹ náà ṣe
1: ṣe. Tó bá wọn bọ̀ láti kàrẹ́.
0: Tàbí látàrí gidi.
1: Ṣáà ti gbé ọ̀kadà.
0: Ó sọ fún wọn pé
1: ìwọ ń lọ sí Celestia
0: Fari Paris.
1: Tí o pe èèyàn mọ̀ sí Sẹ̀lẹ̀ Alẹ̀.
0: Tó wà ní ìsinmi lólu.
1: Olóko àgbálùkù àrigidi àkókò
0: wà láyé tó pọ̀.
1: Ẹ pè wá sí nọ́mbà yìí
0: 08035248215
1: àní
0: 08035

ẹ̀kaalẹ́ o, ẹ̀kaalẹ́ sàmà, ṣàlàáfíà mo bá yín. A kú ẹ̀ní, a kú àná, a kú ìjẹta. Dádì ẹja ṣe kinní kan kó tó di pa máa wọnú ètò gangan lálẹ́ yìí. Iṣẹ́ rí pé mọ́mí ti jáde lọ síbi iṣẹ́ látàárọ̀. Wọ́n lọ, wọ́n dé ó rẹra, wọ́n tún bọ́ sí kitchen, wọ́n tún dáná. Ẹ̀dẹ̀ ṣòro lọ́kàn pé alẹ́ bójú ò ṣe rọ̀ yìí báyìí. Ojú rọ̀ dọ́dọ̀ yín àbí? Ó rọ̀ dáadáa lákùrẹ́. Ojú rọ̀ lápá ibi tí mo wà yìí. So, ẹ ṣe ń gbèrò ẹ̀ pé lọ́wọ́ bí everything ṣe tutù yìí báyìí, ó yẹ kí n ṣe lè ṣe bẹ́ẹ̀ kó tó di pé màá sùn. Mọ́mí ò dẹ̀ mọ̀ kọ́lọ̀ ṣàánú àwọn obìnrin. Iṣẹ́ rí most times táwa ọkùnrin bá fẹ́ gbèsè wa dé lójijì, àwọn obìnrin yìí mọ̀. Obìnrin mi ti ẹ̀ sọ gan, màá ti òkè lálẹ́ yẹn báyìí, a máa béèrè bóyá dádì ti ṣeré lójú oorun tó jẹ́ pé mọ́mí ò ti ẹ̀ mọ̀, mọ́mí ti sùn lọ, bóyá mọ́mí ti sùn lọ. Tó wá jẹ́ pé ó kàn ṣe dádì bákanbákan, ó wá wò pé mọ́mí tayé ẹ dìde. Mọ́mí ní ẹ fi mí lẹ́jà rè, ó ní má ṣe bẹ́ẹ̀ nà, ó ní kí lẹ fẹ́ ọkọ mi, ó ní I need you, I miss you. Ìyá yóò dẹ̀ mọ̀ pé ó ń dáhùn bóyá ó ti sùn dànù títí ẹ̀. Dádì àkàn wò pé nígbà tí ó ti dáhùn jẹ́ gúgú gbẹ̀ǹkulé wọlé jàre, tó jẹ́ wípé ẹ ti wà nínú agba mi kó tó di pé mọ́mí jí pé kílé léyìí, kí ló ń gún mi yìí. Ẹ máa sọ experience yín lálẹ́ yìí, bóyá ó rí bẹ́ẹ̀ rí àbí ò rí bẹ́ẹ̀ rí. Ṣé dáadáa mo bá yín dádì àti mọ́mí? Ẹ̀yin singles ẹlẹgbẹ́ wa, mi ò sí inú ẹgbẹ́ yín o. Mo kàn pé bẹ́ẹ̀ ni o, ẹ̀yin singles, ṣe mo bá yín dáadáa? Gbogbo ẹ̀yin tí ẹ single nílé, tẹ́ ẹ ti marry ní school, tàbí ẹ single nílé, dọ́bù níyìn gbòòrò, mo kí ẹ̀yin náà ẹ kalẹ̀ o. Gbogbo ẹ̀yin tan mọ́ná, gbogbo ẹ̀yin Mr. Nozu, ṣe mo bá yín dáadáa? Ẹ já bẹ̀rẹ̀ báyìí, ẹ bá mi follow àkáǹtì tá a fi ń stream ní Facebook yìí. Adégbòyègàlà nílẹ̀ fi máa darapọ̀ mọ́ wa ní Facebook. Ẹ̀yin tá ẹ ti darapọ̀ mórí yín lápá abẹ̀yìn, adébí ń pé olúwa tó mi ń sìn, ẹ já lónìbó àti bẹ́ẹ̀ lọ, mórí yín ẹ dúró dáadáa. Ẹ bá mi share video yẹn, ẹ bá mi gbìnrìn dáadáa, ẹ bá mi move ẹ̀. Èèyàn kan bí mí lénìí, ó ní àlàní mi ò rí yín Facebook náà, kí ló ṣẹlẹ̀? Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn mọ̀ pé a fi àlàní mi stream mọ́ because of the sanction tó wà lórí ẹ̀. So Adégbòyègà àlàní là ń lò báyìí, and that is my official page. So ẹ̀yin tẹ́ wà ní Facebook yẹn, ẹ bá wa share ẹ̀ so that àwọn èèyàn lè mọ̀ pé orí Adégbòyègà àlàní là wà ní Facebook. Ẹ jọ ẹ bá mi follow account yẹn, ẹ jẹ́ kí comment máa wọlé, ẹ máa tẹ like, kẹ̀dẹ̀rí wípé shares yín ó ń lọ dáadáa. Ìrànlọ́wọ́ tẹ́ ẹ lè ṣe fún mi nìyẹn o. Bẹ́ẹ̀ ni, bẹ́ bá fún mi lówó lálẹ́, màá gbà, màá na tán. Bẹ́ẹ̀ bá fún mi ń kò roller sport lọ́la, inú mi ó dùn, màá yọ̀ sẹ̀sẹ̀. Ṣùgbọ́n ẹ kọ́kọ́ lọ bá mi follow account yẹn náà, ẹ bá mi follow ẹ dákun. Thank you. All right. Nǹkan méjì la máa forí ètò alẹ́ yìí sọ, gbogbo àwọn olólùfẹ́ pátápátá, pàápàá jùlọ àwọn tó fẹ́ gbéra wọn lọ́kọ láyà. A dẹ̀ máa lo experience àwọn èèyàn tó ti wà nù gbéyàwó láti fi kọ́gbọ́n lálẹ́ yìí. Àkọ́kọ́ rèé, ṣé nǹkan tó tọ̀nà ni kọ́kọ́ fi òfin lẹ̀, rules and regulation fún ìyàwó ẹ̀ nínú ilé? Ẹlẹ́ẹ̀kejì leléyìí, ǹjẹ́ ó bójú mu kí àtọkọ àti ìyàwó kán máa lọ sí ilé ìjọsìn ọ̀tọ̀ọ̀tọ̀? Bóyá kọ́kọ́ jẹ́ kìrìsìtẹ́nì kí ìyàwó jẹ́ mùsùlùmí, tàbí kọ́kọ́ jẹ́ mùsùlùmí kí ìyàwó jẹ́ kìrìsìtẹ́nì, tàbí káwọn méjèèjì ó jẹ́ christian kán wá máa lọ sí ìjọ ọ̀tọ̀ọ̀tọ̀?
amọ pa won muslim ko si bi ti muslim de ti won ti le gbadua mosalasi ni mosalasi nje ati mosalasi oke ati ti sale won gbadua na ni in as much temi won ba ti ro mo pe ah emi mi ro mo je ki lo gbadua sugbon ni christian ara wa redeem mi o le lo si jo sele sele mi o le lo diapo diapo mi o le lo si esisi mi o le lo mountain of fire aniro ohun o le lo so on sele be dada now se nkan to so boju mu ki atoko ati yawo kan ma lo si ile ijosin ototo nkan meje ta ma afuri eto ale iso ni e se mo ba yin dede adeboye gala ni loruko temi first time alani ti ogo eni to nbare ni ogo owo kembe le nto du mole oko lomoge radio boyfriend yin an re olu aye tona tona wan eje ka lo soke lo na mo pada bo e ka le o

Ìwọ ni kò má para ẹ bébì mi. Mo láyọ̀ láti sọ pé Jonazaj Betking o ti padà darapọ̀ mọ́ wa lórí ètò yìí o. Ẹja lọ tajà tó wà níwájú wa lọ́kọ̀ọ̀kan ìjèjì. A dẹ̀ máa ti ọ̀dọ̀ Jonazaj Betking, a máa ti bẹ̀bẹ̀ rẹ̀. A máa gbàbẹ̀ dé ọ̀dọ̀ àwọn ò tí ì padà dé. A máa gbàbẹ̀ dọ́dọ̀ AAT. Kó tó di pa àṣẹ máa wọlé sínú agbami ìfẹ́. Arthur Awe Odunayo, thank you. Toba Vic, thank you. Fashola, you are welcome. Alabiola Junwon.

0: lọ́nà tí ò ní mú rìgírẹ́tì wá.
1: Mi ò lè ṣàròyìn gbígbọ́jọ.
0: Number 3 Akinjo Street, Okejebu nílùú Àkúrẹ́.
2: Telephone number
0: 0706-733-1191 0706-733-1191
3: Januzaj Betking,
0: Adéorí la fi mọ balóòótọ́.
1: Fowó mi dèmí, mò ń bọ̀.
4: Kàkàkà lójú ogúnlé.
5: Ala ni wọ́n kọ̀ mí náà.
6: Ìwọ ni kò ń bá parẹ́ bíbí mi mọ́ calm down. Ọlánìran tèmi tọ́pẹ́ àlè o. Ohun tẹ́ sọ yìí ò yé mi o.
7: All right.
6: Ẹ jẹ́ ká wọ apá abẹ yẹn lọ. Ẹ má gbàgbé nǹkan tí mo fẹ́ focus lè lórí lálẹ́ yìí. Ó ṣeé ṣe bẹ́ẹ̀mí bá ṣe gbé wá a lè tan ara wa lẹ̀. Ó dẹ̀ lè má gbà apá abẹ wa ṣùgbọ́n ẹ já wo kinní wo. Ǹjẹ́ ó tọ̀nà kí ọkùnrin kó fi òfin lẹ̀ fún ìyàwó ẹ̀ nínú ilé? Rules and regulation ṣó tọ̀nà kí ọkùnrin fi rules and regulation sílẹ̀ fún ìyàwó ẹ̀ nínú ilé? Ẹlẹ́ẹ̀kejì ni pé ǹjẹ́ ó lè rọgbọ ṣó bójú mu kí àtọkọ àti ìyàwó kan jọ máa lọ sí ilé ìjọsìn ọ̀tọ̀ọ̀tọ̀? 0816251-9991 mo fẹ́ mọ nǹkan kan lápá abẹ yẹn. Méjọ́lẹ̀ àwọn tó ti márì ni mo fẹ́ kán pè wọlé torí a fẹ́ fi ọgbọ́n ọlọ́gbọ́n wọn ṣọgbọ́n ni o. Hello, somebody ẹ̀kalẹ̀ o.
8: Àlàní ẹ̀kalẹ̀ o.
6: Ṣàlàáfíà lẹ́wà mà.
8: Àlàáfíà ni o.
6: Dádì nǹkan.
8: Wọ́n wà o.
6: Ṣé wà ń bẹ̀ yẹn?
8: Wọ́n wà ń bí.
6: Ẹ bá ń gbé fóun fún wọn. Hello sir. Ṣàlàáfíà lẹ́wà. Hello.
9: Hello
6: ẹ̀kalẹ̀, ṣàlàáfíà lẹ́wà.
9: Wọ́n ti sùn.
6: Yeah. Ok, mọ́mí ṣó tọ̀nà kí ọkọ àti ìyàwó kan máa lọ sí ilé ìjọsìn ọ̀tọ̀ọ̀tọ̀?
8: Ohun tí ò dáa rárá ni.
6: Kí ni reason?
8: Torí ìwàásùn àwọn pásítọ̀ yẹn ó máa ṣe ọ̀tọ̀ọ̀tọ̀. So oríṣiríṣi ìwàásùn ìtàn bá tí ìwàásùn tọkọ sí ó máa yàtọ̀ sí ti ìyàwó. Ó dẹ̀ lè máa takò ara wọn nu ilé.
6: Mo ti mú nǹkan tí mo fẹ́ mọ̀ ṣe. 0816251-9991 Hello, somebody ẹ̀kalẹ̀ o.
10: Àlàní ẹ̀kalẹ̀.
6: Ṣàlàáfíà lẹ́wà.
10: Adúpẹ́ o.
6: Ẹ ń bá mi sọ̀rọ̀ bí ẹni tí nǹkan ń ṣe, tí nǹkan ń dààmú ọkàn ẹ̀.
10: Ẹ̀lẹ́.
6: Ẹ bá mi sọ̀rọ̀.
10: Kò tọ́nà rárá kí ọkọ máa lọ sí ṣọ́ọ̀ṣì kan kí ìyàwó máa lọ bí ti.
6: Ẹ jẹ́ kí n bí yín lè request nǹkan.
10: Ok.
6: Are you okay?
10: Mo dúpẹ́ sá.
6: Láàrin àwa méjèèjì. Are you okay?
10: Mo dúpẹ́ lọ́wọ́ náà.
6: What is happening? Kí ló ṣẹlẹ̀?
10: Ẹ̀lẹ́ni sọ̀rọ̀ lórí afẹ́fẹ́ kan.
6: Mo dúpẹ́ bẹ̀rẹ̀ ìtọ́nà. Mi ò fẹ́ kẹ́ ẹ má dárúkọ yín. Bọ̀ ẹ bá wa sọ̀rọ̀. Kí ló ṣẹlẹ̀? What's happening?
10: Òkúkú sí kankan inú mi ni nǹkan dùn sá.
6: Kí ni òdùn yẹn ná? Kí lẹ fẹ́? What do you want?
10: Àwọn ọmọ mi wọ́n ń jà, so inú mi ò ṣe ẹ̀dùn.
6: Àwọn ọmọ yín ń jà?
10: Wọ́n ń jà lálẹ́, so inú mi ò dùn rárá.
6: Ṣàgbàlagbà ni wọ́n àbọ̀ ọmọ kékèké?
10: Rárá o, ọmọ kékèké ni wọ́n. Ìgbà tí ò sẹ́ni tó máa sọ pé kí ló fa wàhálà.
6: Kí ló fàjà láàrin wọn?
10: Bí kankan sọ pé ọ̀rọ̀ ọmọ kékèké
6: náà. Ọkọ̀ yẹ kí yẹn wá bá yẹn nú jẹ. Ṣé báwọn ọmọ kékèké ni? Ìgbà tó bá tún máa bára wọn ṣeré báyẹn ẹ̀ nímọ̀. Just call them.
10: Ẹ dàárọ̀.
6: Ẹ dúró, ẹ má tí ì lọ. Àwọn méjì náà ń bára wọn jàbọ́n pọ̀. Àwọn méjì náà ń bára wọn jàbọ́n pọ̀.
10: Rárá o, àwọn méjì náà ni.
6: Ṣé wà ń bẹ̀ yẹn?
10: Rárá o, wọ́n wà ní tẹ̀sán, wọ́n wá kọ̀ mí.
6: O ọmọ ọdún mélòó ni

0: ini?
1: Ìkíní ti tó bí 20 something
0: Ah, ọmọ ọdún mélòó ní ìkejì?
1: Kò sí lè ju bí 15
0: Ìjẹ̀gbọ́n àtàbúrò náà ń jà.
1: Bẹ́ẹ̀ni.
0: Ẹ má wọrí, kò sí wàhálà, ṣe gbọ́.
1: Ẹ sí.
0: Ẹ pé ẹ̀gbọ́n kó fi àgbọ́ yé bá àbúrò ẹ̀ ṣe. Ẹ pé àbúrò.
1: Ẹ̀gbọ́n yẹn ló burú jù, kò gbà.
0: Kò gbà.
1: Kò gbà rárá rárá, ó burú dáadáa.
0: Ẹ pé àbúrò pé anything tẹ́gbọ́n ẹ̀ bá ti sọ, kó má sọ anything.
1: Ẹ sí.
0: Ṣe gbọ́.
1: Adúpẹ́.
0: Ẹ ṣe gan, ó dàárọ̀ o.
1: Ó dàárọ̀.
0: Thank you. 0816251-9991 Toba Vic. Hello, ẹ kalẹ̀ o. Hello, ẹ ti wà ń bẹ̀. Hello, ẹ kalẹ̀ sà. Ariwo feedback yín gan ti pọ̀ ju tèmi, ó ti pọ̀ ju voice yín lọ. Ẹ pa rédíò yín mi ò fẹ́ gbọ́. 0816251-9991 Hello, somebody ẹ kalẹ̀ o.
2: Ẹ kalẹ̀ o.
0: Ṣàlàfí alẹ̀ wa.
2: Àlàáfíà ni o. Mọ́mí nǹkan
0: sà. Mọ́mí nǹkan sà.
2: Mọ́mí ò sí nlé.
0: Ẹ̀yin nìkan lẹ dá wà.
2: Bẹ́ẹ̀ni.
0: Ìyá òtútù mu yín gan.
2: Ó ga òjò kan tilẹ̀ ń rọ̀ mí.
0: Dádì, ṣó tọ̀nà kí ọkọ máa fi rules and regulations sílẹ̀ fún ìyàwó ẹ̀ nínú ilé?
2: Kò tọ̀nà.
0: Kí nìdí?
2: Ìdí ni pé bí obìnrin kan ṣe sọ lẹ́ẹ̀kan yẹn, ìwàásù wọn ò ní.
0: Mo mí pé rules and regulations, mi ò mí pé káwọn méjèèjì jọ máa lọ sílé ìjọsìn ọ̀tọ̀ọ̀tọ̀.
2: But kò tọ̀nà. Ọ̀tọ̀nà kan káwọn méjèèjì máa kan ya ṣọ́ọ̀ṣì wọn.
0: Kò ń ṣe chọ́ọ̀ṣì ni mo sọ, sà. Ẹ ló sà.
2: Okay.
0: Ẹ get ìbéèrè mi right. Nǹkan méjì ni mò ń yẹ̀wò.
2: Okay.
0: Bí ẹ̀mí mi bá ṣe lọ làwọn tí mò ń bi. Nǹkan tí mo bi ẹ̀yin ni pé ṣó tọ̀nà kí ọkọ fi rules and regulation òfin.
2: Okay.
0: Sílẹ̀ nínú family fún ìyàwó.
2: Ọkọ regulation tí ọkọ bá fi lélẹ̀. Òun náà ló yẹ kí ìyàwó tẹ̀lé.
0: So ó tọ̀nà àbí?
2: Ó tọ̀nà kí ìyàwó tẹ̀lé regulation ọkọ.
0: Ok, ṣé ìyàwó lè fi rules and regulation fún ọkọ nínú ilé? Ṣó tọ̀nà?
2: Tí ìyàwó bá fi sílẹ̀, tí ọkọ bá wo tó bá rí pé ó dà, ó lè tẹ̀lé.
0: Why tí ìyàwó náà lè wò pé ṣó dà àbí ò dà kó náà tẹ̀lé?
2: But most of the time, ọkọ ló lórí ìyàwó.
0: So nǹkan tọkọ bá fi lẹ̀ ní àlàkalẹ̀ ìyàwó gbọ́dọ̀ tẹ̀lé. Ṣùgbọ́n tí ìyàwó bá fi nǹkan kan lẹ̀ gẹ́gẹ́ bí àlàkalẹ̀ ta gbọ́dọ̀ tọ̀, kò pọn dandan kọ́kọ́ tẹ̀lé.
2: Ọkọ gbọ́dọ̀ yẹ̀wò.
0: Ọkọ gbọ́dọ̀ yẹ̀wò.
2: Bẹ́ẹ̀ni.
0: Mo ti mú nǹkan tí mo fẹ́ mú. Ó dàárọ̀ o. 0816251-9991 Hello, somebody ẹ kalẹ̀ o. Ẹ gbọ́n sókè dáadáa.
3: Mà kalẹ̀ o.
0: Ṣàlàfí alẹ̀ wa.
3: Àdúpẹ́ o.
0: Mọ́ mi nǹkan.
3: Àwọn wà bí.
0: Orúkọ wo lẹ máa ń pè wọ́n yẹn?
3: Fẹ́mi.
0: Ìfẹ́mi. Ok. Ṣé ẹ̀yin náà gbà pé ó tọ̀nà kọ́kọ́ fi rules and regulations sílẹ̀ fún ìyàwó ẹ̀ nínú ilé?
3: Wẹ́ normally kò tọ̀nà. Ṣùgbọ́n tí ìrẹ́pọ̀ bá wà.
0: Mo ń bá yín bọ̀.
3: Bí ọkọ bá sọ pé báyìí lòun fẹ́ nínú ilé, ó tọ̀nà pé kí ìyàwó náà tẹ̀lé. Bẹ́ẹ̀.
0: Ok. Tí ìyàwó náà lè fi rules and regulations sílẹ̀ fún ọkọ nínú ilé àbí?
3: Bẹ́ẹ̀ni, ó tọ̀nà dáadáa. Tí ìfẹ́ bá wà láàrin àwọn méjèèjì.
0: Ok.
3: Bẹ́ẹ̀, wọ́n lè máa jọ ṣe bẹ́ẹ̀.
0: Ok. Ilé ìjọsìn ọ̀tọ̀ọ̀tọ̀ tàbí ẹ̀sìn ọ̀tọ̀ọ̀tọ̀ ṣó tọ̀nà kí ọkọ àti ìyàwó kan jọ máa ṣe ọ̀tọ̀ọ̀tọ̀ lórí ẹ̀sìn tàbí ilé ìjọsìn?
3: Ilé ìjọsìn ọ̀tọ̀ọ̀tọ̀ kò ṣe kankan. Ẹ̀mí rí dáadáa tí ọkàn lọ sí ilé ìjọsìn.
0: Ilé ìjọsìn kan.
3: Bí ọkọ
0: ìyàwó lọ sí mi. Àwọn méjèèjì.
3: Ìfẹ́ wọn dọ̀ ń lọ déédéé kò sí bọ́mi sí omi ò tó.
0: Ok. Bí àpẹẹrẹ mélòó lẹ ti rí?
3: Ok. Àpẹẹrẹ tí mo rí ni pé
0: No, mo mi pe apere melo le ti ri onka.
3: Mo ti ri to apere bi meta.
0: Okay, mo ti mu nkan ti mo fe mu. Ashe o daro. 0816-251-9991. Hello, somebody a kabe.
4: Ala ni mi.
0: Shala fi ale wa sa.
4: Ala shala wa.
0: Ashe o, she pastor ni yin sa.
4: No.
0: Boy.
4: No Christian ni mi sa.
0: Christian ni she da ni yin ni church ni.
4: Secretary.
0: Mo feel e be se pe wole e mo pe won ni emi le connect pele mi. Eni mama kunda ya. Emi ye ju mi le mi olotutu lo mu emi nte emi olotutu.
4: Bani.
0: Se o tona koko fi ofin le. Rules and regulation. Ofin ati alakale sile fun yawo. To ba fe tabi to ba fe sinu le
4: benu tona akosile re gan wa ninu bibi
0: pe
4: ite eyin aya e ma tere ba fun awon okoyin oko eyin aya eyin oko e ma fe awon ara aya yi gege bi to o sin do to ba din be
0: okay ile ijosin ototo nko ke le ri si
4: ile ijosin ototo won ya ijosin e ko wa oke
0: Ok. Ok.
4: Oui. Écoute, il y a une personne qui a reconnu dans tout le monde. Pour les mains, il fait comme. Donc, il y a un bon sujet, monsieur.
0: Ok. Et chez moi, c'est mon cas, c'est Aïe. Hello, Ekaleo. Hello. Et bon, c'est qui ça?
5: Ekaleo, ça.
0: Chalafi, allez-vous.
5: Alafia ni sa.
0: Mami nko.
5: Alafia na wa.
0: Eshi.
5: Yes sir.
0: Ki oko fi ofin le fun yawo e ninu ile so tona.
5: O tona sa.
0: E salaye.
5: Di to fi tona ni we pe Yoruba ni obe ti baba le ile ki je. Iyawo le o gbodo se. O sese ki oko ati yawo ko je le face me and face you na nge. Ko de so fun yawo e pe mi gbodo ri en yaro yara.
0: Se ofini se ofini abi itosona itoni sona abi ipakiyesi eni si iru nkan bayen o ma need abi.
5: Ah ofini sa tori o sese ki oko ko ma se nle. Ti yawo ba tin toju bole nkan mi ma jade nbe. Mina ikini.
0: Ok.
5: Ikeji si ni wipe ni adugbo. Ki yawo ko file sile. Ko lo yawo ti o ba nise to je full housewife. A lo sile onle nkan ti o kan a lo ma da si. Ti ja ba de se mo ti ko wa ko yen. So fun awon di eleyi oko ni di alakale ofin. Fun yawo e nkan ba ni mo fe nkan ba ni mo fe and they do understand their
0: she iyawo na le fi ofin le fun oko ninu ile number yen she gbo wa dada bayi awon gbo yin dada mo okay she iyawo le fofin le fun oko ninu ile
6: o bi ni o le so ati fun ofisile fun oko oko lo le so ati fun ofisile fun ya
0: bo ti mu nkan ti mo fe mu e se o 0816-251-9991 hello e kale o
7: hello e kale sha
0: sala fi ado wa
7: ala fi ala wa
0: se ma pa radio yin abi ki n pa lodo mi bi
7: mo ti pa
0: okay ile ijo si ototo so tona koko ati yawo ma lo
7: itona sa
0: kini di
7: o Hello.
0: Kini di?
7: Eji to wa meni pe to ba lo si le jo so toto. Ni a ju won le para mu. Oto ni e ko tan ko ni church yawo, oto ni e ko na tan ko.
0: Ni church oko.
7: Wa mi tan ke ni.
0: Mo ba yin bo. What of rules and regulation fun yawo ninu ile? So tona koko ko fun yawo ni rules and regulation ofin mo sumo to.
7: Tona ọkọ lolówó ní àyà.
0: Bí àwọn òfin wo lọkọ lè fún ìyàwó ẹ̀ nílé náà.
7: Òfin. Àtò lè fún ìyàwó ẹ̀. Òfin pọ̀ lóríṣiríṣi.
0: Ok, ṣé ìyàwó náà lè fi òfin ilẹ̀ fọkọ nínú ilé?
7: Kò lẹ́tọ̀ọ́ kí ìyàwó fòfin lẹ̀. Kí ìyàwó bá ti fòfin lẹ̀ alẹ́ pé ó ti dọba lórí ọkọ ènìyàn.
0: Ó ti dọba lórí ọkọ ènìyàn.
7: Bẹ́ẹ̀ni sá.
0: Ok, mo ti mú nǹkan tí mo fẹ́. Ìjọba mi
7: sọ̀rọ̀ ìdùnmọ́ tí mo ti kí ènìyàn dùn.
0: 0816251-9991. Kó tó di pa máa tẹ̀síwájú ẹ jáde ẹjá lọ jẹ́ṣẹ́ AAT lápá òkè ńbẹ̀ yẹn. Ẹ̀yin tó gẹ́ wípé ẹ ní ìpèníjà láti ṣe déédéé bọ́rọ̀ bá dojú agbami tó yẹ pé ẹ lè wẹ̀dò já bẹ́ẹ̀ ní kẹ́ wẹ̀dò gan kò ní pẹ́ tí ò ìrẹ́ra. Ẹjá jọ dé iléeṣẹ́ AAT Tradomedica bàbá padà dé a máa wá tẹ̀síwájú. Lápàbí ẹ má kú òǹbẹ o ẹ má kú òǹbẹ.
8: Ó dé kákákákákáká ibi tí pa gbogbo àrùn wọlẹ̀ àjò tí ń jó gbogbo àìlera wọlẹ̀ tí gbòǹgbò tí gbòǹgbò ògùn tá a fẹ́ wí àtẹ́gbò pòpọ̀ ajẹ́ bíi dé márùn ọ̀tọ̀ọ̀tọ̀ láti fi túni sílẹ̀ gbani lọ́wọ́ ó ń ta ni ó ń roni àrùn tí ń dani gúnlẹ̀ bí àfiṣe ọ̀tọ̀ ni Faisabu Naba capsule ajẹ́ bíi dé gbogbo nìṣe dánwò kó mẹ́nu ẹ̀ ìkejì ni gastrocababa capsule ká dojú eré sẹ́nu dẹ̀ẹ̀rẹ̀ dojú àwọn ká gí àjà alákọ̀rí tí ò lè ta pọ́npọ́n ṣe bí akọni ìyẹn dìtàn pẹ̀lú ED Aba capsule Pyraga Baba capsule ló sọmọ ìyá ẹ̀kẹrin wọn bí abẹ́ Aba capsule ló sọmọ ìyá wọn karùn-ún ṣe bẹ́ẹ̀ tí ó pẹ́ gàjànàkú ni ó sọ pé ni ò tó nǹkan iléeṣẹ́ AAT Tradomedical Service ló pa àwọn oògùn yìí pọ̀ fún lílo ọmọnìyàn kára ó dásáká nínú àrùn tó sọ ni the customer abẹ́ẹ̀dì àjọ NAFDAC yí rí ẹ̀wù wọ́n kan sára sí yàn lóǹtẹ̀ gbà kúmọ̀nà nípa ìlera tó ń dààmú àgọ́ ara yín ẹ kàn síléeṣẹ́ AAT Tradomedical Services Limited ní nọmba 73 Oshinle Quarters lẹ́gbẹ̀ẹ́ Igbo Church Àkúrẹ́ nípínlẹ̀ Ondo tàbí kẹ́ ẹ pé 0803-444-7184 0803-444-7184 dánwò làwọn bó ṣe rí àṣeyọrí ni bàbá ẹ.
0: ó jẹ́ bó ṣe fẹ́ jẹ́ lápá abẹ yẹn ẹ̀yin tí ẹ rí nọ́mbà AAT mú ẹgbẹ́ ọlẹ́ẹ̀kan sí kẹ́ ẹ lè pè wọ́n fún ìmọ̀ràn àti ọ̀nà àtẹ̀lé 0803-444-7184 0803-444-7184 ok 0816251-9991 ẹ̀lú ẹ̀ kálẹ̀ o.
9: Hello.
0: Ẹ kálẹ̀ sà ṣàlàfíà lẹ́wà.
9: Àpàlẹ́ o.
0: Ẹ kúṣẹ́ olúwa o.
9: Ẹ sọ.
0: Olúwa sàgbára dọ̀tún.
9: Ẹ sọ.
0: Ẹ̀yìn àti ìyàwó yín jọ ń lọ sí ilé ìjọsìn ọ̀tọ̀ọ̀tọ̀ ṣótọ̀nà.
9: Ẹ wo kò tọ́ sọ́nà o.
0: Kò
9: tọ́ sọ́nà pé ọkọ máa lọ ṣọ́ọ̀ṣì ọ̀tọ̀ kí ìyàwó máa lọ ṣọ́ọ̀ṣì ọ̀tọ̀ o.
0: Kí nìdí abájọ?
9: Ẹ ṣe torí irújọ àwọn aláṣọ funfun ìyàwó lè máa lọ bẹ̀. Kí ọkọ máa lọ ru agilẹ́ta by time tí ó lè possible fún ní kankan tí wọ́n fẹ́ ṣe pàtàkì nílé kán lọ máa sọ pé kí ìyàwó lọ máa ṣe ìgbélé ọ̀sẹ̀ kan inú ọkọ rẹ̀ ní dùn ìjà lè ṣẹlẹ̀.
0: Ìlànà ìjọ.
9: So ìjà lè ṣẹlẹ̀. Òun ni òfin dá kí ọkọ àti ìyàwó bá ń lọ ṣọ́ọ̀ṣì kan wọ́n á jọ máa gbọ́ nǹkan tí wọ́n jọ ń sọ.
0: Mo ti mú nǹkan tí mo fẹ́ mọ. Ó dáa ǹjẹ́ ó tọ̀nà ṣé wá tọ̀nà sá kí ọkọ fi àwọn òfin mọ́sùmọ́tọ̀ sílẹ̀ fún ìyàwó ẹ̀ nínú ilé.
9: Kò dáa kí ọkọ ṣe òfin tó le fún ìyàwó ẹ̀. Ó ní òfin díẹ̀ tí ọkọ lè ṣe fún ìyàwó ẹ̀ torí tó bá ṣe òfin tó le àwọn ẹbí ẹ̀ lè rò pé ìyàwó ó wà kí ó dáa ló lè ṣòfin fún ìyàwó pé kí wọ́n báyìí rí o àwọn ẹbí òun tó bá dé o ó má ṣe kankan o so wọ́n máa fojú rò pé ìyàwó ni ò dáa so irú òfin tó lè ṣe ó yàtọ̀ òfin díẹ̀ ni ọkọ lè ṣe fún ìyàwó nílé.
0: Mo ti mú nǹkan tí mo fẹ́ mú. Ẹ̀yin tẹ́ wà ní Facebook yẹn ẹ lè fi èròǹgbà yín ṣọwọ́ sí ojú comment section máa kà á Oyedele Samson Jonah Joyce Empress ẹ lè fi comment yín ẹ lè fi ìdáhùn yín ẹ lè fi ṣọwọ́ sójú òpó yẹn ẹ lè fi ṣọwọ́ sí comment section ẹnìkan kọ́ ní àlàní mi àmòjì o just watching match but listening through radio. Èmi gan fẹ̀gbẹ́ ojú kan mo fi ń wo match yẹn. Ìdí abájọ ni pé Paraguay ò gbọ̀gbọ́dọ̀ ná Germany lálẹ́ yìí, ó léwu lọ. Kọ́lọ̀ ṣàánú wa 08162519991. Hello, somebody call you.
10: Hello.
0: 08162519991. Hello,
10: Ekaleo.
0: Shalafi Alewa. Okay. Won le sofin le fun yawo yin nu le. Oh, sorry mama, e mo binu. So tona, kokunrin o fi ofin le fun yawo eni nu le.
10: Then is o tona mo ko boro poj.
0: Hmm. E si awo.
10: Just
0: okay, what's the moon got to move? Okay.

0: eyin te n pe personal number mi e ba mi da le da kan mi o le gbe number yin mi o mo oluwa re sugbon ti number yin pe pari pelu 2079 ejo e si simi die don to ya pe mi le fe ba soro personally ejo je yin program please the number is coming in too frequently 0816251-9991 Hello, somebody a kaleo. Shall I feel a lewa, sir?
1: Alarana.
0: Mommy, go.
1: Alarana.
0: Okay. Would I pay a labong bat a jantan ale? Voice in it, ha? Am I Tommy?
1: Labo.
0: Eh, labo kilewala?
1: Ela uribe kwe.
0: E wa gbo mi emi. E ma mo mi bepe.
1: Amo wo.
0: Aya. E pele sa. E gbo soke voice yin ti lole. Ehe. Sho tono ki oko yawo ko fi ofin le fun yawo ninu le.
1: O to da na ni bi ki yawo kokoko. Okoko fi ofin le fun yawo ninu.
0: Hmm.
1: Ko bu do pokin na ni.
0: Egbon soke dada.
1: O tono, let go good up ju.
0: O tono, poku gbodo pe ju. Okay, but mo nkan ti mo fe mu. Eshun. Blessing the jack before. Ati bimo lori eto. Eyin alara wa, mo gba royin ayo. Won tun ti bi oro ife mi yo jo oro ife elekeji temi mo npa o won se bi fun wa ife so wa po abi kini loruko ta ma so mi eleyi ba e won ni e kale o alani mi help me thank god my wife just put to bed Ati bi mo tuntun. Inu mi dun. E send address yin si mi to ba je lakure yi ma wa. To ba ti je lakure yi ma wa. E send the address yin. Emi ifo mo loko. Sugbon ma sanwo omo. 0816251-9991. E kale o.
2: Nkana.
0: Shala fi alewa. Mami nko. Okay. Daddy. Won ni o tono ka ma fi ofin le fun yawo wa nu le.
2: E o tono.
0: Okay.
2: Ide ni wi pe obin o se fowo to ro mu.
0: Hmm.
2: Oko mi ba lo de se papa julo ti yawo ba ti eni se.
0: Hmm.
2: Lo ba de wa lo pari nle juma.
0: Okay. Any consort can be Oyedele Samson, sir. Only the rules and regulation must be moderate. Abi ofin lo finje. Sobodo moderate ni abi ofin lo finje.
2: Ofin lo finje. Iyawo ogbo so fe foko. Foko lori aja.
0: Okay. Okay. Mo ti mu nkan ti mo fe ile ijosin ototo konko en soro bi muslimi se muslimi ni
2: muslimo to mi o christian ni mi o
0: bo apa odo mami mi
2: ti awon le ijosin ka ko si gba wa lo ni mo sele anani ti mo wa ni inu idile kan o ni first sunday ati se last sunday bi ago meji la won mo jade church ti o ba se pe oko ati awo nja lo sosi kan na oko ti ti sosi de nibi ago mokanla tesi mejila ko danu nje fun ra re ni ko ton di crash de sosi wa do pari osu ko ton danu nje fun re oko je ni won porogo ti je ni
0: mo ti won kan ti mo fe mu e ma binu sa o ona yin jina ogotun ekiti le pe yi emi de wa sogotun ekiti o abi se ka lo ni ke ka lo sogo tun ni e koko je ki n wo alakale bi na fun ojo yen mi o fe daruko ojo na mi wili eyin te wa ni Facebook yen e koko ba mi congratulate di ejapo for family e ba mi ki won e ba mi congratulate won e ba mi congratulate won ba won. Hello, somebody kale o
3: kale o
0: e ba n pa radio yin ma shala fi ale wa. Okay, ẹ bá ń pa rédíò yín dáadáa.
3: Okay.
0: Aṣọ́tọ̀nà kọ́kọ́ àti àwọn máa lọ sí ìjọ̀kan náà lójú ti yín.
3: Kò yẹ kí wọ́n lọ sọ́ọ̀sì ọ̀tọ̀ọ̀tọ̀ o.
0: Okay, kí nìdí abájọ kí lẹ́yìn rí?
3: Ẹ pé ìlànà tí a fi ń kọ́ wọn nínú sọ́ọ̀sì kan yàtọ̀ sí kejì.
0: Okay.
3: Ìdí ẹ̀dẹ̀.
0: Ọ̀rọ̀ olófindé yìí wá ń kọ.
3: Òfin yẹn dandan ni pé ọkọ lórí aya ó lè pàṣẹ fún ìyàwó ẹ pé nǹkan tó ń fẹ́ nì nǹkan tó ń fẹ́ nì kí ọmọ á dẹ̀ gbọ́.
0: Okay, mo ti mú nǹkan tí mo fẹ́ mú. Ẹ ṣe sà 0816251999. Hello, ẹ kalẹ̀ o, ṣàlàfíà lẹ wà.
4: Hello.
0: Ẹ kalẹ̀ sà.
4: Ẹ kalẹ̀ o.
0: Mo ń gbóhùn ara mi sà.
4: Ẹ kalẹ̀ o.
0: Ṣàlàfíà lẹ wà sà.
4: Àlàáfíà la wà o.
0: All right, that day, ọ̀rọ̀ oníjọ ọ̀tọ̀ọ̀tọ̀ ẹlẹ́sìn ọ̀tọ̀ọ̀tọ̀ ìkìlẹ̀ rí sí sà.
4: Ẹ̀sìn ọ̀tọ̀ọ̀tọ̀ kò tọ̀nà gẹ́gẹ́ bí àṣà wa, ṣùgbọ́n tá a bá wò ní inú ẹ̀sìn Islam kò lòdì, kò ṣẹ̀ṣẹ̀ nínú ẹ̀ pé kí ìyàwó ṣe Christian tàbí kí ọkọ jẹ́ Muslim. Ṣùgbọ́n lọ́dọ̀ wa ń bí gẹ́gẹ́ bí ìwà táwọn obìnrin máa ń wò bí a bá aláwọ̀ ẹ̀ wọ́n á misuse opportunity yẹn. Òun ló fà á pé èmi fi lè sọ pé kò tọ̀nà, ṣùgbọ́n ní ìlànà Islam anábì kọ́ wa pé a lè fẹ́ Christian a dẹ̀ gbọ́dọ̀ sọ pé dandan kò fi ẹ̀sìn ẹlẹ̀.
0: Okay, ọ̀rọ̀ olófindé yìí kí lè rí sí.
4: Ṣẹ́rí ọ̀rọ̀ olófindé kó dáa kí ọkọ fi òfin sílẹ̀ fún ìyàwó ẹ̀ nítorí pé Yorùbá sọ pé ìlú tí ò bá sí òfin
0: ẹ ṣe sí bẹ́ẹ̀
4: tí ò bá dẹ̀ sí òfin ìwà kí ìwà lè máa jẹyọ. Ṣùgbọ́n tó fi bá ti wà bàbá alágbèjà ọmọ fẹ́ kan báyìí ìyá alágbèjà ọ̀nà ọmọ fẹ́ kan báyìí a ti wà nínú ilé olúkálukú a ti mọ nǹkan tọkọ òfẹ́ àti nǹkan tí ìyàwó fẹ́.
0: Ok, ẹ ṣeun sà, mo dúpẹ́. Empress Adeola Adejimi, ó ní it's okay for your man to give you rules at home. Then here are the few rules that many couples use to keep peace and respect in the house. Wọ́n kọ àwọn kinní wọ̀nyẹn síbẹ̀. Ok, ohun tó ṣàǹsọ ni wípé kò sí nǹkan tó burú bẹ́ẹ̀. All right. Hello, ẹ kalẹ̀ o.
5: Ẹ̀mí kan sáré ẹ sáré.
0: Ṣàlàfíà lẹ wà.
5: Ayọ̀ ni sáré.
0: Olúwa ṣeun. Tọkọ yín bá fún yín ní òfin, ṣé ara yín gbà á? Ṣé dùn yín dùn?
5: Ó dáa kọ́kọ́ fún ìyàwó ẹ̀
0: lófin.
5: Èyí ti rí ṣe láwa obìnrin àríwá kan
0: náà.
5: Àwọn tojúbọlé àwọn náà máa ń fà á sí ọkọ ìfẹ́. Tá a bá jọjọ́ ń gbé pọ̀ gẹ́gẹ́ bá a ṣe ríra wa níbẹ̀rẹ̀ pẹ̀sẹ̀ tá a fẹ́ ra wa tá a rí ní òfẹ́ òwò náà fẹ́ mi. Téèyàn bá jọjọ́ ń bá a lọ níwọ̀n ò bá yí padà kò ní sí wàhálà nínú ilé kò ní sí kọ́kọ́ pèsè lórí láti jẹjọ mọ ìwà ara wọn fúnra wọn. Ṣùgbọ́n ń bá ti di pé after marriage ìgbà tí ìyàwó bá ti bímọ kan ìgbà yẹn ni àwa obìnrin lẹlòmíì máa ń chéǹjì. Tó o pẹ̀lú nǹkan tó máa ń sábà ń fa kí ọkùnrin kó máa fò sílẹ̀ nínú ilé ẹ̀. Nǹkan tó máa ń fà á sí nìyẹn. Orúkọ mi ni.
0: Ẹ máa no, ẹ máa wọrí nípa yẹn, ẹ máa wọrí nípa yẹn. Ẹ ṣeun gan-an. Àì dárúkọ wa lórí ètò yìí. Ṣeyọ́lá wọ́n sọ pé there must be law guiding each family but going to different church is a no. Mo ti mú yẹn. Hello, ẹ kalẹ̀ o, somebody.
6: Ẹ kalẹ̀ o.
0: Ṣàlàfíà lẹ wà.
6: Ẹ
0: e pa radio yin abi ke npa mi se ti pa ah ah thank you share yin atoko yin le jo ma lo si ijo ototo
6: okunrin lo nba yin soro
0: sokunrin lo nba mi soro yi
6: be ohun ni dabi
0: ohun okay eyin ati yawo yin se le fori ofe gba won lati ma lo sinu ijo mi tabi se esin mi
6: eni
0: se le fun iyawo yin lori ofe lati lo si ijo mi tabi lo se esin mi
6: rara o idi ni pe ke ba fun awon obirin mi laaye lati se ri
0: yen
6: nbo mi nkan mi le wo ati wi pe esi abi doctor ti won ma se ni ijo ti won le mo ba temi ti a ba dijo n lo si ijo kan o le ni awon kan ni iya gbo nbe ta ba gbele ka pera wa pe ba o le se ka
0: jo jiroro lori e
6: ka de mo se
0: all right mo ti mo nkan ti mo fe mo yeah oro temi leleyi e mo ja wule pe mo sari oro ta mo wa la le inu family kan lo ti jeyo inu family kan lo ti jeyo

wọ́n máa ń tètè tẹ̀lé nǹkan tẹ́ ẹ bá fún wọn ní orí ọ̀fẹ́ láti ṣe ní ìṣẹ́jú kan bẹ́ẹ̀ bá fàyẹ̀lẹ̀ fún obìnrin láti ṣe nǹkan kan lẹ́ẹ̀kan ṣoṣo tẹ́ ẹ bá ti sọ̀rọ̀ lórí ẹ̀ naturally obìnrin á bẹ̀rẹ̀ sí ní build on that thing bẹ́ẹ̀ bá tún sọ̀rọ̀ á tún graduate building lẹ́yìn títí ó ṣe é ṣe kó jẹ́ nǹkan tí ẹ ní lè ká mọ́gbà tó bá yá ó rọrùn fún àwa ọkùnrin láti pera wa padà lórí nǹkan kan pé ọmọ nǹkan tí mo ń ṣe yìí bye ṣùgbọ́n tẹ́ ẹ bá fún obìnrin lórí ọ̀fẹ́ dé level kan àti sọ fún pé nǹkan tó ń ṣe yìí ó dẹ̀kù díẹ̀ káàtó a difficult toró ti máa rí as a natural thing tẹ́ ẹ bá ti wá padà complain a wá sọ fún yín pé ṣé mo ṣẹ̀ ń ṣe ni ẹ̀ṣẹ̀ báwo lè ṣẹ̀ṣẹ̀ wá ń complain lónìí that is why ṣe rí nǹkan tẹ́ ẹ bá ti correct níbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ ìgbéyàwó yín ó máa difficult kẹ́ sọ pé ẹ fẹ́ correct ẹ̀ bẹ́ ẹ bá ti dáàrin ìgbéyàwó ṣe rí láàrin lọ́kọláya ó yẹ kí àlàkalẹ̀ wà ṣùgbọ́n ẹ má jà pé ní òfin torí tá a bá pè lófin ó ṣe é ṣe kó dá léru now this is it bó ṣe yẹ kúrèrè láàrin ọkọ àtìyàwó àgbọ́yé àjọsọpọ̀ understanding and communication ó ṣe pàtàkì time tẹ bá ń communicate ẹ jẹ́ ká bira wa ọkọ mi kí ni nǹkan tẹ́ ẹ fẹ́ kí ni nǹkan tẹ́ ẹ fẹ́ kí n ṣe ìyàwó mi nǹkan báyìí ni mi ò dẹ̀ like o kò ń ṣòfin mi ò like nǹkan báyìí ni ẹ sọ fun but tó bá ti jẹ́ tó bá ti di pé o gbọ́dọ̀ ṣe léyìí o gbọ́dọ̀ ṣe léyìí authority la fi máa ń ṣòfin once tó bá dẹ̀ ti lè di wípé a ti ń sọ ní sọ òfin with that authority hardness máa wọ̀ ọ́ over seriousness máa wọ̀ obìnrin yẹn máa find the environment yẹn not conducive láti stay adepe kó máa kíyèsára over carefulness máa wọ̀ ọ́ ṣùgbọ́n time tá a bá fẹ́ communicate ẹ̀ ìyàwó mi nǹkan báyìí mi ò like ẹ̀ mi ò dẹ̀ nífẹ̀ẹ́ kó máa ṣe nǹkan báyìí o ìyàwó mi ò dẹ̀ nífẹ̀ẹ́ kó máa lọ bí báyìí mi ò like ẹ̀ o tó bá dẹ̀ ṣe nǹkan báyìí inú mi ò ń dùn o mo fẹ́ kó stop ẹ̀ ó dẹ̀ máa wù mí tó ò bá wọrú nǹkan báyìí mọ́ o aṣọ tó wọ̀ yìí ìyàwó mi ò like irú ẹ̀ irú aṣọ báyìí ni mo fẹ́ràn pé kó máa wọ̀ ṣe rí pé òfin kọ́ ni nǹkan tí mo kà á lẹ́yìn ṣùgbọ́n tó bá jẹ́ lómìn tó fẹ́ ṣòfin ni o ò gbọ́dọ̀ wọ nǹkan báyìí obìnrin yẹn á bẹ̀rẹ̀ sí ní wà over careful nínú marriage yẹn and when over carefulness has entered into marriage the marriage tends to break in no time ẹ má jà sọ ní sọ̀fin mo bèrè lọ́wọ́ àwọn èèyàn kan pé sóbìnrin náà lè fòfin lẹ́nu ìgbéyàwó wọ́n ní no ok òótọ́ ni pé ọkọ ló lórí aya ṣùgbọ́n ẹ gbìyànjú àti bi ìyàwó yín léèrè ìyàwó mi what do you want from me ìyàwó mi kí ló fẹ́ kí n ṣe kí ni nǹkan tí mò ń ṣe tó like ṣe rí bóbìnrin ṣe lè ṣe nǹkan tókùnrin ò like náà lókùnrin lè ṣe nǹkan tóbìnrin ò like o torí wípé àwọn ọkùnrin òun care will be like a mini father of the house emi lórí ilé that is why tí ilé wa fi ń break lọ and we do not know ẹ béèrè ìyàwó mi kí ni mò ń ṣe tó like ẹ ti ẹ gbìyànjú ẹ wò lálẹ́ ìkẹ́ tó sùn ẹ wá máa rí nǹkan táwọn obìnrin yẹn máa sọ wọ́n máa sọ fi pé ọkọ mi nǹkan báyìí lè ń ṣe mi ò dẹ̀ like ẹ̀ ọkọ mi nǹkan báyìí ń ṣe kò dùn mọ́ mi nínú ọkọ mi nǹkan báyìí ó wù mí kẹ́ máa ṣe báyìí dress tóbìnrin yẹn wọ́n bá máa sọ bí òfin ó yẹ kó náà lè sọ pé ọkọ mi ò gbọ́dọ̀ wọṣọ báyìí ọkọ mi ò gbọ́dọ̀ lọ bí báyìí ọkọ mi ò gbọ́dọ̀ ṣe nǹkan báyìí tí ò dẹ̀ yẹ kó rí bẹ́ẹ̀ ẹ jẹ́ ká jọ communicate ẹ̀ gẹ́gẹ́ bí ọkọ àtìyàwó bá a bá ti gbé kalẹ̀ bí òfin ò lè dá léru ìrìn àjò ìjọ ọ̀tọ̀ọ̀tọ̀ kìí ṣe nǹkan tó bójú mu o ẹ̀kọ́ ọ̀tọ̀ọ̀tọ̀ lẹ́jọ́ máa kọ́ bẹ́ẹ̀ bá lọ sínú ìjọ ọ̀tọ̀ọ̀tọ̀ olùkọ́ ọ̀tọ̀ọ̀tọ̀ ló máa kọ yín ó dẹ̀ lè balé jẹ́ ìjọ tọkọ bá ń lọ ni kíyàwó mọ́ lọ ẹ lọ́jọ́ kẹ́kọ̀ọ́ lábẹ́ orí ọ̀fẹ́ ẹyọ kan ṣoṣo ẹ lè jẹ́ kí ìrònú ẹ̀yìn méjèèjì kó jẹ́ ẹyọ kan ṣoṣo mo fílẹ̀ lápá bíná dégbèga àlà ni ó possible kẹ́ ní nǹkan míì tẹ́ fẹ́ bá mi sọ èmi ò rú la ò tó fin o ṣùgbọ́n ẹ má jà sọ ní sọ òfin ẹ já communicate ẹ normal gẹ́gẹ́ bí nǹkan tá a fẹ́ 09057109094 ojú òpó tó lè já sọ́dọ̀ tèmi nìyẹn fún MC tàbí

mọ̀ràn tẹ́ fẹ́ bí mi tàbí ó ṣeéṣe kẹ́ ẹ fẹ́ correct mi o yeah o possible 09057109094 ẹ lè message mi ẹ dẹ̀ lè pè mí madam 09057109094 ìyókù tún dọjọ́ mẹ́jọ lágbára ọlọ́run lórí ètò yìí ẹ já nífẹ̀ ìyàwó wa ẹ já nífẹ̀ ọkọ wa ọkọ ìyàwó ẹ bọ̀wọ̀ fọkọ yín o ẹ̀yin ọkọ náà nífẹ̀ ìyàwó yín ẹ mọ́ náà ìyàwó ẹ̀yin obìnrin náà ẹ mọ́ mọ́ wùwá pàpà lági ọ̀hún ìyókù tún dọjọ́ mẹ́jọ láṣẹ ọlọ́run dígbẹ̀ga ẹ̀ lànà ilé ìyàwó ó dàárọ̀.

0: Tiede yóò tó kóra jọ pọ̀ lórí òkè ogun aṣèjìrẹ́ mbàdàn. Láàrin ọjọ́ mẹ́ta tó gbẹ̀yìn ìrìn àjò oṣù kẹfà. Bí ọwọ́ Ọlọ́run yóò ti máa mú gbogbo èèyàn kọjá sí ìpele tó kàn. Ooru àṣírí pẹ̀lú Crossover Night June Edition. Látọjọ́ Sunday 28, Monday 29 àti Tuesday 30th June. Next level. Ìpele tó kàn là pórí ẹ̀. Ẹ̀mí Ọlọ́run sọ fún ọ̀lẹ̀ máa bá lọ báyìí. A fẹ́ sílẹ̀ pẹ̀lú ọ̀tún. A fẹ́ mú ìwọ kúrò nípele yàgàn. Kọjá lọ sí ìpele ànító àti ànísẹ́kù. Àṣírí ogun tó ń jà ó máa tú. Gbogbo ẹ̀ lórí òkè ogun aṣèjìrẹ́ mbàdàn. Lọ́jọ́ Sunday 28, Monday 29 àti Tuesday 30th June. Ọ̀pọ̀rọ̀ sí Ọlọ́run nínú ọ̀rọ̀ àtòrí ló ń bọ̀. Wòlíì Asọ̀rọ̀ Ṣẹ́ni, Prọfẹ̀sà Adébáyọ̀ Ojú Ọ̀tọ́rìtì, Wọ́ọ̀mà Súre, wákàtí àdúrà mẹ́sàn-án láàárọ̀, mẹ́rin ìrọ̀lẹ́ pẹ̀lú mọ́kànlá alẹ́ láti Ìbàdàn. Bó bá jẹ́ ìpínlẹ̀ Ọ̀ṣun, aṣèjìrẹ́ ni ẹ máa bọ̀ ládójú papọ̀ kápọ́lá. Orí òkè ogun lẹ́ni yẹn. Kó o tó wọnú oṣù keje ni. Jésù Olúwa yóò ti tó ìtàn rẹ kọ́.
1: Praise the Lord. Orúkọ mi ni Bùnmi Ọdún Ọlá, mo wá láti Ìbàfọ̀, ọmọ ìjọ orí afẹ́fẹ́ ni mí. Ó ṣẹlẹ̀ pé ọ̀tọ̀ níbi iṣẹ́ tọkọ mi wá tẹ́lẹ̀. By the time tó ń lis ten sí program authority, Ọlọ́run mú kúrò ńbẹ́. Ibi tó dẹ̀ wọ̀ kò tí ì lo oṣù mẹ́ta tó ti fi jẹ mọ́ ní já níbẹ̀. Ó tún wá ṣẹlẹ̀ pé wọ́n tún increase owó rẹ̀. Mo tún pe Ọlọ́run Sam Ojo, ó dá mi lóhùn. Ọlọ́run lọ fọwọ́ tó ọkàn wọn, wọ́n ti increase owó ẹ̀ báyìí. Ẹ̀rí mi kejì lélẹ̀, ó ṣẹlẹ̀ pé mo jẹ owó ṣọ́ọ̀bù. Tí n bá ti gbọ́ fáìsì landlord mi, ẹ̀rú máa ma bà mí, máa máa jọ́ọ̀jì fún wọn. Fúnra ara wọn wá bá mi pé àwọn owó ṣọ́ọ̀bù yẹn fi ra ajá, wọ́n sì fún wa buy for now. Mo dẹ̀ ti jẹ́ láti June. Wọ́n dẹ̀ fi mí lọ́kàn balẹ̀ pé mo fẹ́ kí ṣọ́ọ̀bù ẹkùn ni lọ́ọ́ fowó yẹn ra ajá tó bá ti rí. Ẹ̀rí mi kejì nìyẹn. Ẹ̀rí mi ni kẹta ìtijọ́ tí mo wá sí ṣòru ní Monday bí báyìí. Ni prophet jíṣẹ́ pé ẹpẹni tó ń jẹ́ Bùnmi Ọdún Ọlá jáde pé àwọn fẹ́ ọmọ rẹ̀ ọmọ tó bí John and Joshua wọ́n fẹ́ fi palẹ̀kùn mo fi bọ́ síta níbi bẹ̀rẹ̀ lálẹ́
2: mọ́
1: èmi lẹ́kùn.
3: Can you just celebrate this God?
2: Ẹ ṣe àjọyọ̀ Ọlọ́run yìí.
3: A tú ẹ sílẹ̀ fàyà.
2: Amen.
4: Ó kú ọjọ́ kan kó sùn parí.
5: Remaining just a day to date of the month.
4: Àbí ọ̀la ni final day.
5: Tomorrow is the final day.
4: Bò ní ọjọ́ ajé yìí.
5: But today be Monday.
4: Gbogbo owó ló máa rí.
5: Bẹ́ẹ̀ni you shall get all money.
4: Kò sí ìsìn kankan.
5: There is no service.
4: Ní àwọn ẹ̀ka ìjọ wa.
5: In our branches.
4: All branches.
5: Gbogbo ẹ̀ka ìjọ wa pátá.
4: I'll be moved to the mountain.
5: A ti sún wọn lọ sórí òkè báyìí.
4: Ẹ ò gbọ́dọ̀ gbin.
5: Nothing else will happen anywhere. Bẹ́ẹ̀ni sọ.
4: Gbogbo pastor wa lórí òkè.
5: All our pastors on the mountain.
4: À ń gba agbára.
5: We are receiving power.
4: Ìwọ náà mọ abọ.
5: You too come.
4: Wọ́n náà fẹ́ gbé ọ dìde.
5: The Lord wants to elevate you.
4: Àkókò dìde rẹ
5: lọ́jọ́. Some of your lifting has come.
4: Lọ dìde.
5: Amen.
4: Lọ dìde.
5: Amen.
4: Lọ dìde.
5: Amen.
4: Lọ dìde.
5: Amen.
4: Sọ pé angẹ́lì owó.
5: Angẹ́lì owó.
4: Lónìí ọjọ́ ajé.
5: Angẹ́lì
4: ìbùkún.
5: Lónìí
4: ọjọ́ Mọ́ndé.
5: Ẹ
4: jíṣẹ́ fún mi.
5: Ṣé
4: àmì. Àwọn kan béèrè pé àwọn ni orí òkè wá important.
5: So my ask you, who are those that supposed to be on the
4: mountain? Number one.
5: Àkọ́kọ́.
4: Gbogbo tó ti sọ lọ́nu.
5: All of you that have lost God.
4: You have reduced spiritually.
5: O ti wọ gọ́mọ̀ kó ti dínkù.
4: You reduced drastically.
5: O ti dínkù gidigidi ni.
4: O lè gbàdúrà.
5: You can no more pray.
4: O lè gbàwẹ̀
5: mọ. You can no more fast.
4: O gbóhùn Olúwa
5: mọ. You don't even hear from God again.
4: Ẹ̀mí ti kúrò lára.
5: Holy Ghost has left you.
4: Number two.
5: Ìpele kejì.
4: Gbogbo àwọn tí ògo wọn ò sọ̀rọ̀ mọ́.
5: Those that their glories no more speaking.
4: O ti sọ̀rọ̀ rí o.
5: It has spoken before.
4: Wọ́n ti gé èèyàn rí.
5: You have been gay before now. You have been gay before.
4: Wọ́n ti dìde rí.
5: You have been gay before.
4: Àwọn àbáyá.
5: Ẹ̀mí mímọ́.
4: Ṣùgbọ́n.
5: But.
4: One way or the other.
5: Náà lọ́kà bọ́ mìíràn.
4: Àdìpọ̀ mọ́lẹ̀.
5: They have been bound again.
4: Àwọn ẹlẹ́kẹta.
5: Number three category.
4: Àwọn tí ò rọmọ bí.
5: Those that have no child.
4: Wọ́n rọmọ bí o.
5: No child yet.